bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí egun ìdílé, bí o bá ní egun àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí egun tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí òkè agbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára atóbi jù, a dúpẹ́ wípé agbára yín ò lópin, agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Yẹ agbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́, ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé, ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀, ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. Adúpẹ́pẹ́ ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

láti máa ka ọ̀rọ̀ ọlọ́run fúnra wa. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló wà ó jẹ́ mọ̀ wọn kì í fẹ́ dárúkọ àgbèrè. Bí wọ́n bá rí ẹnikẹ́ni tó ń wàásù tó ń dárúkọ àgbèrè, wọ́n á ní èwo ni oníwàásù tó ń dárúkọ? Ẹ̀ṣẹ̀ gbajúmọ̀ ní àgbèrè. Àwọn wọ̀nyí ò sì kásẹ̀ ẹ̀ṣẹ̀, wọ́n rò wípé ìwà gbajúmọ̀ wípé kò sí ẹni tí ó lè ní ọ̀làjú nítòótọ́ tí kò ní nípa nínú àgbèrè. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé kí a má dá wọn lóhùn, kí a má gbọ́ ti àwọn aláhesọ tí ó wà níta, tí wọ́n rò wípé bí ènìyàn bá ti ń dàgbà wọ́n máa sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè dàgbà tó tójú bọ́ tí kò ní ní ẹ̀ṣẹ̀ àgbèrè ní ìgbésí ayé rẹ̀, nítorí àwọn kà sí ìwà ọ̀làjú. Nítorí bẹ́ẹ̀, ibòmíràn wà tó jẹ́ wípé wọn kì í dárúkọ àgbèrè. Èyí ni nínú àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà tí wọn ò dúró lórí kíkún ẹ̀kọ́ ìhìnrere. Ṣùgbọ́n ó ṣe wá láàánú láti tún sọ wípé àwọn mìíràn wà tí ó tilẹ̀ jẹ́ wípé àwọn jẹ́ oníhìnrere. Wọ́n máa ń sọ nípa ìgbàlà, wọ́n máa ń sọ nípa ìrírí wípé kí a wẹ ẹ̀ṣẹ́ wa nù, ṣùgbọ́n àwọn wọ̀nyí pàápàá wọn kì í fẹ́ dárúkọ àgbèrè. Wọ́n sì máa ń sọ fún wa wípé oníwàásù láti ṣọ́ra. Wọ́n máa ń sọ wípé oníwàásù tó bá ń dárúkọ àgbèrè nígbà gbogbo tí ò bá ṣọ́ra, nǹkan tó ń dárúkọ tó ń laago mọ́ lójoojúmọ́ ni, èṣù pàápàá ó lè fi nǹkan bẹ́ẹ̀ kọ́ lẹ́sẹ̀ kó fi gbé ṣubú. Nítorí bẹ́ẹ̀, àwọn máa ń sọ wípé àwọn kì í fẹ́ dárúkọ àgbèrè nítorí nǹkan ẹlẹgẹ́ ni àwọn ká àgbèrè sí. Ṣùgbọ́n kí a fetí wá sí ọ̀rọ̀ Ọlọ́run, kí a gbójú kúrò nínú àgálámàṣà àwọn ẹlẹ̀sìn, kí a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ó kàn dandangbọ̀n fún wa wípé a ní láti pa ẹ̀yà ara wa tí ń bẹlé ayé run. Ìkíní, ó dárúkọ àgbèrè. Jẹ́ kí a wo Bíbélì, kí a wo bí Bíbélì pàápàá bí ó ṣe mẹ́nu kan àwọn nǹkan wọ̀nyí. Nínú Máàkù orí keje láti ẹsẹ̀ 21, nítorí láti inú ọkàn ènìyàn ni èrò búburú ti jáde wá. Panṣágà, àgbèrè, ìpànìyàn, dúró níbẹ̀. Ohun tí Jésù Kristì ọmọ Ọlọ́run tí ó kọ́kọ́ dárúkọ níhìn-ín nígbà tí ó sọ wípé èrò ń jáde wá láti inú, ohun tí ó kọ́kọ́ dárúkọ tí ó jẹ́ àbáyọrí sí èrò búburú tó ń jáde yìí, òun ni panṣágà àti àgbèrè. Nítorí bẹ́ẹ̀, bí Olúwa olùgbàlà wa, bí ẹni tí ó jẹ́ jagunjagun aṣẹ́gun fún wa, bí ẹni tí ó jẹ́ àpẹẹrẹ wa pípé, bí ó bá dárúkọ àgbèrè tí ó sì ń ki àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀ wípé wọn kò gbọdọ̀ lọ́wọ́ sí ohun tí ń jẹ́ panṣágà àti àgbèrè, báwo ni ó ṣe jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀, báwo ni a ó ṣe fẹnu mẹ́nu tí a kò ní dárúkọ ohun tí Jésù Kristì fúnra ara rẹ̀ tí ó dárúkọ tí ó sì kìlọ̀ fún àwọn ènìyàn? Yàwó Rómù orí kìíní ẹsẹ̀ 21, wọ́n kún fún àìṣòdodo gbogbo, àgbèrè, ìkà, ojú kòkòrò, àrán kan, wọ́n kún fún ìlara, ìpànìyàn, ìjà, ìtànjẹ, ìwà búburú, àfiọ̀rọ̀kẹlẹ́bànújẹ́. Ohun tí a kọ́kọ́ dárúkọ níhìn-ín kí a tún fiyè sí dáradára, ó jẹ́ àgbèrè. À ń sọ wípé kí a ṣọ́ra. Kí ni dé tí Bíbélì tí ó ń dárúkọ àgbèrè nígbà gbogbo tí ó sì ń kìlọ̀ fún àwọn tí wọ́n fẹ́ fi ìjọba ọ̀run ṣeré jẹ́? Èrèdí tí a fi ń dárúkọ rẹ̀ ní ìgbà gbogbo ni wípé ó jẹ́ ohun tí ó wọ́pọ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń fojú sílẹ̀, bí o bá jẹ́ ẹni tó mọ nǹkan tó ń lọ nígboro, ó rí wípé ìwà àgbèrè ó jẹ́ ohun tó wọ́pọ̀. A tilẹ̀ máa ń rí láàrin àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, a ń rí ìwà àgbèrè láàrin wọn. Bí a bá wo àwọn tí wọ́n tún ti dàgbà tán lọ́jọ́ lórí díẹ̀, ṣùgbọ́n tí wọn ò tí ì tó bí ọmọ 20 ọdún, tí wọ́n sì ń lọ sílé ìwé, ẹ̀ṣẹ̀ àgbèrè ó jẹ́ ohun tó balẹ̀ jẹ́, ó jẹ́ ohun tó wà lọ́wọ́ àwọn ọmọ kéékèèké wọ̀nyí. Bí a ti ń rí lọ́wọ́ olùkọ́ wọn, bẹ́ẹ̀ la ń rí lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́. Bí a ti

0: ìrere ti Jòhánù orí 21. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jésù tún fi ara rẹ̀ hàn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ létí òkun Tiberia. Báyìí ni ó sì farahàn. Simoni Peteru àti Tomasi tí a ń pè ní Didimu, àti Natanieli ara Kana ti Galile, àti àwọn ọmọ Sebede, àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì mìíràn jùmọ̀ wà pọ̀. Simoni Peteru wí fún wọn pé, "Èmi ń lọ ìpẹja." Wọ́n wí fún un pé, "Àwa pẹ̀lú ń bá ọ lọ." Wọ́n jáde, wọ́n sì wọ inú ọkọ̀. Ní òru náà, wọn kò sì mú ohunkóhun. Ṣùgbọ́n nígbà tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́, Jésù dúró létí òkun. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò mọ̀ pé Jésù ni. Nítorí náà, Jésù wí fún wọn pé, "Ẹ̀yin ọmọdé, ẹni oúnjẹ díẹ̀ bí?" Wọ́n dá lóhùn wípé, "Rárá o." Ó sì wí fún wọn pé, "Ẹ sọ àwọn sí apá ọ̀tún ọkọ̀, ẹ̀yin ó sì rí." Nítorí náà, wọ́n sọ, wọn kò sì lè fà á jáde nítorí ọ̀pọ̀ ẹja. Nítorí náà ni ọmọ ẹ̀yìn náà tí Jésù fẹ́ràn wí fún Pétérù pé, "Olúwa ni." Nígbà tí Simoni Pétérù gbọ́ pé Olúwa ni, bẹ́ẹ̀ ni ó di àmùrè ẹ̀wù rẹ̀ mọ́ra, nítorí ó wà ní ìhòhò, ó sì gbé ara rẹ̀ sọ sínú òkun. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn yòókù mú ọkọ̀ kékeré kan wá, nítorí tí wọn kò jìnà sílẹ̀, ṣùgbọ́n bí ìwọ̀n ìgbà ìgbọ̀nwọ́, wọ́n ń wó àwọn náà tí ó kún fún ẹja. Nígbà tí wọ́n gúnlẹ̀, wọ́n rí iná ẹ̀yìn níbẹ̀, àti ẹja lórí rẹ̀, àti àkàrà. Jésù wí fún wọn pé, "Ẹ mú nínú ẹja tí ẹ pa ní ìsinsìnyí wá." Nítorí náà, Simoni Peteru gòkè, ó sì fa àwọn náà wálẹ̀, ó kún fún ẹja ńlá, ó jẹ́ 73. Bí wọ́n sì ti pọ̀ tó ni, àwọn náà kò ya. Jésù wí fún wọn pé, "Ẹ wá jẹun òwúrọ̀." Kò sì sí ẹnìkan nínú àwọn ọmọ ẹ̀yìn tí ó jẹ́ bíi pé, "Ta ni ìwọ ṣe?" Nítorí tí wọ́n mọ̀ pé Olúwa ni. Jésù wá, ó sì mú àkàrà, ó sì fi fún wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ẹja. Èyí ni ìgbà kẹta ní ìsinsìnyí tí Jésù farahàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ́yìn ìgbà tí ó jíǹde kúrò nínú òkú. Ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán, Jésù wí fún Simoni Peteru pé, "Simoni, ọmọ Jona, ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí?" Ó sì wí fún un pé, "Bẹ́ẹ̀ ni Olúwa, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ." Ó wí fún un pé, "Máa bọ́ àwọn ọ̀dọ́ àgùntàn mi." Ó tún wí fún un nígbà kejì pé, "Simoni, ọmọ Jona, ìwọ fẹ́ mi bí?" Ó wí fún un pé, "Bẹ́ẹ̀ ni Olúwa, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ." Ó wí fún un pé, "Máa bọ́ àwọn àgùntàn mi." Ó wí fún un nígbà kẹta pé, "Simoni, ọmọ Jona, ìwọ fẹ́ràn mi bí?" Inú Pétérù bàjẹ́ nítorí tí ó wí fún un nígbà ìkẹta pé, "Ìwọ fẹ́ràn mi bí?" Ó sì wí fún un pé, "Olúwa, ìwọ mọ ohun gbogbo, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ." Jésù wí fún un pé, "Máa bọ́ àwọn àgùntàn mi." Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, nígbà tí ìwọ wà ní ọmọdé, ìwọ a máa di ara rẹ ní àmùrè, ìwọ a sì máa rìn lọ sí ibi tí ìwọ bá fẹ́. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá di arúgbó, ìwọ ò na ọwọ́ rẹ jáde, ẹlòmíràn yóò sì di ọ ní àmùrè, yóò sì mú ọ lọ sí ibi tí ìwọ kò fẹ́. Ó wí èyí, ó fi ń ṣàpẹẹrẹ irú ikú tí yóò fi yin Ọlọ́run lógo. Lẹ́yìn ìgbà tí ó sì ti wí èyí tán, ó wí fún un pé, "Máa tọ̀ mí lẹ́yìn." Pétérù sì yí padà, ó rí ọmọ ẹ̀yìn ni, ẹni tí Jésù fẹ́ràn ń bọ̀ lẹ́yìn, ẹni tí ó sì rọgún sí àyà rẹ̀ nígbà oúnjẹ alẹ́, tí ó sì wí fún un pé, "Olúwa, ta ni ẹni tí ó fi ọ hàn?" Nígbà tí Pétérù rí, ó wí fún Jésù pé, "Olúwa, eléyìí à ń kọ́." Jésù wí fún un pé, "Bí èmi bá fẹ́ kí ó dúró títí èmi ó fi dé, kí ni èyí ní sí ọ? Ìwọ máa tọ̀ mí lẹ́yìn." Nítorí náà, ọ̀rọ̀ yìí sì tàn ká láàrin àwọn arákùnrin pé, "Ọmọ ẹ̀yìn ni kì yóò kú." Ṣùgbọ́n Jésù kò wí fún wọn pé òun kì yóò kú, ṣùgbọ́n bí èmi bá fẹ́ kí ó dúró títí èmi ó fi dé, kí ni èyí ní sí ọ? Èyí ni ọmọ ẹ̀yìn náà tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí, tí ó sì kọ̀wé nǹkan wọ̀nyí. Àwa sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn pẹ̀lú ni Jésù ṣe, èyí tí bí a bá kọ̀wé wọn ní ọ̀kọ̀ọ̀kan, mo rò pé ayé pàápàá kò lè gba ìwé náà tí a bá kọ. Àmì. Èyí ni òpin ìhìnrere ti Jòhánù.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ṣé àwọn apostoli orí ìkíní tí ó fìlù ìhìn ìṣáájú ni mo ti rò ní ti ohun gbogbo tí Jésù bẹ̀rẹ̀ sí í ṣe àti sí í kọ́ títí ó fi di ọjọ́ tí a gbà á lọ sókè lẹ́yìn tí ó ti ti ipa ẹ̀mí mímọ́ pàṣẹ fún àwọn apostoli tí ó yàn, àwọn ẹni tí ó sì farahàn fún láàyè lẹ́yìn ìjìyà rẹ̀ nípa ẹ̀rí púpọ̀ tí ó dájú, ẹni tí a rí lọ́dọ̀ wọn ní 40 ọjọ́ tí ó ń sọ ohun tí í ṣe ti ìjọba Ọlọ́run. Nígbà tí ó sì bá wọn péjọ, ó pàṣẹ fún wọn kí wọn kí ó má ṣe kúrò ní Jerusalemu, ṣùgbọ́n kí wọn kí ó dúró de ìlérí baba, èyí tí ó wí pé, "Ẹ̀yin ti gbọ́ ní ẹnu mi." Nítorí ní tòótọ́ ni Jòhánù fi omi baptisí, ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisí yín, kì í ṣe ọjọ́ púpọ̀ láti òní lọ. Nítorí náà, nígbà tí wọ́n sì péjọ, wọ́n bi léèrè pé, "Olúwa, láti ìgbà yìí lọ, ìwọ á mú ìjọba padà fún Ísíráélì bí?" Ó sì wí fún wọn pé, "Kì í ṣe tiyín láti mọ àkókò tàbí ìgbà tí baba ti yàn nípa agbára òun tìkára rẹ̀, ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀ yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu, àti ní gbogbo Judea, àti ní Samaria, àti títí dé òpin ilẹ̀ ayé." Nígbà tí ó sì ti wí nǹkan wọ̀nyí, bí wọ́n ti ń wò, a gbé e sókè, àwọ̀ sánmọ sì gbà kúrò ní ojú wọn. Bí ni wọ́n sì ti tẹjúmọ́ ojú ọ̀run bí ó ti ń re òkè kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ àlàdúró létí ọ̀dọ̀ wọn tí wọ́n sì wí pé ẹ̀yin ará Galilee èé ṣe tí ẹ fi dúró tí ẹ ń wo ojú ọ̀run Jésù náà yìí tí a gbà sókè ọ̀run kúrò lọ́wọ́ yín yóò padà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti rí tí ó ń lọ sí ọ̀run. Nígbà náà ni wọ́n padà ti orí òkè tí à ń pè ní Olífì lọ sí Jerusalemu tí ó súnmọ́ Jerusalemu ní ìwọ̀n ìrìn ọjọ́ ìsinmi kan. Nígbà tí wọ́n sì wọlé wọ́n lọ sí yàrá òkè níbi tí Pétérù àti Jákọ́bù àti Jòhánù àti Ándérù àti Fílípì àti Tómásì Bátólómíù àti Mátíù Jákọ́bù ọmọ Alfeu àti Símónì Sẹlóòtè àti Júdà arákùnrin Jákọ́bù gbé wà. Gbogbo àwọn wọ̀nyí fi ọkàn kan dúró sí àdúrà àti sí ẹ̀bẹ̀ pẹ̀lú àwọn obìnrin àti Màríà ìyá Jésù àti àwọn arákùnrin rẹ̀ pẹ̀lú. Ní ìjọ wọn ni Pétérù sì dìde dúró ní àwùjọ àwọn ọmọ ẹ̀yìn. Iye àwọn ènìyàn gbogbo nínú ìjọ jẹ́ 100. Ó ní ẹ̀yin ará, ìwé mímọ́ kò lè ṣe kí ó má ṣe, tí ẹ̀mí mímọ́ ti sọ tẹ́lẹ̀ láti ẹnu Dáfídì ní ti Júdásì tí ó ṣe amọ̀nà fún àwọn tí ó mú Jésù. Nítorí àkàákún wa, ó sì ní ìpín nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. Ǹjẹ́ ọkùnrin yìí sàti fi èrè àìsóótọ́ ra ilẹ̀ kan, nígbà tí ó sì ṣubú ní ògèdè ńgbé, ó bẹ́ ní agbede méjì, gbogbo ìfun rẹ̀ sì tú jáde. Ó sì di mímọ̀ fún gbogbo àwọn tí ń gbé Jerusalemu. Nítorí náà ni a fi ń pe ìgbẹ́ náà ní Akedama ní èdè wọn, èyí ni ní ìgbẹ́ ẹ̀jẹ̀. Asá àkọ́ nínú ìwé Sáàmù pé jẹ́ kí ibùjókòó rẹ̀ kí ó di ahoro, kí ẹnìkan kí ó má sì ṣe gbé inú rẹ̀, àti oyè rẹ̀ ni kí ẹlòmíràn gbà. Nítorí náà nínú àwọn ọkùnrin wọ̀nyí tí wọ́n ti ń bá wa rìn ní gbogbo àkókò tí Jésù Olúwa ń wọlé tí ó sì ń jáde láàrin wa, bẹ̀rẹ̀ láti ìgbà baptisimu Jòhánù wá títí ó fi di ọjọ́ náà tí a gbé lọ sókè kúrò lọ́dọ̀ wa, ó yẹ kí ọ̀kan nínú àwọn wọ̀nyí ṣe ẹlẹ́rìí àjínde rẹ̀ pẹ̀lú wa. Wọ́n sì yan àwọn méjì, Jósẹ́fù tí à ń pè ní Bàsábà, ẹni tí a sọ àpèlé rẹ̀ ní Jústù àti Mátíà. Wọ́n sì gbàdúrà, wọ́n sì wí pé ìwọ Olúwa olùmọ ọkàn gbogbo ènìyàn fi hàn nínú àwọn méjì yìí èwo ni ìwọ yàn kí ó lè gba ipò nínú iṣẹ́ ìránṣẹ́ yìí àti iṣẹ́ apostélì, èyí tí Júdásì ṣubú kúrò nínú rẹ̀ kí ó lè lọ sí ipò ti ara rẹ̀. Wọ́n sì dìbò fún wọn, ìbò sì mú Mátíà, a sì kà á mọ́ àwọn apostélì 11. Iṣẹ́ àwọn apostélì orí ìkejì. Nígbà tí ọjọ́ Pentecost sì dé, gbogbo wọn fi ọkàn kan wà níbì kan. Lójijì, èrò sì ti ọ̀run wá, gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù líle, ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó. Ẹ̀là hán bíi ti iná sì yọ sí wọn, ó pin ara rẹ̀, ó sì bàlé olúkúlùkù wọn. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Àwọn Júù olùfọkànsìn láti orílẹ̀-èdè gbogbo lábẹ́ ọ̀run sì ń gbé Jerusalemu. Nígbà tí wọ́n sì gbọ́ ìró yìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn péjọ, wọ́n sì dààmú nítorí tí olúkúlùkù gbọ́ wọ́n ń sọ̀rọ̀ ní èdè rẹ̀. Há sì ṣe gbogbo wọn, ẹnu sì yà wọ́n, wọ́n wí fún ara wọn pé, "Wò ó, ará Galilee kí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ wọ̀nyí ń ṣe, èé a sì ti ṣe tí àwa fi ń gbọ́ olúkúlùkù ní èdè wa nínú èyí tí a bí wa?" Àwọn ará Patia àti Media àti Elamu àti àwọn tí ń gbé Mesopotamia, Judea àti Cappadocia, Pontu àti Asia, Phrygia àti Pamphylia, Ígíptì àti ẹkùn Libya ní Akirene, àti àwọn àtìpó Rómù, àwọn Júù àti àwọn aláwọ̀ṣẹ Júù, àwọn ará Crete àti Arabia, àwa gbọ́ wọ́n sọ̀rọ̀ iṣẹ́ ìyanu ńlá Ọlọ́run ní èdè wa. Há sì ṣe gbogbo wọn, ó sì rú wọn lójú, wọ́n wí fún ara wọn pé kí ni a lè mọ èyí sí. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn ṣẹ̀fẹ̀, wọ́n sì ń wí pé àwọn ọkùnrin wọ̀nyí kún fún ọtí wáìnì títún. Ṣùgbọ́n Pétérù dìde dúró pẹ̀lú àwọn 11 ìyókù, ó gbé ohùn rẹ̀ sókè, ó sì wí fún wọn gbangba pé, "Ẹ̀yin ènìyàn Judea àti gbogbo ẹ̀yin tí ń gbé Jerusalemu, kí èyí yìí kí ó yé yín kí ẹ sì fetí sí ọ̀rọ̀ mi, nítorí àwọn wọ̀nyí kò mú tí yó bí ẹ̀yin ti fi pè. Wákàtí kẹta ọjọ́ sáàni èyí, ṣùgbọ́n èyí ni ọ̀rọ̀ tí a ti sọ láti ẹnu wòlíì Jọ́ẹ́lì wá pé, Ọlọ́run wí pé yóò sì ṣe ní ìkẹyìn ọjọ́, èmi ó tu nínú ẹ̀mí mi jáde sára ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọtẹ́lẹ̀, àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò sì máa rí ìran, àwọn arúgbó yín yóò sì máa láàlàá, àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi ọkùnrin àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi obìnrin ni èmi ó tu nínú ẹ̀mí mi jáde ní ọjọ́ wọn ni, wọn ó sì máa sọtẹ́lẹ̀, èmi ó sì fi iṣẹ́ ìyanu hàn lókè ní ọ̀run àti àmì nísàlẹ̀ lórí ilẹ̀, ẹ̀jẹ̀ àti iná àti rírú ẹ̀fín, a ó sọ ọ̀run di òkùnkùn àti òṣùpá di ẹ̀jẹ̀ kí ọjọ́ ńlá àfiyèsí Olúwa kí ó tó dé, yóò sì ṣe ẹnikẹ́ni tí ó bá pe orúkọ Olúwa a ó gbà á là. Ẹ̀yin ènìyàn Ísírẹ́lì, ẹ gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, Jésù ti Násárẹ́tì, ọkùnrin tí a fi hàn fún yín láti ọ̀dọ̀ Ọlọ́run wá, nípa iṣẹ́ agbára àti ti ìyanu àti ti àmì tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe láàrin yín bí ẹ̀yin tìkára yín ti mọ̀ pẹ̀lú, ẹni tí a ti fi lé yín lọ́wọ́ nípa ìpinnu ìmọ̀ àti ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run, òní ẹ̀yin mú tí ẹ ti ọwọ́ àwọn ènìyàn búburú kan mọ́ àgbélébùú tí ẹ sì pa, ẹni tí Ọlọ́run gbé dìde nígbà tí ó ti tú ìrora ikú nítorí tí kò ṣeé ṣe fún un láti dì í mú. nítorí Dáfídì ti wí nípa tirẹ̀ pé mo rí Olúwa nígbà gbogbo níwájú mi, nítorí tí ó ń bẹ ní ọwọ́ ọ̀tún mi kí a má bàa ṣe mí ní ipò. Nítorí náà, inú mi dùn, ahọ́n mi sì yọ, pẹ̀lúpẹ̀lú ara mi yóò sì sinmi ní ìrètí. Nítorí tí ìwọ kì yóò fi ọkàn mi sílẹ̀ ní ipò òkú, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ̀ rẹ kí ó rí ìdíbàjẹ́. Ìwọ mú mi mọ ọ̀nà ìyè, ìwọ mú mi kún fún ayọ̀ ní iwájú rẹ. Ará, ẹ jẹ́ kí èmi kí ó sọ fún yín gbangba ní ti Dáfídì baba ńlá pé ó kú a sì sín. Ibojì rẹ̀ sì ń bẹ lọ́dọ̀ wa títí ó fi di òní yìí, nítorí tí í ṣe wòlíì àti bí ó ti mọ̀ pé Ọlọ́run ti fi ìbúra ṣe ìlérí fún un pé nínú irú ọmọ inú rẹ̀, òun ó mú ọkàn ìjókòó lórí ìtẹ́ rẹ̀. Ó rí èyí tẹ́lẹ̀, ó sọ ti àjíǹde Kristi pé a kò fi ọkàn rẹ̀ sílẹ̀ ní ipò òkú, bẹ́ẹ̀ ni ara rẹ̀ kò rí ìdíbàjẹ́. Jésù náà yí ni Ọlọ́run ti jí dìde, ẹlẹ́rìí èyí ti gbogbo wa ṣe. Nítorí náà, bí a ti fi ọwọ́ ọ̀tún Ọlọ́run gbé e ga, kí ó sì ti gba ìlérí ẹ̀mí mímọ́ láti ọ̀dọ̀ Baba, ó tú èyí sílẹ̀ tí ẹ̀yìn rí tí ẹ sì gbọ́. Dáfídì kò ṣàgòkè lọ sí ọ̀run, ṣùgbọ́n òun ti kara rẹ̀ wípé Olúwa wí fún Olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi, títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ̀ di àpótí ìtìsẹ̀ rẹ̀. Ǹjẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájúdájú pé Ọlọ́run ti fi Jésù náà tí ẹ̀yin kàn máa gbélébu jẹ́ Olúwa àti Kristi. Nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérù àti àwọn apostélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì wí fún wọn pé ẹ ronú pìwàdà kí a sì baptisí olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Nítorí fún yín ni ìlérí náà, àti fún àwọn ọmọ yín, àti fún gbogbo àwọn tí ó jìnà réré, àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa ó pè, àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí, tí ó sì ń fi gbà wọ́n níyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà, àwọn tí ó sì fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a baptisí wọn, ní ọjọ́ náà a sì ka ìwọ̀n 1,500 kún wọn. Wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn apóstélì àti ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà, ẹ̀rú sì bá gbogbo ọkàn. Iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì pípọ̀ ni a ti ọwọ́ àwọn apóstélì ṣe. Gbogbo àwọn tí ó sì gbàgbọ́ wà ní ibì kan, wọ́n ní ohun gbogbo ṣọ̀kan, wọ́n sì ń ta ohun ìní àti ẹrù wọn, wọ́n sì ń pín wọn fún olúkúlùkù gẹ́gẹ́ bí ẹnikẹ́ni ti ṣe aláìní. Wọ́n sì ń fi ọkàn kan dúró ní ojoojúmọ́ nínú tẹ́ḿpìlì àti ní bíbu àkàrà ní ilé. Wọ́n fi inú dídùn àti ọkàn kan jẹ oúnjẹ wọn. Wọ́n yin Ọlọ́run, wọ́n sì ní ojú rere lọ́bẹ̀ ènìyàn gbogbo. Olúwa sì ń yàn kún wọn ní ojoojúmọ́ àwọn tí à ń gbàlà.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù, wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín ó fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tún, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dìde Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Nínú Hebrew orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hebrew orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hebrew yìí kan náà ní orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ki o le fi eje ara re so awon eniyan di mimo ojiya leyin ibode nitori na eje ki a jade lo to lo leyin ibodo ki a ma ru egan re awon ese oro olorun ti akaye ni o je ki o ye wa we pe ohun kan wa ti a n pe ni isodi mimo ohun kan wa ti olorun ma n se gege bi ise abe ninu okan ti o ma fi mu ese abinibi ese ajogunba ese ti inu ti o ma fi mu kuro o si so fun wa wi pe nitori idi eyi ni Jesu Kristi omo olorun ni o fi jiya fun wa ni o fi ko fun wa iku Jesu lori igi agbelebo ni Calvary ko ipa pataki ninu igbala wa ati ninu isodi mimo wa bi a ba nso nipa igbala a nso nipa idariji gbogbo ese a nso nipa iyipada okan yi ni iriri kini ti a ma ni bi a ba to Jesu wa bi a ba si nso nipa isodi mimo a nso nipa ki a di ominira kuro lowo ese ti inu ki a bo lowo ese ti a binibi ese ti a jogunba ki a ni okan funfun ki ki nipase Kristi ni awon iriri mejeje wonyi igbala ati isodi mimo ni won fi le je ti wa nipase eje Kristi yi ni atin dariji ni ti asin so ni di mimo o so fun wa ninu oro Olorun ninu Efesu ori kini Efesu ori kini ese ikeje oni ninu eni ti a wa ni irapada wa ninu eje re idariji ese wa gege bi oro ore ofe re be na ni a nso fun awe pe nipa eje yi kan na ti Jesu ta sile ni ati ni ewenumo isodo tun pipe isodi mimo bi o ba wo Johanu kini ori kini ese ikeje o n soro nipa awon ti won ti ba Jesu pade awon ti won ti ni iyi pada okan awon ti won rin ninu imole sugbon to wa n so we pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole ohun kan tuku ti eje Jesu to ma n se ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro Olorun we pe o rin ninu imole yen ni awon omo igbala oni bi awa ti a ti ba Jesu pade bi awa ti a ti ni idariji oni bi awa ti a ti ko ni oro Olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Kristi omo re ni wewanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu eyi ti a n pe ni ese abinibi tabi ajogunba o daje wi pe a o ti wewanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri isodi mimo ti awe ese tinu ti a mu kuro eyi lo n so fun wa wi pe asowa di mimo ohun wewanu kuro ninu ese gbogbo bi abawo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori ige agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won se yi ni adura ti Jesu gba fun igbala awon ara aye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won nse sugbon o ye ki a tun ranti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori ketadinlogun Johanu ori ketadinlogun ese ketadinlogun lo ti nso we pe so won di mimo ninu otito otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese ogun oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikokan wa we pe bi abati nso nipa igbala be na ni o ye ki a ma so nipa isodi mimo ini o mu wa lati wo eko oro olorun ni oro yi lori agbelebo ati isodi mimo wa ki o le ye wa dara dara a o pin eko yi si apa tabi koko meta ikini Christi ti a kan mo agbelebo lo nso ni di mimo Christi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji ki kan ara mo agbelebo saju iso di mimo I so fun a wi pe awa papa ani ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati nu ladofo o je wi pe awa papa ani fi ara wa robo ani kara mo agbelebo ani jowo on gbogbo fun olorun ki a to le so wa di mimo ki kan ara mo agbelebo saju iso di mimo iketa christiani ni lati gbe agbelebo re lehin iso di mimo lehin ti a ba ti so wa di mimo lati pa iriri iso di mimo yi lati pa mo o ye o si ni lo we pe ke a gbe agbelebo wa ke a ma to leyin leyin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini Christi ti a kan mo agbelebo lo nso ni di mimo ninu Efeso ori karun lati ese ikarun din logbon Efeso ori karun ese ikarun din logbon eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo e feran awon aya yin lapapo gege bi Christi ti feran ijo ti o si fi ara re fun bi a ba nso wi pe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iru wa ogire wa ni a npe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ese aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon wonyi ti a pe jade lati ronoko ada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won ni eri olorun ninu okan won wi pe won di ti olorun won di eni igbala awon wonyi ni a npe ni ijo olorun awon omo leyin Jesu Christi awon ti won jewo wi pe a pe won kuro ninu aye lati bo si lati wa si ijoba olorun o wa nso fun a wi pe tori nitori ti won ni Jesu Christi lo fi ara re robo oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki Christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki ohun ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le ai ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko nihi ni ati nso fun a wi pe Jesu fun ara re lo nso ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa enikan sosho ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan sosho to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mu wa subo sinu ere ese ni atete koshe aso fun wi pe bi ati subu sinu kanga egbin ese yi ni amu gedegede ese yodundun egbin ese ninu eri ese lode bi ati se alaye nkan wonyi je ki o yi o wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti anda ni kokan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa igbala ni Jesu we ere iri idoti ese kuro lode ara eyi ni igbese akoko eyi ni iriri kini pelu iriri igbala yi ni gbogbo ese ti a le fojuri ninu aye wa gege bi agbere tabi panshaga tabi borisha gege bi ole jija tabi ikashise gege bi ipaniyan tabi oro buburu igberaga aigboran ati bebe lo ni asiko ti ani iriri igbala ni awon ese ode ara won yi le mu won koro jomo ki aran ti wi pe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese iri ti ita ti a ti fo nu koro gedegede iyoku ere ese adamu ti a npe ni ese ajogunba irugbin ese o sheku lodo ikun nipa isodi mimo ni Jesu ti nwe ere ese ajogunba yi koro ninu okan enikokan ti o kepe pelu igbagbo ere ti an so nipa re yi ko si ohun ti o le we kuro bi ko se eje Jesu ti ko le ri eyi ni afin we wa mo ninu ati lode mo si gbagbo wi pe loni bi o ba gba olorun laye yo se nkan wonyi fun o mo o duro rekete ni mimo ni waju olorun loruko Jesu ninu eberu orikeji lati ese ikokanla eberu orikeji ese ikokanla ni o tin so fun wa nitori ati eniti so ni di

èyí tí kò tijú láti pè wọ́n ní arákùnrin. Ó yẹ kí ọ̀rọ̀ yìí yé wa. Lákọ̀ọ́kọ́ ń sọ wípé ẹnìkan wà tí ń sọ ní di mímọ́. Nítorí ẹni tí ń sọ ní di mímọ́, kí lorúkọ ẹni tí ń sọ wá di mímọ́? Jésù. Ó wá tún sọ nípa àwọn tí à ń sọ di mímọ́. Àwọn wo là ń sọ di mímọ́? Ṣé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò tí ìbá Jésù pàdé là ń sọ di mímọ́? Rárá. Nítorí ẹsẹ̀ yìí ń sọ fún wa wípé láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn ti wá. Àti Jésù ti ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ̀lé ọ̀run ni wọ́n ti wá. Èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ìsọdi mímọ́ wà fún àwọn ọmọ Ọlọ́run. Jésù, òun jẹ́ ọmọ Ọlọ́run, ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tí à ń sọ di mímọ́, wọ́n wá láti ọ̀dọ̀ ẹnìkan náà, ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ̀lé ọ̀run. Ó sọ fún wa wípé nítorí àtẹni tí ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ní gbogbo wọn. Èyí sì fún wọn ní ìṣọ̀kan, nítorí bí ọmọ bíbí Ọlọ́run Jésù, bí ó bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ti ní ìgbàlà náà, bí àwọn náà bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo, èyí jẹ́ wípé ìfẹ́ kan náà, ìpinnu kan náà, ìlépa kan náà ni ó wà nínú ọkàn wọn. Ó ní nítorí èyí ni kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin. Àwọn tí à ń sọ di mímọ́, àwọn tí wọ́n ní irú iṣẹ́ ìyípadà ọkàn báyìí, Ọlọ́run ò tijú láti pè wọ́n ní ọmọ òun. Bí a bá wo Hebrew yìí kan náà, orí kẹwàá, Hebrew orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá, ìkẹrìnlá àti ìkẹrìndínlógún. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́, nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní nípa ẹbọ, èyí ni àkókò tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ó ní nípa ẹbọ yìí ni a ti sọ wá di mímọ́, ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan. Ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé. Ó ní láìsí ìsọdi mímọ́ a ò tí ì pé. Ìgbàlà nìkan kò sọ wá di pípé. Ó ní lẹ́yìn ìgbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò wọ̀ wá nínú ọkàn, nínú ẹ̀mí, nínú èrò, nínú ara, nínú ìpòǹgbẹ, nínú ohun gbogbo tí ó wà nínú wa. Yóò sì pè wá bí ẹni tó pé, nítorí wípé ìsọdi mímọ́ ló ń sọ ní di pípé. Wo ẹsẹ̀ ìkẹrìndínlógún, èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá ní lẹ́yìn ọjọ́ wọn ni, ni Olúwa wí. Èmi ó fi òfin mi sí wọn lé ọkàn, inú wọn pẹ̀lú lè èmi ó sì kọ wọn sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó pẹ́ tí a ti fi ilé ìwé sílẹ̀, ṣùgbọ́n a ó rántí nígbà tí a wà ní ilé ìwé, bí olùkọ́ bá fẹ́ kọ ẹ̀kọ́ tuntun, bí ó bá fẹ́ kọ sí ara pátákó ẹgbẹ́ ògiri, ó ní láti kọ́kọ́ pa èyí tó wà lórí pátákó yìí kó parẹ́. Bí ó bá parẹ́, tí ó di wípé pátákó mọ́, lẹ́yìn ìgbà náà ni ó ní láti kọ ohun tó fẹ́ kọ. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ wípé èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá lẹ́yìn ọjọ́ náà, lẹ́yìn ọjọ́ wọn ni.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a wá sọ́dọ̀ yín lónìí nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wí pé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wí pé ó jẹ́ dídùn inú yín láti fà wá sọ́mọ̀dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wù kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí Jésù Kristi ti kú wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, à ń bẹ̀ yín wípé iyì ọ̀tún àti okun ọ̀tún, agbára ọ̀tún yóò sọjí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn ohun tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń wo ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. Ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé, tàbí ta lí èmi ó bá dọ́gba? Ni ẹni mímọ́ wí, gbé ojú yín sókè sí ibi gíga, kí ẹ sì wò ta lè ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde wá ní iye. Ó ń pe gbogbo wọn lé orúkọ nípa títóbi ipá rẹ̀, nítorí pé òun le ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Èé ṣe tí ìwọ fi ń wí ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀. Bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mu, kò sí àwárí òye rẹ̀, ó ń fi agbára fún aláàárẹ̀, ó sì fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá, ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó fi ìyẹ́ gun òkè bí idì, wọ́n ó sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, bí o bá wà níhìn ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo sọ̀rọ̀ lórí ayọ̀ Ọlọ́run, èyí tí jẹ́ agbára àti okun fún onígbàgbọ́. Àwọn nǹkan wọ̀nyí tí Ọlọ́run ń ṣe wa lójú láti rí, tí Ọlọ́run ń kọ sí wàhálà òkan àyà wa, wọ́n jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó le, kí ó gbóná, kí ó lágbára ju bẹ́ẹ̀ lọ. Wọ́n ó jẹ́ kí ayọ̀ wa nínú Ọlọ́run àti ìfẹ́ wa fún Ọlọ́run àti ìgbàgbọ́ láti dúró tiiri pẹ̀lú Ọlọ́run títí a ó fi rí ìdáhùn sí àdúrà wa, wọ́n ó jẹ́ kí wọn kí ó lè fi ẹsẹ̀ múlẹ̀ ju bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, máa to àwọn nǹkan wọ̀nyí sí òkan àyà rẹ, má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò ní ọkàn rẹ ní ìgbà kan. Lónìí ni a ń sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, kí ni èrèdí tí a fi ń dúró de Olúwa? Báwo ni a ṣe lè dúró de Olúwa? Kí ni àwọn àbáyọrísí, àwọn àmì tí ó lè wà ní ìgbésí ayé wa wípé a jẹ́ ẹni tí ó ti dúró de Olúwa,
a si ti ri idahun eredi ti a fi n duro de Olowa ati paapaa akoko wo ni o ye ki a ma duro de Olowa ki awon ibeere wonyi ki a to le dahun won lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si be ni a o se ni oye di duro de Olowa je kin tun ka ese ikokan le logbon le kan si oni sugbon awon ti o ba duro de Olowa ki se awon ti o sare koja Olowa ki se awon ti o nsare ni iwanwara ni ikanju aile musuru ti won so wipe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu Olowa awon ti o duro de Olowa o ni sugbon awon ti o duro de Olowa yo tun agbara won se won o si fi iye gun oke bidi won o fi iye gun oke bidi won o sare ki yo si re won won o rin are ki yo si mu won bi a ba nso wipe awon wonyi won o tun agbara won se eyi nso wipe se iwo na mo awa ti a nlo moto lekookan bi abati lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wipe o ye ki agbe lo si odo awon mechanic wipe ki won ki o tun tun se ki won ki o tun agbara re se won afo ile epo won afo ibi ti omi nwa won afo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daadara nitori be a o fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be a re sese ki o mu wa o sese ki o dabi eni wo pe ade ikorita a o mo ibi ti a o gba o sese ki o dabi eni wo pe oke ni o wa ni waju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o sese ki o je wi pe omi ti o kun popo ti o si kunre koja oni o wa ni waju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi so wipe bi a ba duro de Olowa wipe a o fi iye gun oke bidi eni wipe oke ti o wa ni waju wa ti o dabi eni wipe ko si ohun ti o le si oke yi nidi bi a ba duro de Olowa Olorun a fun wa ni iye bi ti di nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bidi ti o je wipe oke yi ki o ja mo nkan ni igbesi aye wa o ni a o sare ki yo si re wa bi a ba ti wo awon omo wa ni ile iwe ti won ma n sare ije bi won ba ti n dije a ma n ri wipe awon omo miran won ma sare bi won ba de aarin meji lori papa won sobo lole a re won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo wonyi won ti mura sile won ti sun daradara loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wipe won ti nsare won sare eje yi won ti gbianju sile bi won ba ti be si ni sare won ma sare lo tete ki yo si re won be na ni a nso fun awa ti a je onigbagbo awa ti o je wipe a ko duro de Olowa a ko je ki emi wa ki o simi le Olowa o je wipe a n gbe emi wa gbona nigba kugba o je wipe bi nkan kan ba ti sele o ti gun wa lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de Olowa o ni sugbon awa ti a ba n duro de Olowa awa ni a o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba n sare ki yo re wa ati pe bi a ba rin are ki yo mu wa bi a ba je eni ti o n taja ti a n gbe awon nkan ti a n ta ti a n gbe lo soja ti ki si se wipe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni a n fi rin a o ri wipe awon miran ti o je wipe won ko ni okun won ko ni agbara won o jeun kanu bi won ba ti rin die a ti re won won a gbe eru won a gbe sokale won a joko seba titi won a ma duro de moto sugbon awon ti o je wipe won ni okun won ni agbara won ti doja ni kiakia won a le ta awon nkan wonyi fun awon onibara won awa ti o je pe a duro de Olowa nipa ti emi bi a ba rin
ti a re sin mo wa bawo ni a o se de ibute ibi ti a nlo la koko ti o ye ki a debe eni o fi se pataku we pe ani lati duro de oluwa sugbon mo so tele tele we pe ki a to le duro de oluwa ki a to le so agbara wa di otun ohun kan ni ani lati kokko mo ye ki a wo lati ese ike dogbon lati ese ike dogbon oni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mi mo wi eyi ni ibere pepe eko ti o ye ki ako ati ti o ye ki amo se o mo we pe awon elomiran oye bi a ba nso nipa ti olorun ko ye won dara dara o se se awon elomiran a ma wa si lesin won ma so we pe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete te awon lowo awon a tun gba ona eburu miran awon lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labule won fi olorun we awon baba asale won fi olorun we awon iyalode ti yemoja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won e ni olorun fi nbi wa pe ki atile to so wi pe andro de oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ki a ma ye iwe mimo wo lati wo awon ileri pataki pataki ti o se fun wa oni la koko tani eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo wi pe olorun oni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi o ni be a ba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye si odo awon eniyan wi pe ko si angeli kan ko si si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba ti n gbadura won ma ki pe pe angeli michael angeli gabriel angeli uriah angeli bayi angeli tohun awon to ti sina awon ti oye ihin rere oye won fi olorun we angeli won fi olorun we eda owo olorun o sese ki o je pe awon elomiran bi won ba ti n gbadura won ma so we pe olorun lagbaja olorun temedu won fi olorun oga ogo olorun alagbara olorun eleda olorun olodumare won fi we awon eniyan eleran ara ti emi re wa ni iho imu re eni olorun fi wipe ki a tile to duro de oluwa ki a to so wipe a nlo ba olorun lati gbadura lati mu awon ebe wa lati si won paya ni waju oluwa oni la koko tani eyin fi mi we oni la koko tani emi o ba dogba eyi ni eni mimo israel wi je ki a wo exodus ori kejo ese ikewa exodus ori kejo ese ikewa o si we pe li ola o si we pe ki o ri bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon elomiran ti oye oye bi mo ti so tele tele won ma so wepe opolopo isin lo wa wepe bi o ba si ona nibi ohun tun wa ona miran lo iyi nje wepe won ro wepe olorun miran tun wa nibo miran ibanuje awon tin to olorun miran leyin yo po awon elomiran won ma ro wepe boya orisa kan orisa idile orisa baba won orisa ti abule orisa ti awon eleya meya lototo won ma ro wepe boya nkan won yi o le gba won ma ro wepe bi awon ba wa si lesin bi awon ba ka bibeli ti adura o ba gba ti o ba dabi eni wepe nkan ti awon reti ko ti awon lowo won so wepe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo o tun fe da ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa ye ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli ye ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wepe ko si elomiran yala le orun yala le aye yala ni isalele tabi ninu okun ko tun si elomiran olorun wa okan sosoni
ninu exodu yi kan na ori kedogun ese ikokanla exodu ori kedogun ese ikokanla ta le o dabi iwo olowa ninu awon alagbara ta le o dabi iwo ologo ni mimo eleru niyin ti nse ohun iyanu bi

Eni ariti awon Israeli se ranti itan awon Israeli o se ni laanu wepe awon wonyi won gbagbe ore Olorun won gbagbe anu Olorun won gbagbe ileri Olorun won gbagbe majemu ti Olorun ti ba won da on to se laanu ninu ni ti awon mo Israeli ni wepe se ranti lati akoko Abrahamu ni Olorun ti fun ni ileri ti o si so wepe lati odun de odun ni ibukun Olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase Abrahamu ati awon omo re ni a o ti bukun gbogbo idile aye bi abase wo Olorun kokuna Olorun ko jafara ni akoko Mose ni Olorun pe Mose wo pe akoko ati mu ileri ise wo pe o ti de bi o ti re je wo pe oye ko ye Mose ni akoko ti o so wi pe ta le mi ti won lo doju ko farao Olorun so wi pe ohun wa pelu re ohun wa pelu enu re bi o ba je eni ti o n ka bibeli daadara o ri wi pe opolopo ise ami opolopo ise iyanu le Olorun se titi okan awon omo Egypt ti okan won fi remi ti o fi je wi pe won ko ni agbara ti okun mo ti won so fun amo ise pe oya e keru yin ke ma lo e ni a fi gba won kuro ni oko eru se ran ti wi pe bi won ti de bi bebe okun popa ti won be si ro we pe aye fe pari ti won ro we pe o da be ni pe iku ti de fun won nisisin nitori pe oke wa lowo otun oke wa lowo osi awon omo ogun Egypt won bo leyin okun popa wa niwaju nbo ni ki agbegba be ni won ke pe Olowa ni Olorun so fun Mose pe ki o na opa re ni okun popa pin si meji ki se be ni kan ogoji odun ni won fi nje mana lai sanwo ti o je pe bi won ba ti ji loro ni won lo ko mana won ma jeun aso ogbomo won lara bata ogbomo won lese nihi ni won wa so wi pe ona wa pamo kuro lodo Olowa idajo mi si re koja kuro lodo Olorun mi e se ti Israeli fi di afoju bayi ti ye won ra ti won ranti awon ore Olorun won ranti agbara Olorun won ranti awon ileri Olorun won ranti awon majemu ti Olorun ti ba won da sugbon ki a to ma da Israeli lebi awa na nko nje awa na nigbati a ba de ikorita awa na nigbati o ba da bi eni wi pe omi poju oka fun wa tabi o poju gari fun wa nigbati o ba da bi eni wi pe wahala wa fun wa ti o le ponran awa paapa ati gbagbe ori Olorun ati gbagbe awon eri ti an je tele tele wepe nigba ti mo ti denu ijo yi nigba ti mo ti ba Jesu pade nigba ti mo ti ni igbala nigba ti Olorun ti la mi loju nigba ti mo ti kuro ninu iborisa nigba ti mo ti je wese ti mo ti ko sile wo nkan ti Olorun se fun mi awa ti a ti n jeri tele tele awa di awa eni to awa di eni to kari so awa di eni to sunkun asun dekun awa di eni to rin kaakiri bi eni ti ko l'Olorun awa di atoroje atun wa ronu pe boya ka pada sibi ta ti nbo bawo lo se ri bayi se orowe po Olorun ti gbagbe re ni e se ti iwo fi nwi wipe ona mi wahala mi awon nkan to ndoju ko mi awon inu ni bi ni ti mo ndoju ko ti mo nba pade wipe Olorun ko mo nkan won yi mo awon nkan wonyi pamọ kuro lodo Oluwa e se ti a fi sunkun beni ti o ni baba e se ti a fi nkaakiri beni ti o lo Olorun se Olorun wa ti ku ni se Olorun wa o si laaye mo ni se ileri re ti yi pada ni se majemu ti o ba wa da nipasẹ Jesu Christi nigba ti o ku lori igi agberebo se awon nkan wonyi ko tun jamọ nkan ni waju Olorun ni e se ti a wa fi so bi awon mo Israeli bi alai loye bi alai logbon bi eni ti oju emi re ti fo wi pe ona mi pamo kuro lodo Olowa ati wi pe idajo mi awon eto mi wi pe won ti re koja kuro lodo Olorun mi eni o wa fi bi wa ni ese ikeji din logbon iwo ko ti mo iwo ko ti gbo pe Olorun aye raye Olowa eleda gbogbo ipekun aye ki saare be ni are ki mu ko si awari oye re ijile ni agbara Olorun awa maridi ni agbara Olorun bi abawa lati ipekun kan lo si ipekun miran ninu aye yi ko sese awa maridi ni ijile ni ife re ijile ni majemu re
ijinle ni awon ileri ti o ti se fun wa a o ti mo ni bi a ba je eni ti o mo olorun nigba ti a ba ti je wese ti a ti ko sile ti a ti gba jesu christ bo gege bi olugbala wa bayi ni ona ti si sile fun wa lati mo olorun awa ti a ni igbala awa ni a ni imo olorun awon elesin ti won kan sin awon o ni imo olorun nitori be o ye ki okan wa ki o bale o ye ki a simi o ye ki a mo wepe ani olorun to ga le orun olorun ti agbara re ki ba ti oni nitori be o ki a mo wepe lati ese kokandinlogbon o n fi agbara fun ala re o n fi agbara fun ala re o n fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le subu patapata oni sugbon awon ti o ba duro de olowa o ti a se duro de olowa ni wo pe ki o le fun ani agbara ki o le fun ani okun wi pe nigba ti awon miran ti a jo nsare ire eje yi nigba ti won ba nsubu le ba ona nitori wo pe olorun ayeraye apa ayeraye ko je ibi sade won ko si je ohun to n gbe won ro ko je ohun to n fun olokun ati agbara nigba ti awon ba nsubu le ba ona we pe awon ma sare ki yo si re wa a o ma rin we pe are ki yo mu wa sugbon je kin bi o le re nigba wo ni o ye ki a duro de olowa ati bawo ni o ye ki a se duro de olowa bi a ba nso we pe bawo ni o ye ki a se duro de olowa bi a ba nso nipa di duro de olowa e je we pe ki a gbadura ke apa opolopo ojuse ke apa ti segbe kan o ya mi lenu o si se mi laanu wi pe awon ti o dabi eni pe won ko mo olorun awon ti o dabi eni wi pe won ko mo jesu christi gege bi olugbala won ti le man gbianju lati duro de olowa ni imo ti won ni idanu ti won o kan je wi pe awon o mo ohun ti a n pe ni jesu gege bi olugbala awon o mo idariji alaafia lati odo olorun sugbon won ma n gbianju lati duro de olowa bi a ba ri elomiran ti o je alaigbagbo ti o je pe ko ti imo jesu christi gege bi olugbala sugbon o je bi elesin bi o ba ni isoro ranpe kan bi o ba ni isoro kekere kan ati so wepe o n fe lo gbadura o n fe duro de olowa awon elomiran o sese nitori pe oye bibeli oye won to won ti le ka nkan kan ninu majemu lai lai abi nkan kan ninu majemu titun won so pe awon fe lo sori oke oke yanu oke anu oke ori ofe oke alaafia oke bayi oke tohun won duro sibe o sese ki o je ojo meta ki lo de ti o je wi pe awon wonyi ti won o mo igbala jesu christi awon yi ti o je pe won ko ti ni idani loju idarije ese won ki lo de to je wi pe awon ni won mo bi a ti duro de oluwa awa ti olorun si ti pe to ti ba soro asiri awa ti olorun ti so fun wi pe ohun je baba fun wa ti emi olorun ke aba baba ninu wa ki lo de ti a o le farabale ki a le duro de oluwa ye ki a wo nigba wo ni o ye ki a duro de oluwa ati bi a ba duro de oluwa kini awon ere awon anfani ti yo je ti wa ninu orin dafidi ori kedogbon orin dafidi ori kedogbon ese ikarun simi le ona otito re ki o se komi nitori iwo le olorun igbala mi iwo ni mo duro ti le ojo gbogbo nihin ni olorin dafidi lo ti nso fun wa wepe ohun ni lati duro de oluwa ki se ni ojo kan o ni le ojo gbogbo iwo ni mo duro ti iwo ni mo duro de le ojo gbogbo kini se ti ogbeni yi ti o fe duro de oluwa se o mo wepe dafidi ti o korin dafidi ti aka yi o je jagun jagun o ni opolopo isoro ni igbesi aye re ni igba miran awon nkan miran to ngbo latotun latosi won tako ara won ko si mo eyi to je otito ti ohun le duro le ninu won o dabi eni wipe ni opolopo igba ni dafidi ni o de ikorita ninu awon nkan miran ninu ebi re o de ikorita ti ko mo ona ti o ye ki ohun to tabi gege bi oba awon idajo miran awon miran ti o ye ki o se ti ko mo ona ti o ye ki ohun gba ipinu ti o ye ki ohun se tabi aba ti o ye ki o da nitori be aduro o fe duro de oluwa nigba miran ni igbesi aye ti re o se se ki nkan kan ki o se laarin oko si aya o se se laarin ebi laarin baba iya si omo o se se ni laarin awon aladugbo
tàbí níbi iṣẹ́ òde ìkóríta àwọn nǹkan tí ó ń gbọ́ wọ́n ń takò ara wọn ti bí a sọ tìbí tọ̀hún á sọ tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu ó sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo àwọn nǹkan tó pamọ́ lójú ènìyàn wọ́n ṣí payá níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o lè dúró ti olúwa kí o dúró dé wípé ọlọ́run mo ń wojú rẹ ọlọ́run mo mọ̀ wípé gbogbo òtítọ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò pamọ́ fún ọ nítorí bẹ́ẹ̀ mo ń dúró dé ọ èyí ni a fi ń dúró dé olúwa ní àkókò tí a ń dúró dé olúwa yìí a ó ka bíbélì a ó wo àwọn ìlérí ọlọ́run a ó wo àwọn àṣẹ ọlọ́run a wọ àwọn nǹkan tí ọlọ́run pàṣẹ fún wa láti ṣe tí ó dàbí ẹni wípé a ti gbójú fòdá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan mìíràn tí ó máa ń ṣe wá lọ́ṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó já fáfá nínú ìsìn ọlọ́run ni wípé àwọn àkólẹ́dọ̀ ìsìn àwọn àgbékarí ẹ̀sìn wọn kì í jẹ́ kí a lè ráyè láti dúró de olúwa ẹlòmíràn ó ṣeéṣe ibi tó ti fẹ́ ka bíbélì wọ́n sọ wípé arákùnrin kan béèrè rẹ̀ ó fẹ́ kí wọ́n lọ ṣe ìjìrẹ̀ ọkàn níta àtúndìde ẹlòmíràn bóyá ó fẹ́ gbàdúrà lórí nkankan ni bóyá ó ń dúró de olúwa ni ó sì fẹ́ mọ ó fẹ́ mú ọ̀nà rẹ̀ gún níwájú olúwa wọ́n ní wọ́n ń pè yín o ẹ kọ́ a lọ sí ṣiṣẹ́ báyìí o kọ́ a lọ ṣe báyìí nǹkan wọ̀nyí kì í jẹ́ kí ẹlòmíràn kí ó lè dúró de olúwa jẹ́ kí a wo orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire olúwa ní ilẹ̀ alààyè dúró de olúwa kí o sì tújúká kí yóò sì mú ọ lé àyàlé mo ní dúró de olúwa yóò sì mú ọ lé àyàlé èyí jẹ́ wípé nígbà tí ó bá dàbí ẹni pé ajé aláìlágbára nígbà tí ó bá dàbí ẹni wípé ajé aláìlera yálà nípa ti ara yálà nípa ti ẹ̀mí ó jẹ́ wípé òkun tán nínú wa agbára tán nínú wa ó jẹ́ wípé àti rìn ìrìn ìgbàgbọ́ ó ń ṣòro fún wa àti gbé ìgbésí ayé ìgbàgbọ́ ó ń ṣòro fún wa ó ń fẹ́ dàbí ẹni wípé agbára láti dojúkọ ọ̀tá àti láti dojúkọ ìdánwò agbára láti dúró ṣinṣin kí a má yẹsẹ̀ ó dàbí ẹni wípé agbára yìí ó ń dínkù díẹ̀ díẹ̀ ní ìgbésí ayé wa ó ní irú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí a dúró de olúwa irú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí a dúró de olúwa pẹ̀lú ìgbàgbọ́ láti rí ire ọlọ́run ire olúwa ní ilẹ̀ alààyè nínú orin dáfídì orí kejìléníọgọ́ta orin dáfídì orí kejìléníọgọ́ta ẹsẹ̀ ìkarùn-ún ọkàn mi ìwọ sáà dúró jẹ́ de ọlọ́run nítorí láti ọ̀dọ́ rẹ̀ wá ní ìrètí mi nígbà tí ó bá dàbí ẹni wípé ìrètí ń pin nígbà tí ó bá dàbí ẹni wípé ó ń ṣe àfẹ́rí nkankan nkan yóò sì tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ nígbà tí ó bá dàbí ẹni wípé àwọn abánigbàdúrà ẹ ti jọ gbàdúrà àwọn ọ̀rẹ́ rẹ tí ẹ jọ máa ń ka bíbélì tí ẹ jọ máa ń gbàdúrà tí ẹ jọ máa ń mú ìbéèrè ara yín lọ síwájú ọlọ́run wọ́n ti bá ọ gbàdúrà ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí àwọn ìṣòro wọ̀nyí ṣì wà síbẹ̀síbẹ̀ ó sọ wípé àkókò dé láti dúró jẹ́ de ọlọ́run àkókò dé láti lọ síwájú ọlọ́run láti pa àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí òwò gẹ́gẹ́ bí iṣẹ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan mìíràn tó máa ń dí wa lọ́wọ́ láti pa wọ́n tì láti wá sí olúwa tàbí láti tilẹ̀kùn wa mọ́rí kí a dúró jẹ́ de olúwa nítorí láti ọ̀dọ̀ rẹ̀ wá ní ìrètí wa wà yẹ kí a wo orin dáfídì yìí kan náà orí kẹtàléníọgọ́fà orin dáfídì orí kẹtàléọgọ́fà ìní èjì ẹ̀ẹ́ta òkan èjì ẹ̀ẹ́ta ẹsẹ̀ ìkejì kíyè sí i bí ojú àwọn ìránṣẹ́kùnrin tí máa wo ọwọ́ àwọn bàbá wọn àti bí ojú ìránṣẹ́bìnrin tí máa wo ọwọ́ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni ojú wa ń wo olúwa ọlọ́run wa títí yóò fi ṣàánú fún wa nígbà tí a bá ń wá àánú ọlọ́run bóyá o ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ láìròtẹ́lẹ̀ ni bóyá ó dàbí ẹni wípé ìdánwò ni ó le ré kọjá oore ọ̀fẹ́ tí o ní tí ó sì dàbí ẹni pé bóyá orí irọ́ ní ìgbésí ayé rẹ tàbí orí pé ojú kòkòrò tún ti ń wọlé tàbí orí wípé àrán kan ìbínú ó tún ti ń wọ inú ọkàn rẹ tàbí orí wípé àwọn nǹkan tó ò lérò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ń yọ wọlé o sì rí wípé ó ń ba ìgbésí ayé ìgbàgbọ́ rẹ jẹ́ ó ń sọ ọ́ dé apẹ̀yìndà ó ní irú àkókò bẹ́ẹ̀ ló yẹ kí o wojú olúwa
iru akoko be ni o ye ki o kepe oluwa iru akoko be ni o ye ki o so agbara re dotun ninu oluwa iwe owe ni atun kan nisinsin yi ori ogun iwe owe ori ogun ese ikeji le logun iwo ma se wipe emi o gbesan ibi iwo ma se wipe emi o gbesan ibi sugbon duro de oluwa ohun o si gba o o seese ki oro kan bi awo ki o wa laarin iwo ati enikan ki eni yi ki o soro ibi nipa re ki eni yi ki o se ibi si o ki idanwo lati odo su ki o ma so si o lokan we pe gbesan lu pada paromo un na se bayi o ni niru akoko be ti esu to nfo oro re to nfo oro okan re to nso wi pe ki o gbesan fun ara re o ni niru akoko be o ye ki o duro de oluwa we pe bi o ba duro de oluwa ohun o gba o ninu awon ikekun ti o nde ba awon yi ninu Isaiah ori kejo ese iketadinlogun Isaiah ori kejo ese iketadinlogun emi o duro de oluwa ti o pa oju re mo kuro lara ile Jacobu emi o si ma wo ona re oni nigba ti o ba dabi eni wo pe olorun wa o jina rere nigba ti o ba dabi eni wo pe anu re jina si wa nigba ti o ba dabi eni pe awon ileri re imuse won won jina si wa oni ohun to ye ka se npe ki a duro de oluwa awon elomiran won ma kun niru igba be awon elomiran won ma sakakiri niru igba be awon elomiran won ma tun mu igbekele won ki o wa ninu eniyan tabi ninu orisa ni igba be oni awa ti a fe de orun awa ti a fe fi orun sereje leyin aye yi oni o te ye ka se ni pe ki a duro de oluwa ye ki a pada si Isaiah ori ogoji ki a to gbadura Isaiah ori ogoji ese ikokanlelogbon sugbon awon ti o ba duro de oluwa yo so agbara won dotun awon ti o ba duro de oluwa won o tun agbara won se won fi yegun oke bidi won sare ki yo si re won won rin are ki yo si mu se oke kan wa niwaju re duro de oluwa se o dabi eni pe okun lo wa niwaju re o si mo bo se fo re koja okun yi duro de oluwa so tin re oni so dabi eni pe adura ogba ni so ni wahala ni so dabi eni pe awon keferi fi ose sin won fi ose eleya so dabi eni pe ohun to tin reti o dabi eni pe won jina re won o ti de oni ohun ti an lati se ni pe ki aduro de oluwa ki aduro de oluwa ki a ma je ki ohun kan ki o di wa lowo nitori be dide duro ki o so fun olorun we pe o setan lati duro de o setan lati gbadura o setan lati musoro o setan lati kepe duro de oluwa o duro de oluwa ma se je ki are ki o mu duro de oluwa kepe oluwa yo si da o sile yo si tu o sile duro de oluwa yo tun agbara re se.

rìn gẹ́gẹ́ bí Kristi ti lànà sílẹ̀ fún àwọn ọmọ ìgbàlà. Ó ní nígbà náà ni Ọlọ́run àlàáfíà yóò fún wa ní àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ. Bí a bá fi ohun gbogbo sí ìkáwọ́ Ọlọ́run, tí a fi sábẹ́ àkóso Ọlọ́run, a ó ti pasẹ̀ bẹ́ẹ̀ ní ìrírí àlàáfíà tí kò ní àfiwé. A kò ní ní àníyàn kankan bí a bá mọ̀ dájú pé òun yóò máa ṣàkóso ohun gbogbo tí bí ó ti tọ́ nínú Kristi nìkan, nínú gbogbo inú rẹ̀, nínú ọ̀rọ̀ rẹ̀ nìkan ni a rí wípé àlàáfíà wá wà. Ìjìlè máa jà lójú omi òkun, ṣùgbọ́n lábẹ́ nínú ibú òkun nísàlẹ̀ lọ́hùn, ìdákẹ́jẹ́ àti ìpàrọ́rọ́ àlàáfíà yóò wà. Èyí yóò sì ṣẹlẹ̀ nínú ayé wa nígbà tí ọmọ aládé àlàáfíà bí ó bá ń jọba láìlórogún nínú ìgbésí ayé wa, nígbà tí Ọlọ́run àlàáfíà fúnra rẹ̀ pàápàá bí ó bá ní ìdàpọ̀ pẹ̀lú wa láìsí ìdíwọ́. Irú àlàáfíà tí ó jinlẹ̀ bẹ́ẹ̀, tí ó sì pẹ́, tí ó sì bá wa kálẹ́, irú àlàáfíà yìí ni Ọlọ́run pèsè fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Irú àwọn ẹni bẹ́ẹ̀, wọ́n ní àlàáfíà nínú ọkàn, nínú ẹ̀mí wọn, nínú ẹ̀rí ọkàn wọn nígbà gbogbo. Báwo ni ó ṣe dára tó bí ẹnì kọ̀ọ̀kan wa, bí a bá làkàkà, bí a bá gbàdúrà láti rí wípé irú àlàáfíà yìí ó jẹ́ tiwa. Kí a tó lọ sí ipa ìkẹta, mo fẹ́ fi ohun kan hàn wá wípé ẹni tí ó bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́, a máa ní àlàáfíà. Ìkíní, àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ìkejì, àlàáfíà pẹ̀lú àwọn ará, èyí ni pẹ̀lú àwọn onígbàgbọ́ bíi tirẹ̀. Ìkẹta, àlàáfíà nínú ẹbí. Ìkẹrin, àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Bí a bá sọ wípé a jẹ́ ọmọ Ọlọ́run, ṣùgbọ́n tí a ò lè bá ọmọ Ọlọ́run bíi tiwa gbé, tí ó jẹ́ wípé àríyànjiyàn, ìjà, ìjiyàn ló máa ń wà láàrin wa, ó máa ń ṣe wá ní kàyéfì. Nítorí wípé bí a bá jẹ ti Ọlọ́run nítòótọ́, ó yẹ kí àlàáfíà kí ó wà pẹ̀lú àwa àti Ọlọ́run, àlàáfíà pẹ̀lú àwa àti àwọn ará, àlàáfíà nínú ẹbí, àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Kí a wo ìwé mímọ́ nínú Hagai ló ti ń sọ fún wa. Hagai orí kejì. Hagai, èyí wà ní bí o bá ti ń lọ sí ìparí májẹ̀mú láéláé. Hagai orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án, ó ní ògo ilé ìkẹyìn yìí yóò pọ̀ ju ti ìṣáájú lọ, lé olúwa àwọn ọmọ ogun wí. Níhìn yìí lé èmi ó sì fi àlàáfíà fúnni, lé olúwa àwọn ọmọ ogun wí. Ohun tí Ọlọ́run ń sọ níhìn ni wípé àwọn ọmọ Ísíráẹlì wọ́n péjọpọ̀, wọ́n gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, wọ́n sì kọ́ ilé ìsìn tí Ọlọ́run fẹ́ kí wọn kí ó kọ́. Ọlọ́run wá fi ògo rẹ̀ àti agbára rẹ̀ àti ọlá rẹ̀, ó fi sí irú ilé bẹ́ẹ̀. Ó ní nígbà tí wọ́n bá ń péjọ gẹ́gẹ́ bí àwọn ará nínú Olúwa, gẹ́gẹ́ bí àwọn tí ó gba Ọlọ́run kan náà gbọ́, àwọn tí ó gba ẹ̀kọ́ kan náà gbọ́, ó ní níhìn yìí lè mí ó fún yín lé àlàáfíà. Nítorí bẹ́ẹ̀, bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, gbà tí a ń péjọ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run, yálà nínú ẹkùn wa, yálà ní ìdàpọ̀ ojú ilé, bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni ẹnì kọ̀ọ̀kan wa tí a wà ní ìdàpọ̀ ojú ilé yìí, bí a bá mọ Ọlọ́run, bí a bá jẹ́ ti Ọlọ́run, a ní láti ní àlàáfíà pẹ̀lú ara wa. Nínú Rómù orí kejìlá, Rómù orí kejìlá nínú ẹsẹ̀ ìkejìdínlógún, Rómù orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlógún, ó ń sọ fún wa wípé bí ó lè ṣe, bí ó ti wà ní ipa àtìyín, ẹ máa wà lé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, a jẹ́ ọmọ àlàáfíà. Kì í ṣe àwa ni ó yẹ kí a máa bá ìjà tàbí odì yíyàn, ò kí mi, mi ò ní kí ọ. Kò yẹ kí ọ máa bá irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ wa, tàbí pé kí a máa bá ẹnikẹ́ni ṣe ọ̀tá. Ó ní àwa tí a jẹ ọmọ Ọlọ́run, bí ó ti wò kí ó rí, bí ó ti lè ṣe, bí ó ti wà ní ipa wa, kí a máa gbé lé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ó wá ń sọ wípé báwo ni a ti rí ti àwọn tí ó fi wá ṣe ọ̀tá, tàbí ó fi ara wọn ṣe ọ̀tá fún wa, báwo ni a ti rí ti wọn sí? Ǹjẹ́ ó ṣe é ṣe kí a wà ní àlàáfíà pẹ̀lú irú àwọn ènìyàn bẹ́ẹ̀? Ó ṣe é ṣe bí a bá jẹ́ ọmọ Ọlọ́run. Nítorí òwe ń sọ fún wa nínú orí kẹrìndínlógún, òwe orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkeje, nígbà tí ọ̀nà ènìyàn bá wo Olúwa, òun a mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá wà pẹ̀lú rẹ̀ lé àlàáfíà. Ohun tí ó ń sọ fún wa, bí o bá fi iyè sí ohun tí a ń kà, ọ̀rọ̀

kí o sì bọ́ sínú òkun tí kò bá sì ṣiyèméjì nínú ọkàn rẹ̀ tí ó sì gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe ó ní yóò rí bẹ́ẹ̀ fún bí o bá wo ìgbésí ayé mose èyí la rí ní ìgbésí ayé mose bí o bá wo ìgbésí ayé joshua èyí la rí ní ìgbésí ayé joshua bí o bá wo ìgbésí ayé elijah tàbí elisha tàbí danieli tàbí ezekiel isaiah jeremiah ohun kan yìí ni a rí ní ìgbésí ayé wọn wípé bí wọn bá ti sọ ọrọ kan gẹgẹ bí ọrọ tí ọlọrun fi sí wọn lẹnu wípé wọn kì í ṣe èméjì wọn á gbàgbọ wípé nǹkan yìí yóò rí bẹẹ jésù ń sọ fún wa wípé ẹnì kọọkan wa a lè ní àṣẹ àti agbára ìsọtẹlẹ tí àwọn wòlíì gbani wípé bí àìsàn bá wà gẹgẹ bí òkè níwájú wa bí àìní bá wà gẹgẹ bí òkè níwájú wa bí àwọn ọ̀tá bá wà gẹgẹ bí òkè níwájú wa bí àṣẹ ìrí bá wà gẹgẹ bí òkè níwájú wa bí àgbàna bá wà gẹgẹ bí òkè níwájú wa bí ohunkóhun gẹgẹ bí ìṣòro bí ó bá wà gẹgẹ bí òkè níwájú wa wípé a lè sọ fún òkè yìí pé ṣídì kí a sì gbàgbọ kí a má ṣe iyèméjì wípé yóò sì rí bẹẹ wẹsẹ kẹrìnlélógún nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín èyí ni ìlérí ọlọ́run fún wa ó ní nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń bèrè nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà ẹ gbàgbọ́ wípé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín ṣé ìgbàlà ló ń bèrè ni o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbàgbọ́ bí o bá ti gbàdúrà tán ìsọdimọ́ ló ń bèrè ni gbàgbọ́ bí o bá ti sọ fún ọlọ́run àbí agbára ẹ̀mí mọ́ látòkè wá ló ń bèrè lọ́wọ́ ọlọ́run gbàgbọ́ bí o bá ti sọ fún ọlọ́run àbí àìsàn ló wà lágọ̀ọ́ ara rẹ tí ó ń fẹ́ kí ọlọ́run kí ó mú kúrò gbàgbọ́ ó sàti wípé èmi ni olúwa ti mú yín lára dá ó ní àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn ó ní bí o bá ti dẹ́ṣẹ̀ a ó sì dáríjì ó ní àdúrà olódodo ó lágbára púpọ̀ gbàgbọ́ bí o bá ti gbàdúrà ó ní àmì wọn yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ lórúkọ mi wọn ó máa lé ẹ̀mí èṣù jáde lórúkọ mi ó ní wọn bá mu ohun olóró kan kì yóò pa wọn lára wọn ó gbọ́wọ́ lé aláìsàn ara wọn yóò sì dá bí o bá ti gbàdúrà ó yẹ kí o gbàgbọ́ ó ní o sọ fún wa jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ̀yin ti rí wọn gbà náà ó ní yóò sì rí bẹ́ẹ̀ fún yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a dìde dúró ó yẹ kí a sọ fún ọlọ́run wípé à ń fẹ́ nǹkan báyìí tàbí nǹkan báyìí nì bóyá ìgbàlà ló ń fẹ́ ni ìsọdimọ́ ló ń fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run ló ń fẹ́ ni ìpèsè ló ń fẹ́ ni àbí òun fẹ́ gbéyàwó ni o sì mọ ẹni tó fẹ́ ó ń bèrè lọ́wọ́ ọlọ́run ó ń fẹ́ lọ́kọ ni tàbí o ti ní ẹbí o sì tí ì bímọ ó yẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ nǹkan wọ̀nyí ó ní ohunkóhun tí ẹ̀yin bá bèrè bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí ògo olúwa bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí ògo olúwa rántí wípé jẹ́ kí ìlérí ọlọ́run kí ó wà nínú ọkàn rẹ jẹ́ kí ìlérí ọlọ́run kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn rẹ gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn bí kò tilẹ̀ yí ọ bí yóò ti ṣeé ṣe gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn kí o sì máa retí ìmúṣẹ rẹ̀ nítorí pé ọlọ́run tí ó ṣèlérí kì í ṣèké gba ọ̀rọ̀ yìí gbọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn òjiyàn àwọn òpùrọ́ àwọn tí ń ṣe méjì wọ́n wà ní àyíká rẹ wọ́n sì ń sọ fún ọ pé bóyá kò lè ṣeé ṣe gbàgbọ́ ó rí ògo olúwa ní ìgbésí ayé rẹ bí o bá ti ń bèrè ohun yìí lọ́wọ́ olúwa kí o gbàgbọ́ kí o sì máa yin olúwa lógo ó rí wípé ìṣẹ́gun yóò jẹ́ tìrẹ.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run, tí ẹ ń fi ìran ọ̀run hàn ni, a ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí, bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lé ayé, irúgbìn rere lé àwọn ọmọ ìjọba, èpò sí lé àwọn ẹni búburú ni. Irúgbìn rere lé àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba ọlọ́run tàbí ìjọba ọ̀run, ìkan náà ni. Àwọn ẹlòmíràn, bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run, kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù, bàbá alago, àsìkò gbogbo àjọ, pé a ka Bíbélì, a máa ń rò pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn, ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀, tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà ààwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yàmẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere, àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀ ìnùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí, tí ó jẹ́ kí àhu ìwà tí kò dára, tí a ti mú kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn, ati ifarajin ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo orin dafidi ori ketale ni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li omu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba nso nipa ore ofe tin so wa di omo olorun lakoko o so fun wa wi pe ke a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo wi pe bi o ba je eni tin ka bibeli o mo wi pe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wi pe enikan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ke a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wi pe a di omo olorun o wa so fun wa wo le kan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti yo laaro bi o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wi pe won jina sira won popo popo e je wi pe bi a ba mu nkan kan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be e ni onisamu fi wa we pe je o je mo we pe o sese ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je we pe awon ese won yi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi je wo ese e je wi pe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese wa ni igbese aye won sugbon a so fun a wi pe bi a ba ti ni idariji olorun ti mu awon ese won yi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si ila orun be ni a mu awon ire koja won e jina kuro lodo wa eyi ni o fi ri wi pe ninu ijo wa nihin a ki fi ojojo isimi ojo aiko bayi ki a fi ma je wo ese a ki fi gbogbo ipade oju ile ka fi ma je wo ese a ki fi gbogbo akoko adura ki a fi ma je wo ese ki lo de nitori wi pe ati mu awon ese won yi ati mu jina si wa o wa so fun ani ese iketala oni bi baba ti se iyonu si awon omo bẹẹni oluwa n se iyonu si awon ti o bẹru re gba ti o ba gbo oro olorun a mu iberu wo inu okan re iberu olorun iberu idajo olorun bi olorun ba ti n so fun o wi pe ese o ma mu ijiya wa wi pe ese ma mu idajo wa bi o ba je eni ti o fe sumo olorun o ri wi pe bi olorun ti n so fun o ti o n fi awon ese re han o bẹẹni iberu n wonu okan re iberu yi lo ma mu o lo gbadura iberu lo ma so mu o ke pe olorun wi pe olorun dariji mi olorun sanu fun mi olorun mu ese mi kuro Ọlọ́run má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọn kí ó jẹ́ ìparun mi. Ó ní bí o bá ti jẹ́ ẹni tó bẹ̀rù bẹ́ẹ̀ ẹni tó ń wárìrì níwájú Ọlọ́run nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ ó ní yóò mú ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò yóò dáríjì ọ́ ìdáríjì yìí ni ó sọ wá di ọmọ Ọlọ́run nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé kìí ṣe gbogbo ẹni tí ń pè mí lé Olúwa Olúwa ni yóò wọ ìjọba ọ̀run kìí ṣe gbogbo ẹni tí ń kígbe pé Olúwa Olúwa ni à ń pè ní ọmọ Ọlọ́run kìkì àwọn tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì kìkì àwọn tí a ti mú ìrékọjá wọn kúrò kìkì àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ò tún máa jọba ní ìgbésí ayé wọn mọ́ àwọn ni à ń pè ní ọmọ Ọlọ́run báwo ni a ṣe lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀ báwo ni a ṣe lè borí ẹ̀ṣẹ̀ ìwé mímọ́ jẹ́ kí ó yé wa Galatia orí kẹta láti ẹsẹ̀ ìkejìlélógún ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀ kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì fún àwọn tí ó gbàgbọ́ ohun tí a sọ fún wa níhìn-ín ó jẹ́ ohun tí a ti sọ fún wa nínú Róòmù orí kẹta bákan náà wípé gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run èyí ni a fi sọ pé ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀ wípé ìbáṣe funfun ìbáṣe dúdú ìbáṣe púrúǹtù ìbáṣe ọ̀mọ̀wé ìbáṣe àwọn tí wọ́n wà ní oko ní abúlé tàbí àwọn tí wọ́n wà ní ìlú ó ní gbogbo ènìyàn pátápátá ni a ti fi sí abẹ́ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ ń jọba nínú wọn tí ẹ̀ṣẹ̀ ń jọba lórí wọn ó ní ṣùgbọ́n a fi ìlérí pamọ́ fún wa nínú ìgbàgbọ́ nínú Jésù Kristì wípé bí a bá ké pe Olúwa wípé a ó gbà wá là a ó dáríjì wá a ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé wa wẹsẹ̀ 26 nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa báwo nípa ìgbàgbọ́ nínú Kristì Jésù ó ní bí a ṣe ń di ọmọ Ọlọ́run ni wípé gbà tí a kọ èṣù sílẹ̀ gbà tí a kọ òkùnkùn àti iṣẹ́ òkùnkùn sílẹ̀ gbà tí a kọ àwọn ìrékọjá wa gbà tí a kọ wọn sílẹ̀ gbà tí a ń sọ fún Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa wípé kí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù tí a sì fi ojú ìgbàgbọ́ wo òkè Kálfárì bí a kò tilẹ̀ rí i ní ojú ìyára ṣùgbọ́n tí a mọ̀ wípé Jésù Kristì kú fún wa gbà tí a ti rí Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ tí a rí pé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa ó ní nípa bẹ́ẹ̀ nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì a di ọmọ Ọlọ́run nínú Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá òun sì wà lé ayé nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé kò sì mọ́ ó tọ àwọn tirẹ̀ wá àwọn ará tirẹ̀ kò sì gbà á ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àwọn lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ èyí jẹ́ kí ó yé wa wípé gbà tí Jésù Kristì wá kìí ṣe fún àwọn Júù nìkan ṣoṣo ni Jésù wá fún wọn ni ó wà lé ayé nípasẹ̀ rẹ̀ lè a sì ti dá ayé kò sì mọ́ ó ṣeéṣe kí o ti bá àwọn ẹlòmíràn pàdé àwọn òjìyàn àwọn tí wọ́n máa ń tako ọ̀rọ̀ Ọlọ́run àwọn tí ó jẹ́ wípé nínú ìwà àìlóye àìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n máa ń sọ wípé Jésù kò wá fún àwọn ènìyàn dúdú wípé ẹ̀sìn ìbọ̀rìṣà ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn àbáláyé wípé èyí ni ti àwa ènìyàn dúdú wípé àwa tí a tún lọ gba ẹ̀sìn kìrìstíẹ́nì tí a ń ka bíbélì wípé àjèjì ẹ̀sìn ni fún ènìyàn dúdú wípé pátápátá ní gbogbo ayé gbogbo ènìyàn dúdú ni ó yẹ kó máa bọ̀rìṣà ṣùgbọ́n òye tí ò yé wọn ni wípé nípa Jésù lè àti dá gbogbo ayé àti Nàìjíríà àti Áfíríkà àti aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun wípé nípa rẹ̀ lè àti dá kò sí ohun kan tí a dá lẹ́yìn Jésù Kristì nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ kí o fi àwọn òjìyàn àwọn eléke kí o fi wọ́n sílẹ̀ o wa so wi pe o tun awon ti re wa awon ti re ko si gba o wa so fun ni ese kejila wi pe sugbon iye awon ti o gba ibi kibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba ase awon Jew iba ase awon keferi ibi kibi ti iba je iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ko sese fun o lati di omo Olorun lai gba Jesu Kristi gbo awon elomiran ma nso wi pe kasa ti jolo oto ninu esin kesin ta ba wa iba ase esin igbagbo iba ase esin miran ohun ti Olorun be lowo won ni pe kawon sa ti je olufokansin olooto wi pe awon mo wi pe ni ojo ikehin ati on tele Jesu ni o ati on tele elomiran ni o wi pe gbogbo wa patapata la o lo si ijoba orun ki se be o o ni awon ti o gba awon nikan le a fi agbara fun lati di omo Olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo nigba ti a ba ti je wose wa ti a ti ko sile eyi ni o mu wa di omo Olorun eni o mu wa di ajumo jogun pelu Jesu Kristi wo ninu Romu ori kejo Romu ori kejo lati ese ikerinla nitori iye awon ti a nse amona fun lati odo emi Olorun wa awon ni se omo Olorun o sese ki o ti gbo eri awon elomiran nigba ti won wa ninu esin miran o sese ki won joko sori awo ki won si ma so fun Olorun wi pe Olorun fona han mi adura awon lojojumo ni pe Olorun fona han mi pe bi ibi ti mo wa ti ki ba se ona ona ti mo rin ti ki ba se ona Olorun sa fona han mi o sese ki awon wonyi ma mo ijile iru adura be sugbon o ri wi pe lesese Olorun a ma mu oloka bibeli lesese emi Olorun a ma lu won ni kumo ese ti won da ni igbese aye won won a sa ma so pe Olorun fona han mi titi a o fi to won si ona ihirere awon won ti a se amona fun lati odo emi Olorun ti a mu won wa sinu irere ti oye wa ye won nisinsin wi pe ko si igbala ninu elomiran afi ninu Jesu Kristi nikan soso awon wonyi ni o di omo Olorun nipa igbagbo nipa ewenumo ese won ati nipa pe ati dariji won wese kedogun nitori eyin ko tun gba emi eru lati ma beru mo sugbon eyin ti gba emi isodomo eyin ti gba emi isodomo nipa yi ti a wa fi nke pe aba baba bi ki ba se wi pe emi isodomo yi wi pe Olorun fi ta wa lore a ki ba pade lopopo ona a ki ba pade ninu ahere a ki ba pade nibi ti won tin jo ti won tin korin ti won lago a ki ba pade nibi esin Olorun fun ara re nigba ti o ba ri ogbe okan wa Olorun fun ara re nigba ti o ba ri wi pe a n wa ojubo Olorun a n fe ri Olorun a n fe sin Olorun o lo ma fun ani emi isodomo bi o ba je eni ti Olorun ti fi oye ese ye eni ti Olorun ti je ki o kunle ki o gbadura ki o je wese ki o ko sile ti o si ri wipe alaafia Olorun ti de ti o ri wipe isegun lori ese o ti de si igbese aye re o ri wipe Olorun se o ni olori re o fun ni emi isodomo je ki o yo wipe ati ri awon ti o lo si ile ikeko bibeli ti won le ka bibeli lati ibere de opin sugbon ti okan won o te okan won o lo sile okan won o gba fun Olorun lati le dari ese won ji won bi won tin jade o sese a le pe won ni oruko koruko a le pe won ni bishop a le pe won ni alufa sugbon emi isodomo ko je ti won awa ni Olorun se lori lori ire wi pe nigba ti a mo ese gege bi ese a se ko ese sile a ke pe Oluwa agba ise ori igi agbelebu ti Jesu Kristi agba gbo nigba yi gan ni Olorun fun ani emi isodomo wo ese kerindinlogun emi ti kara re emi ti kara re le o n ba emi wa jeri pe omo Olorun le a wa ise emi ti kara re ni o n ba emi wa jeri wi pe omo Olorun le a wa ise awon elomiran wa akonisina da n pe won to je wi pe bi enikan ba ti n denu ijo won ma gba lowo an so pe ah gba to ti wonu ijo o ti di omo Olorun ki se ipo alufa ki se ipo adari kìí ṣe ipò àdarí ìdàpọ̀ ojú ilé láti sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run. A ò lè sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run. A ò tilẹ̀ lè sọ ara wa pàápàá di ọmọ ọlọ́run bí ò bá jẹ́ wípé a ronúpò àdá. A kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, a gba ìdáríjì látòkè wá. Ó ní ẹ̀mí fún ara rẹ̀ má gba ẹṣẹ́ ọlọ́run ṣe. Àlùfáà tí ó bá ń sọ fún ẹnìkan wípé ìgbà tó ti wá sínú ìjọ wa ó ti di ọmọ ọlọ́run. Láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run. Láì ní àwọn àmì ìyípadà ọkàn, ìyípadà ìgbésí ayé ẹni, láì ní irú nǹkan bẹ́ẹ̀, kí àlùfáà kan kí ó kàn sọ pé ó ti di arábìnrin o, ó ti di arákùnrin o, ó ti di onígbàgbọ́ máa wá dédé o, ọmọ ọlọ́run ni ó nísinsìnyí o. Kí àwọn ènìyàn kó sì pàtó pé lágbára ti di ọmọ ọlọ́run, kì í ṣe bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọn ni tó bá ti forúkọ sí káàdì kan ó ti di ọmọ ọlọ́run. Àwọn ẹlòmíràn wọn ni tó bá ti ń sanwó ní déédé nínú ìjọ ó ti di ọmọ ọlọ́run, kì í ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí ti kára rẹ̀ lé ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run lè àwa ṣe. Mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan tẹ́tí sílẹ̀. Ṣé ó ṣe é ṣe kí ènìyàn kí ó máa wá sí ilé ìsìn, kí ó máa lọ sí ilé ijó ní àṣálẹ́, kí ó máa lọ sí ilé sinimá ní àṣálẹ́, kí ó máa lọ sí ìdí ọtí mímu ní àṣálẹ́, ibi tí ó ti mu ọtí yìí kí ẹ̀mí mímọ́ ọlọ́run, kí ó máa sọ wípé ó kárí ọmọ dáadáa. Ìgbà tó ti lọ sílé ìsìn láàárọ̀ tó wá mu àmúyíra ọtí nísinsìnyí kó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé ó di ọmọ ọlọ́run, ìwọ náà mọ̀ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣé ó ṣeé ṣe fún kẹ́nìkan máa wá sínú ilé ìsìn, kí ó di ọ̀sán bí ó bá ti délé kó fi ìjà pẹ́ta pẹ̀lú ọkọ ẹ̀, kó sọ wípé òun jẹ́ gba bẹ́ẹ̀, kó bẹ̀rẹ̀ sí ń jà, kó bẹ̀rẹ̀ sí ní pariwo? Ṣé níbi tó ti ń jà yìí, ṣé ó ṣeéṣe kí ẹ̀mí ọlọ́run, ẹ̀mí mímọ́ ọlọ́run, ẹ̀mí òtítọ́ kí ó sọ fún wípé ọmọ ọlọ́run ni ìwọ ṣe? Rárá. Ìgbà tí ènìyàn bá kúnlẹ̀ lórí eékún ẹ̀, ṣùgbọ́n tí ó rí wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní kígbe, tí ó bẹ̀rẹ̀ sí ní sọkún, tí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, tí ó ń jẹ́wọ́ fún Ọlọ́run, tí kò fi ohunkóhun pamọ́, tí kò di ẹ̀bi ẹ̀ṣẹ́ tiẹ̀ lé ẹlòmíì lórí wípé èèyàn dáadáa ni mí, ọkọ mi lèèyàn burúkú, èèyàn dáadáa ni mí, ìyàwó mi ni ò ṣe bá gbélé pọ̀, èèyàn dáadáa ni mí, bàbá àti ìyá mi àwọn náà ní tiwọn lọ́wọ́, èèyàn dáadáa ni mí, ṣùgbọ́n àwọn ìdílé wa àwọn èèyàn burúkú, àwọn ẹlẹ́ṣẹ̀, ìyà ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ni mo ń jẹ. Irú ẹni bẹ́ẹ̀ tí ó jẹ́ ẹni tí ó ń wí àwáwí, irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ẹ̀mí ọlọ́run láti sọ fún wípé ó ti di ọmọ ọlọ́run. Ẹni tí ẹ̀mí ọlọ́run máa ń bá jẹ́rìí ni ẹni tó ní ìrẹ̀lẹ̀, ẹni tó wá síwájú ọlọ́run, ẹni tó tún bá níwájú ọlọ́run, ẹni tó sọ fún ọlọ́run wípé òun kì í ṣe èèyàn dáadáa, wípé nínú ẹ̀ṣẹ̀ láti bí òun, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun lóyún òun, àti wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí Ọlọ́run kí ó ṣàánú fún. Ẹni tó rọ̀ mọ́ àgbélébùú, ẹni tí ó wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù pẹ̀lú ìgbàgbọ́ àwọn ni ẹ̀mí Ọlọ́run bá jẹ́rìí nínú ẹ̀mí wọn wípé àwọn ti di ọmọ Ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní kì í ṣe àlùfáà, ó ní kì í ṣe ẹnikẹ́ni, kì í ṣe ajèrè ọkàn ló ń sọ wípé a ti di ọmọ Ọlọ́run. Ẹ̀mí ti kára rẹ̀ lé ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ Ọlọ́run, wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, àmì wo la fi mọ ọmọ Ọlọ́run? Àwa tí a ti pẹ́ díẹ̀ nínú ìjọ, àwa tí a ní ẹ̀mí Ọlọ́run, ó máa ń mọ bí ó ṣe ṣe kí o máa lọ lójú títì, kí o kàn tajú sókè kan kò rí ẹnìkan. Ẹ̀mí Ọlọ́run á sọ fún ọ wípé arábìnrin wa nìyẹn. Bó bá ti ó lọ ba ẹ̀mí èèyàn máa sọ fún ọ wípé arábìnrin olúwa ni, wà ní arábìnrin ṣe gáfàrà fún mi o, mo fẹ́ di lọ́wọ́ díẹ̀. Ṣé onígbàgbọ́ ni yín? Òun pàápàá bí ó bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run, bí ó bá ti ń rí ìwọ náà tó rí àmì ẹ̀mí Ọlọ́run lára rẹ, àmì ìrẹ̀lẹ̀, àmì ti Jésù Kristì, a ní arábìnrin alonígbàgbọ́ lòun. Wà á máa rò lọ́kàn yẹn pé òun láti jẹ ọmọ ọ̀jọ́ wa lélẹ́yìí, pé ṣé dípà nìyẹn àbí ẹ ṣe gáfàrà? A ní ṣé dípà lẹ́yìn náà ẹ gbára yín mú pé ọmọ Ọlọ́run ni mí? Àmì nìyẹn. Ṣùgbọ́n ẹni tá a rí lóde tá a rí àmì ọmọ Ọlọ́run, ẹni tá a rí lóde nínú ọ̀rọ̀ sísọ, nínú ìwọṣọ, nínú kí bí a ṣe ń ṣe nǹkan nínú ìgbésí ayé wa, kí a má rí àmì ọmọ Ọlọ́run, ó yẹ kí a ní àmì ọmọ Ọlọ́run. Bí yàtọ̀ sí pé a ti ń sọ nípa ti ọmọ Ọlọ́run, àwa tí a wá láti ìlú òkèrè tí kì í ṣe Èkó níhìn ni a ti bí wa, ó ṣeéṣe kí a rí ara ilé wa kan kó pẹ́ tá a ti ríra. Bí a ti wà, ó ṣeéṣe kó jẹ́ ibùdó kọ́ la wà, ẹni yẹn a máa wò wá wípé ǹjẹ́ ara ilé mi kọ́ yìí? Àwa náà máa wò pé lágbájá ǹjẹ́ kò ju ara ilé mi?
1: bo ba n ba elomi soro gba to ba n gbo ede enu e to ba n gbo oro enu e wa ma so pe nje lagbaje wa sumo die wa ni arakunrin abi arabirin nbo le ti wa ani ilu bayi ni ilu be ilu ti wa ilu be ni temi na ani emi na mo ro pe mo mo nje lagbaje kan lagbaje ko ni baba e ani se mo won ni ani omo le kan na ni wa le ma tun sun seyin le ma gba yin mu ba bo se nri niyan ni awa ta ti e wa ninu ara ka ma to so pe nipa ti omo olorun eni to ba ji omo olorun ari ami omo olorun ni ti iwoso ni ti irin ni ti soro ni ti ise si a o ri ami omo olorun kini ru ami ta fi mo omo olorun e je ki a wo peteru kini ori kini peteru kini ori kini lati ese ikerinla bi awon eleti omo li aifi ara yin dasha bi ife kufe atijo ninu aimo yin sugbon gege bi eni ti o pe yin ti je mimo be ni ki eyin na si je mimo ninu iwa yin gbogbo nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ami bi a se mo olorun niyi bi a se mo omo olorun o niyi o ni bi eleti omo bi eni tin gboran bi a ba ri omo olorun gere ti o tin gbo nipa iwoso nigbagbo lo ma so fun olorun pe olorun dariji mi o bi omo pe be ni o wa lese kese lo ti se atunse igbese aye re bi o ba je omo olorun bi o tin gbo nipa pe ko dara lati je akobirin jo we pe oko kan aya kan lese kese lo tin so fun olorun we pe olorun fomi lori ofe o ki n le se ohun to fe ki n se awon yi ni a pe ni omo olorun gbogbo eni to n gbo oro olorun to n gun ejika eni to n gbo oro olorun to n dagun la eni to n gbo oro olorun to n se beni pe eyi ni ko kan mi ami omo olorun da ni igbesi aye re bi abaje omo olorun iwa tutu iwa mimo eso ti emi yo wa ni igbesi aye wa o ni bi ati je omo olorun se amo we pe mimo le olorun ṣe amọ̀ wípé ẹ̀ṣẹ̀ kò sí lọ́wọ́ ọlọ́run ó ní torí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ àwọn ẹlòmíràn kò mọ ẹni tí ó pè wọ́n wọn kò mọ̀ wípé ọlọ́run ọ̀run òní ó pè wá sínú agbó òní ó pè wá láti ṣe wá lólóríire òní ó pè wá láti jẹ́ ẹni bí ẹni tinú rẹ̀ ó ní bí a bá jẹ́ ẹni ti ọlọ́run ọmọ ọlọ́run bí ẹni tí ó pè wá ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí àwa pàápàá kí a jẹ́ mímọ́ nínú ìwà wa gbogbo ninu ohun gbogbo ti a n se ye ki a wo Heberu ori kejila lati ese ikefa nitori pe eni ti oluwa fe oni ibawi a si ma na olukuluku omo ti o gba ye ki a duro nibe ara mi a ma ri awon elomiran o ma wa si inu ile isin wa nihin bi o ba si ri won nigba miran ti won o ba wa to ba bi won pe ki lo de arabirin a ò rí yín mọ a ní òun ò wá síbẹ̀ yẹn mọ ṣé ò sí o ó ní kò sí ìfẹ́ ń bẹ̀ ni báwo ló ṣe mọ ibi tí jésù ń jọba ibi tí ọ̀rọ̀ ọlọ́run ti fẹsẹ̀ múlẹ̀ ibi tí ẹ̀mí ọlọ́run kò fi wá sílẹ̀ ní ìgbà kankan rí ibi tí ó jẹ́ wípé bí a ti ń kúnlẹ̀ wẹ́rẹ́ báyìí bẹ́ẹ̀ ni ọlọ́run gbàdúrà wa ibi tí ìwà mímọ́ tí ó jọba sí báwo ló ṣe sọ pé kò sí ìfẹ́ níbẹ̀ ó ní ojoojúmọ́ tí ń bá ti wá ṣe ló máa dàbí ẹni pé wọ́n ti lọ ròyìn mi fún olùṣọ́ àgùntàn gbogbo ìwà àléébù ọwọ́ mi pátápátá a kàn máa là wọ́n lẹ́sẹsẹ ni ojoojúmọ́ ló dàbí ẹni pé kò yé mi bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run bí ìgbà tán ń nà mí lẹ́gba nínú ẹ̀mí ni o mọ̀ pé ìfẹ́ ọlọ́run nìyẹn òun la kà yìí ó ní nítorí pé ẹni tí olúwa fẹ́ òun ní bá wí bí ọ̀rọ̀ ọlọ́run bá ń nà wá lẹ́gba bí ọ̀rọ̀ ọlọ́run bá ń lù wá ní kùmọ̀ bí ọ̀rọ̀ ọlọ́run bá ń sọ fún wa wípé ọ̀nà wa ò dáa tó ọ̀rọ̀ ẹnu wa ò dáa tó ìṣe wa ò dáa tó aṣọ wíwọ̀ wa kò dára tó ìlọ́kọláya wa kò dára tó àti jíjẹ mímu kò dára tó ọ̀nà tí a ń gbà ṣiṣẹ́ wa kò dára tó bí ọlọ́run bá ń bá wí ìfẹ́ ọlọ́run ni àwọn ẹlòmíràn máa ń sọ pé ìjọ tí wọ́n wà ń sìn gbà táwọn ti kúrò ní dípà ìjọ dáadáa wọn kì í bẹ́nikẹ́ni wí ò bá àkóbìnrin jọ ò bá jẹ́ òmùtí ò bá máa jalè nǹkan kí nǹkan tó ń wọ̀ tó bá máa ṣe wípé wọn kì í bẹ́nikẹ́ni wí bẹ́ kò sí ìfẹ́ ọlọ́run ń bẹ ìfẹ́ ọlọ́run wà níbi tí a ti ń bá ni wí nítorí pé ẹni tí olúwa fẹ́ òní bá wí a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí ọlọ́run ń bá yín lò bi omo ni nitori pe omo wo ni nbe ti baba ki ba wi elomiran bi aba ti ba wi die gege bi oro olorun a ma ka kiri a ma rojo a ma ti ojule kan de ojule keji we pe won ti sile mi o won ti doju so mi o ni ninu adugbo wa ni adugbo wa won je nsin mi nitori asise kekere kan ti mo se to ba ri ibawi ton fun mi ko si ife ninu ijo ko si ele ninu ijo ki o ye kan ma ba nu ni kedun sugbon tori asise kan ti mo se won ti da mi duro bi o ba mo ife olorun o mo soro labe ibawi nitori olorun o ma npa ni wi gege bi omo o ni tan ni o je omo olorun tooto ti omo ti olorun ki ba wi wese kejo o ni sugbon bi eyin ba wa le asi ibawi bi eyin ba wa le asi ibawi ninu eyi ti gbogbo eniyan ti je alabapin nje omo ale ni e ki se omo wo dara dara wo bibeli bi o ba je emi gege bi oluso agutan ni mo ro loru ede bayi o sese ki elomiran ki o jade ninu ijo ki o so wi pe ah ah bawo ni oluso agutan eyan olorun bawo ni o se le pe eyan ni omo ale nigba ti o je wi pe a fe sin olorun ni a se wa sinu ijo o ri ohun ti olorun so fun wa o ri bi emi olorun bi o se jolo to si to so wi pe gbogbo eniyan patapata ni o ye ki o wa labe ibawi bi a ba se ohun ti o dara oni sugbon o bi a ba nse ohun ti o dara ti won ba so fun wa pe ah ejule o ma kan ni o ma fowo kan o bo su sori aga ejule o bo n pariwo lasiko lasiko ti a n se ijosin ejule o bi o je pe ani ko korin ko korin daada ton so pe ah lagbaja o korin ah ejule o e ma fowo kan ma kan ni o a ki ba wi o bi won so wi pe ah lagbaja o ma ji owo ijo ejule o e ma fowo kan o idajo ti owo olorun lo wa o gba to ba di orun apadi a ma bo olorun yanju e iru nkan te lomi nfe niyan mo gbadura we pe ki enikeni ninu wa ki o ma je ma kan ki o ma je enikeni eni ti a ni le ba wi eni ti a ni le so pe ah arakunrin yi ni o dara o arabirin eyi ni o da baba feran ara wa bi a ba je omo olorun bi a ba je ile ti omo o ye ki a le ma ba ni wi nigba ti a ba se ohun ti ko dara o ni pelu pelu ni ese ikesan awa ni baba wa nipa ti ara ti n to wa awa si n bu ola fun won awa ki yo koko teriba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re iyi ni olorun so fun awe pe bi a ba je eni bi tinu olorun bi a ba je omo olorun a o fi han ninu iwa wa ami omo olorun yo wa ni igbese aye wa pelu je ki a wo ikori keji akori keji omo ninu agbo ile igbagbo o ye ki a mo we pe ohun kan wa ti a n pe ni agbo ile igbagbo yi ki se ibi ti a n gbe ni ile wa a n so nipa ijo nihin nibi ti a wa we pe a je agbo ile igbagbo bawo ni o se ye ki a se ninu agbo ile igbagbo bawo ni a se le mo we pe a je omo olorun ni agbo ile igbagbo wo galatia ori kefa galatia ori kefa ese ikewa nje bi a ti ri akoko e je ki a ma sore fun gbogbo eniyan ati paapaa fun awon ti se ara ile igbagbo awon wonyi bawo ni a se mo we pe enikookan wa a je omo ninu ile omo ninu ijo awon ami wo la fi mo we pe a ti ni isodomo o ye ki o ye wa wipe awon elomiran o ma ya mi lenu bi mo ba n gbo ede ti awon elomiran ti won lo lenu nigba ti won ba binu to ba n gbo bon se n soro won so wipe awon ko gba enikeni gege bi baba ninu igbagbo awon ko gba enikeni gege bi alufa jesu nikan la won gba o ye ki a mo wipe bi a ba wa ninu ijo a je omo fun alufa ni bi a ba wa ninu ijo a je omo fun oluso agutan aba ihu lori aba darugbo gba ti a ti wa ninu ijo eni to je oluso agutan iba kere ju mi lo iba si dagba ju mi lo bi a ba ti pe eniyan ni oluso agutan o je bi baba fun wa asin lati ni iteriba ani lati ni igboran bi a ba so fun a wi pe nkan to nbere yi oluso agutan ti fun a ni down ni igba kan wi pe bayi lori igba to ba ti gbo wi pe oluso agutan baba lo je fun ninu igbagbo oni lati teriba oni lati gbo oro olorun sugbon ki se wi pe ka so wi pe oluso agutan ma ti so fun wa dara old city laye wa ninu olorun wi pe oko kan aya o ti e si bibeli fun wa o la wa loye daada ti e lo so mi o gba enikeni ti baba ninu igbagbo mi o sin enikeni temi ni mo wa jeje mi ni mo wa mo sin olorun ni o le sin olorun lai teriba fun oro olorun o le sin olorun la to ba ndaga la ma sa si oro olorun ka so fun wi pe ati so bayi ati ko ni bayi ko so pe o gba iru eni be ko le je omo olorun wo galatia ori kerin ese ikokandilogun eyin omo mi kekeke eyin ti mo tun robi eyin ti mo tun robi titi a fi se eda Kristi ninu yin mo fe bi o ni awon ibere se gbogbo awon ti won wa ni ijo ni ekun Galatia se gbogbo won ni won je ipere awon mo kekeke rara arugbo wa ninu won agbalagba wa ninu won awon to le fori ko forun ko fese ko poko awon ti won mo we debi ta mo we de o sese kan wa laarin won awon to je pe won ni se lowo won lowo won ni nkan popo won wa laarin won o je mo gbogbo won patapata atomode atagba atarugbo awon ti Paul apostle to ti se wahala le lori nipa ti ijoba Olorun o ni eyin omo mi kekeke nitori be o ye ki igbe ega ki o kuro lokan wa bi a ba wa ninu ijo aje omo lowo oluso agutan aje omo lowo eni tin dari aje omo lowo eni tin koni ni oro olorun o ye ki a ni iteriba bi a ba je omo ni toto a fi han nipa irele a fi han nipa iwa ti a ni ati nipa bi a se ko ara si oro olorun ninu korinti kini ori kerin korinti kini ori kerin lati ese ikedogun nitori bi eyin ti le ni egbarun olukoni ninu Kristi sugbon eyin ko ni baba popo nitori pe ninu Kristi Jesu ni mo ti fi ihirere bi yin nihin ni Paul tun so fun awon elomiran ari apere nihin awon elomiran ti oye oye won ma so fun a wi pe gbogbo yin se oluso agutan na ni gbogbo yin ni ni ekun ketu ni ekun alimoso ni ekun agege ni ekun mushi ni ekun isolo gbogbo yin na oluso agutan kan soso ni gbogbo yin ni ti yi o tun ma le gba kan oye oye won sori awon ara Galatia awon wa ni bomiran Paul n so fun won wi pe o nje baba fun won gba to tun ba awon ara Corinth soro awon ti won wa ni ilu miran gedegede to yato si Galatia o tun so wi pe won le ni egbarun awon olukoni sugbon ohun nikan soso o nje baba fun awon ara Corinth o nje baba fun awon ara Galatia awa ti an tele bibeli bi a ba n ka bibeli inu wa ma n dun a ma n so fun Olorun pe a dupe wipe o je ki deeper o je ki aba bibeli pade o fun wa ni o fun ni eko eko ti bibeli bi a ba tin wa so bibeli enikeni lo mo wipe a ki se amulumala a ki gbo jege pelu enikeni gege bo ti ri gan la ma n so fun wa o ye ki iwo papa to wa je oloriire ti Olorun mo wa to wa ni iru ijoba yi ijo ti a ti n ko ni oro Olorun ijo ti a ti joko ninu oro Olorun ti a ki se amulumala ti a ki fi boko boyo fun enikeni o ye ki inu re ki o le ma dun ki o ma bi lowo Olorun pe ki Olorun ki o fun o lori ofe ki o je omo omo ti gboran omo ti se gege bi oro Olorun omo ti duro gege bi eko ihinrere wipe ohun gbogbo ti a ti so fun wa ohun gbogbo ti a ti la wa loye nipa re wipe a o duro gege bi oro Olorun kini o ye ki o je ifaraji ati ifraini rubo awon omo Olorun kini o ye ki o je ifaraji ati ifraini rubo awon omo Olorun awon elomiran ti won wa ninu ijo o se wala nu wipe won ko se gbekele awon elomiran ti o wa ninu ijo o se wa laanu wipe won ko je ni ti o ni ifaraji bi se bi baba bi o ba se ohunkohun ba je agbe ni baba bi awon ba ti n de lati ile iwe to ba je omo to gbon omo to se daada bo be lo mu oko be lo mu ada bo wa ni nbo lo nlo a lo nfe lo ba baba ninu oko bi baba ba je bi gbena gbena be bi omo tin de lati ile iwe ni omo mu bo je shobiri bo je nkankan to fe mu a be si ni mu mo ni kilo de a lo nfe ran baba lowo ni bi a ba ri enikeni boya iya lo ntaja loja ni bi omo ba tin de lati ile iwe bo se nboso ile iwe bo se njeun bo se nse nkan be lo nlo ba mama loja wi pe ohun fe lo ba mama iru awon be la npe ni omo omo toto omo rere ninu ebi sugbon iwo ti o je omo ijo ogbo sisun ogbo sise ise wa ninu ijo o se ijo lo to ari lowo re ko si ohun ti won se ninu ijo to n dasi teni pe ko de ko jeun teni pe ko de ka gbadura fun o teni wi pe to ba ti wa nkan ki nkan to ba ti nfe mo fe ri olesho agutan ko ri olesho agutan mo fe adura ka gbadura fun o mo fe eko bibeli ko se ka se fun o mo fe gu iwe wa inu iwe mimo o ti e lowo to ma fira ka ra fun o ka kan ma bo lojojumo ewo ni ise esin ti re ewo ni ifaraji ti re ewo ni ifa eni rubo ti re se o kan fe ma wa ko ma wa ko ma jade ko ma wa ko ma jade lai ri nkan se fun olorun o ye ko gba yewo ninu odun titun yi wi pe o fe je omo ti o ni ifaraji ifa eni rubo eni ti o je olooto eni ti o n gboran si gbogbo ife oro olorun ki a si je gege bi omode akoko si fun lati ka ese olorun popo sugbon ki a wo Matthew ori keji dilogun Matthew ori keji dilogun lati ese iketa o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi omo kekere eyin ki yo le wole ijoba orun opolopo ni o dabi eni wo pe obo le aki won lojo idajo a si ya opolopo lenu awon ti won tin ro we pe tara ijoba olorun la nlo jesu so fun we pe ka mo soro wi pe awon wonyi papa awon aposteli o ni aposteli awon ti won jiyan laarin ara won wi pe ta le eni ti o poju ninu ijoba orun wo lati ese ikini lakoko na le awon omo ehin jesu to wa won bi pe ta le eni ti o poju ni ijoba orun nje yi ki se ibere igberaga ibere mo ti totan ibere we pe mo dara ju awon elomiran lo ta le o poju ninu ijoba orun jesu si pe omo kekere kan sodo re o mu duro laarin won o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi awon omo kekere eyin ki o le wole ijoba orun nitori be o ye ki a gbadura o ye ki a so fun olorun wi pe an pe eniyan ni omo olorun o gba ore ofe popo o gba ami omo olorun ni igbese aye wa ami irele ami ka woso bi onigbagbo ka rin bi onigbagbo ka soro bi onigbagbo ka se gbogbo nkan gege bi onigbagbo ki a pada lati ni okan to te okan to ro okan to se ko okan to se dari okan to je pe bi atile bani wi a o gba gege bi omode ife wa koni dikun ijolo to wa koni dikun elomiran bi a ba ti ba wi o di ki o wu o di ki o ma le ba eni keni soro o di ki o ma le wa sinu ijo ki ani ki lo de ka tun ma be pe pa fe ko wo ijoba olorun bi pe ma gba nkan yi sodi o le oksu agutan fe ire re ni awon adari fe ore re ni won fe se olore ni ma gba nkan won yi sodi eh bon se ba mi soro yen ko te mi lorun ewo ni o te olorun se be lese ni wa tolorun mu akuro lati oko aginju to si mo wa si ijoba olorun to nwe wa mo lojojumo to nfo wa mo lojojumo to nsoro oro wonyi oro ijoba olorun to nso so lojojumo ka ba le se wa pe ma se gba oro olorun sodi je ki a dabi omo kekere eni ti o ni okan ti o rele eni ti o nfe se ife olorun e je ki a dide duro e je ki a dide duro ki a so fun olorun wi pe a fe je omo olorun ni toto bi o ba ti ni idariji ese ati ntenu mo lojojumo gbadura titi o firi pe ati dari ese re ji o so fun olorun we pe o fe je ile ti omo o si nfe ni ami awon omo olorun o nfe ki emi olorun ki o ma ba emi re jerin ni igbagbogbo wi pe o ti di omo olorun dide duro lati gbadura ma se lo si lai ri wi pe o ti ni ore ofe o ti di atunbi o ti gba idariji o ti di omo olorun o si ti ni agbara isodomo emi isodomo ni igbese aye re so fun olorun ki o so gbadura ti emi olorun yo fi ba emi re jere wi pe o ti di omo olorun.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ṣé àwọn apòsẹ́lì orí ìkẹrin bí wọ́n sì ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, àwọn àlùfáà àti olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn sadusí dìde sí wọn. Inú bí wọn nítorí tí wọ́n ń kọ́ àwọn ènìyàn, wọ́n sì ń wàásù àjíǹde kúrò nínú òkú nínú Jésù. Wọ́n sì náwó mú wọn, wọ́n sì há wọn mọ́ ilé túbú títí ó fi di ijọ́ kejì nítorí tí alẹ́ lẹ́tán. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà gbàgbọ́, iye àwọn ọkùnrin náà sì tó 500. Ó sì ṣe níjọ́ kejì, àwọn olórí wọn àti àwọn alàgbà àti àwọn akọ̀wé péjọ sí Jerusalemu, àti Anna olórí àlùfà àti Káyáfà àti Jòhánù àti Alexanderu àti iye àwọn tí ṣe ìbátan olórí àlùfà. Nígbà tí wọ́n sì mú wọn dúró ní àárín, wọ́n béèrè pé agbára tàbí orúkọ wo ni ẹ̀yin fi ń ṣe èyí. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́, ó sì wí fún wọn pé ẹ̀yin olórí àwọn ènìyàn àti ẹ̀yin àgbààgbà. Bí ó bá ṣe pé à ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí láradá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísírẹ́lì pé ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì, tí ẹ̀yin kàn máa gbélébù, kí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ ni ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Èyí ni òkúta tí a ti ọwọ́ ẹ̀yin ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀, tí ó sì di pàtàkì igun ilé. Kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a lè fi gbà wálà. Nígbà tí wọ́n sì kíyèsí ìgboyà Pétérù Òǹjọ́ánù, tí wọ́n sì mọ̀ pé aláìlẹ́kọ̀ọ́ àti òpò ènìyàn ni wọ́n, ẹnu yà wọ́n, wọ́n sì wòye wọn pé wọ́n ti máa bá Jésù gbé. Nígbà tí wọ́n sì ń wo ọkùnrin náà tí a mú láradá tí ó bá wọn dúró, wọn kò rí nǹkan wí sí i. Ṣùgbọ́n nígbà tí wọ́n sì pàṣẹ pé kí wọ́n jáde kúrò ní ìgbìmọ̀, wọ́n bá ara wọn gbèrò wípé kí ni a ó ti ṣe àwọn ọkùnrin wọ̀nyí, ti pé iṣẹ́ àmì tí ó dájú ti ọwọ́ wọn ṣe, ó hàn gbangba fún gbogbo àwọn tí ń gbé Jerusalemu, àwa kò sì lè sẹ́ ẹ. Ṣùgbọ́n kí ó má baà tàn kálẹ̀ síwájú mọ́ láàrin àwọn ènìyàn, ẹ jẹ́ kí a kìlọ̀ fún wọn pé láti ìsinsìnyí lọ, kí wọn kí ó má ṣe fi orúkọ yìí sọ̀rọ̀ fún ẹnikẹ́ni mọ́. Nígbà tí wọ́n sì pè wọ́n, wọ́n pàṣẹ fún wọn kí wọ́n má ṣe sọ̀rọ̀ rárá, bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe kọ́ni ní orúkọ Jésù mọ́. Ṣùgbọ́n Pétérù Òǹjọ́ánù dáhùn, wọ́n sì wí fún wọn pé bí ó bá tọ́ ní ojú Ọlọ́run láti gbọ́ ti yín ju ti Ọlọ́run lọ, ẹ gbàárò. Àwa kò sá lè ṣàì má sọ ohun tí àwa ti rí tí a sì ti gbọ́. Nígbà tí wọ́n sì kìlọ̀ fún wọn sí, wọ́n jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. Nígbà tí wọn kò ti rí nǹkan tí wọn ìbá fi jẹ wọ́n ní ìyà nítorí àwọn ènìyàn, nítorí gbogbo wọn ní ìyan Ọlọ́run lògo fún ohun tí a ṣe, nítorí ọkùnrin náà ju ẹni 40 ọdún lọ lára ẹni tí a ṣe iṣẹ́ àmì dídá ara yìí. Nígbà tí wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ, wọ́n lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọn, wọ́n sì ròyìn ohun gbogbo tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà sọ fún wọn. Nígbà tí wọ́n sì gbọ́, wọ́n fi ọkàn kan gbé ohùn wọn sókè sí Ọlọ́run, wọ́n sì wípé Olúwa, ìwọ tí ó dá ọ̀run ohun ayé àti òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn, ìwọ nípa ẹ̀mí mímọ́ tí ó ti ẹnu Dáfídì bàbá wa ìránṣẹ́ rẹ wípé èyí ṣe tí àwọn kèfèrí fi ń bínú àti tí àwọn ènìyàn ń gbèrò ohun asán, àwọn ọba ayé dìde àti àwọn ìjòyè kó ara wọn jọ sí Olúwa àti sí Kristi rẹ̀ ní tòótọ́ sáàni, sí Jésù ọmọ mímọ́ rẹ, ẹni tí ìwọ ti fi òróró yàn àti Hẹ́rọ́dù àti Pọ́ńtì Pilátù pẹ̀lú àwọn kèfèrí àti àwọn ènìyàn Ísírẹ́lì péjọ sí láti ṣe ohunkóhun tí ọwọ́ rẹ àti ìmọ̀ rẹ ti pinnu ṣáájú pé yóò ṣe. Ǹjẹ́ ní ìsinsìnyí Olúwa, kíyèsí ìkìlọ̀ wọn, kí o sì fi fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ láti máa fi ìgboyà gbogbo sọ ọ̀rọ̀ rẹ, kí ìwọ sì fi nínú ọwọ́ rẹ ṣe dídá ara, àti kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kí o máa ṣe ní orúkọ Jésù ọmọ mímọ́ rẹ. Nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí ní tìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọkàn kan àti inú kan, kò sì sí ẹnìkan tí ó pe ohun kan nínú ohun ìní rẹ̀ ní ti ara rẹ̀, ṣùgbọ́n gbogbo wọn ní gbogbo nǹkan ṣọ̀kan. Agbára ńlá ni àwọn apòsẹ́lì sì fi ń jẹ́rìí àjíǹde Jésù Olúwa, oore ọ̀fẹ́ pípọ̀ sì wà lórí gbogbo wọn, nítorí kò sí ẹnìkan nínú wọn tí ó ṣe aláìní, nítorí iye àwọn tí ó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n, wọ́n sì mú owó ohun tí wọ́n tà wá, wọ́n sì fi ilé ní ẹsẹ̀ àwọn apòsẹ́lì, wọ́n sì ń pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti ṣe aláìní sí. Àti Jósẹ́fù tí a ti ọwọ́ àwọn apòsẹ́lì sọ àpèlé rẹ̀ ní Bánábà, ìtumọ̀ èyí tí jẹ́ ọmọ ìtùnú, ẹ̀yà Léfì àti ará Kípù, ó ní ilẹ̀ kan, ó tà á, ó mú owó rẹ̀ wá, ó sì fi ilé ní ẹsẹ̀ àwọn apòsẹ́lì.
2: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín láti mọ̀ yín nípasẹ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ bí a ti wá lónìí wípé gbogbo ohun tó ṣíji bọ̀ wá tí kò jẹ́ kí a mọ ẹ̀yin Ọlọ́run wa gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wa àti olùgbàlà wa.

ìgbà ẹ̀wò yóò dé. Nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó, afọ́nu, agbéraga, asọ̀rọ̀ bóboró, aṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlè dáríjìnrin, abanijẹ́, aláìlè kọ ara wọn ní ìjánu, ohun rọrọ̀, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀, yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú. Nítorí nínú irú èyí li àwọn tí ń rákò wọ inú ilé, tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n, tí a di ẹ̀ṣẹ̀rù ní ìgbẹ̀sìn, tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ fà kiri. Wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́, wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí, tí o sì wo ohun tí a ń sọ̀rọ̀ rẹ̀ lónìí, ó rí i dájú wípé ó sọ nípa ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò wa, àwọn ará àti ọ̀rẹ́ tí wọ́n wà lónìí. Mo ń sọ̀rọ̀ lónìí nípa ìwà àìlófin ti ìgbà ìsinsìnyí, ìwà aláìlófin ti ìgbà ìsinsìnyí. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ti kà, yóò yí ọ dájú wípé ewu púpọ̀ nípa ti ẹ̀mí ni ó yí àwa onígbàgbọ́ ká nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà yìí. Ọ̀kan nínú àwọn àmì ewu tí ó yí wa ká ni ìwà aláìlófin, ìwà àìwà bí Ọlọ́run tí ó wà lọ́wọ́ gbogbo ènìyàn tí ó ń gbé láyìíká wa. Gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run àti gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́, ewu púpọ̀ ni ó dojúkọ wa, àti ìṣubú tàbí ìkọ̀sẹ̀ kò jìnà sí àwa tí a wà nínú ayé. Nítorí àwọn àpẹẹrẹ tí a ń rí lójoojúmọ́, a ní láti máa ṣọ́ra. Nítorí ìbáṣe ọmọdé tàbí àgbà, ọmọ iléèwé tàbí abilékọ, tàbí ẹni tí ó mọ̀ ọkọ mọ̀ ọ́kà, tàbí ẹni tí kò mọ̀ kankan, ohun tí a rí ni wípé ìwà àìlófin, ìwà jàgídíjàgan, ìwà ìfẹ́ ara ẹni tàbí ojúkòkòrò, òun ló kún ayé lóde òní. Nítorí èyí ni Pọ́ọ̀lù tí a tọpasẹ̀ láti ẹ̀mí Ọlọ́run ni ó ṣe ń kọ̀wé sí Tímótì, tí ó ń sọ fún un wípé ní ìgbà ìkẹyìn ọjọ́, èyí jẹ́ ìgbà tí a wà yìí, wípé yóò jẹ́ ìgbà ewu lọ́pọ̀lọ́pọ̀. Ó sọ wípé ìdí rẹ̀ tí yóò fi jẹ́ ìgbà ewu ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó tàbí agbéraga, tàbí àwọn tí kò lè kó ara wọn ní ìjánu, àwọn aláìmọ́, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí ó jẹ́ wípé wọ́n máa gbé ìgbé ayé tí kò bìkítà fún òfin Ọlọ́run. Bí a bá sì rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni ìdájọ́ Ọlọ́run pàápàá yóò máa wá sórí wọn, kì í ṣe ní ayé yìí nìkan, bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Kí ẹ̀kọ́ yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára, a ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Ìkejì, ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀. Ìkẹta, ọ̀nà àbáyọ. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn onídàájọ́, orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ kínní, ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Efraimu, orúkọ ẹni tí jẹ́ Mika, wẹ̀sẹ̀ karùn-ún. Ọkùnrin náà Mika sì ní ilé òrìṣà kan, ó sì ṣe

Efodu àti Teraphimu. Ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀, ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀. Ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé, lé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Israeli, olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀. Èyí ni a ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin Ọlọ́run. Mo ká ẹsẹ̀ ìkíní fún ọ kí ó lè yọ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israeli, àwọn tí a ti fún ní òfin Ọlọ́run, májẹ̀mọ́ Ọlọ́run, ìlànà Ọlọ́run àti àṣẹ Ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé. Ní àti àkókò Mose ni a ti fún ọ ní ìlànà tí ó pé, ìlànà tí wọ́n lè tẹ̀lé, tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo Ọlọ́run, á sì wúni lórí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé, tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé, ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà. Ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú, ọmọ Ísírẹ́lì tí a ti rà padà, ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa, ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún lí òfin, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Lẹ́fì dìde nípasẹ̀ wọn, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́, tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe, ohun tí ó yẹ láti jẹ, ìgbésí ayé tí ó yẹ láti gbé, àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀. Bí o bá wo òfin mẹ́wàá tí a gbé lé wọn lọ́wọ́, ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run ayérayé, Ọlọ́run ẹlẹ́dàá wa. Ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun, yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀. Ìkẹta, bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti Ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ Olúwa lásán. Ìkẹrin ló ń sọ fún ọ wípé wọn láti ya ọjọ́ Olúwa sí mímọ́, láti rántí rẹ̀, láti sìn, àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin Ọlọ́run sẹ́yìn, wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ Ọlọ́run sẹ́yìn. A rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísírẹ́lì nínú ẹ̀yà ti Efraimu tí ó kọ́ ilé òrìṣà, tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí, tí ó tún pe ọmọ rẹ̀, òun nìkan kò sí òrìṣà yìí, ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà. Àwa tí wọ́n sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì. Nítorí bẹ́ẹ̀, olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lé ojú ara rẹ̀. Bí o bá wo ayé nísinsìnyí, ọmọ kò gbọ́ ti bàbá, aya kò gbọ́ ti ọkọ, ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ oníṣẹ́, àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá, wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé, àwọn ẹni tí ó jí aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọgbọ́n. Nítòótọ́ òfin Ọlọ́run wà, nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà, nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó wà, tí ó jẹ́ wípé a kò fi di wá létí, ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀, bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìnrere tí ó péye, tí ó pé ojú owó, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn ọba kejì, orí kẹtàdínlógún, àwọn ọba kejì orí kẹtàdínlógún, tí a sì wò láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Nítòótọ́, èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí
won ni olorun sugbon won hu abi eni ti ko ni olorun won ni ofin won hu agege bi eni ti ko ni ofin won ni itoni won ni ilana won hu agege bi eni ti ko si ilana tabi itoni fun o nso we pe titi di oni yi won se bi ise won atijo mo ro we pe a le so yi kan na fun opolopo to je we pe ojojo isimi won ma lo sile isin a ma nka iwe bibeli oro olorun fun o se se ki awon alufa awon ki o ma ba won soro we pe jesu ti ko fun wa lati ku ese wa lo wi pe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo we pe bi enikeni ba ninu christ jesu o di e da titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o se se ki a ri awon won yi ki a si le so nipa awon wi pe titi di oni bi o ti le je pe won lo si ile isin titi di oni bi o ti le je wi pe alufa n se wahala lori won titi di oni bi o ti le je wi pe ni idapo ju ile a ma n ko won ni oro olorun titi di oni bi o ti le je pe won kan ara won si omo ijo titi di oni bi o ti le je pe awon paapa je agbatero ihinrere to ma n so wi pe awon je ti olorun sibe sibe titi di oni yi won se bi ise won atijo iro kuro lenu won agbero kuro lowo won iwoso aye ije won aye iloko laya ti aye ko kuro lowo won irede orunko ki a ma je ebo kaakiri tabi ki a ro pe enikan se sise niyi sise lohun a lati ri mi nibe oni titi di oni yi won se gege bi ise won o se ni lanu pe iru awon eniyan be bi o ti le je pe won a fi osan wa si lesi won a fi oru lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won gbe bibeli sugbon loru won tun be si ni kunle fun orisa eyi ni a so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo awon ore abani dese atijo owo eyin ti won ma n san ni aye atijo won se se be titi di oni yi o wa n so we pe won ko beru oluwa be ni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti oluwa pa fun awon omo jacobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo tin ka eyi o sese ki emi olorun ki o ma toka si igbesi aye re ati iwa re ti o dabi eni wo pe iwa ti ogbologbo ti atijo iwa ti ogbologbo okunrin ni o lo si wa lowo re we pe ami yi pada ami igbala ami wi pe o ti ba jesu pade ami wi pe o je ti olorun ami wi pe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orile de won yi beru olowa o dabi eni pe won beru olowa won ma n gbadura o dabi eni pe won ma n kepe olowa won ti le ni bibeli sugbon o n so fun wa won si sin awon ere finfin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na se titi di oni yi se a mo we pe awon baba wa opolopo ni o dabi eni we pe won ma lo si lesin ni toto sugbon iwa iborisa okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko keresimesi ati ni akoko ajinde awon ni won ma n korin won ti le ma n gba awe papa ni asiko lenti sugbon ogun iborisa egun emu ati opolopo awon nkan wonyi ko kuro lowo won o si so we pe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbesi aye ailofin aitele olorun timotimo ati patapata eje ki a wo korinti kini ori karun an ka lati ese kini
Kọ́rìntì kínní, orí karùn-ún láti ẹsẹ̀ kínní. Aróyìn rẹ̀ kálẹ̀ pé àgbèrè wà láàrin yín. Àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn-ín ni wípé ìwà tí ó wà láàrin ìlú bí a kò bá ṣọ́ra ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì, ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí, ìfẹ́kọ́fẹ́, àgbèrè, panṣágà àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronúpìwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ó fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristi, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tó wọlé tàn wọ́n lọ. Ní ìgbà tí Pọ́ọ̀lù ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kálẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Ọlọ́run, àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sáà ń ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà Bíbélì dáradára, ó rí wípé láti Jẹ́nẹ́sìsì ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodo, ó rí níbẹ̀. Bí o bá ka Levitico tàbí Numeri tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà ó jẹ́ ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù, tàbí o ka Isaiah tàbí o ka Jeremiah, tàbí o wá sínú Májẹ̀mú titun láti Matthew dé Marko dé Luke dé Johannu dé ṣe àwọn apọ́sẹ́lì dé Rome àti dé Kọ́rìntì àti títí dé ìwé ìfihàn, ni Ọlọ́run ti ń ké wa nílọ̀, tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà ó jẹ́ ìwà tí ó burú jù lọ, àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fìdí wọn létí, a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà, síbẹ̀síbẹ̀ a ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronúpìwàdà? Ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti àṣepé? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí a dáríjì wọ́n wẹ́sẹ̀ ìkejì? Ẹ̀yin sì ń fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú kàánú,
kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà àìlọ́lọ́run, ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìn rere, wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, tí a ní ìwà àìbìkítà fún òfin Ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo, Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. O jẹ́ mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi, ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. Ó sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Gbàtí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Gbàtí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, gbàtó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kẹ́nání, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn àìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka Májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà, ni ọ̀kẹ́ àìmòye nínú wọn ni a pa wọ́n rẹ́ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan, nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run, ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni a ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere. Bí ó bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ, bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀? Ṣé panṣágà wà ń bẹ́ẹ̀? Ojú kòkòrò ń kọ́, ìwà ayé ń kọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeéṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá ọ lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun, ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run, ẹnikẹ́ni tí ìbàjẹ́, ìbàjẹ́ wòlíì létí òkun, ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe,
kò sí ohun kan tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀ jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ ènìyàn búburú ẹlẹ́ṣẹ̀ apẹ̀yìndà àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀ à ń sọ fún wa wípé wọn kì yí ò lọ láì jìyà. Bí o bá wo àwọn ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ ìkọkànlá nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti ṣe láti hùwà ibi. Bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀ wọ́n rò wípé ọlọ́run kò rí wọn ṣe òun ti dáfídì orí Bathsheba tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí wọ́n sọ fún un ó ránṣẹ́ sí nígbà tí ó ránṣẹ́ sí Bathsheba ó dàbí ẹni wípé bóyá ọlọ́run sùn bóyá ọlọ́run ò rí i nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà ṣùgbọ́n ó lóyún ó bímọ orí gbogbo lèṣe tí dáfídì ṣe gbogbo ìwàkuwà ìwà ìbàjẹ́ ìpànìyàn tí dáfídì ṣe ṣùgbọ́n ọlọ́run rí i ó rán Nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni ó ṣe ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba. Bí o bá wo ìgbésí ayé dáfídì láti ìgbà náà lọ ìdà kò sinmi láti máa lé dáfídì ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀ àti wàhálà nínú ẹbí rẹ̀ nítorí kíni nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ ní ọjọ́ olúwa bákan náà ni ìwà ọlọ́run lónìí. Má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ní oṣù tí ó kọjá kí o rò wípé kò sí ìdájọ́ ìdájọ́ wà nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi wo ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Judas Iscariot yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Sọ́ọ̀lù ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Ísírẹ́lì yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú béèrè lọ́wọ́ Farao tàbí Nebukadnessari tàbí Herodu ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ ọlọ́run yóò wá sórí wọn ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú ọlọ́run. O lè máa sọ wípé àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́ nítorí bẹ́ẹ̀ a lè ṣe ohunkóhun tí a bá fẹ́ nítorí ayé oore ọ̀fẹ́ la wà. Àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ wípé má mo lè pọ̀ fún mi àkókò ayé oore ọ̀fẹ́ la wà nísinsìnyí ní ìrò wípé nítorí pé wọ́n rò pé wọ́n wà ní ayé oore ọ̀fẹ́ wọ́n lè ṣe bí wọ́n bá ti fẹ́ wọ́n lè fọwọ́ pa idà ọlọ́run lójú wọ́n lè ré kọjá òfin ọlọ́run wọ́n lè dẹ́ṣẹ̀ bí wọ́n bá ti fẹ́. Yẹ ká wo májẹ̀mú titun ní Kọ́ríntì kìíní orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà nǹkan wọ̀nyí sì jẹ́ sí àpẹẹrẹ fún àwa kí àwa kí ó má ba ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn bí a ti kọ́ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣeré bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe àgbèrè
gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe tí 2,100 ènìyàn sì ṣubú ní ìjọ kan. Èyí ń kì wá nílọ wípé bí a tilẹ̀ wà ní àkókò orí ọ̀fẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé Jésù ti kú lórí igi àgbélébò fún wa, ó ń sọ fún wa wípé bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, bí a bá fọwọ́ pa idà Ọlọ́run lójú, ó dájú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run yóò wá sórí ẹ̀ṣẹ̀. Bákan náà, wo Hebrew 10:10, Hebrew 10:10, ẹsẹ̀ 21, ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Kí wá ni ọ̀nà àbáyọ? Bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀, bí o bá jẹ́ apẹ̀yìndà, bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin, ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run, ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn, ìsọkúsọ, ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀, ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run? Wo Dánielì 4, Dánielì 4 láti 17. Dánielì 4 láti 16. Ṣẹ̀gára fara fún mi. Dánielì 4 16. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà, bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́. Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Dánielì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sáìsáìsá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà, bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun, bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run, ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònú pọ̀ àdání wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a ń sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run, kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú Ọlọ́run, kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kìí ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀, ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run ń rí ọ, ojú Ọlọ́run ń wò ọ, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún, ó nípa èyí wọn ni tì, kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀, bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí òbí ti rí,
be ninu mi ri olorun so wi pe wa pelu otito ko ise re sile so fun olorun wi pe o mo wi pe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o si ko gba esododo asedede sile patapata ki o le je wi pe anu olorun ati idariji latodo re yo je tire o Jacobo ori kerin lati ese ikefa sugbon o nfun ni ni ore ofe si nitori na le o se wi pe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wi pe ko sewo ko sese ko se asedede tabi aisododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga oni olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na eteriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun ohun o si sumo yin e we owo yin mo eyin elese mi o ba je eni ti o ngba owo eyin o je eni ti o je ile iri ni waju olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to nseyun owo re kun fun eje o si je ile iri ni waju olorun o nso wi pe e we owo yin mo eyin elese boya o le ni iwa ti re eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri o he o nso wi pe e we owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse oni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ki e si gba awe e je wo pe ki a kaanu gba ti o nso pe ki a gba awe ohun ti o nso ni wo pe nihin yi ki a kaanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo wi pe ese ti a da o je ohun ti o buru iwaju oluwa o ni ki a si sokun ki a sokun a ma n ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fefe o si bi o sohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon so fun awe pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wi pe ki inu iru eni be ki o baje ki iru eni be ki o kaanu ki iru eni be ki o sokun o ni e je ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di kaanu ere yin sile ni waju olowa ohun o si gbe yin ga ohun ti o n so nipa igbega ko so nipa igbega ti owo igbega ti alumoni ti aye yi o n so nipa igbega sinu ore ofe ati igbala ati idande olorun wo pe bi a ba je owo ise wa ti a tun ba niwaju olowa ti a ko ese wa sile ti a ri ara wa sile wo pe yoo gbe wa ga yoo dariji wa yoo mu wa wa si ijoba olorun yoo si je ki alaafia olorun ki o je ti wa ki wa ni o ye ki o se nisinsin ohun ti o ye ki a se ni pe ki a dide duro ki a je olooto ki a so fun olorun se ori ese ni igbesi aye re se o je apeyinda abi o ro wipe agbere ati panṣaga ti o je iwa re o ro wipe olorun wa foju wipe olorun o ri o o ri o o mo igbesi aye re ohun ti o se n so fun o ni osan yi ni pe ki o le ronu pada ki o le so fun olorun wipe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbesi aye re o si fe je ti olorun fe ko ese sile o n fe ke pe olorun o n fe sokun kikoro o si n fe kaanu fun awon ese ti o wa ni igbesi aye re dide duro so fun olorun ki o ko ese sile patapata
ki o so fun Olorun wi pe o ni tesoju ni igbesi aye ese ati igbesi aye ailofin aiwa bi Olorun ti o wa ni igbesi aye re wi pe o fe kan won sile o fe je ti Olorun o fe je ti Olorun o fe je ti Olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe kan won sile o fe je wa awon ese re fun Olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu Olorun ro dede lori re sugbon bi o ba le so fun Olorun wi pe o ko ese sile bi o ba le so fun Olorun wi pe o ronu pe ada bi o ba le so fun Olorun wi pe o nwa ore ofe ati oju rere Olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala toto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo e se ki se on ti an fi rerin tabi on ti an fi sefe e se je on ti an lati ko sile ti an lati wo oju Olorun ti an lati bere fun iranwo re lati gbe igbesi aye ododo ki iwa ailo Olorun iwa bi Olorun iwa ilofi ti o wa lowo wa ki a le kan won sile ki a le je olooto olododo eni ti awe mo ninu eje Jesu eni ti Olorun fun ara re koju si lati se loore gbadura so fun Olorun nitori ese re ni Jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi a ba ma ara wa ni elese ani lati ni ibanuje nitori ese ti a ti da ki Olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbesi aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara Olorun o daju wi pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese wonyi pelu ore ofe Olorun o ko ni pada sinu won mo bi abati we onu ti a se we omo pelu eje Jesu o se pataki we pe ki o duro lori eje ati ipinu re si Oluwa we pe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi Olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni yo ma wa lowo re nigba gbogbo so fun Olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro Olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba gbadura so fun Olorun nitori ese re ni Jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi a ba ma ara wa ni elese ani lati ni ibanuje nitori ese ti a ti da ki Olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbesi aye olooto ati olododo
bi o ba re ara re sile labe agbara olorun o daju we pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese won yi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi abati we onu ti a se we omo pelu eje jesu o se pataki we pe ki o duro lori eje ati ipinu re si oluwa we pe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igbagbogbo yala ni ile tabi lode yala ni bi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni o ma wa lowo re ni igbagbogbo so fun olorun ore ofe po lowo re lati je ranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ṣé àwọn apostle orí ìkarùn-ún ṣùgbọ́n ọkùnrin kan tí a ń pè ní Anania pẹ̀lú Sapphira aya rẹ̀ ta ilẹ̀ nìkan, ó sì yan apá kan pamọ́ nínú owó náà, aya rẹ̀ bá a mọ́ pọ̀, ó sì mú apá kan rẹ̀ wá, ó sì fi ilé lẹ̀ ní ẹsẹ̀ àwọn apostle, ṣùgbọ́n Pétérù wípé Anania kìí ṣe tí Sátani fi kún ọ ní ọkàn láti ṣèké sí ẹ̀mí mímọ́, tí ìwọ sì fi yan apá kan pamọ́ nínú owó ilẹ̀ náà, nígbà tí ó wà níbẹ̀ tirẹ̀ kìí ṣe, nígbà tí a sì tà á tán kò a wà ní ìkáwọ́ ara rẹ̀, èyí a ti ṣe tí ìwọ fi ro kínní yìí ní ọkàn rẹ̀, ènìyàn kí ìwọ ṣèké sí bí kò ṣe sí Ọlọ́run. Nígbà tí Anania sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ó ṣubú lulẹ̀, ó sì kú, ẹ̀rù ńlá sì ba gbogbo àwọn tí ó gbọ́, àwọn ọ̀dọ́mọkùnrin sì dìde, wọ́n dì í, wọ́n sì gbé e jáde, wọ́n sì sìn-ín, ó sì tó bí ìwọ̀n wákàtí mẹ́ta, aya rẹ̀ láì mọ ohun tí ó ti ṣe, ó wọlé. Pétérù sì dá a lóhùn pé wí fún mi, iye báyìí ni ẹ̀yin ta ilẹ̀ náà, ó sì wí pé lóòótọ́ iye bẹ́ẹ̀ ni. Pétérù sì wí fún un pé èé ṣe tí ẹ̀yin fohùn ṣọ̀kan láti dán ẹ̀mí Olúwa wò, wò ó ẹsẹ̀ àwọn tí ó sìnkú ọkọ rẹ̀ ń bẹ ní ẹnu ọ̀nà, wọ́n sì gbé ọ jáde, ó sì ṣubú lulẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ lójú kan náà, ó sì kú, àwọn ọ̀dọ́mọkùnrin sì wọlé, wọ́n bá ó kú, wọ́n sì gbé e jáde, wọ́n sìn lẹ́ba ọkọ rẹ̀. Ẹ̀rù ńlá sì ba gbogbo ìjọ àti gbogbo àwọn tí ó gbọ́ nǹkan wọ̀nyí, a sì ti ọwọ́ àwọn apostle ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu púpọ̀ láàrin àwọn ènìyàn, gbogbo wọn sì fi ọkàn kan wà ní ìloro Solomoni, nínú àwọn ìyókù ẹnìkan kò dáṣà àti dàpọ̀ mọ́ wọn, ṣùgbọ́n ènìyàn ń kó kìkì wọn, a sì yin àwọn tí ó gba Olúwa gbọ́ kún wọn sí i, àti ọkùnrin àti obìnrin, tó bẹ́ẹ̀ tí wọ́n ń gbé àwọn abirùn jáde sí ìgboro, tí wọ́n ń tẹ́ wọn sí orí àkẹ́tì àti ohun ibi rọ̀gbọ̀kú, pé bí Pétérù bá ń kọjá kí òjìji rẹ̀ tilẹ̀ lè ṣíjibo mìíràn nínú wọn. Ọ̀pọ̀ ènìyàn sì kó ara wọn jọ láti àwọn ìlú tí ó yí Jerusalem ká, wọ́n mú àwọn abirùn wá àti àwọn tí ara kan fún ẹ̀mí àìmọ́, a sì ṣe dídá ara olúkúlùkù wọn, ṣùgbọ́n olórí àlùfáà dìde tí ohun ti gbogbo àwọn tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ tí ṣe ẹ̀yà àti àwọn Sadusí, wọ́n sì kún fún owó, wọ́n sì nawọ́ mú àwọn apostle, wọ́n sì fi wọ́n sínú túbú, ṣùgbọ́n áńgẹ́lì Olúwa ṣe ilẹ̀kùn túbú lé òru, nígbà tí ó sì mú wọn jáde, ó wípé ẹ lọ, ẹ dúró kí ẹ sì máa sọ gbogbo ọ̀rọ̀ ìyè yìí fún àwọn ènìyàn ní tẹ́ḿpìlì. Nígbà tí wọ́n sì gbọ́ yìí, wọ́n wọ tẹ́ḿpìlì lọ ní kùtùkùtù, wọ́n sì ń kọ́ni, ṣùgbọ́n olórí àlùfáà dé àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, wọ́n sì pe àpéjọ ìgbìmọ̀ àti gbogbo àwọn àgbààgbà àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n sì ránṣẹ́ sí ilé túbú láti mú wọn wá, ṣùgbọ́n nígbà tí àwọn oúnjẹ dé ibẹ̀, wọn kò sì rí wọn nínú túbú, wọ́n padà wá, wọ́n sì sọ pé àwa bá ilé túbú, ó sépinpin àti àwọn olùṣọ́ dúró lóde níwájú ilẹ̀kùn, ṣùgbọ́n nígbà tí àwa ṣílẹ̀kùn, àwa kò bá ẹnìkan nínú túbú. Nígbà tí olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn olórí àlùfáà sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, wọ́n dààmú nítorí wọn pé níbo ni èyí ó yọrí sí. Nígbà náà ni ẹnìkan dé, ó wí fún wọn pé wò ó, àwọn ọkùnrin tí ẹ̀yin fi sínú túbú wà ní tẹ́ḿpìlì, wọ́n dúró, wọ́n sì ń kọ́ àwọn ènìyàn. Nígbà náà ni olórí ẹ̀ṣọ́ lọ pẹ̀lú àwọn oúnjẹ, ó sì mú wọn wá, kìí ṣe pẹ̀lú ipá, nítorí tí wọ́n bẹ̀rù àwọn ènìyàn kí wọ́n má bàa sọ wọ́n ní òkúta. Nígbà tí wọ́n sì mú wọn dé, wọ́n mú wọn dúró níwájú àjọ ìgbìmọ̀. Olórí àlùfáà sì bí wọ́n léèrè wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi pé kí ẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́, sì wò ó, ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún Jerusalemu, ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa. Ṣùgbọ́n Pétérù àti àwọn apostle dáhùn, wọ́n sì wí pé àwa kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ọlọ́run àwọn bàbá wa jí Jésù dìde, ẹni tí ẹ̀yin pa, tí ẹ̀yin sì gbé kọ́ sórí igi, òun ni Ọlọ́run fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbéga láti jẹ́ ọmọ aládé àti olùgbàlà, láti fi ìrònúpìwàdà fún Ísírẹ́lì àti ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwa sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí àti ẹ̀mí mímọ́ pẹ̀lú tí Ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ èyí, àyà wọn gba ọgbẹ́ dé inú, wọ́n gbèrò àti pa wọ́n, ṣùgbọ́n ọ̀kan nínú àjọ ìgbìmọ̀ tí à ń pè ní Gamalieli, Farisí àti amòfin tí ó ní ìyìn gidigidi lọ́dọ̀ gbogbo ènìyàn, ó dìde dúró, ó ní kí á mú àwọn apostle bì sẹ́yìn díẹ̀, ó sì wí fún wọn pé ẹ̀yin ọkùnrin Ísírẹ́lì, ẹ kíyèsí ara yín ní ohun tí ẹ̀yin ń pète àti ṣe sí àwọn ọkùnrin wọ̀nyí, nítorí ṣáájú ọjọ́ wọ̀nyí ni Téódà dìde, ó ń wí pé ẹni ńlá kan ni òun, ẹni tí ìwọ̀n irinwó ọkùnrin gbá tì, ẹni tí a pa, àti gbogbo iye àwọn tí ó gba tirẹ̀, a tú wọn ká, a sì sọ wọ́n di asán. Lẹ́yìn ọkùnrin yìí ni Júdà àti Galili dìde lákòókò kíka ènìyàn, ó sì fa ènìyàn púpọ̀ lẹ́yìn rẹ̀, òun pẹ̀lú ṣègbé, àti gbogbo iye àwọn tí ó gba tirẹ̀, a fọ́n wọn ká. Ǹjẹ́ èmi wí fún yín nísinsìnyí, ẹ gáfárà fún àwọn ọkùnrin wọ̀nyí, kí ẹ sì jọ̀wọ́ wọn jẹ́, nítorí bí ìmọ̀ tàbí iṣẹ́ yìí bá jẹ́ ti ènìyàn, a ó bì í ṣubú, ṣùgbọ́n bí ti Ọlọ́run bá ni, ẹ̀yin kì yóò lè bì í ṣubú, kí má bàa jẹ́ kí a rí yín, ẹ̀ ń bá Ọlọ́run jà. Wọ́n sì tẹ̀ sí tirẹ̀, nígbà tí wọ́n sì pe àwọn apostle wọlé, wọ́n lù wọ́n, wọ́n sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ̀rọ̀ ní orúkọ Jésù mọ́, wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ, nítorí náà wọ́n sì lọ kúrò níwájú àjọ ìgbìmọ̀, wọ́n ń yọ̀ nítorí tí a kà wọ́n yẹ sí ìyà ìjẹ nítorí orúkọ rẹ̀, àti ní ojoojúmọ́ ní tẹ́ḿpìlì àti ní ilé, wọn kò dẹ́kun ikọ́ni àti láti wàásù Jésù Kristi. iṣẹ́ àwọn apostoli orí ìkẹfà ǹjẹ́ ní ọjọ́ wọn ni nígbàtí iye àwọn ọmọ ẹ̀yìn ń pọ̀ sí ìkùnsínú wà nínú àwọn eléni sí àwọn ebéru nítorí tí a ń ṣe ìgbàgbé àwọn opó wọn ní ìpín fúnni ojoojúmọ́ àwọn méjìlá sì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn jọ sọ́dọ̀ wọn wípé kò yẹ tí àwa ìbá fi ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ kí a sì máa ṣe ìránṣẹ́ tábìlì nítorí náà ará ẹ wo ọkùnrin méje nínú yín olórúkọ rere ẹni tí ó kún fún ẹ̀mí mímọ́ àti fún ọgbọ́n ẹni tí àwa ìbá yàn sí iṣẹ́ yìí ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ wọ́n sì yan Stefano ọkùnrin tí ó kún fún ìgbàgbọ́ àti fún ẹ̀mí mímọ́ àti Filipi àti Prokoru àti Nikanoru àti Timoni àti Pamena àti Nikola aláwọ̀ṣẹ́ Jù ará Antioku ẹni tí wọ́n mú dúró níwájú àwọn apostoli nígbà tí wọ́n sì gbàdúrà wọ́n fi ọwọ́ lé wọn ọ̀rọ̀ Ọlọ́run sì gbilẹ̀ iye àwọn ọmọ ẹ̀yìn sì pọ̀ sí gidigidi ní Jerusalemu ọ̀pọ̀ nínú ẹgbẹ́ àwọn àlùfáà sì fetí sí ti ìgbàgbọ́ náà àti Stefano tí ó kún fún orí ọ̀fẹ́ àti agbára ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì ńlá láàrin àwọn ènìyàn ṣùgbọ́n àwọn kan dìde nínú àwọn ti sinagogo tí a ń pè ní ti àwọn Libatine àti ti ará Kirene àti ti ará Alexandria àti nínú àwọn ará Kilikia àti ti Asia wọ́n bá Stefano jiyàn wọn kò sì lè kó ọgbọ́n àti ẹ̀mí tí ó fi ń sọ̀rọ̀ lójú nígbà náà ni wọ́n bẹ àbẹ̀tẹ́lẹ̀ àwọn ọkùnrin tí wọ́n ń wí pé àwa gbọ́ ọkùnrin yìí ń sọ ọ̀rọ̀ òdì sí Mose àti sí Ọlọ́run wọ́n sì rú àwọn ènìyàn sókè àti àwọn àgbààgbà àti àwọn akọ̀wé wọ́n dìde sí i wọ́n gba àmú wọ́n mú un wá sí àjọ ìgbìmọ̀ wọ́n sì mú àwọn ẹlẹ́rìí èké wá tí wọ́n wí pé ọkùnrin yìí kò sinmi láti sọ ọ̀rọ̀ òdì sí ibi mímọ́ yìí àti sí òfin nítorí àwa gbọ́ ó wí pé Jésù ti Nasareti yìí yóò fọ ibí yìí yóò sì pa ìṣe tí Mose fi fún wa dà àti gbogbo àwọn tí ó sì jókòó ní àjọ ìgbìmọ̀ tẹjúmọ́ wọ́n ń wo ojú rẹ̀ bí ẹni pé ojú áńgẹ́lì.
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Iṣẹ́ àwọn apostoli orí ìkeje nígbà náà ni olórí àlùfáà wí pé nǹkan wọ̀nyí a rí bẹ́ẹ̀ bí òun sì wí pé alàgbà ará àti bàbá ẹ fetí sílẹ̀ ọlọ́run ògo fi ara hàn fún Abrahamu bàbá wa nígbà tí ó wà ní Mesopotamia kí ó tó ṣe àtìpó ní Harani ó sì wí fún un pé jáde kúrò ní ilẹ̀ rẹ àti lọ́dọ̀ àwọn ìbátan rẹ kí o sì wá sí ilẹ̀ tí èmi ò fi hàn ọ́ nígbà náà ni ó jáde kúrò ní ilẹ̀ àwọn ará Kádíà ó sì ṣe àtìpó ní Harani lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ kú ọlọ́run mú un ṣípò padà wá sí ilẹ̀ yìí níbi tí ẹ̀yìn ń gbé ní ìsinsìnyí kò sì fún un ní ìní kan àní tó bí ẹsẹ̀ ilẹ̀ kan ṣùgbọ́n ó lérí pé òun ó fi fún un ní ilẹ̀ níní àti fún àwọn irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ nígbà tí kò tíì ní ọmọ ọlọ́run sì sọ báyìí pé irú ọmọ rẹ̀ yóò ṣe àtìpó ní ilẹ̀ àjèjì wọn ó sì sọ wọ́n di ẹrú wọn ó sì pọ́n wọn lójú ní irinwó ọdún ọlọ́run wí pé orílẹ̀-èdè náà tí wọ́n ṣe ẹrú fún ni èmi ó dá lẹ́jọ́ lẹ́yìn náà ni wọ́n sì jáde kúrò wọ́n ó sì wá sìnmi níhìn yìí ó sì fún un ní májẹ̀mú ìkọlà bẹ́ẹ̀ ni Abrahamu bí Isaki ó kọ́ ní ilà ní ijọ́ kẹjọ Isaki sì bí Jakobu Jakobu sì bí àwọn baba ńlá méjìlá àwọn baba ńlá sì ṣe ìlara Josefu wọ́n sì tà á sí Ejipti ṣùgbọ́n Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ó sì yọ ọ́ kúrò nínú ìpọ́njú rẹ̀ gbogbo ó sì fún un lé ojú rere àti ọgbọ́n lé ojú Farao ọba Ejipti òun sì fi jẹ baálẹ̀ Ejipti àti gbogbo ilé rẹ̀ ìyàn kan sì wà ẹmú ní gbogbo ilẹ̀ Ejipti àti ní Kenani àti ìpọ́njú púpọ̀ àwọn baba wa kò sì rí oúnjẹ ṣùgbọ́n nígbà tí Jakobu gbọ́ pé àlìkámà ń bẹ ní Ejipti ó rán àwọn baba lọ lẹ́rìn kínní àti nígbà kejì Josefu fi ara rẹ̀ hàn fún àwọn arákùnrin rẹ̀ a sì fi àwọn ará Josefu hàn fún Farao Josefu sì ránṣẹ́ ó sì pe Jakobu baba rẹ̀ àti gbogbo àwọn ìbátan rẹ̀ sọ́dọ̀ rẹ̀ 85 Jakobu sì sọ̀kalẹ̀ lọ sí Ejipti ó sì kú òun àti àwọn baba wa a sì gbé wọn lọ sí Sikemu a sì tẹ́ wọn sínú ibojì tí Abrahamu rà ní iye owó fàdákà lọ́wọ́ àwọn ọmọ Emoru baba Sikemu ṣùgbọ́n bí àkókò ìlérí tí Olúwa ṣe fún Abrahamu ti kù sí dẹ̀dẹ̀ àwọn ènìyàn náà ń rú wọ́n sì ń rẹ̀ ní Ejipti títí ọba mìíràn fi jẹ lórí Ejipti tí kò mọ Josefu òun náà ni ó ṣe àrékérekè sí àwọn ìbátan wa wọ́n sì hùwà búburú sí àwọn baba wa tó bẹ́ẹ̀ tí wọ́n fi já àwọn ọmọ ọwọ́ wọn kúrò lọ́wọ́ wọn nítorí kí wọn kí ó má ṣe yẹ̀ ní àkókò náà ni a bí Mose ẹni tí ó ní ẹwà púpọ̀ tí wọ́n sì bọ́ ní oṣù mẹ́ta ní ilé bàbá rẹ̀ nígbà tí wọ́n sì gbé e sọnù ọmọbìnrin Farao he ó sì tọ́ dàgbà ní ọmọ ara rẹ̀ a sì kọ́ Mose ní gbogbo ọgbọ́n ara Ejipti ó sì pọ̀ ní ọ̀rọ̀ àti ní ìṣe nígbà tí ó sì di ẹni ìwọ̀n 40 ó sọ sí i lọ́kàn láti lọ ibẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì ara rẹ̀ wò nígbà tí ó sì rí ọ̀kan nínú wọn tí à ń jẹ ní ìyà ó gbèjà rẹ̀ ó gbẹ̀sẹ̀ ẹni tí wọ́n ń jẹ ní ìyà ó sì lu ara Ejipti náà pa ó sì ṣe bí àwọn ará òun mọ bí Ọlọ́run yóò ti ọwọ́ òun gbà wọ́n ṣùgbọ́n wọn kò mọ̀ ó sì di ijọ́ kejì ó yọ sí wọn bí wọ́n ti ń jà òun ìbá sì parí rẹ̀ fún wọn ó wí pé alàgbà ará ni ẹ̀yin e se ti eyin fin se ohun ti ko to si ara yin sugbon eni to firan si enikeji re ti kuro o wi pe tani o fi oje olori ati onidajo wa iwo n fe pa mi gege bi o ti pa ara ejiti lana o se si sa nitori oro yi o si wa se atiku ni ile midiani nibi ti o gbe bi omo meji nigba ti ogoji odun si pe angeli oluwa farahan ni iju ni oke sinai inu owo ina ni igbe nigba ti mo se si ri enu ya si iran na nigba ti o si sumo lati wo fin ohun oluwa ko si wi pe emi ni olorun awon baba re olorun abrahamu ati olorun isaki ati olorun jakobu mo se si wa ire ko si dasa lati wo mo oluwa si wi fun pe tubata re kuro ni ese re nitori ibi ti iwo gbe duro ni ile mimo ni niriri mo ti ri iponju awon eniyan mi tin be ni egipti mo si ti gbo gbigbin won mo si sokale wa lati gba won wa ni isisiyi emi o si ran o lo si egipti mo si na yi ti won ko wi pe tani o fi oje olori ati onidajo o na ni olorun ran lo lati owo angeli ti o farahan ni igbe lati se olori ati oludande o ni o mu won jade leyin igba ti o se ise iyanu ati ise ami ni ile egipti ati ni okun pupa ati ni aginju ni ogoji odun eyi ni mose na ti o wi fun awon omo israeli pe oli ikan ni oluwa olorun yin yo gbe dide fun yin ninu awon arakunrin yin bi emi oni ki e gbo tire eyi na ni eni ti o wa ninu ijo ni iju pelu angeli na ti o ba soro ni oke sinai ati pelu awon baba wa eni ti o gba oro yi lati fi fun wa eni ti awon baba wa ko fe gbo tire sugbon won ti kuro lodo won won si yi pada ni okan won si egipti won wi fun aroni pe dauri sa fun wa ti o ma tona saaju wa nitori bi o se ti mose yi ti o mu wa ti ile egipti jade wa a ko mo ohun ti o se won si yo ere egboro malu ni ijo won ni won si rubo si ere na won si n yo ninu ise owo ara won olorun si pada o fi won sile lati ma sin ogun orun bi a ti ko ninu iwe awon woli pe eyin ara ile israeli eyin amu eran ti a pa ati ebo fun mi wa bi ni ogoji odun ni iju eyin si tewo gba ago moloku ati irawo orisa remfani aworan ti eyin se lati ma bo won emi o si ko yin lori koja babiloni awon baba wa ni agbo eri ni iju bi eni ti o ba mose soro ti pase pe ki o se gege bi apere ti o ti ri ti awon baba wa ti o tele won si mu ba joshua wa si ile ni awon keferi ti olorun le jade kuro niwaju awon baba wa titi di ojo dafidi eni ti o ri oju rere niwaju olorun ti o si toro lati ri ibugbe fun olorun jakobu sugbon solomon ko ile fun sugbon oga ogo ki gbe ile ti a fi owo ko gege bi woli ti wipe orun ni ite mi aye si ni apoti ti se mi iru ile kini eyin o ko fun mi ni oluwa wi tabi ibo ni ibi isinmi mi owo mi ko a se gbogbo nkan wonyi eyin olorun lile ati alaikola ayawo eti nigba gbogbo ni eyin ma dina mi mimo gege bi awon baba yin bee ni eyin tani ninu awon woli ti awon baba yin ko se nu nibi ni si won si ti pa awon ti o ti n so asotele ti wiwa eni olooto ni eni ti eyin si ti di olofihan ati olupa eyin ti o gba ofin gege bi ilana awon angeli ti e ko si pa mo nigba

ìrònú. Èyí ni ó fi yẹ fún àwa pàápàá kí a dúró, kí a ní sùúrù, kí a gbà á yẹ̀wò wípé Olúwa. Díẹ̀ a li àwọn tí a ó gbàlà. Jẹ́ kí a wo ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì tó báyìí, kí a wò ní ìkòrí mẹ́ta. Ìkíní, àwọn díẹ̀ tí a gbàlà. Ìkíní, àwọn díẹ̀ tí a gbàlà. Ohun tí mo ń sọ ni wípé ní ìgbà àtijọ́, ní ìgbà májẹ̀mú láéláé, ní ìgbà bíbélì, ní ìgbà májẹ̀mú tuntun, kí a wo àkọsílẹ̀ tí a ní wípé àwọn díẹ̀ lágbàlà láàrin ogunlọ́gọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó wà ní ayé ní ìgbà náà. Kí ló dí wọn lọ́wọ́? Kí ló ń dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ lónìí? Èyí mú mi lọ sí ìkórí kejì, àwọn ohun tí ń dènà ìgbàlà. Àwọn ohun tí ń dínà ìgbàlà. Ìkẹta, ìpè láti darapọ̀ pẹ̀lú agbo kékeré. Ìpè Ọlọ́run wà lónìí, ó wá sí ọ, ó wá sí mi pẹ̀lú láti darapọ̀ pẹ̀lú àwọn agbo kékeré, àwọn díẹ̀ tí ó ní ìgbàlà. Yẹ kí a bẹ̀rẹ̀ láti ìkíní. Díẹ̀ tí a gbàlà. Àwọn díẹ̀ tí a gbàlà. Yẹ kí a wo Genesis orí kẹfà láti ẹsẹ̀ ìkarùn-ún. Genesis orí kẹfà láti ẹsẹ̀ ìkarùn-ún. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé, àti pé gbogbo ìrò ọkàn rẹ̀ kìkì bíní lójoojúmọ́. Inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé, ó sì dùn dé ọkàn rẹ̀. Olúwa sì wí pé èmi ó pa ènìyàn tí mo ti dárun kúrò lórí ilẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun tí ń rákò, àti ẹyẹ ojú ọ̀run, nítorí inú mi bàjẹ́ tí mo ti dá wọn. Ṣùgbọ́n Noa rí ojú rere lójú Olúwa. Wọ̀nyí ni ìtàn Noa. Noa ṣe olóòótọ́ àti ẹni tí ó pé lé ọjọ́ ayé rẹ̀. Noa ń bá Ọlọ́run rìn. Jẹ́ kí a dúró níbẹ̀. Níhìn-ín ni a rí láti ẹsẹ̀ ìkíní a sọ fún wa wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní rẹ̀ lórí ilẹ̀. Èyí jẹ́ wípé wọ́n pọ̀ lórí ilẹ̀. Èyí jẹ́ wípé wọ́n bí sí i, bí wọ́n sì ti ń bí ọmọ lé ọmọ láti ọdún dé ọdún. Àwọn ènìyàn pọ̀ tó bẹ́ẹ̀ lórí ilẹ̀. A sì sọ wípé a bí àwọn ọmọbìnrin fún wọn. Láti ìgbà yìí ni àwọn ènìyàn a rí wípé wọ́n gbàgbé orúkọ Olúwa. A rí wípé wọ́n gbàgbé àṣẹ Olúwa. A rí wípé wọ́n gbàgbé ìlànà tí Ọlọ́run ti là sílẹ̀ wípé kí a máa ṣe ìgbọràn sí. Ẹsẹ̀ ìkarùn-ún ni ó wá sọ fún wa wípé ìwà búburú dídò, ìwà búburú pọ̀ nínú ayé. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Bí a bá wo ayé ìgbà náà, ó jẹ́ ayé ìkóbìnrin jọ. Ó jẹ́ ayé ṣe bí ó ti wùn mí. Ó jẹ́ ayé èmi ni mo ní ayé mi, yẹ kí n ṣe bí mo ti fẹ́. Ó jẹ́ ayé oríkunkun, ayé àìgbọràn. Èyí ni Ọlọ́run fi rí i wípé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Ó ní láti rí bẹ́ẹ̀. Nígbà tí ọkùnrin bá ń sáré lé àwọn obìnrin, nígbà tí ọkùnrin méjì mẹ́ta bá ń jà lórí omi dankan, nígbà tí obìnrin mẹ́ta mẹ́rin bá ń du ọkùnrin kan náà, ìwà búburú ní láti wà. Nígbà tí ó bá di wípé a fẹ́ ṣe tinú ẹni, nígbà tí ó bá di wípé oríkunkun àìgbọràn ni ó wà nínú ọkàn àyà ẹ̀dá nínú ẹni kọ̀ọ̀kan, a rí wípé ìwà búburú ó ní láti pọ̀. A sì rí pé gbogbo èrò ọkàn ènìyàn kìkì bíní lójoojúmọ́. Kìí ṣe ìwà nìkan, ọkàn wọn, ìrònú wọn, àti ohun tí wọ́n ń lépa, ìfẹ́ inú wọn, àti iṣẹ́ ọwọ́ wọn, gbogbo rẹ̀ jẹ́ búburú níwájú Olúwa. Inú Olúwa sì bàjẹ́ wípé ènìyàn rí bí ó ti rí, àti wípé àwọn ènìyàn tí ó ń rò wípé wọ́n á gbé ìgbésí ayé.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orí ìkẹsàn-án ṣùgbọ́n Sọ́ọ̀lù ó mí ẹ̀mí ìkìlọ̀ àti pípa síbẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn Olúwa. Ó tó lórí àlùfáà lọ, ó béèrè ìwé lọ́wọ́ rẹ̀ sí Damascu sí àwọn sinagogu pé bí òun bá rí ẹnikẹ́ni tí ń bẹ lé ọ̀nà yìí, ìbá àṣẹ ọkùnrin tàbí obìnrin, kí òun lè mú wọn ní dídè wá sí Jerusalemu. Ó sì ṣe bí ó ti ń lọ. Ó sì súnmọ́ Damascu lójijì láti ọ̀run wá, ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ yí ká, ó sì ṣubú lulẹ̀, ó gbọ́ ohùn tí ó ń fọ̀ sí pé, Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù, èṣe tí ìwọ fi ń ṣe núni bí ni sí mi? Ó sì wípé ìwọ ta ni Olúwa? Olúwa sì wípé èmi Jésù ni ẹni tí ìwọ ń ṣe núni bí ni sí? Ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún. Ó sì ń wárìrì, ẹnu sì yá, ó ní Olúwa, kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe? Olúwa sì wí fún pé ìdé kí o sì lọ sí ìlú náà, a ó sọ fún ọ ní ohun tí ìwọ ṣe. Àwọn ọkùnrin tí wọ́n sì ń bá arìnrìn àjò dúró kẹ́kẹ́ pamọ́ wọn lé ẹnu, wọ́n gbọ́ ohùn náà ṣùgbọ́n wọn kò rí ẹnìkan. Sọ́ọ̀lù sì dìde ní ilẹ̀, nígbà tí ojú rẹ̀ sì là, kò rí ohun kan, ṣùgbọ́n wọ́n fà á ní ọwọ́, wọ́n sì mú un wá sí Damascu. Ó sì gbé ijọ́ mẹ́ta ní àìríran, kò sì jẹ, bẹ́ẹ̀ ni kò sì mu. Ọmọ ẹ̀yìn kan sì wà ní Damascu tí à ń pè ní Anania. Olúwa sì wí fún ní ojú ràn pé Anania, ó sì wí pé wò ó, èmi nìyí, Olúwa. Olúwa sì wí fún pé ìdé kí o sì lọ sí ìta tí à ń pè ní ọ̀gànran, kí o sì béèrè ẹni tí à ń pè ní Sọ́ọ̀lù, ará Tarsu, ní ilé Júdà, ṣáwò ó, ó ń gbàdúrà. Òun sì ti rí ọkùnrin kan ní ojúràn tí à ń pè ní Anania, ó wọlé, ó sì fi ọwọ́ lé e kí ó lè ríran. Anania sì dáhùn wípé, Olúwa, mo ti gbúrò ọkùnrin yìí lọ́dọ̀ ọ̀pọ̀ ènìyàn, gbogbo búburú tí ó ti ṣe sí àwọn ènìyàn mímọ̀ rẹ ní Jerusalemu. Ó sì gba àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà wá sí ìhín yìí láti de gbogbo àwọn tí ń pe orúkọ rẹ. Ṣùgbọ́n Olúwa wí fún un pé, máa lọ, nítorí ohun èlò ayò ni òun jẹ́ fún mi láti gbé orúkọ mi lọ sí iwájú àwọn kèfèrí àti àwọn ọba àti àwọn ọmọ Ísírẹ́lì, nítorí èmi ó fi gbogbo ìyà tí kò lè ṣàì jẹ nítorí orúkọ mi hàn. Anania sì lọ, ó sì wọ ilé náà, nígbà tí ó sì fi ọwọ́ rẹ̀ lé, ó ní, Sọ́ọ̀lù arákùnrin, Olúwa ni ó rán mi. Jésù tí ó fi ara hàn lé ọ̀nà tí ìwọ bá wá, kí ìwọ kí ó lè ríran, kí o sì kún fún ẹ̀mí mímọ́. Lójú kan náà, ohun kan sì bọ́ kúrò ní ojú rẹ̀ bí ìpẹ́pẹ́, ó sì ríran, ó sì dìde, a sì baptisí rẹ̀. Nígbà tí ó sì jẹun, ara rẹ̀ mókun. Sọ́ọ̀lù sì wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn ní Damascu ní ìjọ mélòó kan. Lójú kan náà, ó sì ń wàásù Kristi nínú àwọn sinagogu pé ọmọ Ọlọ́run ni òun ṣe. Ẹnu sì ya gbogbo àwọn tí ó ń gbọ́, wọ́n sì wí pé ẹni tí ó ti fòrò àwọn tí ń pe orúkọ yìí ní Jerusalemu kọ ni èyí, tí ó sì ti ìtorí náà wá sí ìhín yìí láti mú wọn ní dídè lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà. Ṣùgbọ́n Sọ́ọ̀lù ń pọ̀ sí i ní agbára, ó sì ń dààmú àwọn Júù tí ó ń gbé Damascu. Ó ń fihàn pé èyí ni Kristi náà. Lẹ́yìn ìgbà tí ọjọ́ pípọ̀ kọjá, àwọn Júù ń gbìmọ̀ láti pa á, ṣùgbọ́n ìdìtẹ̀ wọn di mímọ̀ fún Sọ́ọ̀lù. Wọ́n sì ń sọ ẹnu bodè pẹ̀lú ní ọ̀sán àti ní òru láti pa á. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mú un lé òru, wọ́n sì sọ ọ́ kalẹ̀ lára odi nínú agbọ̀n. Nígbà tí Sọ́ọ̀lù sì dé Jerusalemu, ó pète àti da ara rẹ̀ pọ̀ mọ́ àwọn ọmọ ẹ̀yìn. Gbogbo wọn sì bẹ̀rù rẹ̀ nítorí tí wọn kò gbàgbọ́ pé ọmọ ẹ̀yìn kan ni. Ṣùgbọ́n Bánábà mú un, ó sì sì ń lọ sọ́dọ̀ àwọn apóstélì, ó sì sọ fún wọn bí ó ti rí Olúwa ní ọ̀nà àti pé ó ti bá a sọ̀rọ̀ àti bí ó ti fi ìgboyà wàásù ní Damascu ní orúkọ Jésù. Ó sì wà pẹ̀lú wọn, ó ń wọlé, ó sì ń jáde ní Jerusalemu, ó sì ń fi ìgboyà sọ̀rọ̀ ní orúkọ Jésù Olúwa. Ó ń sọ̀rọ̀ lòdì sí àwọn ará Eléni, ó sì ń jà wọ́n níyàn, ṣùgbọ́n wọ́n ń pètè àti pa á. Nígbà tí àwọn arákùnrin sì mọ̀, wọ́n mú un sọ̀kalẹ̀ lọ sí Kesaria, wọ́n sì rán an lọ sí Tarsu. Nígbà náà ni ìjọ wà ní àlàáfíà yí gbogbo Judea ká àti ní Galilee àti ní Samaria. Wọ́n ń fẹsẹ̀ múlẹ̀, wọ́n ń rìn ní ìbẹ̀rù Olúwa àti ní ìtùnú ẹ̀mí mímọ́, wọ́n ń pọ̀ sí i. Ó sì ṣe bí Pétèrù ti ń kọjá ńlá ẹkùn gbogbo lọ, ó sọ̀kalẹ̀ tó àwọn ènìyàn mímọ́ tí ń gbé Lídà pẹ̀lú. Níbẹ̀ ni ó rí ọkùnrin kan tí à ń pè ní Enia tí ó ti dùbúlẹ̀ lórí àkété ní ọdún mẹ́jọ, ó ní àrùn ẹ̀gbà. Pétèrù sì wí fún un pé, Enia, Jésù Kristi mú ọ láradá, dìde kí o sì tún àkété rẹ ṣe. Ó sì dìde lójú kan náà. Gbogbo àwọn tí ń gbé Lídà àti Sáróni sì rí, wọ́n sì yí padà sí Olúwa. Ọmọ ẹ̀yìn kan sì wà ní Jọ́pà tí à ń pè ní Tàbítà, ní ìtumọ̀ rẹ̀ tí à ń pè ní Dọ́kà. Obìnrin yìí pọ̀ ní iṣẹ́ oore àti ìtọrẹ àánú tí ó ṣe. Ó sì ṣe ní ijọ́ wọn nì tí ó ṣàìsàn, ó sì kú. Nígbà tí wọ́n wẹ̀ ẹ́ tán, wọ́n tẹ̀ sí yàrá kan lókè. Bí Lídà sì ti súnmọ́ Jọ́pà, nígbà tí àwọn ọmọ ẹ̀yìn gbọ́ pé Pétèrù wà níbẹ̀, wọ́n rán ọkùnrin méjì sí i lọ ibẹ̀ pé má ṣe jáfara àti dé ọ̀dọ̀ wa. Pétèrù sì dìde, ó sì bá wọn lọ. Nígbà tí ó dé, wọ́n mú un lọ sí yàrá òkè náà. Gbogbo àwọn opó sì dúró tì í. Wọ́n sọkún, wọ́n sì ń fi ẹ̀wù àti aṣọ tí Dọ́kà dá hàn án nígbà tí ó wà pẹ̀lú wọn. Ṣùgbọ́n Pétèrù ti gbogbo wọn sóde, ó sì kúnlẹ̀, ó sì gbàdúrà, ó sì yí padà sí òkú, ó ní, Tàbítà, dìde. Ó sì la ojú rẹ̀. Nígbà tí ó sì rí Pétèrù, ó dìde jókòó, ó sì na ọwọ́ rẹ̀ sí i, ó fà á dìde. nígbà tí ó sì pe àwọn ènìyàn mímọ́ àti àwọn opó, ó fi ilé wọn lọ́wọ́ láàyè, ó sì di mímọ̀ yí gbogbo jọ́pà ká, ọ̀pọ̀lọpọ̀ sì gba Olúwa gbọ́, ó sì ṣe, ó gbé ọjọ́ púpọ̀ ní jọ́pà lọ́dọ̀ ọkùnrin kan Símóní aláwọ̀.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa láàánú, bàbá wa ní tòótọ́, a dúpẹ́ pé a tún wá síwájú yín lónìí láti kọ́ ẹ̀kọ́ Bíbélì. A mọ̀ wípé ọ̀rọ̀ yín jinlẹ̀, ó sì ga ju ọgbọ́n ẹ̀dá lọ, àti wípé ẹ̀mí yín nìkan ṣoṣo ni ó lè ṣe àwárí ìtumọ̀ ọ̀rọ̀ tí ẹ ti kọ sílẹ̀. Ẹ̀bẹ̀ wa ni pé bí a ti wá lónìí, ẹ ó fún wa ní ìrànwọ́ ẹ̀mí yín, kí ọ̀rọ̀ yìí kí ó ba lè yé wa, àti kí ọkàn wa kí ó ba lè gbà á, kí ó ba lè dì í mú, kí ó ba lè ṣàṣàrò lórí rẹ̀, kí ó ba lè fi ohun gbogbo tí à ń kọ́ sí ìṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. A ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ẹsẹ̀ ọ̀rọ̀ kan ṣoṣo yìí ni ohun tí a ń wò lónìí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Níhìn-ín ni a rí ẹsẹ̀ ìwé mímọ́ kan tí ó ṣe àkójọpọ̀ àwọn òfin ti ìjọba Ọlọ́run ní kúkúrú gẹ́gẹ́ bí ó ti yẹ. Èyí ni a fi pé àkòrí ohun tí a ń sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí ní àṣẹ kárí ayé fún gbogbo onígbàgbọ́. Ìlànà Ọlọ́run yìí ni òfin kan nínú tí ó ní í ṣe pẹ̀lú ìṣe wa, ọ̀rọ̀ ẹnu wa, èrò ọkàn wa, àti gbogbo àyídáyidà wa ní gbólóhùn kúkúrú. Jẹ́ kí n là á yí ọba yìí wípé a rí i pé òfin Ọlọ́run Bíbélì ó pọ̀, èyí tí ó ń jẹ́ ìtọ́ni fún wa ní ohun tó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ṣùgbọ́n kí ẹnikẹ́ni kí ó má ba lè ní àríwísí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti pọ̀ jù, kò yé òun, òun ò mọ bí òun ṣe lè ṣe ohun gbogbo tí Ọlọ́run paláṣẹ, nítorí pé kò ṣeé ṣe fún òun láti rántí àwọn àṣẹ Ọlọ́run tí ó pọ̀ tó báyìí. Èyí ni ó fi jẹ́ wípé nínú májẹ̀mú láéláé ni Ọlọ́run fún Mósè ní òfin mẹ́wàá. Nínú òfin mẹ́wàá yìí, òfin mẹ́rin àkọ́kọ́ wọ́n ní ṣe pẹ̀lú iṣẹ́ wa sí Ọlọ́run. Òfin ìkarùn-ún sí ìkẹwàá tó jẹ́ mẹ́fà nínú àwọn mẹ́wàá wọ̀nyìí ni ó ní ṣe pẹ̀lú ara wa, pẹ̀lú aládùúgbò wa, pẹ̀lú àwọn ènìyàn gẹ́gẹ́ bíi tiwa. Ọlọ́run mú kí gbogbo àwọn àṣẹ rẹ̀, àwọn ìlànà rẹ̀, àwọn òfin rẹ̀, ó mú wá sí òfin mẹ́wàá wọ̀nyìí kí ó ba lè ṣeé ṣe láti rántí. Bí o bá sì jẹ́ ẹni tí ń ka Bíbélì, ẹni tí ń kọ́ ẹ̀kọ́ Bíbélì dáradára, ó rí wípé gbogbo àwọn ìwàásù àti àlàyé tí àwọn ọmọ Léfì ń ṣe, tí àwọn àlùfáà ń ṣe, tí àwọn wòlíì ń ṣe, tàbí tí a fi ń ṣe ìdájọ́ fún àwọn ọmọ Ísíráẹ̀lì, tàbí tí a fi ń là wọ́n lóye, tàbí tí a fi ń gbà wọ́n ní ìyànjú, àwọn èyí tí a kọ ní gbogbo májẹ̀mú láéláé, wọ́n jẹ́ àwọn ìtumọ̀ àti àlàyé lórí àwọn òfin mẹ́wàá tí a ti fún wọn. Ṣùgbọ́n mo fẹ́ kí o rántí pé nígbà tí Jésù Kristì dé, ó tún ṣe àkójọpọ̀ gbogbo ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo òfin Ọlọ́run, ó ṣe àkójọpọ̀ wọn sí òfin méjì péré. Báwo ló ṣe sọ ọ́? Ó sọ fún ni, ó ní méjì ni àwọn òfin wọ̀nyìí. Ìkíní ni pé kí a fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo agbára wa. Bí a bá ṣe bẹ́ẹ̀, a ó rí wípé òfin kìíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ẹni tí ó bá fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pelu gbogbo aya pelu gbogbo iye pelu gbogbo agbara re a o ri wi pe awon ojuse re si olorun o se nitori wi pe eni ti o ba fe olorun ki yo pe oruko oluwa lasan eni ti o ba fe olorun ni tooto ki o ni olorun miran pelu olorun orun eni ti o ba fe oluwa olorun ni tooto ki yo ya ere kan fun ara re yala ti e ti o wa ni isale ile abi ni inu okun tabi ni ori oke tabi ni oju orun eni ti o ba fe olorun ni tooto yo ran ti ojo isimi lati ya asimi mo yo ran ti wo pe o ye ki asin olorun o ye ki abu ola fun olorun eyi ni jesu christ fi so wi pe ofin akoko ni wo pe ki a fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa o wa so fun a wi pe ikeji si dabi re nipa wi pe a o fe eni keji wa gege bi ara wa eni keji wa ti an wi yi o tumo si gbogbo eniyan iba se baba tabi iya bi a ba feran baba ati iya ni tooto ni ife ti o kun ti o peye a o bowo fun won a o teri ba fun won a o gboran si ohun ti won so fun wa ti o wa gege bi oro olorun bi a ba fe eni keji wa a o ni ja lole bi a ba fe eni keji wa a o ni se pan saga pelu iyawo re bi a ba fe eni keji wa a o ni se agbere tabi pan saga pelu oko re bi a ba fe eni keji wa a o ni gbemi re bi a ba fe eni keji wa a o ni jeri eke se eni ti a feran bi a ba fe eni keji wa ni tooto a o ni se oju kokoro ohunkohun ti se ti eni keji wa eni jesu christi ni o fi so fun a wi pe gbogbo ofin olorun gbogbo ase olorun a ko won jo papo si ona meji yi ikini ife si olorun ikeji ife si eniyan gbogbo sugbon mo fe ki o fi yesi we pe oro kan wa ninu akojopo ikini ife si olorun ti o tun wa ninu akojopo ikeji ife si eni keji wa oro na ni ife e je wi pe gbogbo ofin olorun gbogbo mase olorun gbogbo ase olorun ni akojopo si oju kan soso ti o daduro lori ife nihin ni ese ti a nko loni ni Paul apostoli bi o tun je ki o ye wa wi pe ohun gbogbo ti a ti n keko nipa re ohun gbogbo ti o je ilana ohun gbogbo ti o je ase ohun gbogbo ti o je ohun ti a fi lele fun wa gege bi onigbagbo wi pe ki a ma rin ninu re wi pe a le mu gbogbo won wa si ese oro olorun kan soso je kin to ka si o leti kolose ori keta ese keta dilogun oni bi o ba je wi pe a ti ko eko kan bi a ba ti gbo ilana kan lati inu bibeli bi a ba ti ri ase kan lati enu olorun bi a ba ti fun wa ni imole ihinrere oni eyi ni akojopo ohun ti a ti n so fun wa ohunkohun ti eyin ba si n se li oruko li oro tabi ni ise e ma se gbogbo won li oruko jesu oluwa e ma fi ope fun olorun baba nipase re gba ti o so fun wa wi pe ohunkohun gbolohun yi ni se pelu gbogbo awon ti o wa ninu kristi eni ti ko ni iyipada okan ko le se ohun ti olorun fe ki a se nihin ani lati koko ni iyipada okan ti o se san ki o to le se se fun wa lati fi gbolohun ti a kaye lati fi si se o ko le rin bi onigbagbo nigbati o ko ti igbagbo sugbon nigbati o ba ti gba igbala nipa igbagbo ninu kristi irin re gbọdọ duro lori ase yi wi pe ohunkohun ti eyin ba si n se li oro tabi ni ise e ma se gbogbo won li oruko jesu oluwa e ma fi ope fun olorun baba nipase re onigbagbo ni lati ma se ohun gbogbo ni oruko jesu kristi ki won ma fi ope fun olorun ni ojojumo le oruko jesu oluwa ki a ma gbadura le oruko ati ni ase kristi ati ni abe iliri ti kristi ti se fun wa ki a ma fi akoko ati isin fun olorun nitori oruko kristi bi o ba se se fun enikeni lati fi ohun gbogbo ti o ni gbogbo ohun ini re ohunkohun ki o fi sile láìsí orúkọ Kristi nínú ayé irú ẹni bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a fi sílẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ asán. Ó ní kí a máa ṣe ohun gbogbo lábẹ́ àṣẹ Kristi. Kristi ni ọba fún onígbàgbọ́, fún Kristẹni. Nítorí bẹ́ẹ̀, iṣẹ́ Kristẹni láyé yìí kìí ṣe iṣẹ́ àdáṣe, a jẹ́ ìríjú fún Kristi, a sì gbọdọ̀ ṣe ohun gbogbo lábẹ́ ìfọwọ́sí Kristi gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ àpẹẹrẹ wa tí ó pé. Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá sọ wípé òun jẹ́ onígbàgbọ́ tàbí pé òun jẹ́ Kristẹni, ó gbọ́dọ̀ wà nínú ohun tí ó gbọ́dọ̀ ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ohun tí a kọ yìí kò gbọ́dọ̀ wà fún ara rẹ̀. Nígbà tí a sọ wípé ohun gbogbo tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, kí a máa ṣe gbogbo wọn lí orúkọ Jésù Olúwa. Gbólóhùn yìí jẹ́ ìbáwí fún àwọn tí kìí ṣe nǹkan kan ní orúkọ Kristi, àti fún àwọn tí máa ń ṣògo nínú orúkọ ènìyàn tàbí nínú ara, nínú ẹran ara. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún nínú nípa ohun tí mo sọ yìí. Àwọn ẹlòmíràn bí wọ́n bá ń gbàdúrà tí wọ́n ń ronúpìwàdà, bí o bá bi wọ́n wípé èéṣe tí o fi ronúpìwàdà, a ní ìjọ ló ní kí n ronúpìwàdà, a ní àlùfáà olùṣọ́ àgùntàn ni ó ní kí n ronúpìwàdà. Kò mọ̀ wípé bí a bá ń wàásù ìrònúpìwàdà, a ń wàásù ìrònúpìwàdà lí orúkọ Jésù Kristi Olúwa. Nítorí èyí ni àṣẹ tí ó fún wa, èyí ni ohun tí ó fi lélẹ̀ kí ó tó lọ nínú Lúkù 4:20, 17:50, àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lí orúkọ rẹ̀ lí orílẹ̀-èdè gbogbo, bẹ̀rẹ̀ láti Jerusalemu lọ. Èyí jẹ́ wípé ẹni tí ń ronúpìwàdà, ó ń ronúpìwàdà nítorí wípé èyí ni ọ̀rọ̀ Olúwa, èyí ni àṣẹ Olúwa, èyí ni ohun tí Jésù Kristi ní kí a ṣe lí orúkọ òun. Ẹlòmíràn bí ó bá ń ṣe àtúnṣe, ó ṣeéṣe kí ó dá owó tí ó ti jí kí ó dá padà, ó ṣeéṣe kí ó bẹ̀bẹ̀ láti ọ̀dọ̀ ọkọ rẹ̀ wípé òun ti ń rẹ ọkọ òun jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ṣeéṣe kí ó ṣe àtúnṣe lọ́nà kan tàbí lọ́nà mìíràn. Àwọn mìíràn tí wọn kò ní òye ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run, wọn sọ wípé àwọn ń ṣe àtúnṣe nítorí wípé ìjọ dípà ó kan dandan gbọ̀n fún àwọn láti ṣe àtúnṣe. Èyí jẹ́ ọ̀rọ̀ tí ó múni ṣìnà, nítorí pé kì í ṣe ìjọ ni ó rán ọ láti ṣe àtúnṣe. Ọ̀rọ̀ Ọlọ́run, òfin Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run, òun ni ó kan dandan gbọ̀n fún onígbàgbọ́ wípé a ní láti ṣe àtúnṣe. Ẹlòmíràn bóyá ó ti sọ ọ̀rọ̀ kan tí kò dára fún àwọn àna rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì ń fẹ́ lọ bẹ̀ wọ́n, ó ń fẹ́ ṣe àtúnṣe, yóò lọ bá àwọn àna rẹ̀, yóò sọ wípé ẹ̀yin àna ẹ dáríjì mí, nítorí bí mo ti sọ ọ̀rọ̀ tẹ́lẹ̀, ìṣe mi tẹ́lẹ̀ kò dára, ṣùgbọ́n ìgbà tí mo ti dé ìjọ dípà wá ran mi nísinsìnyí wípé kí n ṣe àtúnṣe. Rárá, ó mú wọn ṣìnà, kò yí ọ nǹkan tí ó ń ṣe. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ni wípé kí a ní ẹ̀rí ọkàn rere sí Ọlọ́run àti sí ènìyàn. Nítorí bẹ́ẹ̀, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ẹlòmíràn wọ́n wá bi léèrè wípé arábìnrin lágbájá ṣé kò sí nǹkan o, bó bá sọ wípé kí ló dé tẹ sọ bẹ́ẹ̀, gbà tí a ò rí kí o lo yẹtí, yẹrùn, wúrà àti ẹ̀gbà ọwọ́ àti ẹ̀gbà ọrùn, àti wípé a ò rí kí o máa jó irun rẹ níná, kí o máa ṣe nǹkan wọ̀nyí mọ́. Ìjọ tí mo ń lọ ni, ìjọ tí mo ń lọ ló kọ̀ fún mi láti má lo nǹkan báyìí, láti má lo nǹkan báyìí. Rárá, ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, aṣọ tí ẹ̀yin bá ń wọ̀, ìrìn tí ẹ̀yin bá ń rìn, bóyá ò ń sọ wípé o fẹ́ wà ní ìwọ̀ntúnwọ̀nsì ni, o fẹ́ lo àwọn nǹkan ọ̀ṣọ́ ayé wọ̀nyí. Nítorí kíni? Ó ní ẹ máa ṣe gbogbo wọn lórúkọ Jésù Olúwa. Ìdáhùn tí ó yẹ kí a fún àwọn

míràn kí a jẹ́ kí ó yé wọn wípé gbà tí a ti di onígbàgbọ́ gbà tí a ti di àtúnbí gbà tí a ti fi ayé wa sí ọwọ́ Jésù Kristì ohun gbogbo tí a ń ṣe ó wà lórí àṣẹ Ọlọ́run ó wà lórí wípé a ń ṣe gbogbo wọn lí orúkọ Olúwa àti fún ògo Jésù Kristì Olúwa ọ̀rọ̀ tí a kà yìí nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún ó jẹ́ kí a wo ẹ̀kọ́ wa òní ní ipa méjì ìkíní òfin tí ń ṣe amọ̀nà ojúṣe kristẹni òfin kan yìí ni ó kó gbogbo ojúṣe onígbàgbọ́ ni ó kó járí ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá fẹ́ sọ̀rọ̀ kan bí a bá fẹ́ wọ aṣọ kan bí a bá fẹ́ lọ sí ibikíbi bí a bá fẹ́ ṣe iṣẹ́kíṣẹ́ kan ohun gbogbo ohunkóhun tí a fẹ́ ṣe òfin kan ṣoṣo yìí ni ó ń ṣe amọ̀nà wa ìkejì fífi ìmoore hàn sí ọlọ́run nípasẹ̀ kristi jẹ́ kí a wo ìkíní òfin tí ń ṣe amọ̀nà ojúṣe kristẹni ojúṣe onígbàgbọ́ mo rò wípé o mọ ẹni tí à ń pè ní kristẹni ẹni tí à ń pè ní onígbàgbọ́ jẹ́ kí n tún ran ọ létí nínú Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkejìlá kí ó ba lè yí ọ àwọn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ láti Kólósè orí kẹta ẹsẹ̀ ìkejìlá nítorí náà bí àyànfẹ́ Ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹgbẹ́ ọkàn ìyọnuwọ̀ ìṣeun ìrẹ̀lẹ̀ inú tútù ìpamọ́ra níhìn-ín ni àwọn tí a bá sọ̀rọ̀ ni a ti ṣe àpèjúwe irú ènìyàn tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ a pè wọ́n ní àyànfẹ́ Ọlọ́run bí a bá ń fẹ́ nìkan ní ẹni tí a yàn fẹ́ ó yẹ kí a mọ̀ wípé àwọn wọ̀nyí ni a yàn tí a mú kúrò láti inú ayé ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n ń rìn gẹ́gẹ́ bí àwọn ènìyàn ẹlẹ́ran ara ẹ̀dá lásán-làsàn àwọn tí ó sì wà nínú ayé ṣùgbọ́n àwọn onígbàgbọ́ ni àwọn tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó yàn kúrò nínú ayé bí a bá kó àwọn ọmọ kan jọ ní ilé ìwé tí a sì ń ní iṣẹ́ kan tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ wọ̀nyí àwọn díẹ̀ nínú wọn olùkọ́ ṣeéṣe kí ó wá síwájú wọn kí ó yan ọmọkùnrin yìí ọmọbìnrin yìí ọmọkùnrin tọ̀hún ni ọmọbìnrin níhìn-ín kí ó yàn wọ́n kí ó sọ fún àwọn tí ó kù pé òun yan àwọn ènìyàn wọ̀nyí àwọn ọmọ kéékèèké wọ̀nyí fún irú ìje tí ó ṣe pàtàkì fún iṣẹ́ kan tí ó ṣe pàtàkì fún ojúṣe kan tí ilé ìwé tí ó ń fẹ́ kí wọn kí ó ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nígbà tí a wà pẹ̀lú ayé tí a wà nínú òkùnkùn tí a wà lábẹ́ ìsìrú èṣù ni Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ Ọlọ́run nínú agbára rẹ̀ ni ó wá yan ẹnì kọ̀ọ̀kan wá láti inú ìdílé kọ̀ọ̀kan láti inú ẹbí kọ̀ọ̀kan láti inú ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí ó wà nínú ayé tí ó yàn wá láti fẹ́ wa kí a má bàa dàbí ti ayé àwọn tí a ń pè ní kristẹni àwọn tí a ń pè ní onígbàgbọ́ ní àwọn tí a ti pè jáde kúrò nínú ayé kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú òkùnkùn àwọn tí a ti yàn pẹ̀lú agbára àti ìfẹ́ Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó sọ fún wa wípé ẹni mímọ́ àti olùfẹ́ jẹ́ kí n láàyè ọ ọ̀rọ̀ méjì yìí wọ́n papọ̀ sí ojú kan bí o bá mọ̀ wípé ọba kan ó fẹ́ràn rẹ ó rí wípé ohun tí ó ń ṣe kò ní jẹ́ èyí tí ó máa bí ọba yìí nínú nítorí wípé ọba yìí ó fẹ́ràn rẹ púpọ̀ tàbí ó ṣeéṣe kí bàbá kan kí ó fẹ́ràn rẹ bí o bá rí pé bàbá yìí fẹ́ràn rẹ nítorí ìfẹ́ tí ó ní sí ọ ó máa ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí bàbá yìí ti ń fẹ́ ìgbà tí Ọlọ́run ti yàn wá tí ó sì fẹ́ wa tí a jẹ́ olùfẹ́ níwájú rẹ̀ àti lọ́wọ́ rẹ̀ a ó rí wípé ohun gbogbo tí a ń ṣe ó jẹ́ mímọ́ ó jẹ́ pípé nítorí a ò fẹ́ ṣẹ̀ sí ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo sí wa kí a ba lè ní ìyẹ́ ẹni pẹ̀kun nígbà tí a gbà á gbọ́ àwọn wọ̀nyí ni a wá ń bá sọ̀rọ̀ ní ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé ohun gbogbo tí ẹ̀yin bá ń ṣe ẹ̀yin tí ó jẹ́ àyànfẹ́ Ọlọ́run ẹ̀yin tí ó jẹ́ ẹni mímọ́ ẹ̀yin tí ó jẹ́ onígbàgbọ́ ẹ̀yin tí ó jẹ́ kristẹni ẹ̀yin tí a ti wọ ẹ̀ṣẹ̀ yín nù ẹ̀yin tí a ti kọrúkọ yín ní ìwé ìyè Ọlọ́run ẹ̀yin tí ó jẹ́ ẹ̀ka lára àjàrà Jésù Kristì ohun gbogbo tí ẹ̀yin bá ń ṣe lí ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn lí orúkọ Jésù.

0: gbo. Epistle to Judah, si eniyo gbogbo. Ese keta, olufe. Nigba ti mo fi aisimi gbogbo kowe si yin. Ni ti igbala, ti se ti gbogbo eniyan. Ko gbodo sai ma kowe si yin. Kin si gba yin niyanju lati ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo le kan sosho. Eyi ni ipenija ti bibeli nfun wa we pe ki a ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo le kan sosho. Ki a ma je ki awon ti won waasu iwaasu eke tabi eko eke ki won ki o fi afefe eko keko gba wa kaakiri. Kristi ati awon aposteli re won ti so tele saju wi pe ni igba ekehin awon eleko eke yo po awon woli eke yo po awon kristi eke papa won yo po jojo wi pe yo si ronun fun awon eniyan lati sipo pada ati lati kuro ninu eko ti o ye koro ati lati lo si ibi etan nitori be ma se je ki awon egan aladugbo re ma se je ki eleya ti awon ara aye ti won fi o se nitori wi pe o je eni tin sin olorun nipase igbagbo ninu Jesu Kristi tabi iyosho ti si ti awon alariwi si awon apeinda ti won yosho ti si o ma se je ki awon nkan wonyi ki o da opada ma se je ki awon nkan wonyi ki o mu ogbojege tabi ki o mo kuro lori ipile ti ati filele fun o eyi ti se Jesu Kristi je ki o ye o wi pe gbogbo awon oro Olorun ti o ti gbo nipa Jesu nipa wi pe ani lati ni igbala wi pe o je ki awon nkan wonyi ki o duro ninu okan re o si simi le won o si duro ti won o si nse asimi lati ri wi pe o je eni ti ati gba okan re la nipa ewenu mo eje Jesu Kristi wo Heberu ori kerin ese ikini nitori na eje ki a beru bi ati fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma bada bi eni pe o kuna re bi abakuro lori ipile bi abakuro ninu eko bibeli bi abakuro lori eko ti o so fun wa nipa Jesu gege bi olugbala gege bi eni tin so ni di mimo gege bi eni tin fi agbara emi mo kuni gege bi eni ti o je oluso agutan wa oluso agutan rere ati gege bi eni ti o je ipile eko Kristi atabi eko ihin rere bi abakuro lori nkan wonyi a ko ni le de ijoba orun a ko ni le ri olorun ni ikeyin nitori be eje ki a beru ki a ri wi pe bi ati fun ani ileri ati wo inu isimi re wi pe enikeni ninu wa ko padanu iye aini pekun ati anfani lati ba Jesu joba ni ikeyin eje ki a dide duro ki a gbadura ki a so fun olorun wi pe eyi ti a ti fi le wa lowo gege bi Jesu olugbala eyi ti a ti fi le wa lowo Jesu eni ti so ni di mimo eyi ti a ti fi le wa lowo Jesu Kristi eni ti yo fun wa ni agbara emi mimo ati eni ti o ndari wa ti o je ilekun si ayeraye si odo Olorun wi pe a o di mu shinshin titi di ojo ekeyin a ko ni je ki enikeni ki o fi eko eke ki o fi tan wa je tabi ki o fi gba wa kuro lodo Olorun dide duro ki o diju re ki o se gbadura si Olorun ki ori wi pe o pa igbagbo to tomo bi o ko ba ti ni igbala eyi ni ohun akoko ti oni lati se oni lati so fun Olorun wi pe o fe ni igbala bi o ko ba ti ni isodi mimo o ye ki o so fun Olorun bi o ba ni idaniloju pe o ti ni igbala wi pe o fe ni isodi mimo ti a fi fo okan re mo ti o si funfun laolao bi ojo didi bi o ba si mo wi pe o ti ni agbara o ti ni isodi mimo o ye ki o gbadura ki a le fun o ni agbara emi mimo ki ori wi pe eko ihin rere ti a ti fi le olowo o di mu titi a o fi ri Jesu olowo ati olugbala wa.
1: Eje ki a gbadura.
0: Olorun Olaanu adupe lowo yin wo pe e tun mu wa se waju yin loni. Adupe fun ti e ti se fun wa nipasẹ Jesu Kristi ti o ku fun wa ni ori igi agbelebo. A n bebe wi pe lojojumo de a ma fi okan imori ati ope han ni waju yin ni oruko Jesu. Ati wi pe ki igbesi aye wa ati o gbogbo ti a n se ki o fi han wi pe a je eni ti o mo ore. Bi ati wa loni lati keko oro yin a n be yin lekan si wi pe ki e wa ko wa wi pe ki e je ki awon ikoko ti o wa ninu oro yi ki o wa si okan wa ki o si je ohun ti a mo daju loruko Jesu. E to wa le ona irere e sanu fun wa pelu e se wa niye lati le ko eko yi ni akoye ni loruko Jesu Kristi Oluwa wa. Loni a n tesiwaju ninu eko wa ni epistle ti Paulu apostele si awon ara Kolose. Loni a n keko ninu Kolose ori kini lati ese ikejila titi de ese ikerinla. Ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole. Eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese. Awon ese meta yi ni yo je ipile fun eko ti a fe ko loni. Bi o ba wo ese kesan si ese kokanla o n so nipa adura gbigba. Nibi adura gbigba yi ni o ti n so nipa bi a se n bebe lowo lodo Olorun fun awon ohun ti a ni nilo ni igbesi aye wa. Loni ni ese ikejila si ese ikerinla o n so nipa ti idupe. Ikoko oro wa yo duro lori awon idi ope isepe ati ope ni awon ohun ti o se pataki ninu adura ti Paul gba fun awon ara Kolose. Bi awa paapaa si ti n keko nipa adura o ye ki a mo wi pe awon nkan wonyi je ohun meji ti o se koko ninu adura wa. Ikini o ye ki a mo wi pe o ye ki a ni okan ope si Olorun. Ikeji ki a si tun fi awon ebe adura wa wa siwaju Olorun. Bi o ba wo iwe mimo daradara ti o ba si ni imo ti o peye nipa adura gbigba yo yi o wi pe ohun meji wonyi se pataki gege bi apere je ki n toka si ese bibeli bi meji fun ni Filipi ori kerin ese ikefa. E ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibeere yin han fun Olorun. O so fun wa wi pe ki a je ki adura wa ki o je pelu ebe ati idupe. Lapa kan a n bebe a n sipe wi pe ki Olorun ki o se ohun kan fun wa. Ni apa keji a tun dupe lowo Olorun awon ohun ti o ti se fun wa saaju. Ninu Timoti kini ori keji Timoti kini ori keji lati ese ikini. Nitori naa mo gba yin niyanju saaju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ati ki a ma dupe nitori gbogbo eniyan. Bi o ti n so nipa adura gbigba nipa isepe ati ebe bee ni o n so nipa ki a ma dupe ninu adura wa fun gbogbo eniyan. O ye ki a ma fi ope fun Olorun ninu ibanisoro wa bi a ti n soro pelu awon aladugbo tabi awon ojulomo tabi ore wa. O ye ki a ma fi okan ope han si Olorun ninu orin ti a n ko yala awon orin egbe kekeke tabi awon orin miran ti a n ko. O ye ki a ma dupe lowo Olorun ati paapaa julo ninu adura wa ni igba gbogbo o ye ki a ma dupe lowo Olorun. Eyi ni awon ese bibeli popo ni won gbe lese fun wa wi pe ni igba gbogbo ninu ohunkohun ati ni aye kaye ti a ba ba ara wa o ye ki a ma fi okan idupe han
1: fun olowa e je ki a wo orin dafidi ori kokandinlaado rin orin dafidi ori kokandinlaado rin ese ogbon si ese ogbon o le kan emi o fi orin yin oruko olorun emi o se fi ope gbe oruko re ga eyi pelu ni yo wo olowa ju oda maalu ati akọ maalu lo ti o ni iwo ati bata ese ohun ti olorin dafidi nso fun ani we pe ope si olorun eyin si olorun nipa gbigbe oruko re ga ninu orin eyin we pe eyi ju ebo ti awon omo israeli ti won ru ni akoko aye won ninu heberu ori ketala ese kedogun le ati n gba wa ni iyanjo we pe o ye ki a ma dupe ni igba gbogbo ninu oro ti a nso lenu si awon aladogbo wa heberu ori ketala ese kedogun nje nipasẹ re eje ki a ma ru ebo eyin si olorun ni igba gbogbo eyi ni ni eso ete wa eyi ni ni eso ete wa tin jewo oruko re awon kan wonyi ni o mu da wa loju wepe ase olorun ni wepe o ye ki a ma dupe lowo olorun ni igba gbogbo bi a se pa ase yi fun wa o ye ki o ye wa wepe apere ti a ni ninu bibeli ni wepe ope wa ko gbodo mo ninu ijo ni kan soso o ye ki a ma dupe lowo olorun ni ikoko ki a sun ma dupe lowo olorun ni gbangba o danieli ori kefa ese kokanla ki a wo bi danieli yi bi o se ndupe lowo olorun ni ikoko ninu adura re danieli ori kefa ese kokanla nigbati danieli si ti mo pe ako iwe na tan o wo ile re lo o si si oju operese yara re sile si ha jerusalemu o kunle le kun re ni igba meta lojo o gbadura o si dupe ni waju olorun re gege bi oyin ti se nigba ti jori eyi je iwa ati asa ti daniel fi kora wipe nigba gbogbo lojojumo ni koko ninu yara re wipe ohun yo ma dupe lowo olorun nigba gbogbo eni o je apere fun awa pelu wipe bi a ba so wipe a je eni ti o gba olorun gbo bi a ba so wipe a je eni ti o ri ore ofe ni waju olorun o ye ki awa paapaa ki a ma dupe lowo olorun nigba gbogbo mo ti si eyi fun o ninu orin ninu danieli wipe ni ikoko o ye ki a ma dupe lowo olorun je ki a wo wipe ni gbangba pelu o ye ki a ma dupe lowo olorun eyi ni ni ninu ijo awon eniyan mimo nigba ti a ba wa si ilesin ti a se fi akoko sile fun wa o ye ki a le duro niwaju awon eniyan olorun lati dupe lowo olorun ninu orin dafidi ori 15 ese 18 orin dafidi ori 15 ese 18 o we pe emi o sope fun o ninu ajo nla emi o ma yin o li awojo opo eniyan dafidi nso fun a wi pe ko si ohun ti o ti ohun loju lati jewo agbara olorun lati so fun gbogbo awon ijo eniyan nla wipe olorun sore fun ohun wipe ni gbangba ni ajo opolopo eniyan ohun a fi emi ore ati ope han si olowa bi a ti nso nipa pe ki a ma dupe lodo olorun nigba gbogbo o ye ki a ma fi ope fun olorun fun ohun marun ototo ikini o ye ki a ma dupe lowo olorun fun eni ti olorun se wipe o je olooto wipe o je alaanu wipe o je eni mimo wipe o je eni ti a le feyinti ti ki yo jani tile o ye ki a ma dupe lowo olorun ikeji o ye ki a ma dupe nitori ise asepe ti jesu kristi se lori igi agbelebo lati fa wa sumo odo olorun lati je ki awa ti a je ota olorun tele tele ki a di eni ti o di omo olorun lati je ki a ni ireti ayeraye o ye ki a le ma dupe lowo olorun nigba gbogbo fun ise asepe yi ti kristi ti se fun wa iketa fun igbala wa fun idariji ese wa fun alaafia ti o fi se wa le okan fun wi pe o ti fun alagbara lati bori ese fun igbala pipe ati igbala kikun yi o ye ki a ma dope lowo olorun ikerin ni itese waju awon elomiran yela nipa ti ara tabi nipa ti emi bi a ba ri awon elomiran ti won tese waju nipa ti emi ti won goke agba nipa nkan ti emi tabi ti won ni lo si waju nipa ti ara o ye ki a ma dope lowo olorun nitori ti won ikarun fun gbogbo ni igbese aye wa kekere tabi nla fun je ti a nje fun alaafia ti o fun wa fun igbe aye ti o fun wa fun ireti orun ti o fun wa fun gbogbo o ye ki a ma dope lowo olorun ye ki a wo nkan woyi ni ikokan fun eni ti olorun ise o ye ki a ma dope lowo re ninu orin dafidi ori ogbon orin dafidi ori ogbon ese kerin korin si olowa eyin eniyan re mimo ki esi ma dupe ni iranti iwa mimo re o wi pe bi a ba ti ranti iwa mimo olorun bi a ba ti ranti wi pe ohun ki seke bi a ba ti ranti wi pe o je olooto si awon ileri ti o ti se fun wa o ye ki a ma fi ope fun olorun ninu orin dafidi ori karun din ni ogorin ori karun din ni ogorin ese ikini olorun iwo li awa fi ope fun iwo li awa fi ope fun nitori oruko re somo to si ise iyanu re fi han bi a ti ri wi pe bi a ti n pe olorun wi pe o n gbo ti wa eyi si fi han wi pe ko jina rere si wa wi pe o somo to si nitori wi pe a ni idaniloju wi pe olorun somo to si wa ati nitori ise iyanu re ti o n fi han ni igba gbogbo laarin wa o ye ki a ma dupe lowo olorun ikeji fun ise asepe ti kristi se lori igi agbelebo wo korinti kini ori kedogun ese iketa din ni ogota sugbon ope ni fun olorun eni ti o fi isegun fun wa nipa olowa wa jesu kristi eyi nso fun wa wipe nitori ohun ti jesu se fun wa lori igi agbelebo ti o fun wa ni isegun lori ese isegun lori esu isegun lori aye o ye ki a ma fi okan ope ati imore han si olorun ni igba gbogbo ninu korinti keji ori keji ese ikerinla sugbon ope ni fun olorun eni ti n yo ayo isegun lori wa ni igba gbogbo ninu kristi ti o si n fi orun imo re han nipa wa nibi gbogbo ninu korinti keji yi kan na ori kesan ese ikedogun ope ni fun olorun nitori ailesọ ebon re ope ni fun olorun nitori awon ebon re ti a ko le fenu sotan nitori ailegbe ebun ti a ri gba lodo olorun nipasẹ jesu kristi olowa wa iketa mo wi pe o ye ki a ma dupe lowo olorun wi pe ki kan se wi pe jesu kristi ku lori igi agbelebo sugbon ere anfani iku jesu kristi lori igi agbelebo yi wi pe o je tiwa niti wi pe a ri idariji ese gba nitori wi pe a ti gba okan wa la nitori pe tabi ni ide yi pe a ti ko oruko wa sinu iwe iye lorun o ye ki igbala ti a fun wa yi idariji ese ti a ni yi o ye ki o ma je ki okan wa ru soke fun ope nigba gbogbo niwaju olorun ninu timoti kini ori kini lati ese ikejila timoti kini ori kini lati ese ikejila eyi ni aka nipa paulu ti o ranti igbala idariji ese ti a fi fun ti o si n dupe lowo olorun mo dupe lowo eni ti o fun mi le agbara ani kristi jesu olowa olowa wa nitori ti o ka mi si olooto ni yiyan mi si ise re bi mo tile je aso blasphemy leekan ri ati oninu ni bini ati elewo eniyan sugbon mo ri anu gba nitori ti mo se li aimo ninu aigbagbo ore ofe olowa wa si po re koja pelu igbagbo ati ife ti nbe ninu kristi jesu otitole oro na o si ye fun itewogba pe Kristi Jesu wa si aye lati gba elese la ninu awon eni ti emi je pataki o so fun a wi pe nitori igbala ti a fun ohun nitori wi pe ati je ki ohun je alabapin ninu eboran ninu idariji ninu eje Jesu Kristi wi pe ohun fi ope okan okan ope ati imore han si Olorun ni igba gbogbo ikerin fun itesiwaju nipa ti emi awon elomiran fun itesiwaju nipa ti ara awon elomiran o ye ki a ma fi okan ope han si Olowa ni igba gbogbo ninu Tesalonika kini ori keji ese iketala Tesalonika kini ori keji ese iketala nitori eyi li awa se ndupe lowo Olorun pelu li esimi pe nigba ti eyin gba oro ti eyin gbo lodo wa ani oro Olorun eyin ko gba bi eni pe oro eniyan ṣugbọn gẹgẹ bi o ti je ni tooto bi oro Olorun eyi ti o sise gidigidi ninu eyin ti o gbagbo pelu nigba ti Paul apostle ti o ri bi awon wonyi se ntesiwaju ninu igbagbo o wi pe o dupe lowo Olorun ikarun o ye ki a ma dupe lowo Olorun fun ohun gbogbo ati ninu ohun gbogbo Tesalonika kini ori karun ese ikeje dilogun e ma dupe ninu ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo bi a ri ounje o ye ki a dupe bi o fun anise o ye ki a dupe bi o si dabi eni wi pe nkan ko tora won ni igbese aye wa o ye ki a wo awon ore ti Olorun se fun wa o ye ki a si ma dupe ni igba gbogbo ninu ohun gbogbo ati fun gbogbo e ma dupe ninu ohun gbogbo nitori eyi ni ife Olorun ninu Kristi Jesu fun yin bi a ba wo Kolose ori kini eyi ti a n ko loni Paul so nkan merin ototo ti o ye ki a fi ma dupe bi o ti le je wi pe nigba gbogbo ati ninu ohun gbogbo le o ye ki a ma dupe ṣugbọn nigba ti o wo igbesi aye onigbagbo ti awon ara Kolose wonyi n gbe ti o si wo awon anfani ti ireti mo ba won o so ohun merin pataki ti o ye ki won ki o ma dupe fun ton pada lo si Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eyi ni ohun kini ti Paul apostle ti o nso fun awon eniyan wonyi pe o ye fun ope ikini nitori pe ati mu won ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ohun ti a nso fun ani we pe tele awon eniyan wonyi gege bi elese ati gege bi keferi won ko ye won ko to lati je alabapin ninu ogun awon eniyan mimo sugbon nitori ise ti Jesu Kristi se lori igi agbelebo amu won ye lati je alabapin ninu ogun na nitori be o ye fun ope wo ese iketala ki owo idi keji ti o ye ki a fi ma dupe lowo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eyi ni idi keji we pe lese kese ti atiba Jesu gbo agba wa kuro lowo agbara okunkun bi a ba tesiwaju ni ese yi kan na ti o si si wa nipo ninu sinu ijoba ayanfe omo re eyi ni idi keta ikerin wa ni ese ikerinla ninu eyi ti awa ni idande nipa eje re ani idariji ese o merin wonyi ni a fe soro le lori nisisiyi ikini awon ogun ini wa ikeji idande wa iketa isipo pada wa ikerin irapada idande ati idariji wa wo ikini ogun ini wa ranti wi pe ohun ti apostle Paul nso fun ani wi pe bi a ba je onigbagbo tooto ati ni ogun ini ninu Kristi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Kristi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun Olowa ese kejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mo waye o wi pe awon eniyan mimo le o ni ogun yi sugbon o mo waye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mo waye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole rati wi pe awa ti a je keferi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo efeso ori keji efeso ori keji lati ese ikeji la pe le akoko na eyin wa le aini kristi e je ajiji si anfani awon oloto israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini olorun le aye eyi je wi pe tele tele ki a to mo jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wi pe a je alaini kristi a je ajiji si awon ibukun ati awon anfani awon oloto israeli a je alejo si awon majemu ileri a si je alaini ireti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni awa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wipe awe wa nu ninu eje jesu kristi bi a se di eni ti o ye ni wipe jesu kristi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi a ti wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun olorun wipe a mo wipe a o leto a o si ye si ibukun ati anfani ti olorun ti pese sile fun awon eniyan mimo nitori wipe a je alaimo a je alaiye a je elegan a je eleri niwaju olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o njoba ni igbese aye re nitori be a mo wipe a ko ye sugbon nigba ti a gba jesu kristi gbo nigba ti a jewo ise wa ti a ko sile nigba ti emi olorun ba emi wa jere wipe a di omo olorun nigba yi gan ni o toka si wipe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se o mo wipe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wipe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo olorun nitori pe bi o ba se wa ni ipo ota olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o nse lodi si oro olorun o ko ni ogun tabi ni lodo olorun sugbon nigba ti a dari ese re ji o ti a fa o somo odo olorun nipase iku jesu kristi nigba yi gan le o di alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le a n so nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenumo eje jesu kristi ranti we pe eje jesu yi ni o n we wa nu kuro ninu ese gbogbo wo johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole se ranti we pe awon eniyan mimo ti a n so nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje jesu kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo eje jesu kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo awon wonyi le a pe ni eniyan mimo eniyan oto awon ti o je omo olorun awon ti o rin ninu imole bi aban so nipa imole o ye ki o ye wa pe imole ni idakeji okunkun bi abasin so nipa okunkun ninu bibeli a fi okunkun we awon esin eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o ki se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o ngbe ninu okunkun sibe sibe bi o ba si wa labe esin ro abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe ohun ti an so ni wepe bi a ba so wepe arin ninu imole lakoko o je wepe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa a si ti gba otito ati eko ihin rere eyi ti tan imole si okan wa nitori wepe oro re ni fitila si pa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere eyi je wipe arin ninu imole ki se be ni kan soso bi a ba n fi ese we okunkun ani lati ma fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wipe o ti gba otito ododo ihin rere o si je wipe o rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wipe yo yi ojo be lo nisisin yi ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye aje alaye tele tele nisisin yo ti o ti da oloju bi a se di eni ti o ye nitori iko Jesu Kristi fun wa eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wipe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wonyi nikan soso li o je omo Olorun awon ti o rin ninu otito ihin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo Romu ori kejo ese ikerindinlogun si iketadinlogun emi ti kara re le o ba emi wa jeri pe omo Olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa jeri wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibinuje eni wa bi Olorun leyin igba ti a ti ronipo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Kristi gege bi Oluwa ati Olugba wa Olugbala wa emi ti kara re le o ba emi wa jeri lati igba na we pe omo Olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketadinlogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun Olorun ati ajumo jogun pelu Kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori we pe adi omo Olorun o ni ki a le se wa logo pelu re adi ajumo jogun pelu Kristi nitori we pe ati di omo Olorun ranti we pe gba ti a so pe adi omo Olorun eyi je we pe ati rin ninu imole ihin rere ati n gbe igbesi aye iwa mimo eyi ti o wu Olorun ninu Peteru kini ori kini lati ese iketa olobukun le Olorun ati baba Jesu Kristi Oluwa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku wo n so wepe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese o ni a n pe ni igbala bi a ti tun wa bi a ti dari ese wa je wa bi a ti fa wa sumo odo Olorun nipa iku Jesu Kristi fun lori igi agbelebo eyi ni o je ki a di eni ti o n jogun ohun iyebiye iye ainipekun pelu omo Olorun ese ikerin o ni atunwabi sinu ogun aidebaje ati ailabawon ati eyi ti ki sa ti a ti fi pamo le orun deyin eyin ti a n pamo ninu agbara Olorun nipa igbagbo si igbala ti a mura lati fi han ni igba ikehin an so fun wa pe awon kan woyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikeji le logbon Genesis ye ara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ilesin ni ibi gbogbo opolopo won ni won ko gba isodi mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won yi gbo ṣugbọn ti a n so fun wa ninu awon oro olorun ti a n ka won yi ni we pe awon ogun ti a ni lodo olorun awon anfani ti a ni lodo olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won koro awon ti a ti yi igbese aye won pada awon ti won ti di mimo o so wi pe a ti o si le fun wa ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o n wa si ilesin ṣugbọn ti o dabi eni wi pe a ko ti idari ese re jio o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wipe ki o sato olorun lo ki o so fun olorun wipe o n fe idariji awon ese re bi olorun ba ti n dariji o bẹni yio ma mu agbara ese kuro ni igbesi aye re yio si sese fun o lati rin ninu imole yio sese fun o lati wa ni mimo lati wa ni pepe niwaju olorun bi a ba n so nipa awon ogun ini bi a ba n so nipa awon anfani ti a ni lati odo olorun èyí tí Paulu ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogun wọ̀nyí nínú Kọ́ríntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án Kọ́ríntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ bàbá ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí Ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn àjèjì kì yóò jogún ìjọba Ọlọ́run kí a má ṣe tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ tàbí àwọn olè tàbí àwọn olójú kòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run àwọn ẹsẹ̀ wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹ̀lẹ́sẹ̀ àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ Ọlọ́run àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀ ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan ó sọ nípa àwọn aláìṣòótọ́ àwọn àgbèrè àwọn abọ̀rìṣà àwọn panṣágà mo gbàgbọ́ wípé àwọn èdè tí bíbélì lò wọ̀nyí pé ó yí ọ dáradára ó ń sọ nípa àwọn aláìlera èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ ó ń sọ nípa àwọn tí ń rédè òru ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú ó ń sọ nípa àwọn olè ó ń sọ nípa àwọn olójú kòkòrò àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́ kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀ kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú Ọlọ́run àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristì nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébò ìkíní ìyá ẹni pẹ̀kan ìkejì gbogbo àwọn ìlérí Ọlọ́run tí a ṣe nínú Bíbélì ìkẹta ohun gbogbo lè a sọ fún wa pé wọn ó jèrè rẹ wọn ó sì jogún rẹ láti ọ̀dọ̀ Ọlọ́run ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí a padà sí Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí kìíní nítorí wípé ó mọ̀ wá yẹ lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dope lodo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun bi a ba nso nipa agbara okunkun lese kese ti Adamu ati Epa ti won ti se si Olorun be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye nitori wepe ko si enikeni ninu ara ti o le bo lowo isu lowo agbara okunkun funra re eni a fi ma ri wepe gbogbo elese pata pata ni won wa labe agbara isu agbara okunkun o sese ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki won ki o ma fitina enikan eyi ni wipe awon eniyan woyi ko ti iba Jesu Kristi pade awon eniyan woyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan woyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si sese won eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti kare nikan bi ko se wepe olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese kokan la nitori oluwa ti tu Jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wepe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wipe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko sese fun wa nigbaye gan ni aran Jesu Kristi eni ti o ku fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o fi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igba yi gan ni anfani ije ti wa nitori oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o li agbara ju o lo bi abawo Isaiah ori kokan dini adota Isaiah ori kokan dini adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le olowa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o nba oja li emi o baja eni ti emi o si gba awon omo re la nigbati ani igbala nigbati adari ese wa je wa nigbayi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wi pe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile kuro lowo eni ti a to fun eni ti a to fun nitori ese wa ni esu eni ti a to fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Kristi ti o ko fun wa nitori wipe oni o ni agbara ju esu ju iku tabi ohunkohun lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wipe a gba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 18 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu Jesu igbagbo ninu mi o n so fun wa nihin wepe bi ire ti n wole bẹẹni a n la wa loju bẹẹni okunkun n fo lọ bẹ́ẹ̀ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú ọlọ́run. Ó ní kí a lè là wọ́n lójú, ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára sàtánì sí ọlọ́run. Ó yẹ kí ó yí ọ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá, bí ọlọ́run nípasẹ̀ Jésù Kristì bá ti ń jọba nínú rẹ, wípé a ti dá ọ ní ìdè, a sì ti gbà ọ kúrò lábẹ́ agbára sàtánì. Bí a bá wo Hebrew 2:2, ó ń sọ nípa nǹkan kan náà fún wa, nípa ìdáǹdè, nípa ìgbàlà, nípa ìtúsílẹ̀ tí a ní. Hebrew 2:14. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábápín ara ohun ẹ̀jẹ̀, mo tún fẹ́ràn létí lẹ́ẹ̀kan sí i, èyí kò sí fún àwọn irú ẹ̀ṣẹ̀, èyí kò sí fún àwọn àjèjì, àwọn tí wọ́n jẹ́ àjèjì sí Kristì, àjèjì sí Ọlọ́run, èyí kò sí fún àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀. Síbẹ̀síbẹ̀, ó ń sọ àwọn ohun ìní, àwọn ogún ìní, àwọn ohun tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ṣe àjọpín rẹ̀. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun pẹ̀lú ti ṣe alábápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú, pa ẹni tí ó ní agbára ikú run, èyí ni èṣù. À ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí Jésù Kristì kú lórí igi àgbélébó, wípé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó fi ara rẹ̀ rúbọ fún wa. Ẹbọ tí Ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye, wípé nípa ẹbọ yìí, nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí, ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù, kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú, nítorí wípé ó ti pa agbára rẹ̀ run. Nínú ẹsẹ̀ 15, kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Àwọn mìíràn, wọ́n ti sọ ara wọn di ẹrú èṣù nípa wípé wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ogun èṣù, pẹ̀lú àwọn agbára èṣù. Ṣùgbọ́n ó ń sọ wípé bí o bá sá sábẹ́ agbára Ọlọ́run, bí o bá sá sí abẹ́ ààbò tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ohun tí ó ṣe ní orí igi àgbélébó, wípé yóò gbà ọ́ kúrò nínú àwọn nǹkan tí o ti jẹ́jẹ́, wípé bóyá títí ayé, bóyá títí ikú, wípé o wà lábẹ́ agbára sàtánì, nítorí wípé àwọn tí wọ́n ti ní ìdáǹdè, àwọn tí wọ́n ti ní ìgbàlà, àwọn ni a gbà pátápátá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Láti ní ìdáǹdè túmọ̀ sí wípé kí a yọ wá kúrò nínú ewu, ó sì túmọ̀ sí wípé bí a ti ń yọ wá kúrò nínú ewu yìí, kí a fà wá mọ́ ọ̀dọ̀ ara Jésù Kristì. Nípa ìjìyà àti ikú Kristì, a ti já gbà kúrò lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn. Nígbà tí a di àtúnbí, ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí. Báyìí, a ní láti mọ ẹ̀tọ́ wa, kí a sì dúró lórí ẹ̀tọ́ wa, kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun. A ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́. Ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jésù Kristì. Ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìkẹta, Kolosè 1:13. Tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù, wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Rántí wípé nígbà tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, a wà nínú aginjù, a ń gbé nínú aginjù, a ń gbé nínú ibi tí Bíbélì pè ní ilẹ̀ iyọ̀ tí ẹnikẹ́ni kì í gbé. Nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀, a wà lábẹ́ sàtánì, ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ Ọlọ́run, a ṣe wà nípò, a mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé. A mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré, ìlú tí a kò ti ní àlàáfíà, a mú wa wá sínú ìjọba Ọlọ́run, ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. A mú wa kúrò nínú wàhálà tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìdálẹ́bi tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, a mú wa wá sí ọ̀dọ̀ Jésù Kristì nítorí wípé àti sọ wá di ọmọ èyí yẹ fún ìdúpẹ́ nítorí náà ni Paul apostle fi ń sọ wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá nítorí wípé ó ti ṣí wa ní ipò kúrò nínú ìjọba òkùnkùn ó sì ti mú wa wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nínú Tesalonika kini orí kejì ẹsẹ̀ ìkejìlá kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí a bá ti ń di ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ òkùnkùn sílẹ̀ nítorí kíni nítorí wípé a ti ṣe wà nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ bí a bá ti ń di ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ àwọn ọ̀mùtí sílẹ̀ nítorí kíni nítorí pé a ṣe wà nípò a mú wa kúrò nínú aginjù a mú wa wá sí ilé bí a bá ti ń di ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni a ń fi ìwàkiwà bẹ́ẹ̀ ni a ń fi sílẹ̀ nítorí kíni nítorí pé a ti yọ wá kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àjèjì sí Ọlọ́run àti àjèjì sí Kristi a ti sọ wá di ọmọ Ọlọ́run a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀ ó ní ẹni tí ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀ nínú Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún èyí ni ojúṣe tiwa bí Ọlọ́run bá ti ṣe wà nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ kúrò nínú aginjù sí ilé àti kúrò nínú ẹgbẹ́ àwọn àjèjì tí a ti di ọmọ Ọlọ́run èyí ni ojúṣe wa Kọ́rìntì kejì orí kẹfà láti ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn abọ̀rìṣà nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ nítorí náà ẹ jáde kúrò nínú àwọn tí ń ṣe afẹ́ ayé nítorí náà ẹ jáde kúrò nínú àwọn ẹlẹ́ṣẹ̀ láàrin àwọn ẹlẹ́ṣẹ̀ kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ ni Olúwa wí kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́ èmi ò sì gbà yín èmi ò sì jẹ́ bàbá fún yín ẹ̀yin ò sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé Olúwa Olódùmarè wí nínú Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá ẹ̀yin tí kìí ṣe ènìyàn nígbà kan rí ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run ẹ̀yin tí kò rí àánú gbà rí ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà olùfẹ́ mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kùfẹ́ ara tí ń bá ọkàn jagun láti fà kúrò nínú ìfẹ́kùfẹ́ ara tí ń bá ọkàn jagun ó sọ wípé nígbà kan rí a kì í ṣe ènìyàn Ọlọ́run ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe wa nípò padà a ti di ènìyàn Ọlọ́run nígbà kan rí a kò rí àánú gbà ṣùgbọ́n nísinsìnyí nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá nítorí pé a ti gba Jésù Kristì gbọ́ nítorí pé a ti di ẹni ìgbàlà a ti ṣe wa nípò padà nísinsìnyí bí a kò tilẹ̀ rí àánú gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí a ti rí àánú gbà nísinsìnyí ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run wẹsẹ̀ ìkẹsàn-án ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn olúàlùfáà orílẹ̀-èdè mímọ́ ẹni ènìyàn ọ̀tọ̀ kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn àti ṣe wà nípò padà kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́ tí Paul apostle tí ó fẹnukàn nínú ẹ̀kọ́ wa Kolosi orí kìíní wà ní Kolosi orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀ èyí ni a ń pè ní ìràpadà àti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ bi aban soni pa irapada. Oye kiyama wepe, iyimu idu.

kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa. Kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojúkòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó ra, ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kínní orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, a kò tí ì ṣí nípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, ó jẹ́ wípé a kò tí ì ṣí nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn, agbára èṣù, sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ̀ṣẹ̀ síbẹ̀ tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi, ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà, kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ẹnikẹ́ni tí ì bá jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan ni ó máa ń sọ wípé òun dẹ̀ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ì bá jẹ́ àlùfáà tí ó ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá. Kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé Bíbélì wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ tàbí òun tilẹ̀ ti di àtúnbí, lè ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìyá, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ wa, ẹ̀ṣẹ̀ tí kò lẹ̀ mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀, ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún ní tòótọ́. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ títa ni, tí èṣù ni, nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ̀ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run wọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, ẹnikẹ́ni tí a ti tún bí, ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run, ẹnikẹ́ni tí a ti ṣínópò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa Ọlọ́run òbí. Bí a bá ti di àtúnbí, bí a bá ti yí wa padà, bí a bá ti rà wá padà, kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá, kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá, nítorí a

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iṣẹ́ àwọn apostoli, orí ìkẹwàá, ọkùnrin kan sì wà ní Kesaria tí a ń pè ní Cornelius, balógun ọ̀run ti ẹgbẹ́ ọmọ ogun tí a ń pè ní ti Italy, olùfọkànsìn àti ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tilétilé rẹ̀ gbogbo, ẹni tí ó ń ṣe ìtọrẹ àánú pípọ̀ fún àwọn ènìyàn tí ó sì ń gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo. Níwọ̀n wákàtí kẹsàn-án ọjọ́, ó rí nínú ìran kedere áńgẹ́lì Ọlọ́run kan wọlé tọ̀ wá, ó sì wí fún un pé, Cornelius, nígbà tí ó sì tẹjú mọ, tí ẹ̀rù sì bá, ó ní kí ni Olúwa, ó sì wí fún un pé, àdúrà rẹ àti ọrẹ àánú rẹ ti gòkè lọ iwájú Ọlọ́run fún ìrántí, sì rán ènìyàn nísinsìnyí lọ sí Jọ́pà, kí wọ́n sì pe Símónì wá, ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù, ó wọ̀ sí ilé ẹnìkan, Símónì aláwọ̀, tí ilé rẹ̀ wà létí òkun, òní yóò sọ fún ọ bí ìwọ ti ṣe. Nígbà tí áńgẹ́lì náà tí ó bá Cornelius sọ̀rọ̀ sì fi sílẹ̀ lọ, ó pe méjì nínú àwọn ìránṣẹ́ ilé rẹ̀ àti ọmọ ogun olùfọkànsìn kan nínú àwọn tí máa dúró tì í nígbà gbogbo. Nígbà tí ó sì ti ròyìn ohun gbogbo fún wọn, ó rán wọn lọ sí Jọ́pà. Ní ìjọ kejì bí wọ́n ti ń lọ ní ọ̀nà àjò wọn, tí wọ́n sì súnmọ́ ìlú náà, Pétérù gun òkè ilé lọ gbàdúrà níwọ̀n wákàtí kẹfà ọjọ́, ebi sì pa á gidigidi, ohun ìbá sì jẹun, ṣùgbọ́n nígbà tí wọ́n pèsè, ó bọ́ sí ojúran, ó sì rí ọ̀run ṣe, ohun èlò kan sì sọ̀kalẹ̀ bí gọgọwú ńlá tí a ti igun mẹ́rẹ̀ẹ̀rin sọ̀kalẹ̀ sí ilẹ̀. Nínú rẹ̀ ni olórí jorí ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin wà àti ohun tí ń rákò ní ayé àti ẹyẹ ojú ọ̀run. Ohun kan sì fọ̀ sí i pé dìde Pétérù máa pa kí o sì máa jẹ. Ṣùgbọ́n Pétérù dáhùn pé àgbẹ̀dọ̀ Olúwa nítorí èmi kò jẹ ohun èèwọ̀ àti aláìmọ́ kan rí. Ohun kan sì tún fọ̀ sí ilẹ̀kejì pé ohun tí Ọlọ́run bá ti wẹ̀nù ìwọ má ṣe pè ní èèwọ̀ mọ́. Èyí sì ṣe ní ẹ̀rìn mẹ́ta lójú kan náà a sì gbé ohun èlò náà padà lọ sókè ọ̀run. Bí ó sì ti ń gọ́ Pétérù nínú ara rẹ̀ bí àbá ti mọ ìran tí òun rí yìí sí, sì wo àwọn ọkùnrin tí a rántí ọ̀dọ̀ Cornelius wá dé, wọ́n béèrè ilé Símónì, wọ́n dúró lé ẹnu ọ̀nà, wọ́n na òun béèrè bí Símónì tí à ń pè ní Pétérù wọ̀ níbẹ̀. Bí Pétérù sì ti ń ronú ìran náà, ẹ̀mí wí fún un pé, wò ó, àwọn ọkùnrin mẹ́ta ń wá ọ, ǹjẹ́ dìde sọ̀kalẹ̀ kí o sì bá wọn lọ, má ṣe kọ mí nú ohunkóhun nítorí èmi lè rán wọn. Nígbà náà ni Pétérù sọ̀kalẹ̀ tó àwọn ọkùnrin tí a rán sí láti ọ̀dọ̀ Cornelius wá, ó ní, wò ó, èmi ni ẹni tí ẹ̀yin ń wá, èrè ìdí rẹ̀ tí ẹ fi wá. Wọ́n sì wí pé Cornelius balógun ọ̀run, ọkùnrin olóòótọ́ àti ẹni tí ó bẹ̀rù Ọlọ́run, tí ó sì ní orúkọ rere lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè àwọn Júù, òun ni a ti ọ̀dọ̀ Ọlọ́run kọ́ nípasẹ̀ áńgẹ́lì mímọ́ láti ránṣẹ́ pé ọ wá sí ilé rẹ̀ àti láti gbọ́ ọ̀rọ̀ lé ẹnu rẹ̀. Nígbà náà ni ó pè wọ́n wọlé, ó sì fi wọ́n wọ̀. Níjọ́ kejì ó sì dìde, ó bá wọn lọ. Nínú àwọn arákùnrin ní Jọ́pà sì bá a lọ. Níjọ́ kejì wọ́n sì wọ Kesaria, Cornelius sì ti ń retí wọn, ó sì ti pe àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ jọ. Ó sì ṣe bí Pétérù ti ń wọlé, Cornelius pàdé rẹ̀, ó wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀, ó sì foríbalẹ̀ fún un. Ṣùgbọ́n Pétérù gbé dìde, ó ní dìde, ènìyàn ní èmi tìkára mi pẹ̀lú. Bí ó sì ti ń bá a sọ̀rọ̀, ó wọlé, ó sì bá àwọn ènìyàn púpọ̀ tí wọ́n péjọ. Ó sì wí fún wọn pé, ẹ̀yin mọ bí ó ti jẹ́ èèwọ̀ fún ẹni tí í ṣe Júù láti bá ẹni tí í ṣe ará ilẹ̀ mìíràn kẹgbẹ́ tàbí láti tọ̀ ọ́ wá. Ṣùgbọ́n Ọlọ́run ti fihàn mí pé kí èmi kí ó má ṣe pé ẹnikẹ́ni ní èèwọ̀ tàbí aláìmọ́, nítorí náà ni mo sì ṣe wá ní àìjiyàn. Bí a ti ránṣẹ́ pè mí, ǹjẹ́ mo béèrè nítorí kí ni ẹ̀yin ṣe ránṣẹ́ pè mí? Cornelius sì dáhùn pé, ní ìjẹrin, mo ń ṣe àdúrà wákàtí kẹsàn-án ọjọ́ ní ilé mi títí di àkókò yìí. Sì wo ọkùnrin kan aláṣọ àlàdúró níwájú mi, ó sì wí pé, Cornelius, a gbọ́ àdúrà rẹ, ọrẹ àánú rẹ sì wà ní ìrántí níwájú Olúwa. Ǹjẹ́ ránṣẹ́ lọ sí Jọ́pà kí o sì pe Símónì wá, ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù, ó wọ̀ ní ilé Símónì aláwọ̀ létí òkun. Nígbà tí ó bá dé, yóò sọ̀rọ̀ fún ọ. Nítorí náà ni mo sì ti ránṣẹ́ sí ọ lójú kan náà, ìwọ sì ṣe ohun tí o fi wá. Gbogbo wa pé níwájú Ọlọ́run ní ìsinsìnyí láti gbọ́ ohun gbogbo tí a pa láṣẹ fún ọ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Pétérù sì ya ẹnu rẹ̀, ó sì wí pé, ní tòótọ́, mo wòye pé Ọlọ́run kìí ṣe ojúṣàájú ènìyàn. Ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè, ẹni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣiṣẹ́ òdodo, ẹni ìtẹ́wọ́gbà ni lọ́dọ̀ rẹ̀. Ọ̀rọ̀ tí Ọlọ́run rán sí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí ó wàásù àlàáfíà nípa Jésù Kristì, òní Olúwa ohun gbogbo. Ẹ̀yin náà mọ ọ̀rọ̀ náà tí a kéde rẹ̀ yíká gbogbo Jùdíà, tí a bẹ̀rẹ̀ sí láti Galili wá, lẹ́yìn baptisimu tí Jòhánù wàásù rẹ̀, àní Jésù ti Nasareti, bí Ọlọ́run ti da ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí, ẹni tí ó ń kiri ṣe ore, ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù sì ń pọ́n lójú, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Àwa sì ní ẹlẹ́rìí gbogbo ohun tí ó ṣe ní ilẹ̀ àwọn Júù àti ní Jerusalemu, ẹni tí wọ́n pa tí wọ́n sì fi gbé kọ́ sórí igi. O ní Ọlọ́run jíǹde ní ijọ́ kẹta, ó sì fi hàn gbangba, kì í ṣe fún gbogbo ènìyàn bí kò ṣe fún àwọn ẹlẹ́rìí tí a ti ọwọ́ Ọlọ́run yàn tẹ́lẹ̀, fún àwa tí a bá a jẹ tí a sì bá a mu lẹ́yìn ìgbà tí ó jíǹde kúrò nínú òkú. Ó sì pàṣẹ fún wa láti wàásù fún àwọn ènìyàn àti láti jẹ́rìí pé òun ni a ti ọwọ́ Ọlọ́run yàn ṣe onídàájọ́ ààyè òun òkú. Ó ní gbogbo àwọn wòlíì jẹ́rìí sí pé nípa orúkọ rẹ̀ ni ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ yóò rí ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbà. bí Pétérù sì ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí ní ẹnu, ẹ̀mí mímọ́ balẹ̀ gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà, ẹnu sì ya àwọn onígbàgbọ́ ti ìkọlà, iye àwọn tí ó bá Pétérù wá, nítorí tí a tú ẹ̀bùn ẹ̀mí mímọ́ sórí àwọn kèfèrí pẹ̀lú, nítorí wọ́n gbọ́, wọ́n ń fọ onírúurú èdè, wọ́n sì yin Ọlọ́run lógo. Nígbà náà ni Pétérù dáhùn wípé, ẹnikẹ́ni a lè ṣòfin omi kí a má baptisí àwọn wọ̀nyí tí wọ́n gba ẹ̀mí mímọ́ bí àwa, ó sì pàṣẹ kí a baptisí wọn ní orúkọ Jésù Kristì. Nígbà náà ni wọ́n bẹ̀ẹ́ kí ó dúró ní ijọ́ mélòó kan. Iṣẹ́ àwọn apóstélì orí ìkọkànlá. Àwọn apóstélì àti àwọn arákùnrin tí ó wà ní Judea sì gbọ́ pé àwọn kèfèrí pẹ̀lú ti gba ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí Pétérù sì gòkè wá sí Jerusalemu, àwọn ti ìkọlà ń bá a sọ wípé ìwọ wọlé tó àwọn ènìyàn aláìkọlà lọ, ó sì bá wọn jẹun. Ṣùgbọ́n Pétérù bẹ̀rẹ̀ sí là fún wọn lẹ́sẹẹsẹ wípé èmi wà ní ìlú Jọ́pà, mò ń gbàdúrà, mo rí ìran kan ní ojúran, ohun èlò kan sọ̀kalẹ̀ bí gọgọ owó ńlá tí a ti igun mẹ́rẹ̀ẹ̀rin sọ̀ka ilẹ̀ láti ọ̀run wá, ó sì wá títí dé ọ̀dọ̀ mi. Mo tẹjú mọ, mo sì ń fiyè sí i, mo sì rí ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin ayé àti ẹranko ìgbẹ́ àti ohun tí ń rákò àti ẹyẹ ojú ọ̀run. Mo sì gbọ́ ohun kan tí ó fọ̀ sí mi pé dìde, Pétérù, máa pa kí o sì máa jẹ. Ṣùgbọ́n mo dáhùn wípé àgbẹdọ̀ Olúwa, nítorí ohun èèwọ̀ tàbí aláìmọ́ kan kò wọ ẹnu mi rí láé. Ṣùgbọ́n ohun kan dáhùn lẹ́ẹ̀kejì láti ọ̀run wá pé ohun tí Ọlọ́run bá ti wẹ̀nù, ìwọ má ṣe pè é ní èèwọ̀. Èyí sì ṣe ní ẹ̀rìn mẹ́ta, a sì tún fa gbogbo rẹ̀ sókè ọ̀run. Sì wò ó lójú kan náà, ọkùnrin mẹ́ta dúró níwájú ilé tí a gbé wà, tí a rán láti Kesaria sí mi. Ẹ̀mí sì wí fún mi pé kí èmi kí ó bá wọn lọ, kí èmi má ṣe kọminú ohunkóhun. Àwọn arákùnrin mẹ́fà wọ̀nyí sì bá mi lọ, a sì wọ ilé ọkùnrin náà. Ó sì sọ fún wa bí òun ti rí áńgẹ́lì kan tí ó dúró ní ilé rẹ̀, tí ó sì wí pé, ránṣẹ́ lọ sí Jọ́pà kí o sì pe Símónì tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù, ẹni tí yóò sọ ọ̀rọ̀ fún ọ nípa èyí tí a ó fi gba ìwọ àti gbogbo ilé rẹ̀ là. Bí mo sì ti bẹ̀rẹ̀ sí sọ, ẹ̀mí mímọ́ sì bàlé wọn gẹ́gẹ́ bí ó ti bàlé wa ní àtètèkọ́ṣe. Nígbà náà ni mo rántí ọ̀rọ̀ Olúwa bí ó ti wí pé, Yohánù fi omi baptisí ní tòótọ́, ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisí yín. Ǹjẹ́ bí Ọlọ́run sì ti fi irú ẹ̀bùn kan náà fún wọn tí ó fi fún àwa pẹ̀lú nígbà tí a gba Jésù Kristì Olúwa gbọ́, ta ni èmi tí èmi ó fi lè dé Ọlọ́run lé ọ̀nà? Nígbà tí wọ́n sì gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì pa ẹnu wọn mọ́, wọ́n sì yin Ọlọ́run lógo wípé, ǹjẹ́ Ọlọ́run fi ìrònúpìwàdà sí ìyè fún àwọn kèfèrí pẹ̀lú? Nítorí náà, àwọn tí a sì tú káàkiri ní ti inúnibíni tí ó ṣẹ̀ ní ti Stefanu, wọ́n rìn títí dé Fénike àti Kipru àti Antioku. Wọn kò sọ ọ̀rọ̀ náà fún ẹnìkan bí kò ṣe fún kìkì àwọn Júù. Ṣùgbọ́n àwọn kan bẹ nínú wọn tí ṣe ará Kipru àti Kirene. Nígbà tí wọ́n dé Antioku, wọ́n sọ̀rọ̀ fún àwọn Eléni pẹ̀lú, wọ́n ń wàásù Jésù Olúwa. Ọwọ́ Olúwa sì wà pẹ̀lú wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbàgbọ́ yí padà sí Olúwa. Ìhìn wọn sì dé tí ìjọ tí ó wà ní Jerusalemu. Wọ́n sì ran Barnaba lọ títí dé Antioku. Ẹni tí nígbà tí ó dé tí ó sì rí orí ọ̀fẹ́ Ọlọ́run, ó yọ̀, ó sì gba gbogbo wọn níyànjú pé pẹ̀lú ìpinnu ọkàn ni kí wọn kí ó fi ara mọ́ Olúwa. Nítorí òun jẹ́ ènìyàn rere, ó sì kún fún ẹ̀mí mímọ́ àti fún ìgbàgbọ́. Ènìyàn púpọ̀ ni a sì kà fún Olúwa. Barnaba sì jáde lọ sí Tarsu láti wá Saulu. Nígbà tí ó sì rí, ó mú un wá sí Antioku. Ó sì ṣe fún ọdún kan gbáko ni wọ́n fi ń bá ìjọ péjọpọ̀, tí wọ́n sì kọ́ ènìyàn púpọ̀. Ní Antioku ni a sì kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn ní Kristiẹni. Ní ọjọ́ wọ̀nyí ni àwọn wòlíì sì ti Jerusalemu sọ̀kalẹ̀ wá sí Antioku. Nígbà tí ọ̀kan nínú wọn tí à ń pè ní Agabu sì dìde, ó ti pa ẹ̀mí sọ pé ìyàn ńlá yóò mú ká gbogbo ayé, èyí tí yóò sì ṣe ní ọjọ́ Claudius Caesari. Àwọn ọmọ ẹ̀yìn sì pinnu olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti tó láti rán ìrànlọ́wọ́ sí àwọn arákùnrin tí ó wà ní Judea. Èyí tí wọ́n sì ṣe, wọ́n sì fi ránṣẹ́ sí àwọn àgbà láti ọwọ́ Barnaba òun Saulu.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Bàbá, a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ Bàbá, àti bí ẹ ti ń bá wa sọ, tí ẹ ń bá wa wí, tí ẹ ń là wá lóye, tẹ ń tọ́ wa sọ́nà, tẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa. A bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì, ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù. A bèrè wípé ẹ̀mí láti jẹ́ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa. Ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run ki o ye wa bi a si tin fi ese wa le ona ijoba orun a nbebe we pe esu ati awon omo ogun re ara ati ise ti ara ki o le fa wa pada de oroko Jesu e saanu fun wa ki e si mura wa sile fun bibo Jesu ni oroko Jesu Christ Oluwa wa loni mo so lori ohun ti o se pataki fun awon omo Olorun lati mo daju o je ohun ti emi o si je ohun ti o se yebiye bi aba wi pe ansin Olorun bi aba wi pe ati fi ese le ona igbala bi aba wi pe ajetu lowa ati wi pe igbala Jesu je ti wa ṣugbọn ti a je ope si ohun ti a fe fenu kan loni o daju wi pe ati pa igbala wa mo ati je olooto titi de opin o seese ko ma le je ti wa ati ijoba Olorun ti a ti n korin nipa re ti a ti n daniyan nipa re ti a ti n so wi pe gbangba a o de ijoba Orun o seese bi ohun ti a fe so loni ko ba ye wa daradara ki a padanu ohun ti a n reti eyi ni o fi se pataki wi pe bi a ti n gbo ki a ma gbadura wi pe ki Olorun emi ki o ma fi kalamu emi ko awon nkan wonyi si wa lokan ki a ma ba padanu ore ofe ati ohun ti Olorun ti pese sile fun wa mo soro nipa ipamo ati abo onigbagbo ipamo ati abo onigbagbo bi atimo bi o ba je eni ti o ti to ebun orun wo bi o ba je eni ti ati la loju si nkan ti emi bi o ba je eni ti ati fi igbala Jesu ta lore o mo we pe nipa ore ofe le a fi gba wala nigba ti a gba Olorun gbo eyi ni a so fun wa ninu Efesu ori keji ese kejo Efesu ori keji ese kejo nitori ore ofe li ati fi gba yin la nipa igbagbo ati eyi ni ki se ti eyin ti kara yin ebun Olorun ni ese kesan ki se nipa ise ki enikeni ma ba sogo nitori awa ni se ni se owo re ti ati da ninu Kristi Jesu fun ise rere ti Olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won ese oro Olorun ti a ka won yi o n so fun wa nipa ore ofe gege bi ede yi ko ni itumo ikoko o n so fun wa nipa ore atorun wa ti a ko ra ore atorun wa ti a ko sise fun ore atorun wa ti a ko leto si o n so nipa ore ti o je ofe ti a fi ta wa lore lati odo Olorun nipa eyi ni a fi ni igbala bi a ba n so nipa igbala awon elomiran won ma ni ariwisi ti a ba n so nipa igbala ti Jesu ti o fun wa ko ye won wipe igbala ti a n so ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wipe igbala ti a n so o je ohun ti emi igbala yi o tumo si wipe a ni idariji ese wa o tumo si wipe a ko oruko wa ninu iwe iye Lorun o tumo si wipe awa ti a ti je ota Olorun tele tele nipa ese wipe a ti ba Olorun dore a ti di omo Olorun nipa idariji idande ati igbala ti Olorun fun wa o ye ki o ye wa wipe didun ife Olorun ni lati je ki gbogbo aye patapata ke ki won ki o ni igbala bi o ba wo Timothy kini ori keji lati ese keta Timothy kini ori keji lati ese keta titi de ese kefa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa wa sinu imo otito nitori olorun kan ni nbe onilaja kan pelu laarin olorun ati eniyan o npa pa eniyan ani Kristi Jesu eni ti o fi ara re se ira pada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese kerin o we pe eni ti o nfe ki gbogbo eniyan ni igbala bi o si tin so nipa igbala yi ni o wa nse alaye ni ekunrere ohun ti a npe ni igbala we pe ki se we pe abo lowo ewu abo lowo jamba abo lowo awon ota o so ni ese kerin yi kan na we pe igbala ti a nso yi ni we pe ati wa sinu imo otito awa ti ati raniye tele tele awa ti a ko mo otun yato sosi awa ti a ko mo rere se tele tele awa ti a je eniyan buburu tele tele we pe ati pa wa sinu imo otito ninu ese karun o so fun wa pe Jesu di olulaja onilaja laarin awa ati olorun awa ti ati je ota si olorun tele tele nitori ese wa ti o ya wa nipa si olorun wi pe nisinsin yi ati ba olorun laja o tun wa nso fun ani ese kefa wi pe o ti se ira pada fun wa nipa eje re ti o ta sile fun wa nitori na o ye ki o ye wa wi pe bi a ba nso nipa ti igbala eni wi pe ati ni idariji ese wa ati wa sinu Jesu Kristi ati di eda titun ati ko iwe oruko wa li orun aje ti olorun emi olorun paapa nba emi wa jere we pe a di omo olorun eyi le o fun ale anfani lati ma ke pe aba baba ni romu ori kejo romu ori kejo ese ikerin dilogun emi ti kara re ni o n ba emi wa jere pe omo olorun le awa ise je ki o ye wa wi pe ki se gbogbo eniyan le omo olorun nitori wi pe awon ti ko ni oye ihinrere awon ti a ko ko ni eko ihinrere daradara bi a ba n so wi pe omo olorun won ma fi awon omo luwabi pe omo olorun àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́ bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀ bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ nígboro wọn máa ń rò wípé àwọn jẹ́ ọmọ ọlọ́run bí a bá wo ìwé Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ kínní ẹ wo orí ìfẹ́ tí bàbá fi fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a sáà jẹ́ nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ̀ àwọn tí a ń pè ní ọmọ ọlọ́run ni àwọn tí a ti fi ìgbàlà Jésù dá lọ́lá àwọn tí ayé kò mọ̀ àwọn tí wọn kì í ṣe ti ayé mọ́ àwọn tí a ti fà jáde kúrò nínú ayé ìwà ayé ìrìn ayé ìṣe ayé ìsọ̀rọ̀ ayé ìṣọ̀ṣọ́ ayé ìrúbọ ayé ó ti kúrò nínú wọn ìgbẹ́kẹ̀lé tí àwọn ayé ní nínú àwọn balógun àwọn bàbá àṣàlẹ̀ ó ti kúrò nínú ìwà wọn wọ́n ti ronúpìwàdà wọ́n ti wá sí ọ̀dọ̀ Jésù Kristì wọ́n sì ti gba Jésù Kristì gbọ́ wọn kì í ṣe ti ayé mọ́ wọn kò bá ayé rẹ wọn kò sì bá ayé gbìmọ̀pọ̀ mọ́ ó ní nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ́ olùfẹ́ ọmọ ọlọ́run li àwa ṣe nísinsìnyí a kò sí ti fihàn bí àwa ó ti rí àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn a ó dàbí rẹ̀ nítorí àwa ó rí àní bí òun ti rí olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀ awe ara re mo ani bi ohun ti mo awon ti a npe ni omo olorun awon ni eni ti o ti ronupo wada awon ti awon ni eni ti o ti ko ese sile awon ni eni ti a ti fi eje Jesu Kristi we nipa igbagbo wo Johanu ihirere ti Johanu ori kini ese ikejila sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon na ti o gba oruko re gbo awon ti o gba Jesu Kristi gbo awon ti o ko ese sile awon ti o ti pinya pelu aye awon ti o ti kuro ninu iwa iri ati iwa idoti ti won hu tele tele awon ti o ti bebe fun idariji ti won si ni idaniloju wepe ati dariji won awon won yi le an so wepe won je omo olorun ohun ti a n fe so loni o duro lori wepe bi abati di omo olorun bi a se le ni ipamo ninu ijoba olorun bi a se le ni abo ninu ijoba olorun ki a so wepe bi a ba ti wole bi a ba ti wo ijoba olorun bi olorun ninu agbara re bi o se le pawa mo ki a le je olooto titi de ojo ikeyin nitori wepe Jesu je ki o ye wa ko fi bopo boyo fun wa o je ki o da wa loju wepe kiki awon to ba fori ti titi de opin awon ni a o gbala ninu Matthew ori kerin le logun ese iketala Matthew ori kerin le logun ese iketala sugbon eni ti o ba fori ti titi de opin ohun na li a o gbala itumo ohun ti Jesu nso ni wepe ni gere bi a ba ti gba Jesu Kristi gbo adi omo olorun ati ni igbala sugbon o so fun a wipe akoko po laarin igba ti a mo olorun ati igba ti Jesu yo wa lati mu wa lo sile wipe opolopo idanwo opolopo inu ni bini opolopo egan tabi esin opolopo nkan ni yo sele laarin igba ti a gba Jesu Kristi gbo ati igba ti yo wa lati mu wa lo le wipe gbogbo nkan ti yo sele ni sa akoko na bi a ba fori ti titi de opin nigba na ni a le wo ijoba olorun je ki a wo awon ikoko ti o wa ninu eko ati oro iyanju ti a n gbo loni ikini idaniloju nipase awon ileri olorun o ma n funi ni ifeyinti tabi idakoro tabi idaniloju ikeji ipamo fun awon olooto ki o ye wa wipe bi olorun ti ni ojuse lati se nipa igbala wa be ni awa paapa ni ojuse lati se nipa atipa igbala yi mo nitori be ni koko keji fi je ipamo fun awon olooto iketa ibi isimi ayeraye fun awon asegun o ye ki o ye wa wipe bi a ba n reti wipe a o dorun nikehin orun rere wipe a o wa ni ibi isimi nikehin nibi ti a o ti joko ti a o ti simi kuro ninu laala ti o wa ninu aye kuro ninu rogbodiyan ti o wa ninu aye kuro ninu inu nibini ati ajalu ti a ti ba pade ninu aye bi a ba ni reti wipe ni ojo kan gbogbo nkan yo pari Jesu yo wa lati mu wa lo sile lati simi ayeraye lese Jesu o ye ki o ye wa wepe isimi ayeraye ti a n so yi o wa fun awon asegun nikan soso ye ki a wo lati ikoko kini idaniloju ti a ni nipase awon ileri olorun ninu Johanu ori kewa lati ese iketadinlogbon Johanu ori kewa lati ese iketadinlogbon awon agutan mi n gbo ohun mi won si mo emi si mo won si ma to mi leyin nihin Jesu je ki o ye wa wepe ki se gbogbo eniyan ni o je agutan fun olusho agutan bi o ba wo ese ikerindinlogbon o ni sugbon eyin ko gbagbo nitori ti eyin ko si ninu awon agutan mi gege bi mo ti wi fun yin awon alaigbagbo won ki se agutan jesu awon ti ko gba ise ori igi agbelebo gbo eje ti jesu ti ta sile lati ko ese won lo awon ti ko gbagbo wi pe jesu ku fun won lati mu won wa sodo olorun awon ti ko gbagbo wi pe ise ti jesu kristi se lori igi agbelebo wi pe o ti pari gbogbo irubo wi pe ko si irubo miran mo awon ti ko gbagbo wi pe nipa jijewo ese won fun olorun ati gbigba jesu kristi gbo le a fi gba won la awon alai gbagbo ki se awon agutan jesu kristi sugbo oni bi a ba ti di agutan ti oluso agutan oni awon agutan mi gbo ohun mi bi a ba nso nipa gbigbo ohun olorun tabi gbigbo ohun oluso agutan awon miran won ma nka kiri lati lo si ijo awon ti won pe ni ijo elemi won ni won gbo ohun bi wa so ba nlo o sese ki enikan dide duro ko so wi pe ohun gbo ohun bi a ba nso nipa ohun oluso agutan oro olorun ni ohun oluso agutan ko tun si ohun miran ti o le wa lati odo olorun tabi ti o le wa lati odo jesu kristi ti o yato si bibeli ti agbele wa lowo oro olorun tin tan imole si ipa ona wa o ni awon agutan mi ngbo ohun mi bi o ba ti ngbo nipa ironu pada ohun jesu niyen bi o ba ti ngbo nipa pe ki a gba jesu kristi gbo ki a fi ododo ja ese sonu ohun jesu lo ngbo yen bi o ba ti ngbo nipa atunse eyi ni ohun jesu bi o ba ti ngbo nipa eso di mimo bi o ba ti ngbo nipa pe ki a gbadura adura igbagbo titi o fi le so wa di mimo eyi ni ohun jesu bi o ba ti ngbo pe bi a ba ti ni so di mimo atuni lati tesiwaju lati ni agbara emi mimo eyi ni ohun jesu sugbon ki enikan joko sibi kan ki o ma so pe mo ngbo ohun pe ojo yo ro ni asale tabi orun kan yo ran lola keni keni ki o ma se jade o tabi ipe kan yo pe loganjo oro keni keni ki o ma se dahun eyi kon ni ohun jesu ohun jesu ti a nso ni pe ki a gbo oro olorun eyi ti o le topase wa lo si ijoba run o ni awon agutan mi gbo ohun mi emi si mo won o ni kiki awon ti won gbo ohun ohun ni ohun mo gege bi awon agutan ohun o ni won a si ma to mi leyin won ko je to orisa leyin won ko je to aye leyin won ko je to awon apeyida leyin won ko je to awon woli eke leyin won ko je to awon akonisina leyin o ni won a ma to mi leyin emi si fun won ni iye ainipekun won ki yo se segbe lai lai ko si si eni ti o le ja won gba kuro li owo mi baba mi eni ti o fi won fun mi po ju gbogbo won lo ko si si eni ti o le ja won kuro li owo baba mi ileri ti jesu se fun awa ti a je omo ehin re niyi we pe bi a ba je ti re ni toto o ni agbara lati di wa mu o si je didun inu re pelu lati di wa mu je ki a wo ileri miran ti olorun se fun wa ki a ba le ni idani loju wi pe bi a ba nfe lati duro ti olorun bi o ti le je wi pe aje alailera bi o ti le je wi pe inu ni bini tabi inawo po bi o ti le je wi pe ona ti a nto o dabi eni wi pe o ha die fun wa sugbon bi a ba ni ife lati duro ti olorun bi a ba ni ife pe ki o pa wa mo ninu igbala ti o ti fun wa o ni agbara o si ni ife lati pa wa mo titi de opin je ki a wo ileri miran ninu Filipi ori kini ese kefa Filipi ori kini ese kefa ohun kan yi sa dami loju pe eni ti o ti bere ise rere ninu yin yo se asepe re titi fi di ojo Jesu Kristi ohun ti Paul apostle so ni wepe nigbati awon eniyan wonyi ni igbala ti a ti dari ese won ji won ti won ni ore ofe lati oke wa wepe a ti bere ise rere ninu won ati wepe igbekele idani loju ti oni ni wepe olorun ti o ti bere ise rere yi o le se asepe re titi fi di ojo ti jesu papa yo farahan ye ki awo hebero orikeje ese ke dogbon nitori na o si le gba won la pelu titi de opin se ori idaniloju ti olorun fun wa se ori ileri ti olorun se fun wa se ori itileyin ti olorun fun gbogbo awon onigbagbo we pe bi a ba nfe ipamo bi a ba nfe abo bi a ba fe duro ninu ijoba olorun o se tan o si lagbara lati pamo titi di ojo ni oni nitori na o si le gba won la pelu titi de opin eni ti o ba to olorun wa nipase re nitori ti o nbe laye titi lai lati ma bebe fun won aso fun awe pe jesu lo wa gege bi olori alufa o wa lowo otun olorun o nbebe fun wa o wa lowo otun olorun o ngbadura fun wa eyi ni o fun wa ni idakoro ati idaniloju we pe ohun ti a ti fi pamo si lowo o le pamo titi di ojo ikehin ninu timothy keji Epistle keji ti Timothy si Timothy ori kini ese keji la nitori idi eyi ni emi se njiya won yi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe o le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni Paul apostle so fun awe pe oni inu ni bini popo awon ti o nfi o nse sin won po awon ti o dabi eni we pe won ko fe ki oni itesewaju ninu nkan ti olorun won po oni sugbon ohun jiya lai tiju ohun si ni dani loju we pe ohun ti ohun ti fi le lowo emi ohun ti ohun ti fi pamo si lowo o le pamo titi di ojo ni eyi ni idaniloju ti a ni a si ni igbekele ninu olorun o ye ki o da wa loju we pe ki doju ti ni oro olorun ati ileri olorun je ki o da wa loju we pe olorun setan o ni ife o si ni agbara lati pa wa mo titi di ikehin o fe ki a ni igbala bi abasiti ni igbala yo fe ki a pa igbala yi mo titi a o fi ri jesu loju koju gege bi o ti nfe gege bi o si ti ni agbara o ti se ileri fun awe pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba olorun ohun paapa setan lati mu wa duro titi di ojo ikehin bi a ba ri eni ti o je apeyinda bi a ba ri eni ti o ti sako lo bi a ba ri eni ti o wa ninu ijoba olorun tele tele sugbon nipa aikiyesara nitori aile imaraduro nitori aigbadura to nitori aika oro olorun to nitori aigbekele ileri olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa we pe ireti se wa nitori wi pe oluso agutan o nwa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia olorun tele tele o je eni ti Jesu Kristi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo we pe olorun si tun pe o pada ninu Matthew ori kejidinlogun lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni 100 agutan bi okan ninu won ki yo fi 99 iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju 99 iyoku lo ti konu gege be ni ki se ife baba yin ti nbe le orun ki okan ninu awon kekeke wonyi ki o se gbe ye ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo olùṣọ́àgùtàn olùgbàlà wa Jésù Kristì ó tún wá ọ ó ń fẹ́ kí o padà wá sílé ó ń fẹ́ kí o mọ̀ wípé òun tún retí rẹ wípé bí ó bá ronú padà bí ó bá képe ọlọ́run wípé òun ṣetán láti gbà ọ sílé gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà ti padà wá sílé ní ìrònú padà àti ní ìgbàgbọ́ bí o bá wá ọlọ́run yóò gbà ọ yẹ kí a wo Filipi orí kejì Filipi orí kejì láti ẹsẹ̀ ìkejìlá nítorí náà ẹ̀yin olùfẹ́ mi gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn ní ìgbà gbogbo kìí ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì àwọn mìíràn wọ́n máa ń jẹ́ ẹni tó ń jáfara àwọn mìíràn jẹ́ ẹni tí kò ka gbogbo ọ̀rọ̀ ọlọ́run sí wọ́n máa ń sọ wípé bí àwọn ti ní ìgbàlà wípé kò tún ṣeé ṣe fún wọn láti má ní ìgbàlà wípé bí ẹnìkan bá ti di ọmọ ọlọ́run wípé ohunkóhun tí ìbá ṣe ìbá bẹ̀rẹ̀ sí ní jà ìbá bẹ̀rẹ̀ sí ní ṣépè ìbá bẹ̀rẹ̀ sí ní lọ sínú panṣágà àti agbèrè ìbá padà lọ sínú ìbọ̀rìṣà wípé níwọ̀n ìgbà tí àwọn ti di ọmọ ọlọ́run tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè lẹ́ẹ̀kan wípé ohunkóhun tí wọ́n lè ṣe kò lè fà wọ́n kúrò nínú ìjọba ọlọ́run àwọn wọ̀nyí máa ń sọ wípé wọ́n ní ààbò ayérayé tàbí wọ́n ní ìpamọ́ ayérayé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìṣòótọ́ aláìgbọràn ọlọ̀tẹ̀ àti ẹni tí ó yapa kúrò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run kí ni bíbélì sọ fún wa kí ni òtítọ́ tí a fi lé wa lọ́wọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run èyí ni ó mú wa lọ sí kókó kejì nínú ọ̀rọ̀ yìí ìpamọ́ fún àwọn olóòótọ́ ààbò àti ìpamọ́ nínú ìjọba ọlọ́run kìí ṣe fún àwọn aláìṣòótọ́ ìgbà tí mo ń sọ nípa ààbò rántí wípé ohun tí mo ń sọ ni nípa bí a ṣe ní ìpamọ́ nínú ìjọba ọlọ́run bí a ṣe mọ̀ wípé a ti ní ìgbàlà wípé a pa ìgbàlà yìí mọ́ nínú oore ọ̀fẹ́ ọlọ́run mi ò sọ nípa wípé a bọ́ nínú ìjàm̀bá mọ́tò tàbí a bọ́ nínú àìsàn èyí ni ọ̀tọ̀ ni èyí ni wà nípa ti ara a ń sọ nípa ohun ti ẹ̀mí àwa tí a sì jẹ́ ẹni ìgbàlà ó yẹ kí a wà nípa ti ẹ̀mí ó yẹ kí ohun tí ṣe ti ipa ti ẹ̀mí kí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa yẹ kí a wo kókó kejì yìí ìpamọ́ fún àwọn olóòótọ́ nínú Timothy kejì orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún ṣùgbọ́n ìpìlẹ̀ ọlọ́run tí ó dájú dúró ṣinṣin ó ní èdìdí yìí wípé olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀ àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ olúwa kí ó kúrò nínú àìṣòdodo bí a bá fẹ́ pa ìgbàlà Jésù Kristì mọ́ nínú ọkàn wa bí a bá fẹ́ máa jẹ́ ti ọlọ́run títí bí a bá fẹ́ wà ní ipò ọmọ ọlọ́run tí ó ní àǹfààní láti ní oore ọ̀fẹ́ àtòkè wá ó ní kí ẹnikẹ́ni olúkúlùkù wa tí à ń pe orúkọ olúwa èyí ni wípé tí à ń pe orúkọ olúwa gẹ́gẹ́ bí olúwa wa gẹ́gẹ́ bí olùgbàlà wa wípé a jẹ́ ti ọlọ́run òun sì jẹ́ ti wa pẹ̀lú wípé kí a kúrò nínú àìṣòdodo bí a bá ní ìgbàlà ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀ kí a jìnà sí ẹ̀ṣẹ̀ kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run nínú Hebrew orí karùn-ún Hebrew orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án bí a sì ti sọ ọ́ di pípé ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀ ó sọ fún wa nípa Jésù Kristì ẹni tí a sọ di pípé ẹni tí ó jẹ́ pípé ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn kìí ṣe fún àwọn ṣubú ṣeré onígbàgbọ́, àwọn tí wọ́n ń fò ní kú fọláyè, àwọn tí wọ́n wà nínú orí ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la, àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú ẹbí wọn. Ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kìkì fún àwọn tí ń gbọ́ tirẹ̀. Èyí ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ aláìgbọ́ràn, bí o bá jẹ́ aláìṣòótọ́, bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ó dájú wípé ìgbàlà Jésù Kristi kì yóò wà bí àìnípẹ̀kun fún ọ. Nínú Rómù orí kọkànlá ẹsẹ̀ ìkejìlélógún, nítorí náà wo oore àti ìkanú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore. Bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má bàa ké ìwọ náà kúrò. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa ń sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn, aláìṣòótọ́, tàbí ọlọ̀tẹ̀, tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀. Ó ní Ọlọ́run ní ìkanú, kì í ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn tí wọ́n tẹ̀lé Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo, ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Ó ní ṣùgbọ́n kí a kíyè sára, kí a má bà ké àwa náà kúrò. Nínú Hebrew orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkejìlá. Ẹ kíyè sára ara, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa. Àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí, àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run nígbà kan rí, àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí, àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí, wípé kí a kíyè sára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa, kí a má bàa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lé ojoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní, kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ní ọjà wa, ní ibi òwò wa, ní ibi ní aládùúgbò wa, ní ibi iṣẹ́, ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí, tí ọkàn wa máa ń fà sí, nǹkan mìíràn tí ó jẹ́ ti ara máa ń fà sí. Ó ní kí a ṣọ́ra, ó ní kí a kíyè sára, kí ẹnikẹ́ni nínú wa kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́, kí ìgbàlà Jésù Kristi kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí àwa di alábàápín pẹ̀lú Kristi. Bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè rí ojú Ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa, ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò jẹ́ tiwa mọ́, wípé àánú Ọlọ́run, ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa, bi abako olorun sile o Johanu orike dogun ese kefa Johanu ihirere ti Johanu orike dogun ese kefa bi enikan ko ba gbe inu mi agbe sonu gege bi eka asigbe won se ko won jo won se so won sinu ina won se jona eyi nje ikilo fun wa wepe bi abaje eniti nse sege sege bi abaje eniti ko duro ninu otito bi abaje eniti ko rin ninu imole wepe bi atile ti je eka ninu kristi nigba kan ri wepe a o ya wa kuro lati odo olorun wepe bi abasi ku sinu iyapa be bi abaku ninu ese be wepe o daju a ko ni le ri olorun nikehin ikoko keta ibi isimi ayeraye fun awon asegun ibi isimi ayeraye fun awon asegun bi aba fe simi lese jesu bi aba fe simi lodo olorun ani lati mo wepe ani lati je asegun nitori pe isimi ayeraye anu olorun ti ayeraye ati joba pelu jesu kristi ileri yi ni a se fun awon asegun ninu ifihan ori keta ese karun ifihan ori keta ese karun eni ti o ba segun o na li a o fi aso funfun wo emi ki yo se pa oruko re re kuro ninu iweye sugbon emi o jewo oruko re niwaju baba mi ati niwaju awon angeli re o we pe eni ti o ba segun eni ti o ba segun a ki segun bi ko ba si ija sugbon o ye ki a mo gege bi onigbagbo we pe aye koju ija si wa ara paapa koju ija si wa esu koju ija si wa o nfe dan wa wo o nfe bi wa sobo o nfe ye wa lese o nfe ki a tun kuro ninu ijoba olorun o ni bi a ba segun bi a ba ba ese jagun ti a se segun bi a ba ba eran ara ti o fe lo wa bi a ba ba ja ti a se segun bi a ba ba awon onfa ti o nfa wa lo sinu aye ti o fe tun fa wa pada sinu aye bi a ba ba won ja ti a se segun bi a ba duro ninu isegun olorun bi abaduro ti a ko pada sinu ese ti a ko yese kuro ninu ijoba olorun o we pe nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye olorun wo Johanu kini ori karun Johanu kini ori karun ese ikerin nitori olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye bi a ba so wepe aye ese wa ninu aye bi a ba bi wa nipa ti olorun ti a se duro ninu igbala olorun ati ore ofe ti o so wa domo o wipe awon ese ti o nwa lati ninu aye a o segun a ko ni lo sinu ese isin isin rubo tabi iborisa o wa ninu aye sugbon bi a ba segun bi awon eniyan ba nfa wa bi awon ebi ba npe wa lati tun borisa ti a so wepe rara ati je ti olorun a ko ni pada sinu irubo tabi a ko ni pada sinu esin aye oni bi a ba segun nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun idanwo wa ninu aye opolopo nkan lo wa ninu aye gege bi inu nibi ni o wepe bi a ba segun a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun sugbon bi a ba lo sinu ese kini iwe mimo je ki o ye wa wo exodu ori kejile logbon ese iketa le logbon exodu ori kejile logbon ese iketa le logbon sugbon shegafra fun mi ese iketa le logbon oluwa si we fun mose pe enikeni ti o se mi only emi o pa oruko re.

sì, ní ẹkùn wa, wípé kí a lọ ra igi, tàbí kí a lọ ra nǹkan mọ̀nàmọ́ná, tàbí kí a lọ ra nǹkan mìíràn, tí a ń jí owó nínú ilé Ọlọ́run, tàbí a ń jí owó nínú ilé tiwa, tàbí a ń jí owó níbi iṣẹ́, wípé bí a bá ti padà sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ò lè, ẹ̀ṣẹ̀ kí a máa fọwọ́ fẹ́, wípé a ti pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ó dájú wípé bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá kú sínú ẹ̀ṣẹ̀, kì yóò lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Wo ìfihàn orí ogún, ìfihàn orí ogún, ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, àsọ sínú adágún iná. Bí a bá ti kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè tẹ́lẹ̀, ṣùgbọ́n tí o jẹ́ aṣẹ́gun, tí o tún ti padà lọ sínú ẹ̀ṣẹ̀, o wí pé ní ọjọ́ ìkẹyìn, ní ọjọ́ ìdájọ́, ní ọjọ́ ìṣirò, wípé bí a bá rí ẹnikẹ́ni bí ó tilẹ̀ jẹ́ ọmọ ìjọ, bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń ka bíbélì, bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wá sí ilé ìsìn, ṣùgbọ́n bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sí inú ìwé ìyè, a ó sọ ọ́ sí adágún iná. A ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè bá Jésù jọba. A ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè gba àwọn ìlérí Ọlọ́run tí a ti fi lélẹ̀ fún wa nínú ìwé ìfihàn orí kejì, ẹsẹ̀ ìkeje. Ìfihàn orí kejì, ẹsẹ̀ ìkeje. Ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun, lí èmi ó fi èso igi ìyè nì fún jẹ, tí ń bẹ láàrin Paradise Ọlọ́run. Rántí wípé àwọn ìlérí wọ̀nyí wọ́n wà fún àwọn aṣẹ́gun. Ìfihàn orí kẹta, ẹsẹ̀ ìkejìlá. Ẹni tí ó bá ṣẹ́gun, òun ni èmi ó fi ṣe ọwọ̀n nínú tẹ́ḿpìlì Ọlọ́run mi. Òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́. Èmi ó sì kọ orúkọ Ọlọ́run mi sí i lára, àti orúkọ ìlú Ọlọ́run mi tí í ṣe Jerusalemu titun, tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run mi wá, àti orúkọ titun tí èmi ti kára mi. Wo ìfihàn orí kọkànlélógún, ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹjọ. Ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jokún nǹkan wọ̀nyí, èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ṣùgbọ́n bí a bá rí ẹni tí kò ṣẹ́gun, tí ẹ̀ṣẹ̀ wọlé wá tí kò ṣẹ́gun, tí ìdánwò wọlé wá tí kò lè ṣẹ́gun, tí àwọn ìbọ̀rìṣà tinú ayé, àgbèrè, olè, àwọn nǹkan wọ̀nyí tí wọ́n wọlé wá ṣùgbọ́n tí kò ṣẹ́gun wọn, tí a fà á padà sínú ẹ̀ṣẹ̀, sínú ayé, sínú ìwà ti ara, ó ní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni wọ́n yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó, èyí tí ṣe ikú kejì. Ọlọ́run pè wá lónìí wípé bí a bá ti di apẹ̀yìndà, kí a wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ti jẹ́ ẹni tí ó ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí a ti padà lọ sínú ayé, wípé kí a tún ronú pòádà, kí a gba Ọlọ́run gbọ́, kí a bẹ̀bẹ̀ fún ìdáríjì, kí a wá gẹ́gẹ́ bí ọmọ onínàkúnàá tí a ó tún fi gbà wá padà sínú agbo, sínú ilé, sínú ìjọba Ọlọ́run, tí a ó tún fi kọ orúkọ wa sínú ìwé ìyè Ọlọ́run. Kí o má jẹ́ kí ìpè dún kí ó bá ọ nínú ẹ̀ṣẹ̀, kí o má jẹ́ kí dídé Jésù Kristi kí ó bá ọ nínú ìfàsẹ́yìn, wípé lónìí àǹfààní wà fún ọ. Bí ó bá ké pe Ọlọ́run, bí ó bá tọ Ọlọ́run wá, bí ò bá sì tí ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí a kò bá sì tí ìdarí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àǹfààní wà fún ọ lónìí pé kí o ké pe Ọlọ́run dìde lórí ẹsẹ̀ rẹ, tàbí kí o kúnlẹ̀ lórí ikùn rẹ, kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìdáríjì bí ò bá tí ní ìdáríjì. Bí o bá jẹ́ apadà sẹ́yìn, ẹyin tí ó ti padà lọ sínú ayé, sínú iṣẹ́ ti ara, sínú ẹ̀ṣẹ̀, sínú àwọn ẹ̀tàn èṣù, o tún ti jẹ́ kí a fi ẹ̀tàn èṣù fà ọ́ lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run, padà wá lónìí kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́wọ́, o fẹ́ jẹ́ ti Ọlọ́run.

0: fẹ́ gba Ọlọ́run gbọ́, kí o sì gbàdúrà títí ó fi ní ìdánilójú wípé àti gba ọkàn rẹ là lọ́tún, àti dáríjì ọ lọ́tún, àti sọ ọ́ dọmọ lọ́tún, àti kí o sì béèrè orí ọ̀fẹ́ wípé ẹ̀mí tí dúró ti Ọlọ́run, orí ọ̀fẹ́ láti dúró ti Ọlọ́run wípé a ó fún ọ. Gbàdúrà sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí a pa ọmọ nínú orí ọ̀fẹ́ rẹ̀, o fẹ́ kí a pa ọmọ nínú ìjọba Ọlọ́run, o fẹ́ kí a pa ọmọ nínú gbogbo ohun tí Ọlọ́run ti ṣe fún láti orí òkè Kálvárì nípasẹ̀ Jésù Kristì. O fẹ́ jẹ́ olóòótọ́, o fẹ́ jẹ́ ẹni tí ń gbọ́ràn títí a ó fi rí Jésù lójúkojú. Gba Ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà, gba Ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí o pa ọmọ nínú ìjọba Ọlọ́run, nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, nínú ìgbàlà Ọlọ́run, títí ìpè yóò fi dún, títí Jésù yóò fi wá kó àwọn àyànfẹ́ lọ sílé. Bí o bá rí o pé ẹ̀ṣẹ́ ti wá sí ìgbésí ayé rẹ, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ nǹkan wọ̀nyí, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́ ti Ọlọ́run nítòótọ́, kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó lè wà pẹ̀lú rẹ, kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ, kí orúkọ rẹ kí ó ba lè wà ní ìwé ìyè Lọ́run, kí a má baà sì parẹ́ títí Jésù yóò fi dé láti mú wa lọ sílé.
1: Ẹ jẹ́ kí a dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí a fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ẹ̀rí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣin ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá képe yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Yà ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀yìn wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe képe yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọ̀dí mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámù kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀yìn wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀yìn wípé bí wọ́n ti ń képe yín, tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé ẹ ó gbọ́ àdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà, kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ, ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni amọ̀, ìwọ sì ni ọmọ. gbogbo wa si ni gbogbo wa si ni ise owo re loni oro iyanjo wa yo duro lori ru ara re soke ru ara re soke bi abawo ese ikeje o wi pe ko si eni ti o npe oruko re ti o nru ara re soke lati di omu nitori ti iwo pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aise dede wa esun ti a fi kan awon omo Israeli ni wi pe won ko ke pe oruko Olowa won ko gbadura be ni won ko ru ara won soke lati di ileri Olorun mu awon to je jamba tabi ese ohun ti o wo won lewo ni wi pe won ko mo bi ati gbadura won ko mo bi ati di ileri Olorun mu won ko mo bi ati ru ara won soke ati lati wa si waju ite anu Olorun aile gbadura yi ni o fa idena popo ni waju won eyi ni o si fa ki won ki o ma ni itese waju ki si ni ohun ti woli asan so fun awi pe o fun won ni irewesi okan ailagbara aile gbadura aile di ileri Olorun mu o so fun ani ese ikefa we pe gbogbo wa le o dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa ilegbin o so wi pe gbogbo wa si re bi ewe aise dede wa si mo wa kuro bi afefe eyi ni an so fun amo Israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aise dede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si Olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o n doju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe oruko Olowa o ye ki won ki o le gbadura eyi ni amu asodo wa loni we pe awa paapa ani lati je eni ti n gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki yo fun ani anfani tabi aye tabi igboya okan lati le gbadura si Olorun awon ese won yi ki yo fun wa laye lati ru ara wa soke lati le kepe oruko Olowa ki Olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wipe ki a je wa awon ese won yi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu Olorun ninu ori Dafidi ori kerin le ni adota ori kerin le ni adorin ese ikejidinlogun oni bi emi ba gba ese le aya mi Olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aya mi Olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma nba awa omo eniyan awon idanwo won yi ni o si ma nje ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi won yi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si Olowa nitori wo pe okan ti o ni idalebi okan ti o nberu ni waju Olorun okan ti o mo ebi re we pe o nje elese eleri alaiso to ni waju Olorun ko le ni igboya lati gbadura si Olorun ni akoko kan na eyi ni Olorin Dafidi fi so fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo we pe ani aise dede a si mo awon nkan wonyi yo je idena tabi idabo laarin awa ati Olorun eyi ni o fi je we pe ohun akoko ti ani lati se ni ki a ko ese sile nitori bi a ko ba ko awon ese wonyi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati Olorun wo iwe woli Isaiah ti an ka tele tele lati ori ikokandinlogota iwe woli Isaiah ori ikokandinlogota lati ese ikini ki yesi owo Olowa kokuru lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin le o yan yin kuro lodo Olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ilesin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ilesin ke won ki o si ma tesiwaju lati ma deshe ṣugbọn awon nkan wonyi ni o ma nfa idena ti ki je ki ore ofe olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba ndaruko ese bibeli je ki o ye wa yeke yeke ohun ti a npe ni ese o nso nipa aisododo gbogbo bi a ba je alaisoto alaisododo a je alaisoto pelu oko tabi alaisoto pelu aya tabi alaisoto pelu awon aladugbo wa alaisoto pelu awon ti a gba sise tabi alaisoto pelu awon ti o gba wa si ise o je wi pe a je elese sibe sibe bi awon ese won yi ba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma nfi irewesi ati ilowowo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri olorun mo a nso nipa agbere bi o ba je eni ti o nteti leko ti o ngbo awon iroyin ni ayika wa lati inu ero radio a ma nso wi pe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun yibo ti won fi nke tantan si awon eniyan ni akoko yi wi pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba si je eni to ntesiwaju ninu aisan be mo wi pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o o nso nipa iwa ika bi a ba ni iwa ika e je wi pe ese wa ni igbesi aye wa yala a nse ika si omo ti o ba wa gbenu ile abi aya ti o ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le a nse ika si o je ese o sese ki o je oju kokoro wi pe ohunkohun ti a ni ko te wa lorun awon won yi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon tin seyun tabi bi awon ti o nlo ogo loro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa buburu tabi a fi oro kele banije asoro ni leyin tabi eni ti o korira olorun tabi alafojudi tabi agberaga tabi ahale alaroshe ohun buburu asa egboran si obi asa egboran si oran olorun pelu alainiye ninu odale alainife agidi alailaanu awon kan won ni o ma nfa ki adura wa ki o ma je itewogba o ni aisa fi nso fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wi pe o ye ki o da wa loju wi pe agbara olorun ki baati o ye ki o da wa loju wi pe owo oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wi pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun enikeni ti o ba ke pe ati wi pe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wi pe a ko da awon adura wa ohun ti o sele ni wi pe aise dede wa awon ese wa aini gbala wa oni o nfa awon idina won yi wa si igbesi aye wa sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a nso fun amo israeli wi pe won ko ni igbona okan lati pe oroko olowa nitori wi pe won je ohun aimo awon ododo ti won gbekele bi ki a ma fi owo fun alagbe bi ki a ma lo si ilesin bi ki a ma rubo si olorun bi ki a ma sutura ri bi ki a ma se ohun kan tabi omiran a nso fun wi pe awon kan yin dabi akisa elegbin awon kan won yin ni o je nkan ti awon elese ma nsogo ninu re won ma nso fun wi pe awon je ni mimo awon je ni tito ni waju olowa ati wi pe awon mo bi won se ma fun awon alagbe lowo awon si mo bi won se ma se sesin a nso fun wi pe gbogbo awon kan won yi ti agbekele won je akisa elegbin ni waju olorun ati wi pe o mu ki a redanu bi ewe aise dede wa ni o mu wa kuro ni o fe wa kuro ni waju olorun gege bi afefe o ni ni ese ikeje ori kerinle ni ogota ko si eni ti o n pe oruko olowa ko si eni ti o npe oroko Olorun amo Israeli ti an soro nipa re ti woli Isa ti o ko iwe isila koko won je awon ti o pa ilana ise esin Olorun won pa ada won je awon ti a ti fi ilana Olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oroko Olorun nitori wi pe ati fi oroko Olorun fun won ati fi ileri Olorun fun won won si ti mo Olorun Abraham ti Isaki ati ti Jacobo sugbon nigba to ya won be si ni ke pe oroko angeli ninu adura won won ko ke pe oroko Olorun mo won be si ni ke pe oroko awon eniyan eda owo Olorun ninu adura won won ko pe ke pe oroko Olorun mo won si be si ni ke pe awon orisa orilede ti o yi won ka eyi ni Isaiah so fun wi pe nitori ko si eni tin ke pe oroko re awa na papa bi abati sha Olorun ti bi abati yi ilana Olorun pada ti o je wi pe a ko ke pe oroko Olorun mo boya oroko angeli le awa n ke pe nisinsin yi lati gbo adura awa tabi oruko eniyan eda owo Olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju Olorun oni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko Olorun bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wi pe won ke pe oruko Olorun se o ti ka nipa Joseph inu ni bini ati wahala popo ni o wa ni igbese aye re kini o da okunrin na sele kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oroko Olorun bi abaka nipa eniyan bi Danieli tabi nipa bi Davidi o ti o se won ni wo pe won ke pe oroko Olorun bi o ba lo sinu majemu titun bi o ba wo awon ti o ti ni ijatile tele tele sugbon ti o da bi eni wo pe won kese jari ni ti igbagbo won kese jari nipa ti ebi won won kese jari nipa awon ohun idawole won ohun ti o se won ni we pe won ke pe oroko Olorun sugbon Isaiah n so fun wa esun ti o fi kan omo Israeli ni we pe ko si eni ti o ke pe oroko re ti o ru ara re soke lati di omo ti o ru ara re soke lati di omo e je we pe ilowowo ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ni bini ti won dojuko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o n dojuko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju wi pe bi o ko ba ru ara re soke bi o ko ba ke pe oroko Olorun bi o ko ba di iliri Olorun mo bawo ni o se se se fun o lati kuro ninu ipo egan ti o wa nisisin yi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo Olorun ninu ifihan ori keta ifihan ori keta ese ikedogun ati ikerindinlogun ni Jesu Kristi omo Olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni Laodikea wi pe o mo ise won ati wi pe esun ti o n fi kan won ariwisi ti a ni riwisi won ni wi pe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ikedogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowowo Jesu tin so fun awon ijo ye wi pe ariwisi ti a ni wisi won ni wi pe won ko gbona bẹẹni wọn kò tutù ní ẹsẹ ìkẹrìndínlógún ǹjẹ nítorí tí ìwọ ṣe lọwọọwọ tí ìwọ kò sì gbóná bẹẹni o kò tutù èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èyí jẹ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn a ó ṣí kúrò èyí jẹ wípé a ó yà wọn nípa sí ọlọrun èyí jẹ wípé a ó ta wọn nù
0: eje wipe bi ati gba won gege bi eniyan olorun tele tele wipe nisinsin bi a ba ta wonu bi a ba po won jade kuro ni enu olowa kuro lenu ologbala wipe won ki se ti olorun mo o je mo wipe bi ilowowo ba joba ni igbese aye re tabi irewesi ni o joba ni igbese aye re tabi aile igbadura ni o joba ni igbese aye re eyi ki o eyi o mo ki olorun ki o ta onu ki o so fun wipe o ki se ti ohun nitori wipe o ni bi o ba wa ni ilowowo sibe wipe a o ta onu a o po jade kuro lenu ologbala ninu jacobo ori kerin jacobo ori kerin ese ikeji eyin fe e ko si ni bi a ba wo igbese aye opolopo awon kristeni a le so yi nipa won wipe eyin fe eyin ko si ni bi a ba ri eni ti o ni iwo tutu bi a ba ri eni ti o ma nse ni iwon ton osin bi a ba ri eni ti o ni iwa bi olorun ni igbese aye re o sese ke yi ki o ma wo lati won pe ko le sese fun lati ni iwa tutu tabi iwon ton osin tabi iwa ododo tabi iwa looto lai je we pe oni igbala ninu okan re lai je we pe o ti ba Jesu gege bi olowo ati olugbala re lai je we pe o ti fi ododo ja ese re sona lai je we pe o ti ko ese re sile asi ti fi eje Jesu Kristi we o sese ki a ri eni ti o ni iwa rere eni ti o ni iwa tutu eni ti o ti di atunbi eni ti a si ri pe nipa atunbi yi ohun rere gbogbo ni o n wa si igbesi aye re ki o si ma fe ki iru nkan won yi ki o sele si o Jacob n we pe eyin fe e ko si ni o sese ki o ri eni ti o je we pe ore olorun ati ibukun latoke wa o n san yanturu ni igbesi aye re o sese ki o ri eni ti o je we pe boya o ti se igbeyawo o n bimo le omo tabi o sese ki o wa le enu ise o ni igbega kun igbega tabi o sese ki o je wipe gbogbo awon ota patapata ni won ti wa teriba fun o sese ki o je wipe ibi ti o ti ni isoro tele tele tabi aisan tele tele awon nkan won yi ti pora ni igbese aye re iwo si nfe ru nkan be o wipe eyin nfe e ko si ni e ko ni nitori wipe e ko se nkan ti awon won yi se nipa wipe won je wo ise won won ko sile won pe oruko olowa won fe ki olowa ki o dariji won bayi ni ibukun ati ore ati anu olorun se de igbesi aye won eyin fe e ko si ni o se se boya o ti ni igbala sugbon bi a ba so nipa isodi mimo bi a ba so nipa pe ki a fa gbongbo ese ti o wa ni igbesi aye eda ki a fa tu kuro ni okan re awon nkan won yi je ajeji si o bi a ba so nipa iwa bi ti olorun bi a ba so nipa iwa ifarajo Jesu Kristi ninu ero ninu okan ninu irin ninu gbogbo ti a nse ki awon nkan won yi je ajeji si o bi o ba si ri awon elomiran ti won ti ni isodi mimo bi o ba ri ore ofe olorun ni igbese aye won bi o ba ri iwa mimo iwa tutu ti o wa ni igbese aye won bi o ba ri iwa ti kora ni ni ijanu ni igbese aye won iwo nfe nkan won yi eyin nfe e ko si ni nitori kini nitori wipe o ko ru ara re soke nitori wipe o ko di ileri olorun mo nitori pe o kan gban ara re kuro ninu awon ohun ti o de omole o sese wipe ori eni ti ejo wa si inu ile isin yi ni akoko kan na nisisin yi won ti ni igbala nisisin yi won ti ni isodi mo nisisin agbara olorun agbara emi olorun o ti joba ni igbesi aye won kini won se ki agbara olorun ki o to wa si igbesi aye won ohun ti jesu so fun ani won se wipe ki won ki o duro ni jerusalemu titi a o fi fi agbara emi olorun kan eyi ni won se won duro won fara won robo won je ki gbogbo igbese aye won ki o di ifihan niwaju olowa won si so fun olorun wepe bi o ba fun ni agbara emi mo yi won ma gbadura won ma sise fun olorun won ma se gege bi oro olorun ati fi agbara emi olorun kan won nisisin bi won ba gbadura won soro bi oba bi won ba gbadura won a soro pelu ase bi won ba gbadura won le di ileri olorun mu o si nfe nkan wonyi ni igbesi aye ti re pelu ni eyin nfe e ko si ni o sese ki ori awon elomiran ti won ti ni aisan tele tele bi won ti wa sinu ijo be ni ati mu awon aisan wonyi koro awon ti won ti je eni ti won je alailera tele tele
1: awon ti won ko le lo sibi ise ni ojo meji ninu ose awon ti o dabi eni wi pe won ko le gbe ohun ti o wuwo won ko le se ohun ko ohun awon ti o ma ma mi hele hele tele tele nisisin won ti di alagbara gbogbo aisan gbogbo irewesi gbogbo ohun ti o nse won tele tele ati mu kuro ki o si ma pe nkan won yi ni okan re wi pe ajo wa ninu ijo ajo n gbadura ajo n ka bibeli awon won si ti ni ilera pipe sibe sibe emi wa ninu aisan o ni eyin fe e ko si ni kini se ti ari wi pe awon elomiran won ti ni idande awon elomiran won ti ni igbala awon elomiran won ti ni isodi mi won awon elomiran won ti ni agbara mi olorun awon elomiran ati da won sile kuro ninu aisan ti o nse won awon elomiran awon majele ti won gbe fun won je tele tele gbogbo re patapata lo ti pora ni igbese aye won kini se ti ore ofe olorun wa fun iru awon wonyi sugbon ti ko si ninu aye awon kan ninu wa idi re ni wepe a ko ru ara wa soke idi re ni wepe a je ni ti se lowowo idi re ni wepe a je ni ti rewesi oni eyin fe e ko si ni wo awon nkan ti o tin fe ninu okan re wo awon nkan ti o tin so fun olorun sugbon ti o ko so fun olorun pelu okan ti o gbadura jagara okan ti o gbadura agbayori awon nkan won yi ti o fe won yi bi won ba ma je ti re oni lati ru ara re soke eyin nfe e ko si ni eyin pa e si nse lara e ko si le ni o n so fun awon pe bi a ba nfe ore ofe olorun bi a ba nfe igbala olorun bi a ba nfe tesiwaju nipa ti emi bi a ba nfe lati goke agba ninu awon idawole wa ki se nipa owo jije ki se nipa ilara sise oni eyin se ilara sibe sibe pelu owo ati ilara won yi e ko si le ni eyin ja eyi je wi pe enjiyan eyi je wi pe an poju tembelu awon ti o le ni nkan won yi eyi je wi pe an wo awon eniyan ti o ti ni nkan won yi èyí tí a bá fi lọ sí orí ekun wa kí a gbàdúrà kí àwọn nǹkan yìí kí ó lè jẹ́ tiwa ìjà tàbí ìlara tàbí àrán kan ni a fi ń gbé kun àwọn ẹlòmíràn lójú ẹ̀yìn sì ń jagun ẹ kò ní nítorí ẹ̀yìn kò béèrè ẹ kò ní nítorí tí ẹ̀yìn kò béèrè bí a bá rí àwọn ẹlòmíràn nínú ìjọ bí a bá ti ń parí ìwàásù bẹ́ẹ̀ ni wọ́n sá jáde wọ́n lọ sí etí ọkọ̀ láti lè lọ mú mọ́tò nǹkan wọ̀nyí kì yóò jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lè ní oore ọ̀fẹ́ ọlọ́run àti àwọn ìlérí ọlọ́run tí wọ́n fẹ́ ní ìgbésí ayé wọn ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè bí a bá fẹ́ ní ìgbàlà a ní láti béèrè bí a bá fẹ́ ní ìsọ̀dí mímọ́ a ní láti béèrè bí a bá fẹ́ ní agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé wa a ní láti béèrè bí a bá fẹ́ ní ìwòsàn kúrò nínú àwọn àìsàn tí ó wà ní àgọ́ ara wa a ní láti béèrè bí ó bá jẹ́ wípé ẹ̀mí òkùnkùn ni ó ń rìn wá mọ́lẹ̀ tí a sì ń fẹ́ ní ìdáǹdè a ní láti béèrè bí ó bá jẹ́ wípé àrùn kò gbóògùn ló wà ní ìgbésí ayé wa tí a sì ń fẹ́ ìtúsílẹ̀ àti ìmúniláradá a ní láti béèrè bí ó bá jẹ́ wípé a ní wàhálà nínú ilé nínú ẹbí pẹ̀lú àwọn ọmọ tàbí pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aya tí a sì ń fẹ́ kí ọlọ́run kí ó pẹ́ ẹ̀rọ sí ìgbésí ayé wa àti sí ìdílé wa a ní láti béèrè a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà a ní láti jẹ́ ẹni tí ń ru ara wa sókè ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè ó yẹ kí a mọ̀ wípé àdúrà ṣe pàtàkì bí a bá fẹ́ ní oore ọ̀fẹ́ ọlọ́run bí a bá fẹ́ ní ìmúṣẹ ìlérí ọlọ́run a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà wo Matthew orí 24 Matthew orí 24 láti ẹsẹ̀ 40 ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ó bá wọn wọn sùn ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ó bá wọn wọn sùn èyí ni a ń sọ nípa ti Jésù Kristì àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ti sọ fún ọ ní ìṣáájú wípé òun fẹ́ kí wọn kí ó lè gbàdúrà pẹ̀lú òun ó mú Jọ̀hánù Jákọ́bù àti Pétérù ó sọ wípé wọ́n ní láti gbàdúrà pẹ̀lú òun òun sì lọ síwájú ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó bẹ̀rẹ̀ sí ní képe olúwa wípé kí a lè fún un ní agbára láti lè dojúkọ àwọn nǹkan tí ó yẹ kí òun dojúkọ àti láti lè ru ẹ̀ṣẹ́ wa àti láti lè lọ sí orí igi àgbélébùú kí ó ba lè kú fún ẹ̀ṣẹ́ wa èyí jẹ́ àkókò tí ó ṣe pàtàkì púpọ̀ fún Jésù Kristì kì í ṣe bẹ́ẹ̀ nìkan o se pataki popo fun gbogbo eda fun gbogbo agbaye nitori wipe gbogbo ebo ti an ru ninu majemo lai lai iwon yi ni ibaje abayori si re tabi imuse awon kan won yi nigbati Jesu Christ odo agutan olorun ti o fi ara re ru ebo fun gbogbo agbaye patapata sugbon awon eniyan won yi e ti won iba fi dide Etion e ba fi konle, etion e ba fi gbe ohun won soke lati gbadura pelu Jesu Christi, won ko le gbadura. O si to awon omo ihin re wa we pe o si ba won won sun. Gba ti o ye ki won ki o gbadura, won sun abajo ti irewesi ti o fi joba ninu okan won. Abajo ti ailagbara ti o fi wa ni igbese aye won. Abajo ti aseti, aseri ti o fi wa ni igbese aye won. Abajo ti iberu ti o fi kun okan won abajo ti won ko le ni agbara nigbati awon omo kekeke ti won wa bere we pe o je okan ninu awon omo ehin abajo ti won fi se Jesu o wi pe o si to awon omo ehin re wa o ba won won sun bi abaye igbesi aye re wo dara dara bi abawo kini idi ti o dabi eni we pe aisan fi joba ti o ko le segun ti o dabi eni we pe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma ngbeye lowo re ti o dabi eni wi pe nigba gbogbo ni o ma nje otile no ma nfi eyin re bale eyi ni wi pe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun petero pe kin la eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ki esi ma gbadura e ma sona ki esi ma gbadura bi o ba fe di alagbara e ma sona ki esi ma gbadura bi o ba fe ki ori ofe olorun ki o wa ni igbesi aye re e ma sona ki esi ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o se fe di asegun e ma sona ki esi ma gbadura bi idanwo tin wa latowo isu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni tin bori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbesi aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki esi ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si nfi alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki esi ma gbadura bi o ba dabi eni pe o je alaisan a ma nfe ni ku folaye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki a si ma gbadura bi o ba je we pe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe yi o nfe ni yi pada rere e ma sona ki e si ma gbadura bi o ba je we pe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo o ni ki e ma sona ki e si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a n gbe aye ti esu n joba ni aye ti a wa aye ti awon emewa ti awon omo esu ti won joba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon alonilowogba ti won po si ni aye ti a wa aye ti o ni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti n gbadura o wi pe ni oni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi n fe igbala sugbon sailera fun ara looto le emi n fe isodi mimo ati iwa bi olorun sugbon se o mo o sailera fun ara looto le emi n fe agbara olorun agbara lati gbadura agbara lati bori esu agbara lati le koju ija si awon omo igun re looto le emi n fe sugbon o sailera fun ara looto le emi n fe iwosan emi n fe ki a se aseye ati aserege ni igbesi aye wa aseyege ni igbesi aye wa emi n fe nitooto sugbon o se ailera fun ara bi a ba si n fe ki olorun ki o boju wa ati ki awon iliri re ki o se si wa lara ohun ti an so ni wepe ani lati ru ara wa soke wo bi Aisa ti so fun wa Aisa ori keje le ni adota Aisa ori keje le ni adota lati ese ikini ji ye agbara re wo iwo si oni o nso fun awa ti are wo si oni ki a jidede o nso fun awa ti awa labe agbara okunkun ti agbara okunkun rin omole oni ki a jidede o nso fun awa ti a ni lowo owo oni ki a jide ji gbe agbara re wo iwo si oni gbe aso ogo re wo iwo Jerusalemu ilu mimo nitori lati igba yi lo nitori lati igba yi lo aikola ohun alaimo alaikola ohun alaimo ki o wo inu re mo ohun ti an so ni wo pe bi abale jidide ko ninu orun wa bi abale ru ara wa soke bi abale ke pe oruko olowa wi pe lati isinsin lo lati igba yi lo awon nkan ti o ti je isoro ni igbesi aye wa a ko ni re won mo ni oruko Jesu awon nkan ti o ti rin wa mole a ko ni gboro won mo ni oruko Jesu awon nkan ti o tin je gaba lori wa a ko ni gboro won mo le oruko Jesu bi a ba le jidide iji ododo bi a ba le ke pe oruko Olowa bi a ba le ru ara wa soke wo ese ikeji gbon ekurukuro le ara re gbon ekurukuro le ara re dide joko iwo Jerusalemu tu ota kuro tu oja kuro li orun re iwo onde omobirin Sioni ohun ti a n so ni wo pe awon Israeli wonyi won dabi omiran ti o je wo pe won dobole won ko wa alailagbara nibi ti omiran yi ti o ti dobole be ni awon ti ko to awon ti ko lagbara to ni won gori re ni won de pelu oja tabi pelu okun o dabi eni wo pe an segun won sugbon Aisa n so fun wi pe ki won ki o jidide ki won ki o ru ara won soke ki won ki o ke pe oruko Olowa ki a ba le mu awon ohun ti o wa ni igbesi aye won ti o so won di edun arin le ki a le mu nkan won yi kuro o ni ki won gbon ekuru kuro le ara won ki won ki o si dide ki won ki o tu oja kuro le orun won awon onde omobirin Sioni bi awa paapaa bi a ba se nkan won yi bi awa na bi a ba le ke pe Olorun bi a ba le tu awon oja wonyi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun Olorun wi pe a n fe di eni igbala a n fe di eni ti o ni isodima eni ti o ni agbara Olorun ati eni ti aisan gbogbo ti o kuti kuro ni igbesi aye re ti a ko je ki ohunkohun ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi ileri Olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wi pe awon nkan ti o n se wa lose awon nkan ti o ti wa ni igbesi aye wa sugbon ti ko te wa lorun titi di sisin yi a mo kuro ni oruko Jesu bi a ba n fe nkan won yi ninu igbesi aye wa ani lati je eni ti o ni ongbe ongbe fun nkan ti Olorun wo orin Dafidi ori kejilelogoji lati ese ikini orin Dafidi ori kejilelogoji lati ese ikini bi agbonrin iti ma mi hele si ipa odo omi beeli okan mi mi hele si o Olorun bi agbonrin ti ma sare ti ma mi hele ni wiwa ipado omi oni samu nso wi pe beeli okan mi mi hele si o Olorun e je wi pe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si Olorun ki a ru ara wa soke ki a ke pe oruko Olowa ki a di ileri Olorun mu ki a gbadura ki kan si Olorun o ni ongbe Olorun gbe okan mi bi ongbe Olorun ba n gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe Olorun gbe okan mi ohun ti oni samu fi n so yi ni wipe o ni ijatile ninu aye nitori wipe ko si alafeyinti kan ti o wa ninu aye ti ki o jani tile bi a ba gbẹkẹle ẹran ara o daju wipe a o ni ijatile sugbon ni orin samu n so wipe ongbe Olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe Olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wipe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re ongbe Olorun gbe okan mi bi ongbe Olorun ba si n gbe okan re
2: o joko tabi o duro ni waju oluwa o si ba olorun so asoye titi yo fi gbo tire titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe oje alai lagbara ori pe nkan keke ke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wi pe ati di leri olorun mu o je on ti o die ti fun o bi o ba fe agbara olorun ni igbese aye re o ye ki o ke pe olowa o ngbe olorun ngbe okan mi tabi ori pe o ti ni igbara o ti ni isodi mimo o si ti ni agbara emi olorun ni igbese aye re sugbon ati waasu ihere ni o soro fun ojojo bi o ba se nfe agbara ati waasu ihere o ye ki o ke pe olowa o ngbe olorun ngbe okan mi ti olorun alaye nigba wo le emi o wa ti emi o se yoju ni waju olorun wo Matthew ori karun ese ikefa ke ori ewe pe bi aba fe ni wa mimo bi aba fe ni isodi mimo o ye ki o ngbe yi ki o joba ki o wa ni okan wa Matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti bi npa ati ti o ngbe ngbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti bi npa ati ti o ngbe ngbe awon ti won mo we pe won fe isodi mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbese aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu Jesu Christi won fe nkan won yi ni igbese aye won bi a ba nfe ru nkan be isodi mimo ki se ohun ti a n ba pade loju ona isodi mimo ki se ohun ti a n ba pade ni ibodo oko isodi mimo ki se ohun ti a n ba pade ni bi oja isodi mimo je ohun ti a n ba pade ni ile olorun nigba ti a ba ni ongbe nigba ti ebi ba pa wa si pa ododo ti ongbe ngbe wa si pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi ko wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi a ba nfe awon ibukun wonyi ani lati ni ongbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketadinlogoji lojo ikehin ti se ojo ajo nla jesu duro o si kigbe wipe bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu iye ani pekun ki se fun awon onilowowo iye ani pekun ki se fun awon ko gbona ko tutu iye ani pekun ki se fun awon alaile igbadura iye ani pekun ki se awon ti won ko le boluwa duro lati gbadura si olorun titi a o fi dawon adura won o ni bi ongbe ba ngbe enikeni ongbe igbala ongbe iye ani pekun ongbe wipe ki a dari ese re ji o ki o le ni alaafia pelu olorun ongbe wipe ki a koruko re ni iwe iye lorun ongbe wipe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wipe o ti di omo olorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe isodi mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba daniyan lokan re bi o ba nfe awon imose ileri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wipe ti olorun yo fi fi nkan won yi fun o ko ni kuro ni waju olorun ki yo le sese fun lati le ni awon ibukun olorun won ni igbese aye re sugbon bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma san jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se jesu logo sugbon nisisiyi ati se jesu logo o si so fun awe pe nisisiyi ti ati se jesu logo wepe bi orugbe ba ngbe enikeni o nfe igbala mi tabi o nfe iwosan tabi o nfe isodi mimo tàbí o ń fẹ́ agbára ẹ̀mí mímọ́, tàbí ohunkóhun tí ó jẹ́ àìní rẹ, o ń fẹ́ kí a mú àwọn àìní wọ̀nyí kúrò, ohun tí a ní láti ṣe ni pé kí a ru ara wa sókè, kí a ké pe Ọlọ́run, kí a jẹ́ kí ìlérí Ọlọ́run kí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. Rántí wípé àríwísí tí a ní nínú Isaiah sí àwọn ọmọ Ísírẹ́lì ni wípé kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ̀, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú. Ní àṣálẹ́ yìí, bí a bá fẹ́ ní ìbùkún Ọlọ́run, ó yẹ kí a lè ru ara wa sókè, ó yẹ kí a lè ké pe Ọlọ́run, ó yẹ kí a lè sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ àwọn ìbùkún Ọlọ́run, ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó dájú pé yóò gbọ́. Bí ẹlẹ́ṣẹ̀ bá wá tí ó ń fẹ́ ìgbàlà, a ó gbà á là. Bí ẹni tí ó ti ní ìgbàlà bá tí ó ń fẹ́ ìsọ̀dí mímọ́, a ó sọ di mímọ́. Bí ẹni tí ó ti ní ìsọ̀dí mímọ́ bá wá síwájú Ọlọ́run, tí ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ̀, agbára tí yí ni padà, agbára tí yí èdè ẹni padà, agbára tí yí ìrò inú wa padà, agbára tí yí àìlera padà sí ìlera àti ara dídá ṣáṣá. Bí a bá ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run, ó dájú wípé bí a bá lè ru ara wa sókè, bí a bá ké pe orúkọ Olúwa, wípé ojú rẹ̀ yóò mọ́lẹ̀ sí wa lára, yóò sì fi àwọn ìlérí Ọlọ́run tí ó pọ̀, yóò fi wọ́n ṣe, yóò mú wọn ṣe ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a dìde, kí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìmúṣẹ ìlérí rẹ̀, a ń fẹ́ agbára rẹ̀ ní ìgbésí ayé wa. Bí o bá jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, ké pe orúkọ Olúwa, sọ fún Ọlọ́run wípé lónìí ó ń ru ara rẹ̀ sókè, lónìí ó ń jí dìde kúrò nínú oorun tí o ti ń sùn, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó gba ọkàn rẹ là. Tàbí ìwọ tí o ti ní ìgbàlà láti ọjọ́ pípẹ́, ìsọ̀dí mímọ́ ń kọ́, ru ara rẹ̀ sókè kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìsọ̀dí mímọ́. Tàbí ìwọ tí o ti ní ìsọ̀dí mímọ́, báwo ni agbára mímọ́ ní ìgbésí ayé rẹ, ru ara rẹ̀ sókè kí o sì jí gìrì, kí o jí ìjí òdodo, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé rẹ. Jí, jí gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, gbọ́n irúkú kúrò lé ara rẹ, dìde kí ìwọ kí o bá lè mú ìlérí Ọlọ́run ṣẹ ní ìgbésí ayé rẹ. Bí o bá jẹ́ ni ìlọ́wọ́ọ́wọ́, jí dìde. Bí o bá jẹ́ kò gbóná kò tutù, jí dìde. Bí o bá jẹ́ ẹni tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, jí dìde kí o ronú pòwàdà. Bí o bá jẹ́ ẹni tí kò ní ìtara tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni tí ń ṣe ṣubú ṣeré ìgbàgbọ́, jí dìde kí o ké pe orúkọ Olúwa. Bí o bá jẹ́ ẹni tí ń fò ní kúfọ̀ láyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ìgbàgbọ́, jí dìde kí o ké pe orúkọ Olúwa. Sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ àánú rẹ̀ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ ìgbàlà Ọlọ́run ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ ìsọdí mímọ́ ní ìgbésí ayé rẹ, o ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Tàbí ìwòsàn, o ń fẹ́ ìwòsàn ní ìgbésí ayé rẹ, tàbí àwọn agbára òkùnkùn ni ó fi ara rẹ ṣe légbé. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí a tu ọ sílẹ̀, o fẹ́ kí a dá ọ ní ìdè, o fẹ́ kí a gbà ọ sílẹ̀. Jí dìde, má ṣe ṣe ìlọ́wọ́ọ́wọ́, má ṣe jẹ́ ẹni kò gbóná kò tutù. Képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, képe orúkọ Olúwa, ó dájú wípé yóò gbọ́ bó bá lè ké pè é. Jí, jí gbé agbára rẹ wọ ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ ìwọ Jerusalemu. Nítorí láti ìgbà yìí lọ, aláìkọlà àti àìmọ́, aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Képe orúkọ Olúwa, ìwọ ń fẹ́, o kò sì lè ní nítorí àìlè gbàdúrà. Ẹ̀mí ń fẹ́ ó ṣe àìlera fún ara nítorí àìlè gbàdúrà. O jẹ́ aláìní, o jẹ́ aláìwà bí Ọlọ́run nítorí àìlè gbàdúrà. O jẹ́ ẹni tí èṣù ń jọba ní ìdílé rẹ̀ nítorí àìlè gbàdúrà. O jẹ́ ẹni tí àìsàn tí ó fi ilé rẹ̀ ṣe, tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé nítorí àìlè gbàdúrà. O jẹ́ àwọn tí a ń ṣẹ́gun rẹ̀ àti ẹni tí kò ní ìṣẹ́gun nítorí àìlè gbàdúrà. Jí dìde, jí dìde, jí dìde, ru ara rẹ sókè, ké pe orúkọ Olúwa. Sọ fún Olúwa wípé o fẹ́ ìyípadà ní ìgbésí ayé rẹ. Má máa fi ìgbà gbogbo wọ́lá ní ìgbàlà, má máa fi ìgbà gbogbo wọ́lá ilé ìgbàdúrà, má máa fi ìgbà gbogbo wọ́lá ní ìsọ̀dí mímọ́, o fi ìgbà gbogbo wọ́lá ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Jí dìde kí o ké pe orúkọ Olúwa, jí dìde kí o ké pe orúkọ Olúwa, jí dìde kí o ké pe orúkọ Olúwa. Kí o sọ fún Ọlọ́run wípé lónìí, lónìí o ń fẹ́ ìgbàlà, o ń fẹ́ ìgbàlà. Ronú pàdà àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀ kí a ba lè dáríjì ọ́. jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o kàn wọ́n sílẹ̀ kí a bà lè dáríjì ọ́. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o kàn wọ́n sílẹ̀ kí a bà lè dáríjì ọ́, kí ìgbàlà kí o lè wọnú ọkàn rẹ. Bí o bá ti ní ìgbàlà kí pe Ọlọ́run fún ìsọ̀rí mímọ́. Bí o bá ti ní ìsọ̀rí mímọ́ kí pe Ọlọ́run fún agbára ìfikún ní agbára ẹ̀mí Ọlọ́run. Bí o bá ti ní ìfikún ní agbára ẹ̀mí Ọlọ́run kí pe Ọlọ́run kí o bá lè fi ìgboyà jẹ́rìí orúkọ rẹ̀ nínú ọkọ̀ èrò, nínú abúlé, nínú ìletò, lé àyíká rẹ, tàbí níbikíbi tí o ń gbé. Kí pe orúkọ Olúwa jí kí orú ara rẹ sókè. Jí kí orú ara rẹ sókè. Sọ fún Ọlọ́run wípé ìrẹ̀wẹ̀sì yóò pòórá ní ìgbésí ayé rẹ, àìlè gbàdúrà yóò kúrò ní ìgbésí ayé rẹ. Kí pe orúkọ Olúwa. Kí pe orúkọ Olúwa. Kí pe orúkọ Olúwa. Èyí kì í ṣe àkókò fún orun sísùn. Kí pe orúkọ Olúwa. Èyí kì í ṣe àkókò fún ìrẹ̀wẹ̀sì. Kí pe orúkọ Olúwa. Jí dìde kí o ké pe orúkọ rẹ̀. Rú ara rẹ sókè kí ìlérí Ọlọ́run kí ó ba lè jẹ́ tirẹ̀, kí ìdáǹde kí ó ba lè jẹ́ tirẹ̀, kí ìwòsàn kí ó ba lè jẹ́ tirẹ̀, kí àlàáfíà Ọlọ́run kí ó ba lè jẹ́ tirẹ̀, kí ìmúnidúró okun àtòkèwá kí ó lè jẹ́ tirẹ̀, kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Jídìde, jídìde, rú ara rẹ sókè kí o ké pe orúkọ Olúwa. Sọ fún Ọlọ́run bí ìlérí rẹ̀ mú. Ké pe orúkọ Olúwa. Ìwọ ń fẹ́ ṣùgbọ́n àti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Ó ń fẹ́ ìgbàlà láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Ó ń fẹ́ ìsọdi mímọ́ ìsọdọ̀tun láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Ó ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Ó ń fẹ́ ìwòsàn àti ìdáǹde ní ìgbésí ayé rẹ láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà. Jí dìde kí o gbàdúrà. Jí dìde kí o ké pe orúkọ Olúwa. Jí dìde kí o rú ara rẹ sókè kí o sọ fún Ọlọ́run ohun tí ó jẹ́ àìní rẹ nípa ti ẹ̀mí, àìní rẹ nípa ti ara, àìní rẹ nípa ti ẹbí. Jí dìde kí o sọ fún Ọlọ́run kí o di ìlérí Ọlọ́run mú. Kí o di ìlérí Ọlọ́run mú kí a bá lè pa agbára ọ̀tá ní ìgbésí ayé rẹ, kí a bá lè pa agbára ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ, kí a bá lè dá ọ sílẹ̀, kí a dá ọ ní ìdè ní ìgbésí ayé rẹ. Jí dìde kí o ké pe orúkọ Olúwa. Jí dìde kí o ké pe orúkọ Olúwa. Jí dìde kí o rú ara rẹ sókè kí o di ìlérí Ọlọ́run mú. Kí o di ìlérí Ọlọ́run mú. Kí o rí ọ̀fẹ́ ìgbàlà Ọlọ́run, àánú Ọlọ́run, ìsọdi mímọ́ tòótọ́ àti agbára ẹ̀mí Ọlọ́run kí o ba lè jẹ́ tirẹ̀. Rú ara rẹ sókè kí o ké pe orúkọ Olúwa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iṣẹ́ àwọn apostoli, orí ìkejìlá, ní àkókò ìgbà náà ni Herod ọba sì náwó rẹ̀ láti pọ́n àwọn kan lójú nínú ìjọ, ó sì fi ìdàpá Jákọ́bù arákùnrin Jọ́hánù. Nígbà tí ó sì rí pé ó dùn mọ́ àwọn Júù, ó sì náwó mú Pétérù pẹ̀lú, ó sì jẹ́ ìgbà ọjọ́ àìwúkàrà. Nígbà tí ó sì mu, ó fi sínú túbú, ó fi ilé ẹ̀ṣọ́ mẹ́rin àwọn ọmọ ogun lọ́wọ́ láti máa ṣọ. Ó ń rò láti mú jáde fún àwọn ènìyàn wá lẹ́yìn ìrékọjá. Nítorí náà, wọ́n pa Pétérù mọ́ nínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Nígbà tí Herodu ìbá sì mú un jáde, ní òru náà, Pétérù sùn lé àárín àwọn ọmọ ogun méjì, a fi ẹ̀wọ̀n méjì dé, ẹ̀ṣọ́ sì wà ní ẹnu ọ̀nà. Wọ́n ń ṣọ́ túbú náà. Sì wò ó, áńgẹ́lì Olúwa dúró tì í, ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú. Nígbà tí ó sì lu Pétérù pẹpẹ ní ẹ̀gbẹ́, ó jí, ó ní dìde kánkán, ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀. Áńgẹ́lì náà sì wí fún un pé, dí amú rẹ̀ kí o sì so sálúbàtà rẹ. Ó sì ṣe bẹ́ẹ̀, ó sì wí fún un pé, dáṣọ rẹ bora kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Òun sì jáde, ó ń tọ̀ ọ́ lẹ́yìn. Kò sì mọ̀ pé òtítọ́ ni òun náà ṣe láti ọwọ́ áńgẹ́lì náà wá, ṣùgbọ́n ó ṣe bí òun wà ní ojúran. Nígbà tí wọ́n kọjá ìṣọ́ kínní àti ìkejì, wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn irin tí ó lọ sí ìlú, tí ó sì ti kara rẹ̀ ṣí sílẹ̀ fún wọn. Nígbà tí wọ́n sì jáde, wọ́n ń lọ títí ní ọ̀nà ìgboro kan. Lójú kan náà, áńgẹ́lì náà sì fi sílẹ̀ lọ. Nígbà tí ojú Pétérù sì wálẹ̀, ó ní, nígbà yìí ni mo tó mọ̀ ní tòótọ́ pé Olúwa rán áńgẹ́lì rẹ̀, ó sì gbà mí lé ọwọ́ Herodu àti gbogbo ìrètí àwọn ènìyàn Júù. Nígbà tí ó sì rò ó, ó lọ sí ilé Màríà ìyá Jọ́hánù, tí àpèlé rẹ̀ jẹ́ Máàkù, níbi tí àwọn ènìyàn púpọ̀ péjọ sí tí wọ́n ń gbàdúrà. Bí ó sì ti kan ilẹ̀kùn ẹnu ọ̀nà, ọmọbìnrin kan tí à ń pè ní Róda, ó wá dáhùn. Nígbà tí ó sì ti mọ ohùn Pétérù, kò ṣí ilẹ̀kùn fún ayọ̀, ṣùgbọ́n ó súré wọlé, ó sì sọ pé Pétérù dúró ní ẹnu ọ̀nà. Wọ́n sì wí fún un pé ìwọ ń ṣí wèrè.

Herodu si mbinu gidigidi si awon ara tire ohun Sidoni, ṣugbọn won fi okan kan wa sodo re, nigba ti won si ti tu blastu iwe fa oba loju, won bebe fun alaafia, nitori lati ilu oba lo ni ati nbo ilu won. Lojo afiyesi kan, Herodu gun wa, o joko lori ite, o si nsoro fun won. Awon eniyan si ho wipe ohun Olorun ni ki si se ti eniyan. Loju kan na, angeli Oluwa lu, nitori ti ko fi ogo fun Olorun, ide si je, o si ku, ṣugbọn oro Olorun gbile, o si bi si. Barnaba won Saulu si pada ti Jerusalem wa, nigba ti won si pari ise iranse won, won si mu Juanu wa pelu won, apeli eni ti je Marku. Ise awon aposteli, ori iketala, awon woli ati awon oluko nisin be ninu ijo ti o wa ni Antioku, Barnaba ati Simeoni ti a n pe ni Nigeri, ati Lukiu ara Kirene, ati Manaeni ti a topo pelu Herodu Tetraki ati Saulu. Bi won si ti n josin fun Oluwa, ti won si n gbawe, Emi mimo wipe eya Barnaba ohun Saulu soto fun mi fun ise ti mo ti pe won si. Nigba ti won si ti gbawe, ti won si ti gbadura, ti won si ti gbe owo le won, won si ran won lo. Nje bi a ti ran won lati owo Emi mimo lo, won so kale lo si Seleukia, lati ibe won si woko lo si Kipru. Nigba ti won si wa ni Salami, won waasu oro Olorun ni sinagogu awon Ju, won si ni Juanu pelu fun iranse won. Nigba ti won si la gbogbo erekusu jade papo, won ri okunrin kan Oso Oli Eke Ju, oruko eni ti je ba Jesu, eni ti o wa lodo Sajo Paulu baale ilu na, amoye eniyan. O na ni o ranse pe Barnaba ohun Saulu, o si fe gbo oro Olorun, sugbon Elima Oso na, nitori be ni itumo oruko re, o tako won, o n fe pa baale ni okan da kuro ni igbagbo. Sugbon Saulu ti a n pe ni Paulu, o kun fun emi mimo, o si tejumo, o si wipe, iwo ti o kun fun arekereke gbogbo, ati fun iwa ika gbogbo, iwo meesu, iwo ta ododo gbogbo, iwo ki yo adekun ati ma yi ona ti to Oluwa po. Njẹ ni isisiyi, wo ọwọ Oluwa n bẹ lara rẹ, iwo si fọju, iwo ki yoo ri oorun ni saa kan. Loju kan naa, owusuwusu ati okunkun si bo, o si n wa eniyan kiri lati fa lọwọ lọ. Nigba ti baale ri ohun ti o ṣe, o gbagbọ, ẹnu si ya si ẹkọ Oluwa. Nigba ti Paulu ati awọn ti o wa pẹlu rẹ si ṣikọ ni Pafo, wọn wa si Paga ni Pamphylia, Juanu si fi wọn silẹ, o si pada lọ si Jerusalemu. Nigba ti wọn si la Paga kọja, wọn wa si Antioku ni Pisidia, wọn si wọ inu sinagogu ni ọjọ isinmi. Wọ́n si jókòó, àtìlẹ́yìn kíka ìwé òfin àti ìwé àwọn wòlíì, àwọn olórí sinagogu ránṣẹ́ sí wọn pé, ará, bí ẹ̀yin bá ní ọ̀rọ̀ ìyànjú kan fún àwọn ènìyàn, ẹ̀sọ́, Paul ó sì dìde dúró, ó sì juwọ́ sí wọn, ó ní ẹ̀yin ènìyàn Ísírẹ́lì àti ẹ̀yin tí ó bẹ̀rù Ọlọ́run, ẹ fi etí sílẹ̀, Ọlọ́run àwọn ènìyàn Ísírẹ́lì yìí yan àwọn bàbá wa, ó sì gbé àwọn ènìyàn náà lékè nígbà tí wọ́n ṣe àtìpó ní ilẹ̀ Íjíptì, apá gíga ni ó sì fi mú wọn jáde kúrò nínú rẹ̀, ní ìwọ̀n ìgbà 40 ọdún ni ó fi mú sùúrù fún ìwà wọn ní ejò. Nígbà tí ó sì ti run orílẹ̀-èdè méje ní ilẹ̀ Kenani, ó sì fi ilẹ̀ wọn fún wọn ní ìní fún ìwọ̀n 450 ọdún. Àtìlẹ́yìn nǹkan wọ̀nyí, ó fi onídàájọ́ fún wọn títí ó fi di ìgbà Sámúẹ́lì wòlíì. Àtìlẹ́yìn náà ni wọ́n béèrè ọba, Ọlọ́run sì fún wọn ní Saulu ọmọ Kiṣi, ọkùnrin kan nínú ẹ̀yà Benjamini fún 40 ọdún. Nígbà tí ó sì mú un kúrò, ó gbé Dáfídì dìde ní ọba fún wọn, ẹni tí ó sì jẹ́rìí rẹ̀ pé, mo rí Dáfídì ọmọ Jese, ẹni bí ọkàn mi tí yóò ṣe gbogbo ìfẹ́ mi. Láti inú irú ọmọ ọkùnrin yìí ni Ọlọ́run ti gbé Jésù olùgbàlàdìde fún Ísírẹ́lì gẹ́gẹ́ bí ìlérí, nígbà tí Jọanu ti kọ́ wàásù baptisimu ìrònúpìwàdà fún gbogbo ènìyàn Ísírẹ́lì ṣáájú wíwá rẹ̀. Bí Jọanu sì ti ń la ipa tirẹ̀ já, ó ní, ta ni ẹ̀yin ṣe bí èmi ń ṣe, èmi kìí ṣe òun, ṣùgbọ́n ẹ kíyèsí, ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi, pàtẹ ẹsẹ̀ ẹni tí èmi kò tó tú, ará, ẹ̀yin ọmọ ìran Ábráhámù àti ẹ̀yin tí ó bẹ̀rù Ọlọ́run, àwa ni a rán ọ̀rọ̀ ìgbàlà yìí sí, nítorí àwọn tí ń gbé Jerusalemu àti àwọn olórí wọn, nítorí tí wọn kò mọ̀ ọ́n àti ọ̀rọ̀ àwọn wòlíì tí à ń kà ní ọjọ́jọ́ ọ̀sìnmi kò yé wọn. Wọ́n mú un ṣe ní dídájọ́ rẹ̀ lẹ́bi, àti bí wọn kò tilẹ̀ ti rí ọ̀ràn ikú sí, síbẹ̀ wọ́n rọ Pilatu láti pa á. Bí wọ́n sì ti mú nǹkan gbogbo ṣe tí a ti kọ̀wé nítorí rẹ̀, wọ́n sì sọ̀ ọ́ kalẹ̀ kúrò lórí igi, wọ́n sì tẹ́ ẹ sí ibojì. Ṣùgbọ́n Ọlọ́run jí dìde kúrò nínú òkú, ó sì farahàn ní ọjọ́ pípọ̀ fún àwọn tí ó bá a gòkè láti Galili wá sí Jerusalemu, àwọn tí í ṣe ẹlẹ́rìí rẹ̀ ní ìsinsìnyí fún àwọn ènìyàn. Àwa sì mú ìrere wá fún yín ti ìlérí tí a ti ṣe fún àwọn bàbá. Bí Ọlọ́run ti mú èyí náà ṣe fún àwọn ọmọ wa nígbà tí ó jí Jésù dìde. Bí a sì ti kọ̀wé rẹ̀ nínú Sáàmù kejì pé, ìwọ ni ọmọ mi, lónìí ni mo bí ọ. Àti ní ti pé ó jí dìde kúrò nínú òkú, ẹni tí kì yóò tún padà rí ìbàjẹ́ mọ́, ó wí báyìí pé, èmi ó fún yín ní ore mímọ Dáfídì tí ó dájú. Nítorí ó sì wí nínú Sáàmù mìíràn pẹ̀lú pé, ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ rẹ rí ìdíbàjẹ́. Nítorí lẹ́yìn ìgbà tí Dáfídì sin ìran rẹ̀ tán bí ìfẹ́ Ọlọ́run, ó sùn, a sì tẹ́ ti àwọn bàbá rẹ̀, ó sì rí ìdíbàjẹ́. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run jí dìde kò rí ìdíbàjẹ́. Ǹjẹ́ kí ó yé yín ara pé nípasẹ̀ ọkùnrin yìí ni à ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ fún yín, àti nípa rẹ̀ ni à ń

0: olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ láre kúrò nínú ohun gbogbo tí a kò lè dá yín láre nínú òfin Mósè. Nítorí náà, ẹ kíyèsára kí èyí tí a ti sọ nínú ìwé àwọn wòlíì kí ó má ṣe dé bá yín pé ẹ wò ó ẹ̀yin ẹlẹ́gàn, kí ẹnu kí ó sì yà yín, kí a sì fẹ́ ẹ̀yin kù. Nítorí èmi ṣe iṣẹ́ kan ní ọjọ́ yín, iṣẹ́ tí ẹ̀yin kò jẹ́ gbàgbọ́ bí ẹnìkan tilẹ̀ ròyìn rẹ̀ fún yín. Bí wọ́n sì ti ń jáde, wọ́n bẹ̀bẹ̀ pé kí a sọ̀rọ̀ wọ̀nyí fún wọn ní ọjọ́ ìsinmi tí ń bọ̀. Nígbà tí wọ́n sì jáde ní sinagogu, ọ̀pọ̀ nínú àwọn Júù àti nínú àwọn olùfọkànsìn aláwọ̀ṣe tẹ̀lé Pọ́ọ̀lù Òǹbánábà, àwọn ẹni tí ó bá wọn sọ̀rọ̀ tí wọ́n sì rọ̀ wọ́n láti dúró nínú orí ọ̀fẹ́ Ọlọ́run. Ní ọjọ́ ìsinmi kejì, gbogbo ìlú sì fẹ́rẹ̀ péjọ tán láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí àwọn Júù rí ọ̀pọ̀ ènìyàn náà, wọ́n kún fún owó, wọ́n sọ̀rọ̀ òdì sí ohun tí Pọ́ọ̀lù ń sọ. Pọ́ọ̀lù Òǹbánábà sì sọ láìbẹ̀rù pé ẹ̀yin ni ó tọ́ kí a kọ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run fún, ṣùgbọ́n bí ẹ ti tánù, ẹ sì ka ara yín sí aláìyẹ fún ìyà nípẹ̀kun, wò ó, àwa yí padà sọ́dọ̀ àwọn kèfèrí. Bẹ́ẹ̀ ni Olúwa sá ti pàṣẹ fún wa pé mo ti gbé ọkalẹ̀ fún ìmọ́lẹ̀ àwọn kèfèrí, kí ìwọ kí ó lè jẹ́ fún ìgbàlà títí dé òpin ayé. Nígbà tí àwọn kèfèrí sì gbó èyí, wọ́n yọ̀, wọ́n sì yin Ọlọ́run lógo. Gbogbo àwọn tí a yàn sí ìyà nípẹ̀kun sì gbàgbọ́, a sì tan ọ̀rọ̀ Olúwa ká gbogbo ẹkùn náà. Ṣùgbọ́n àwọn Júù rú àwọn obìnrin olùfọkànsìn àti ọlọ́lá sókè àti àwọn àgbà ìlú náà, wọ́n sì gbé inú níbi ni dìde sí Pọ́ọ̀lù Òǹbánábà, wọ́n sì ṣí wọn kúrò ní agbègbè wọn. Ṣùgbọ́n wọ́n gbọn ekuru ẹsẹ̀ wọn sí wọn, wọ́n sì wá sí Ikoniọni. Àwọn ọmọ ẹ̀yìn sì kún fún ayọ̀ àti fún ẹ̀mí mímọ́.
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
0: Iṣẹ́ àwọn apọ́sẹ́lì, orí ìkẹrìnlá. Ó sì ṣe ní Ikoniọni, wọ́n jùmọ̀ wọ inú sinagogu àwọn Júù lọ, wọ́n sì sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù àti àwọn eléni gbàgbọ́. Ṣùgbọ́n àwọn aláìgbàgbọ́ Júù ru ọkàn àwọn kèfèrí sókè, wọ́n sì rọ wọn sí àwọn arákùnrin náà. Nítorí náà, wọ́n gbé ibẹ̀ pẹ́, wọ́n fi ìgboyà sọ̀rọ̀ nínú Olúwa, ẹni tí ó jẹ́rìí sí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀. Ó sì ń yọ̀ǹda kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu máa ti ọwọ́ wọn ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ìlú náà pín méjì, apá kan sì dàpọ̀ mọ́ àwọn Júù, apá kan sì dàpọ̀ mọ́ àwọn apọ́sẹ́lì. Bí àwọn kèfèrí àti àwọn Júù pẹ̀lú àwọn olórí wọn ti fẹ́ kọlù wọn láti ṣe àbùkù sí wọn àti láti sọ wọ́n ní òkúta, wọ́n mọ̀, wọ́n sì sá lọ sí Listra àti Dabe ìlú Likaonia àti sí agbègbè tí ó yíká. Níbẹ̀ ni wọ́n sì ń wàásù ìrere. Ọkùnrin kan sì jókòó ní Listra, ẹni tí ẹsẹ̀ rẹ̀ kò mókun, arọ láti inú ìyá rẹ̀ wá tí kò rìn rí. Ọkùnrin ìgbọ́ bí Pọ́ọ̀lù ti ń sọ̀rọ̀, ẹni nígbà tí ó tẹjúmọ, tí ó sì rí pé ó ní ìgbàgbọ́ fún ìmúláradá, ó wí fún oníhùn rárá pé dìde dúró ṣánṣán ní ẹsẹ̀ rẹ, ó sì ń fò sókè, ó sì ń rìn. Nígbà tí àwọn ènìyàn sì rí ohun tí Pọ́ọ̀lù ṣe, wọ́n gbé ohùn wọn sókè ní èdè Likaonia wípé àwọn òrìṣà sọ̀kalẹ̀ tọ̀ wá ní àwọ ènìyàn. Wọ́n sì pe Barnaba ní Júpítérì àti Pọ́ọ̀lù ní Amè, nítorí òun ni olórí ọ̀rọ̀ ìsọ. Àlùfáà Júpítérì tí ilé òrìṣà rẹ̀ wà níwájú ìlú wọn sì mú màálù àti màrìwò wá sí ẹnubodè, òun ìbá sì rúbọ pẹ̀lú àwọn ènìyàn. Ṣùgbọ́n nígbà tí àwọn apọ́sẹ́lì Barnaba òun Pọ́ọ̀lù gbọ́, wọ́n fa aṣọ wọn ya, wọ́n súré wọ inú àwùjọ, wọ́n ń kérara, wọ́n sì ń wí pé ará èéṣe tí ẹ̀yin fi ń ṣe nǹkan wọ̀nyí, ènìyàn onírú ìwà kan náà bí ẹ̀yin ni àwa pẹ̀lú tí à ń wàásù ìrere fún yín, kí ẹ̀yin kí ó yí padà kúrò nínú ohun asán wọ̀nyí sí Ọlọ́run alààyè tí ó dọ̀rùn wọn ayé àti òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn. Ẹni ní àwọn ìran tí ó ti kọjá jọ̀wọ́ gbogbo orílẹ̀-èdè láti máa rìn lé ọ̀nà tiwọn, ṣùgbọ́n kò fi ara rẹ̀ sílẹ̀ ní àìlẹ́rìí ní tí ó ń ṣe rere. Ó ń fún yín ní òjò láti ọ̀run wá àti àkókò èso, ó ń fi oúnjẹ àti ayọ̀ kún ọkàn yín. Díẹ̀ ni ó kù kí wọn kí ó má lè fi ọ̀rọ̀ wọ̀nyí dá àwọn ènìyàn dúró, kí wọn kí ó má ṣe rúbọbọ wọn. Àwọn Júù kan sì ti Antioku àti Ikoniọni wá, nígbà tí wọ́n yí àwọn ènìyàn ní ọkàn padà, wọ́n sì sọ Pọ́ọ̀lù ní òkúta, wọ́n wọ́ ọ jáde kúrò ní ìlú náà, wọ́n ṣe bí ó kú. Ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn dúró tì í yíká, ó dìde, ó sì wọ ìlú náà lọ. Ní ìjọ kejì, ó bá Barnaba lọ sí Dabe. Nígbà tí wọ́n sì ti wàásù ìrere fún ìlú náà, tí wọ́n sì ní ọmọ ẹ̀yìn púpọ̀, wọ́n padà lọ sí Listra àti Ikoniọni àti sí Antioku. Wọ́n mú àwọn ọmọ ẹ̀yìn lé ọkàn le, wọ́n gbà wọ́n níyànjú láti dúró ní ìgbàgbọ́, àti pé nínú ìpọ́njú púpọ̀ ni àwọ̀ fi wọ ìjọba Ọlọ́run. Nígbà tí wọ́n sì ti yan àwọn àgbààgbà fún olúkúlùkù ìjọ, tí wọ́n sì ti fi àwẹ̀ gbàdúrà, wọ́n fi wọ́n lé Olúwa lọ́wọ́, ẹni tí wọ́n gbàgbọ́. Nígbà tí wọ́n sì la Pisidia já, wọ́n wá sí Pamphylia. Nígbà tí wọ́n sì ti sọ ọ̀rọ̀ náà ní Paga, wọ́n sọ̀kalẹ̀ lọ sí Atalia. Àti láti ibẹ̀ lọ, wọ́n bá ti ọkọ̀ lọ sí Antioku, láti ibi tí agbé ti fi wọ́n lé orí ọ̀fẹ́ Ọlọ́run lọ́wọ́ fún iṣẹ́ tí wọ́n ṣe parí. Nígbà tí wọ́n sì dé, tí wọ́n sì pe ìjọjọ, wọ́n ròyìn gbogbo ohun tí Ọlọ́run fi wọ́n ṣe àti bí ó ti ṣí ilẹ̀kùn ìgbàgbọ́ fún àwọn kèfèrí. Kìí ṣe ìgbà díẹ̀ ni wọ́n bá àwọn ọmọ ẹ̀yìn gbé. Iṣẹ́ àwọn apọ́sẹ́lì, orí ìkẹẹ̀dógún. Àwọn ọkùnrin kan ti Judea sọ̀kalẹ̀ wá, wọ́n sì kọ́ àwọn arákùnrin pé bí kò ṣe pé a bá kọ yín ní ilà, bí ṣe Mose, ẹ̀yin kì yóò lè là. Nígbà tí ìyapa àti ìyàn jíjà ti ń bẹ láàrin Paul ń Barnabas kò sì mọ̀ ní ìwọ̀n. Àwọn arákùnrin yan Paul ń Barnabas àti àwọn mìíràn nínú wọn kí wọ́n gòkè lọ sí Jerusalemu sọ́dọ̀ àwọn apòsẹ́lì àti àwọn àgbààgbà nítorí ọ̀ràn yìí. Nítorí náà, nígbà tí ìjọ sì sìn wọ́n dé ọ̀nà, wọ́n la Fẹ́níkè òun Samaria kọjá. Wọ́n ń ròyìn ìyípadà àwọn kèfèrí, wọ́n sì fi ayọ̀ ńlá fún gbogbo àwọn arákùnrin. Nígbà tí wọ́n sì dé Jerusalemu, ìjọ àti àwọn apòsẹ́lì àti àwọn àgbààgbà tẹ́wọ́ gbà wọ́n, wọ́n sì ròyìn ohun gbogbo tí Ọlọ́run ti fi wọ́n ṣe. Ṣùgbọ́n àwọn kan ti ẹ̀yà àwọn Farisí tí wọ́n gbàgbọ́ dìde, wọ́n ń wí pé a ní láti kọ́ wọ́n ní ilà àti láti pàṣẹ fún wọn pé kí wọn kí ó máa pa òfin Mose mọ́. Àti àwọn apòsẹ́lì àti àwọn àgbààgbà péjọ láti gbìmọ̀ ọ̀ràn yìí. Nígbà tí ìyàn sì di púpọ̀, Pétèrù dìde, ó sì wí fún wọn pé, ará, ẹ̀yin mọ̀ pé láti ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti yàn nínú yín kí àwọn kèfèrí kí ó lè gbọ́ ọ̀rọ̀ yìí rere ní ẹnu mi, kí wọ́n sì gbàgbọ́. Àti Ọlọ́run tí ń ṣe olùmọ̀ ọkàn, ó jẹ́ wọn ní ẹ̀rí, ó ń fún wọn ní ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí àwa, kò sì fi ìyàtọ̀ sí àárín àwa àti àwọn, ó ń fi ìgbàgbọ́ wẹ̀ wọ́n ní ọkàn mọ́. Ǹjẹ́ nítorí náà, èyí ṣe tí ẹ̀yin ó fi dán Ọlọ́run wò láti fi àjàgà bo àwọn ọmọ ẹ̀yìn lé ọrùn, èyí tí àwọn bàbá wa àti àwa kò lè rò. Ṣùgbọ́n àwa gbàgbọ́ pé nípa oore ọ̀fẹ́ Olúwa Jésù, àwa ó là gẹ́gẹ́ bí àwọn. Gbogbo àjọ sì dákẹ́, wọ́n sì fi etí sí Barnabas òun Pọ́ọ̀lù tí wọ́n ń ròyìn iṣẹ́ àṣẹ àti iṣẹ́ àmì tí Ọlọ́run ti ọwọ́ wọn ṣe láàrin àwọn kèfèrí. Lẹ́yìn tí wọ́n sì dákẹ́, Jákọ́bù dáhùn wípé, ará, ẹ gbọ́ ti èmi. Simeoni ti ròyìn bí Ọlọ́run ní àkọ́ṣe ti bojú wo àwọn kèfèrí láti yan ènìyàn nínú wọn fún orúkọ rẹ̀. Àti èyí yìí ni ọ̀rọ̀ àwọn wòlíì bá ṣe déédé bí a ti kọ̀wé rẹ̀ pé, lẹ́yìn nǹkan wọ̀nyí ni èmi ó padà, èmi ó sì tún àgọ́ Dáfídì pa tí ó ti wó lulẹ̀, èmi ó sì tún ahoro rẹ̀ kọ́, èmi ó sì gbèrò, kí àwọn ènìyàn yòókù lè máa wá Olúwa àti gbogbo àwọn kèfèrí lára ẹni tí à ń pe orúkọ mi, ni Olúwa wí. Ẹni tí ó sọ gbogbo nǹkan wọ̀nyí di mímọ̀ fún Ọlọ́run ní iṣẹ́ rẹ̀ gbogbo láti ìgbà ọjọ́ ìwá. Ǹjẹ́ ìmọ̀ràn tèmi ni kí a má ṣe yọ àwọn tí ó yí padà sí Ọlọ́run lẹ́nu nínú àwọn kèfèrí, ṣùgbọ́n kí a kọ̀wé sí wọn kí wọn kí ó fàsẹ́yìn kúrò nínú èrí òrìṣà, àti kúrò nínú àgbèrè, àti kúrò nínú ohun ìlọ́lọ́run pa, àti kúrò nínú ẹ̀jẹ̀. Mose nígbà àtijọ́ sáà ní àwọn tí ń wàásù rẹ̀ ní ìlú gbogbo, a máa kà á nínú sinagogu ní ọjọ́jọ́ ìsinmi. Nígbà náà ni ó tọ́ lójú àwọn apòsẹ́lì àti àwọn àgbààgbà pẹ̀lú gbogbo ìjọ láti yan ènìyàn nínú wọn àti láti rán wọn lọ sí Antioku pẹ̀lú Paul ń Barnabas, Juda tí à ń pe àpèlé rẹ̀ ní Basaba àti Sila, ẹni tí ó lórúkọ nínú àwọn arákùnrin. Wọ́n sì kọ ìwé lé wọn lọ́wọ́ báyìí pé, àwọn apòsẹ́lì àti àwọn àgbààgbà àti àwọn arákùnrin kí àwọn arákùnrin tí ó wà ní Antioku àti ní Syria àti ní Kilikia nínú àwọn kèfèrí. Níwọ̀n bí àwa ti gbọ́ pé àwọn kan tí ó ti ọ̀dọ̀ wa jáde lọ fi ọ̀rọ̀ yọ yín lé ẹnu, tí wọ́n ń yí yín ní ọkàn po wípé ẹ̀yin kò gbọ́dọ̀ ṣàìmákọ ilà àti ṣàìmápa òfin Mose mọ́, ẹni tí àwa kò fún ní àṣẹ. Ó yẹ lójú àwa bí àwa ti fi ìmọ̀ ṣọ̀kan láti yan ènìyàn àti láti rán wọn sí yín pẹ̀lú Barnabas òun Pọ́ọ̀lù àwọn olùfẹ́ wa, àwọn ọkùnrin tí ó fi ẹ̀mí wọn wéwu nítorí orúkọ Olúwa wa Jésù Kristì. Nítorí náà, àwa rán Júdà òun Sílà, àwọn tí yóò sì fi ọ̀rọ̀ ẹnu sọ nǹkan náà fún yín, nítorí ó dára lójú ẹ̀mí mímọ́ àti lójú wa kí a má ṣe di ẹrù kà yín ju nǹkan tí a kò lè ṣe aláìṣe wọ̀nyí lọ, kí ẹ̀yin kí ó fàsẹ́yìn kúrò nínú ẹran àbọ́pa òrìṣà àti nínú ẹ̀jẹ̀ àti nínú ohun ìlọ́lọ́rùn pa àti nínú àgbèrè, nínú ohun tí bí ẹ̀yin bá pa ara yín mọ́ kúrò, ẹ̀yin ó ṣe rere àlàáfíà. Ǹjẹ́ nígbà tí wọ́n sì jọwọ́ wọn lọ́wọ́ lọ, wọ́n sọ̀kalẹ̀ wá sí Antioku. Nígbà tí wọ́n sì pe àpèjọ, wọ́n fi ìwé náà fún wọn. Nígbà tí wọ́n sì kà á, wọ́n yọ̀ fún ìtùnú náà. Bí Júdà òun Sílà ti kara wọn ti jẹ́ wòlíì pẹ̀lú, wọ́n fi ọ̀rọ̀ púpọ̀ gba àwọn arákùnrin níyànjú, wọ́n sì mú wọn lé ọkàn le. Nígbà tí wọ́n sì pẹ́ díẹ̀, àwọn arákùnrin jọwọ́ wọn lọ́wọ́ lọ lé àlàáfíà sí ọ̀dọ̀ àwọn tí ó rán wọn. Ṣùgbọ́n ó wo Sílà láti gbé ibẹ̀, Paul ń Barnabas sì dúró díẹ̀ ní Antioku, wọ́n ń kọ́ ni, wọ́n sì ń wàásù ọ̀rọ̀ Olúwa àti àwọn púpọ̀ mìíràn pẹ̀lú wọn. Lẹ́yìn ijọ́ mélòó kan, Paul sì sọ fún Barnabas pé, jẹ́ kí a tún padà lọ ibẹ̀ àwọn arákùnrin wa wò bí wọ́n ti ń ṣe ní ìlú gbogbo tí àwa ti wàásù ọ̀rọ̀ Olúwa. Barnabas sì pinnu rẹ̀ láti mú Jòhánù lọ pẹ̀lú wọn, ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Máàkù. Ṣùgbọ́n Paul rò pé kò yẹ láti mú un lọ pẹ̀lú wọn, ẹni tí ó fi wọn sílẹ̀ ní Pamphylia tí kò sì bá wọn lọ sí iṣẹ́ náà. Ìjà náà sì pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ya ara wọn sí méjì. Nígbà tí Barnabas sì mú Máàkù, ó bá ti ọkọ̀ lọ sí Kípù. Ṣùgbọ́n Paul yan Sílà, ó sì lọ bí a ti fi ilé orí ọ̀fẹ́ Olúwa lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn arákùnrin. Ó sì la Síríà òun Kilikia lọ, ó mú ìjọ ní ọkàn le.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Iṣẹ́ àwọn apòsẹ́lì, orí ìkẹrìndínlógún, ó sì wá sí Dábì òun Lísra. Sì kíyèsí, ọmọ ẹ̀yìn kan wà níbẹ̀ tí a ń pè ní Timotiu. ọmọbìnrin kan ti ṣe Jew ti o gbagbọ ṣùgbọ́n Eleni ni bàbá rẹ̀. Ẹni tí a ròyìn rẹ̀ rere lọ́dọ̀ àwọn arákùnrin tí ó wà ní Lystra àti Iconioni, òní Paul fẹ́ kí ó bá òun lọ, ó sì mú un, ó sì kọ́ ní ilà, nítorí àwọn Jew tí ó wà ní agbègbè wọn ni. Nítorí gbogbo wọn mọ̀ pé Eleni ni bàbá rẹ̀, bí wọ́n sì ti ń la àwọn ìlú lọ, wọ́n ń fi àwọn àṣẹ tí a ti pinnu lé wọn lọ́wọ́ láti máa pa wọ́n mọ́ láti ọ̀dọ̀ àwọn apóstélì àti àwọn àgbàgbà wá tí ó wà ní Jerusalemu. Bẹ́ẹ̀ ni àwọn ìjọ sì fẹsẹ̀ múlẹ̀ ní ìgbàgbọ́, wọ́n sì ń pọ̀ sí ní iye lójoojúmọ́. Wọ́n sì la ẹkùn Frigia já àti Galatia tí a ti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ kọ̀ fún wọn láti sọ ọ̀rọ̀ náà ní Asia. Nígbà tí wọ́n dé ọ̀kánkán Misia, wọ́n gbé ewò láti lọ sí Bitinia, ṣùgbọ́n ẹ̀mí Jésù kò gbà fún wọn. Nígbà tí wọ́n sì kọjá lẹ́ba Misia, wọ́n sọ̀kalẹ̀ lọ sí Troasi. Ìran kan sì hàn sí Paul ní òru, ọkùnrin kan ra Makedonia dúró, ó sì ń bẹ̀ ẹ́ wípé rí kọjá wá sí Makedonia kí o sì ràn wá lọ́wọ́. Nígbà tí ó sì ti rí ìran náà lọ́gán, àwa múra láti lọ sí Makedonia, a sì gbà pé Olúwa ti pè wá láti wàásù ìrere fún wọn. Nítorí náà nígbà tí àwa ṣíkọ̀ ní Troasi, a bá ọ̀nà tààrà lọ sí Samothrakia ní ìjọ kejì, a sì dé ní Apoli. Láti ibẹ̀ àwa sì lọ sí Filipi tí í ṣe ìlú Makedonia, olú ìlú ìhà ibẹ̀, ìlú lábẹ́ Rómánì. Àwa sì jókòó ní ìlú yìí fún ìjọ mélòó kan. Lọ́jọ́ ìsinmi àwa sì jáde lọ sí ẹ̀yìn odi ìlú náà lẹ́bàá odò kan, níbi tí a rò pé ibi àdúrà wà. Àwa sì jókòó, a sì bá àwọn obìnrin tí ó péjọ sọ̀rọ̀, àti obìnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Lydia, Elése Àlùkò, ará ìlú Tiatira, ẹni tí ó ń sin Ọlọ́run. Ó gbọ́ ọ̀rọ̀ wa, ọkàn ẹni tí Olúwa ṣí fetí sí ohun tí a ti ẹnu Paul sọ. Nígbà tí a sì baptisí rẹ̀ àti àwọn ará ilé rẹ̀, ó bẹ̀ wá wípé bí ẹ̀yin bá kà mí ní olóòótọ́ sí Olúwa, ẹ wá sí ilé mi kí ẹ sì wọ̀ níbẹ̀. Ó sì rọ̀ wá, ó sì ṣe bí àwa ti ń lọ sí ibi àdúrà náà. Ọmọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ́ pàdé wa, ẹni tí ó fi àfọ̀ṣẹ́ mú èrè púpọ̀ fún àwọn Olúwa rẹ̀ wá, òun náà ni ó ń tọ Paul àti àwa lẹ́yìn. Ó sì ń kígbe wípé àwọn ọkùnrin wọ̀nyí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí ń kéde ọ̀nà ìgbàlà fún yín. Ó sì ń ṣe èyí ní ọjọ́ púpọ̀. Ṣùgbọ́n nígbà tí inú Paul bàjẹ́ tí ó sì yí padà, ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ ní orúkọ Jésù Kristì kí o jáde kúrò lára rẹ̀. Ó sì jáde ní wákàtí kan náà. Nígbà tí àwọn Olúwa rẹ̀ sì rí pé ìgbẹ́kẹ̀lé èrè wọn pin, wọ́n mú Paul wọn sílà, wọ́n sì wọ́ wọn lọ sí ọjà tọ àwọn ìjòyè lọ. Nígbà tí wọ́n sì mú wọn tọ àwọn onídàájọ́ lọ, wọ́n wí pé àwọn ọkùnrin wọ̀nyí ti ṣe Jew, wọ́n ń yọ ìlú wa lẹ́nu jọjọ, wọ́n sì ń kọ́ni ní àṣà tí kò yẹ fún wa, àwọn ẹni tí ṣe ará Rome láti gbà àti láti tẹ̀lé. Ọ̀pọ̀ ènìyàn sì jùmọ̀ dìde sí wọn. Àwọn olórí àlùfáà sì fà wọ́n ní aṣọ ya, wọ́n sì pàṣẹ pé kí a fi ọ̀gọ́ lù wọ́n. Nígbà tí wọ́n sì lù wọ́n púpọ̀, wọ́n sọ wọ́n sínú túbú, wọ́n kìlọ̀ fún onítúbú kí ó pa wọ́n mọ́ dáradára. Nígbà tí ó gbọ́ irú ìkìlọ̀ bẹ́ẹ̀, ó sọ wọ́n sínú túbú ti inú lọ́hùn-ún, ó sì kan àbàmọ́ wọn ní ẹsẹ̀. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́, Paul òun sílà ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run. Àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn. Lójijì, ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀, tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì. Lọ́gán, gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè gbogbo wọn sì tú sílẹ̀. Nígbà tí onítúbú sì tají, tí ó sì rí pé àwọn ìkẹkùn túbú ti ṣí sílẹ̀, ó fa ìdá rẹ̀ yọ, ó sì fẹ́ pa ara rẹ̀, ó ṣe bí àwọn ará túbú ti sá lọ. Ṣùgbọ́n Paul kọ kàrá wípé má ṣe pa ara rẹ̀ lára, nítorí gbogbo wa ń bẹ níhìn yìí. Nígbà tí ó sì béèrè iná, ó bẹ́ sínú ilé, ó ń wárìrì, ó wólẹ̀ níwájú Paul òun sílà, ó sì mú wọn jáde, ó ní alàgbà, kí ni kí èmi kí ó ṣe kí n lè là? Wọ́n sì wí fún un pé gba Jésù Kristì Olúwa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àti àwọn ará ilé rẹ̀ pẹ̀lú. Wọ́n sì sọ ọ̀rọ̀ Olúwa fún un àti fún gbogbo àwọn ará ilé rẹ̀. Ó sì mú wọn ní wákàtí náà ní òru, ó wẹ ọgbẹ́ wọn, a sì baptisí rẹ̀ àti gbogbo àwọn ènìyàn rẹ̀ lójú kan náà. Ó sì mú wọn wá sí ilé rẹ̀, ó sì gbé oúnjẹ kalẹ̀ níwájú wọn, ó sì yọ gidigidi pẹ̀lú gbogbo àwọn ará ilé rẹ̀, nítorí ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Ṣùgbọ́n nígbà tí ilẹ̀ mọ́, àwọn onídàájọ́ rán àwọn ọlọ́pàá pé dá àwọn ènìyàn wọn ni sílẹ̀. Onítúbú sì sọ ọ̀rọ̀ náà fún Paul wípé àwọn onídàájọ́ ránṣẹ́ pé kí a dá yín sílẹ̀, ǹjẹ́ ní ìsinsìnyí ẹ jáde kí ẹ sì máa lọ ní àlàáfíà. Ṣùgbọ́n Paul wí fún wọn pé wọ́n lù wá ní gbangba, wọ́n sì sọ wá sínú túbú ní àìjẹ̀bi, àwọn ẹni tí ń ṣe ará Rome. Ní ìsinsìnyí wọ́n sì fẹ́ tì wá jáde ní kọ̀kọ̀, a gbẹ́dọ̀, ṣùgbọ́n kí àwọn tìkara wọn wá mú wa jáde. Àwọn ọlọ́pàá sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn onídàájọ́, ẹ̀rú sì bà wọ́n nígbà tí wọ́n gbọ́ pé ará Rome ni wọ́n. Wọ́n sì wá, wọ́n ṣìpẹ̀ fún wọn, wọ́n sì mú wọn jáde, wọ́n sì bẹ̀ wọ́n pé kí wọn kí ó jáde kúrò ní ìlú náà. Wọ́n sì jáde nínú túbú, wọ́n sì wọ ilé Lydia lọ. Nígbà tí wọ́n sì ti rí àwọn arákùnrin, wọ́n tù wọ́n nínú, wọ́n sì jáde kúrò. Ìṣe àwọn apóstélì, orí ìkẹtàdínlógún. Nígbà tí wọ́n sì ti kọjá Amphipoli àti Apollonia, wọ́n wá sí Thessalonica níbi tí sinagogo àwọn Júù wà, àti Paul gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó wọlé tọ̀ wọ́n lọ ní ọjọ́ ìsinmi mẹ́ta, ó sì ń bá wọn fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ nínú ìwé mímọ́. ó ń túmọ̀ ó sì ń fihàn pé Kristi kò lè ṣàìmájìyà kí ó sì jíǹde kúrò nínú òkú àti pé Jésù yìí ẹni tí èmi ń wàásù fún yín òun ni Kristi náà. A sì yí nínú wọn lọ́kàn padà, wọ́n sì darapọ̀ mọ́ Pọ́ọ̀lù òun Sílà àti nínú àwọn olùfọkànsìn Eléni ọ̀pọ̀ púpọ̀ àti nínú àwọn obìnrin ọlọ́lá kì í ṣe díẹ̀. Ṣùgbọ́n àwọn Júù jowú, wọ́n sì fa wọn jàgídíjàgan nínú àwọn ìjàjẹ́ ènìyàn mọ́ra. Wọ́n gba ẹgbẹ́ jọ, wọ́n sì ń rú ìlú, wọ́n sì kọlu ilé Jásónì, wọ́n ń fẹ́ mú wọn jáde tó àwọn ènìyàn wá. Nígbà tí wọn kò sì rí wọn, wọ́n wọ́ Jásónì àti àwọn arákùnrin kan tó àwọn olórí ìlú lọ. Wọ́n ń kígbe pé àwọn wọ̀nyí tí ó ti yí ayé po wá sí ìhín yìí pẹ̀lú àwọn ẹni tí Jásónì gbà sí ọ̀dọ̀, gbogbo àwọn wọ̀nyí ni ó sì ń hùwà lòdì sí àṣẹ Kẹ́sárì wípé ọba mìíràn kan wà, Jésù. Àwọn ènìyàn àti àwọn olórí ìlú kò ní ìbàlẹ̀ àyà nígbà tí wọ́n gbọ́ nǹkan wọ̀nyí. Nígbà tí wọ́n sì gba ògò lọ́wọ́ Jásónì àti àwọn ìyókù, wọ́n jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. Lọ́gán, àwọn arákùnrin sì ran Pọ́ọ̀lù òun Sílà lọ sí Bẹ̀ríà ní òru. Nígbà tí wọ́n sì dé ibẹ̀, wọ́n wọ inú sínágógù àwọn Júù lọ. Àwọn wọ̀nyí sì ní ìyìn ju àwọn ti Tẹ̀sálóníkà lọ, ní ti pé wọ́n fi tọkàntọkàn gba ọ̀rọ̀ náà, wọ́n sì ń wá inú ìwé mímọ́ lójoojúmọ́ bí nǹkan wọ̀nyí rí bẹ́ẹ̀. Nítorí náà, púpọ̀ nínú wọn gbàgbọ́, àti nínú àwọn obìnrin Eléni ọlọ́lá àti nínú àwọn ọkùnrin kì í ṣe díẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn Júù ti Tẹ̀sálóníkà mọ̀ pé Pọ́ọ̀lù ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní Bẹ̀ríà, wọ́n sì wá síbẹ̀ pẹ̀lú, wọ́n rú àwọn ènìyàn sókè. Nígbà náà ni àwọn arákùnrin rán Pọ́ọ̀lù jáde lọ́gán láti lọ títí dé òkun, ṣùgbọ́n Sílà òun Tímótì dúró síbẹ̀. Àwọn tí ó sin Pọ́ọ̀lù wá sì mú un lọ títí dé Áténì. Nígbà tí wọ́n sì gba àṣẹ lọ́dọ̀ rẹ̀ tọ Sílà òun Tímótì wá pé kí wọn kí ó yára tọ òun wá, wọ́n lọ. Nígbà tí Pọ́ọ̀lù dúró dè wọn ní Áténì, ọkàn rẹ̀ rú nínú rẹ̀ nígbà tí ó rí pé ìlú náà kún fún òrìṣà. Nítorí náà, ó ń bá àwọn Júù fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ nínú sínágógù àti àwọn olùfọkànsìn àti àwọn tí ó ń bá pàdé lọ́jà lójoojúmọ́. Nínú àwọn epikúréì pẹ̀lú àti àwọn ọ̀jọ̀gbọ́n Stoiki Kóòtì yìí, àwọn kan sì ń wí pé kí ni aláhesọ yìí yóò rí wí. Àwọn mìíràn sì wí pé ó dàbí oníwàásù àjèjì òrìṣà nítorí tí ó ń wàásù Jésù òun àjíǹde fún wọn. Wọ́n sì mú un, wọ́n sì fà á lọ sí Areópágù. Wọ́n wí pé a lè mọ kí ni ẹ̀kọ́ tuntun tí ìwọ ń sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́, nítorí tí ìwọ mú ohun àjèjì wá sí etí wa, àwa sì ń fẹ́ mọ kí ni ìtumọ̀ nǹkan wọ̀nyí. Nítorí gbogbo àwọn ará Áténì àti àwọn àlejò tí ń ṣe àtìpó níbẹ̀ kì í ṣe ohun mìíràn ju kí a máa sọ tàbí kí a máa gbọ́ ohun titun lọ. Pọ́ọ̀lù sì dìde dúró láàrin Areópágù, ó ní, ẹ̀yin ará Áténì, mo wòye pé ní ohun gbogbo ẹ kún fún onírúurú ìsìnjù. Nítorí bí mo ti ń kọjá lọ, tí mo wo ohun ọ̀nì tí ẹ̀yin ń sìn, mo sì rí pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí fún Ọlọ́run àìmọ̀. Ǹjẹ́ ẹni tí ẹ̀yin ń sìn ní àìmọ̀, òun náà ni èmi ń sọ fún yín. Ọlọ́run náà tí ó dá ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, òun náà tí ṣe olúwa ọ̀run ayé, kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́, bẹ́ẹ̀ ni a kì í fi ọwọ́ ènìyàn sìn ín, bí ẹni pé ó ń fẹ́ nǹkan. Òun ni ó fi iyè àti èémí àti ohun gbogbo fún gbogbo ènìyàn. Ó sì ti fi ẹ̀jẹ̀ kan náà dá gbogbo orílẹ̀-èdè láti tẹ̀dó sí ojú àgbáyé. Ó sì ti pinnu àkókò tí a yàn tẹ́lẹ̀ àti àlà ibùgbé wọn, kí wọn kí ó lè máa wá Olúwa, bóyá bí ọkàn wọn bá lè fà sí i, tí wọ́n sì rí i, bí ó tilẹ̀ ṣe pé kò jìnnà sí olúkúlùkù wa. Nítorí nínú rẹ̀ ni àwa gbé wà ní ààyè tí àwa ń rìn kiri, tí a sì ní ẹ̀mí wa. Bí àwọn kan nínú àwọn olórin ẹ̀yin tìkara yín ti wí pé àwa pẹ̀lú sì di ọmọ rẹ̀. Ǹjẹ́ bí àwa bá ṣe ọmọ Ọlọ́run, kò yẹ fún wa kí a rò pé ìwà Ọlọ́run dàbí wúrà tàbí fàdákà tàbí òkúta tí a fi ọgbọ́n àti ìhùmọ̀ ènìyàn ṣe ní ọ̀nà. Pẹ̀lú ìgbà àìmọ̀ yìí ni Ọlọ́run ti fojú fò dá, ṣùgbọ́n ní ìsinsìnyí ó pàṣẹ fún gbogbo ènìyàn níbi gbogbo láti ronúpìwàdà níwọ̀n bí ó ti dá ọjọ́ kan nínú èyí tí yóò ṣe ìdájọ́ ayé ní òdodo nípasẹ̀ ọkùnrin náà tí ó ti yàn, nígbà tí ó ti fi ohun ìdánilójú fún gbogbo ènìyàn ní tí ó jí ìdìde kúrò nínú òkú. Nígbà tí wọ́n ti gbọ́ ti àjíǹde òkú, àwọn mìíràn ń ṣẹ̀fẹ̀, ṣùgbọ́n àwọn mìíràn wípé àwọ̀ tún nǹkan yìí gbọ́ ní ẹnu rẹ̀. Bẹ́ẹ̀ ni Pọ́ọ̀lù sì jáde kúrò láàrin wọn, ṣùgbọ́n àwọn ọkùnrin kan fi ara mọ́ ọn, wọ́n sì gbàgbọ́. Nínú àwọn ẹni tí Dionísíù ará Areópágù wà, àti obìnrin kan tí a ń pè ní Dámárì, àti àwọn mìíràn pẹ̀lú wọn.
1: This CLM Radio, your spiritual warfare is our concern.
0: Iṣẹ́ àwọn apostle, orí 18. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Pọ́ọ̀lù jáde kúrò ní Áténì, ó sì lọ sí Kọ́rìntì, ó sì rí Júù kan tí a ń pè ní Àkúílà, tí a bí ní Pọ́ntù, tí ó ti Ítálì dé ní lọ́ọ́lọ́ pẹ̀lú Prìskílà aya rẹ̀, nítorí tí Kládíò pàṣẹ pé kí gbogbo àwọn Júù kí ó jáde kúrò ní Róòmù, ó sì tọ̀ wọ́n wá, àti ìtorí tí ṣe oníṣẹ́ ọ̀nà kan náà, ó bá wọn jókòó, ó sì ń ṣiṣẹ́. Nítorí àgọ́ pípa ní iṣẹ́ ọ̀nà wọn, ó sì ń fọ̀rọ̀ wé ọ̀rọ̀ fún wọn nínú sínágógù ní ọjọ́ ìsinmi, ó sì ń yí àwọn Júù àti àwọn Eléni ilé ọkàn padà. Nígbà tí Sílà òun Tímótì sì ti Makedonia wá, ọ̀rọ̀ náà ká Pọ́ọ̀lù lára, ó ń fihàn, ó sọ fún àwọn Júù pé Jésù ni Kristi náà. Nígbà tí wọ́n sì wà lé òdì, ti won si nsoro odi o gun aso re o si wi fun won pe eje yin be lori ara yin orun emi mo lati sisin yi lo emi o to awon keferi lo o si lo kuro nibe o wole okunrin kan ti a npe ni Titu Justu eni ti o nsin Olorun ti ile re fi ara mo sinagogu timotimo ati Crispu olori sinagogu o gba Oluwa gbo pelu gbogbo ile re ati opo ninu awon ara Korinti nigba ti won gbo won gbagbo asi baptisi won Oluwa si so fun Paul ni oru ni ojuran pe ma beru sa ma so ma si se pa enu re mo nitori ti emi wa pelu re ko si si eni ti yo dide si o lati pa o lara nitori mo ni eniyan pupo ni ilu yi o si joko nibe ni odun kan ohun osu mefa o nko ni ni oro Olorun laarin won nigba ti Galioni si je baale Akaya awon ju fi okan kan dide si Paul won si mu wa si waju ite idajo won wi pe okunrin yi yi awon eniyan ni okan pada lati ma sin Olorun lodi si ofin nigba ti Paul nfi ati down Galioni wi fun awon Ju pe iba se pe oran buburu tabi ti jagidi jagan kan ni bi oro ti ri eyin Ju emi iba gbe yin sugbon bi o ba se oran nipa oro ati oruko ati ti ofin yin ni ke en ki o boju to fun ara yin nitori ti emi ko fe se onidajo nkan ba won ni o si le won kuro ni bi ite idajo gbogbo awon eleni si mu Sosthene olori sinagogu won si lo ni waju ite idajo Galioni ko si su si nkan won yi Paul si duro si nibe ni ojo pipo nigba ti o si dagbere fun awon arakunrin o ba ti oko lo si Syria ati Priscilla ati Aquila pelu re o ti fa ori re ni Kenkrea nitori ti o ti jeje o si sokale wa si Efesu o si fi won sile nibe sugbon ohun ti kara re wo inu sinagogu lo o si ba awon Ju fi oro we oro nigba ti won si be pe ki o ba awon joko die si o ko sugbon o dagbere fun won o si wi pe emi ko gbodo sai ma se ajo odun tin bo yi ni Jerusalem bi o ti wu ki ori sugbon emi o tun pada toyin wa bi Olorun ba fe o si siko ni Efesu nigba ti o si ti gunle ni Kesaria ti o goke ti o si ki ijo o sokale lo si Antioku nigba ti o si gbe ojo die nibe o lo o si koja ni ile Galatia on Frigia lesese o mu gbogbo awon omo eyin ni okan le bi o kan si wa ti a npe ni Apollo ti a bi ni Alexandria okunrin oloro li enu ti o po ni iwe mimo o wa si Efesu okunrin yi ni ati ko ni ona ti Oluwa o si se eni ti o gbona ni okan o n fi ayan soro o si nko ni nkan ti Oluwa kiki baptisimu ti Johanu ni o mo o si bere si fi iboya soro ni sinagogu nigba ti Aquila on Priscilla ti gbo oro re won mu si odo won si tubo so idi ona Olorun fun dajudaju nigba ti o si nfe koja lo si Akaya awon arakunrin gba ni iyanju won si kowe si awon omo eyin ki won ki o gba nigba ti o si de o ran awon ti o gbagbo nipa ore ofe lowo pupo nitori ti o so asoye fun awon Ju ni gbangba o n fi han ninu iwe mimo pe Jesu ni Kristi.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí ń pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣe wà lójú, wípé ẹ ṣe wà níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí, ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣe wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, an wo inu bibeli fun akoko isoji wa ati akoko ise iyanu an wo ohun ti o ye ki a se ni akoko idamu ohun ti o ye ki a se ni akoko idamu opolopo ti o wa ninu aye loni ni oye awon ami igba ikehin ni ko ye ni igbese aye ti wa gege bi enikokan ni idile wa gege bi enikokan ati ni agbajopo aye lapapo ariwo pe o seese ki akoko idamu akoko ebi akoko iyan akoko aini ki o wa le aye Jesu Christi ti so yi fun wa tele tele wi pe nigba ti opin aye ba nsomo to si wi pe awon nkan wonyi yo ma sele okunrin tabi obirin ti ko feti si Christi tabi ti ko mo eko oro Olorun nipa ohun ti Christi ti laye awon omo ehin re dara dara nipa awon isele ti yo ma sele ni akoko igba igbeyin ojo iru awon eniyan be won ma ni idayapo iru awon eniyan be won ma ni irewesi okan okan won a ma kururu nitori wi pe oye ko ye won nipa asotele ti bibeli nipa ti igbeyin aye nitori eni ti o ba nri ohun to nsele loni wi pe awon eniyan ninu aye ninu olaju won won le se ohun ija lati pa ara won run ati ninu ijile eko ti imo science ni opolopo ti o wa lori lede aye ni won ti gbon to be ge to je wi pe won le pa oke aimoye awon eniyan run ni iseju kan eni ti o ba nri nkan won yi boya o ngbo ninu radio tabi o nka ninu iwe iroyin a ma se ni kayefi we pe ewo lo tun de ba aye yi adabi ohun ajeji loju iru eni be sugbon Jesu Christi omo Olorun o ti so tele we pe awon nkan kan yo ma sele ni igba ti igbeyin aye ti o ba sumo to si kini awon nkan ti Jesu Christi ti o so gege bi a so tele ye ki a wo ninu iwe mimo ki o ma je we pe o ro pe a nso fun o lati ogbo ori eniyan ninu Matthew ori kerinlelogun ese ikejo gbogbo nkan won yi ni ipilese iponju nihin ni Jesu Christ nso fun wa wi pe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba nso nipa oda bi a ba nso nipa eyan bi a ba nso nipa ebi bi a ba nso nipa aisan bi a ba nso nipa gbogbo nkan o je gbogbo nkan won yi o je iponju sugbon Jesu nso fun wa pe eyi ni ipilese tabi ibere iponju ki se be nikan ninu ese ikefa eyin o si kuro ogun ati idagiri ogun e kiyesi ki eyin ki o ma se jaya nitori gbogbo nkan won yi ko le se ki o ma se sugbon opin ki se isinsin yi Jesu ti n lago mo o tun so fun awon omo ehin re wi pe ogun ati idagiri ogun yo ma sele ni ibomiran wi pe won o si ma gboro re o n so fun a wi pe gbati awa papa bi a ba n ka ninu iwe iroyin wi pe ni apa kan ninu aye wa yi ni akoko ti wa yi wi pe ogun be sile wi pe awon eniyan pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n ti ṣe pẹ̀lú ìmọ̀ tí ọ̀làjú tí ó mú wá sí ayé nísinsìnyí wípé wọ́n fi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sì fi ń dọ́gbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára ó yẹ kí ó yé wa wípé gbogbo nǹkan wọ̀nyí ni Jesu Kristi ni ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nínú ẹsẹ̀ ìkeje nítorí pé orílẹ̀-èdè yo dide si orile ede ati ile oba si ile oba eyan ati ajakale arun ati isele yo se wa ni ibi pupo ise ni ibi die ise ni ibi kan soso sugbon eyan ajakale arun ati isele yo se wa ni ibi pupo bi aban so wi pe a o ri on jeje to bi aban so wi pe oda tabi yan o de si orile ede popo awon nkan wonyi ni Jesu Kristi ti so tele bi aba so pe Jesu Kristi so nkan tele ki se wi pe Jesu Kristi ni o fe ki o sele tabi oni o je ki o sele sugbon gege bi omo Olorun o ti ri nkan wonyi eyi je ebun ti o ni gege bi omo Olorun wi pe o ti ri saaju wi pe awon nkan wonyi yo sele lati kilo fun awon omo ehin lati mu ki awon omo ehin ki won ki o le ni idakoro ati igbekele ninu Olorun e ni o fi so tele wi pe awon nkan wonyi n bo wa sori ile aye ti o si je ki o ye wa wi pe bi a ba n ri nkan wonyi ki a ma se jaya ki a ma se je ki okan wa ki o daamu nitori awon nkan won e ko le sala isele ti ki igbeyin aye ki o to de ninu Matthew ori 24 yi kan na ni ese ikesan nigba na ni won o fi yin fun ni lati je ni iya won o si pa yin a o si korira yin lodo gbogbo orile ede nitori oruko mi bi abani idayapo inu ni bini lati odo awon eniyan nitori wipe agba Jesu gbo ki eyi ki o ma se wa ni kayefi nitori eyi ni omo Olorun ti so fun wa tele tele wipe a o fi wa fun iya je bi eniyan ba tin di omo Olorun bi eniyan ba tin ko ise sile ti o tin ni igbala be ni ari wipe awon ti o wa ninu aye won a ma fitina iru eni be won a ma je iru eni be niya won a ma pon iru eni be loju e a se wo pe o se yin Olorun e a se wo pe Olorun ko mo nipa re e a se wo pe igba ti a di onigbagbo ti o ye ki Olorun ki o ma toju wa wi pe o fi wa sile fun ipinu awon elese rara e ni Jesu Kristi ti so tele wi pe ninu aye e o ri iponju sugbon e tuju ka nitori pe mo ti segun aye ninu Marko ori ketala ese ikejila arakunrin yo si fi arakunrin fun pepa ati baba yo fi omo re han awon omo yo si dide si obi won won o si mu ki apa won o ma ye awa lenu nigbati a ba ri awon isele miran ti a ri won ka ninu iwe iroyin bi awon ara ile bi won o ti dide si ara ile won ti o je wipe o seese ki o je omo ni yo dide si baba tabi si iya re o seese ki o je awon obi ni yo dide si awon omo o seese nigba miran bi a ba gbo inu ni bini ti awon omode ti won ma nri ni owo obi won o seese ki won se awon nkan miran ti a ma ro wipe bawo ni baba tabi iya se le laju sile ki a se iru iwo si be si omo lati inu re wa awon nkan won ni Jesu Kristi ti je ki o di mo fun wa wi pe ija tabi aran kan tabi inu ni bini o le sele laarin ebi ninu ese iketala gbogbo eniyan ni yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba kori ti titi de opin ohun na le a o gbala awon elomiran ti oye bibeli oye teti sile dara dara ohun ti o ma n fa ipada seyin won niyi won ma so wipe kilode ti o je wipe nigbati a ti deni igbala kilode nigbati a ti di omo Olorun ni a tun wa ri idojuko iponju ati iya ati inu ni bi ni bayi won ma ro wipe igbati awon fi aye won fun Kristi awon ro wipe ko ni si inu ni bi ni àwọn rò wípé kò ní sí ìpọnjú ó yẹ kí ó yé wa ìwọ tí o ti wà lọ́dọ̀ èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ tí o ti ń sin èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ tí o ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí o bá fi òrìṣà àti àwọn ẹ̀mí òkùnkùn ati esu fun ara re nigba ti o ba kon won sile o sese esu ni lati binu nitori we pe o padanu eni ti o je iranse re nitori pe o padanu iwo ti o tin sin tele tele iwo ti o tin borisa tele tele nitori be ni inu fi man bi esu ati awon omo ogun re nitori be ki o ma se yawa lenu we pe ari iponju elomiran won ma so ni aimo kan okan won we pe bi eniyan ba je onigbagbo tooto pe ki o ni aisan lara ki se be aisan ko fi han we pe a ko mo olorun ko fi han we pe a ko ni olorun eyi je idojuko awon ota nitori we pe a ti ni olorun elomiran ma so we pe ko ye ki ebi tun pa wa ko ye ki a tun wa ni airije airimo ko ye ki a wa gege bi alaini nigba ti a je ti olorun Jesu ti so fun wa oni a o ri iponju oni iya le de onkun le sele oni sugbon ki a tujuka ohun ti segun aye eyi ni o ma mu wa lati lo gbadura oranti awon omo Israeli nigbati a mu won lo si ile Egypt lati odo Joseph ti Jacob ti o wa pelu awon baba nla mejila ti won tedo si Egypt Olorun fe mu won kuro ni Egypt o fe mu won lo si ile Kenani peti simi dara dara nigba ti won tedo si Egypt ti ara tu won won ranti wi pe Kenani wa won ranti wi pe Egypt ki se ibi itedo tabi ile won ara tu won won be si ni kole won be si ni gbadun won ro wi pe awon ton fe jade mo eyi ni Olorun fi gba Pharaoh ti ko mo Joseph lo fi gba alaye gbati inu ni bi ni de gbati iya de gbati iponju de ni won be si ni gbadura wi pe Olorun ranti wa o Olorun ranti ileri re Olorun ranti wi pe Egypt ki se ile wa Olorun ranti ileri to ti se fun Abraham baba nla wa wi pe o mu wa jade kuro ni Egypt eyi ni Olorun wa fi so wi pe igbe awon omo Israeli o de eti ohun ohun wa so kale nisisin yi lati gba won la lati mu kuro ni Egypt bakan na ni fun iwo ati emi awa ti a wa ninu aye igba miran akiran ti wi pe aye yi ki se ile wa akiran ti wi pe orun ni ile akiran ti wi pe Jesu Kristi ti lo pese aye sile fun wa ati wi pe o nbo wa bi ara ba tu wa bi o ba dagbe bi eni pe ani ani to ati ani seku ati gbadura asoro nitori owo ti wa omo ti wa iyawo ti wa ile gbegbe nko o ti wa oko ayokede nko o ti wa a n fi oko kan paro miran ni iru igba be a ki ranti wi pe aye ki se ile wa sugbon ni igba ti olorun ba gba iponju die laaye inu ni bi ni die laaye ati nkan wonyi to n de ba ninu igbese aye wa ti o ba gba die die laaye ninu won igba yi gan la ma raye gbadura igba yi la ma sunmo olorun igba yi la ma ran olorun leti awon ileri re eyi ni olorun fi ma n gba awon nkan be laaye ni igba kookan sugbon ti mo n so ni we pe Jesu Kristi o ti so fun wa wi pe awon nkan wonyi yo sele ninu aye o si bo se akoko ti wa wi pe awon nkan wonyi n sele nitori be ki a ma je ki o ya wa lenu nitori we pe ko le salai se sugbon opin ki se isinsin yi je ki a wo maku yi ori ketala ese ketala gbogbo eniyan ni yo se korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na li augbala eyin je ki o ye wa wi pe bi a ba ti fi aye wa fun Jesu Kristi bi a ba ti gba okan wa la eyi ko je wi pe gba ti a ti gba okan wa la a le pada sinu ese a le pada sinu aye nitori pe a ti di omo Olorun lai lai omo Olorun la o ma je Jesu Kristi ni rara ko ri be awon elomiran won ti ro we pe igba ti awon ti nigbala lekan bi awon ti le pada sodo isu bi awon ti le bohun ti won pada lo sinu aye wi pe a o gba won la sibe sibe rara oni eni ti o ba fori ti titi de opin ohun na li a o gbala awon elomiran won ma ni eko eke eko itanje won ma so wi pe bi eniyan ba ti je omo Olorun nigba kan ri titi lai ni o ma je omo Olorun o ma so wi pe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe nigba kan ti o ti je eni igbala ti o ti je ni ti adari ese re ji eni ti a ko oruko re sinu iwe eye lorun wi pe titi lai ni o ma je omo lorun bibeli ni rara ko ri be o ni eni keni ti o ba fori ti titi de opin o na li aogbala ṣugbọn Jesu Kristi nso o ni igba ti a ba ri awon kan won yi awon ikanju ti o wa ninu aye awon idayapo ti o wa ninu aye awon ti o le mu ki okan re wesi ti o wa ninu aye awon aini ebi eyan ti o wa ninu aye we pe ke a ma se je ki okan wa ki o daamu ke a mo we pe awon nkan won yi ko le salai ri be we pe o ti le ju be lo bi a ba wo Luke ori kokanlelogun Luke ori kokanlelogun ese kokanla isele nla yo si wa kaakiri ati iyan ati ajakale arun ohun eru ati ami nla yo si ti orun wa ni ese ikeedogbon ami yo si wa li orun ati li osopa ati ni irawo ati lori ile aye idamu fun awon orile ede nitori ipaya ti ariwo aya awon eniyan yo ma ja fun iberu ati fun ireti nkan won ni tin bo sori aye nitori awon agbara orun le o mititi eyi ni Jesu Kristi so ki awon omo eyin ki o ba le mo saju wi pe igba iponju wi pe yo wa ninu aye ṣugbọn aje ki o ye wa wi pe ki atujuka aje ki o ye wa wi pe ki agbekele olorun eyi ni a fi nbe lowo ara wa wi pe kini bibeli so wi pe o ye ki a se ni akoko idamu ni akoko iponju ni akoko ebi ni akoko iyan ni akoko airije ni akoko airimu ni akoko airisese ni akoko ti o je wipe a o ti ele rowo lesan ni akoko ti o je wipe a o le toju omo daada ni akoko aisan ni akoko ajakale arun kini o ye ki a se nigba ti a ba ri awon idamu wonyi kin to so ohun ti o ye ki a se je kin fi to leti wipe awon ti ko lọlọrun awon to je alaigbagbo nigba ti won ba ri awon isele ti o nsele lorile ede aye ati ni arowo to won opolopo nkan ni won ma nse ni akoko idamu ni akoko aifon ni akoko inu ni bini ni akoko to je wi pe iponju po fun awon eniyan ikan awon elomiran won ma kokun so je ki a wo Samuel keji ori keta dilogun Samuel keji ori keta dilogun lati ese iketa le logun nitori Aitofeli si ri pe won ko fi imo ti re se o si di ketekete re ni gaari o si dide o lo ile re o si pale ile re mo o si so o si ku a si sin si boji baba re eyi je akoko ogun akoko wahala nitori wipe Absalom dide ogun si baba re Dafidi Aitofeli yi o ki Absalom leyin nigba ti o wa ri wipe imoran ati imo ti ohun fun Absalom pe ko mu se o si ro wipe bi Dafidi bi ba segun Absalom o daju wipe o ni lati fi iya je ohun nitori iya ati iponju ti nbo ti Absalom ti o fe fa wa si ori ara re ati si ori Aitofeli eni Aitofeli ni o fi lo pokun so eni a ma ri wi pe opolopo ma nse ni aye ti wa yi nitori wi pe won ko ni igbagbo ninu Olorun won ko ni igbagbo wi pe bi nkan ti le le loni wi pe yo ro lola won ko ni igbagbo wipe o sese bi ekun pede ale kan wipe ayo nbo looro nitori ainireti won nitori ainigbagbo won nitori aile igbekele olorun nitori won ro gbogbo nkan pin wipe ko tun se ohun ti androde iru awon eni be won lo pokun so won si ku iru eni ti o se para re bayi boya o ro wipe ohun fe pokun so lati bo kuro ninu ijangbon lati bo kuro ninu ibinu lati bo kuro ninu iponju iru eni be o fi ara re sinu orun apadi lai to ojo yo se wa nibe titi lai yo ma jo ninu ina joku titi lai lai nitori be o ye ki o ye wa we pe bi a ba ni wahala bi a ba ni inu ni bini bi a ba ni iponju bi a ba ni idamu okan eyi ko so we pe ki a lo pokun so o ye ki a mo we pe ani olorun o ye ki a mo we pe olorun yo gbo ti wa o ye ki a mo we pe olorun yo pese fun wa ohun ti o ye ki a se ni we pe ki a rolu olorun ki a lo si odo olorun ki a gbadura ki a wole fun olorun ki a so fun we pe ohun ni igbekele wa kini awon elomiran ma nse ni akoko idamu bayi ohun ti awon elomiran ma nse ni we pe won a lo da majemu pelu satani ati pelu awon emi okunkun se oranti ohun ti a so ni ose ti o koja nigbati mo fi la oloye ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele oro ewu ti o wa ninu gbigbekele eleran ara ti mo bi so fun o wi pe awon elomiran won a ba iku da majemu won a ba iku kumule awon elomiran won a pada lo sinu egbe okunkun won a so wi pe awon fe abo se oranti wi pe aka ninu Isaiah ni ose ti o koja wi pe iru eke abo eke be wi pe omi ti o kun gege bi idaje olorun ni o gba won lo ati wi pe gbogbo majemu ti awon won yi ti won ba iku da gbogbo majemu ti awon iwon yi ti won ba ipo kuda wi pe idaje olorun ni o gba won lo patapata ari iru eni bayi ninu bibeli Saul oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkan kan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma nko ruru igba ogun o je igba ti irewesi ma nde ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma nda mu pupo iru akoko yi ni Saul wa won ti wo pe Saul je eni to ti ni iyipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni wo pe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni wo pe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wi pe won ko l'Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saul ni o le kuro ni ilu ti ko je ki won ki ori bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa nwa won kaakiri wo Samuel kini ori kejidinlogbon Samuel kini ori kejidinlogbon lati ese ikeje Saul si we fun awon iranse re pe e ba mi wa obirin kan ti o ni emi aboku soro emi o si to lo emi o si bere lodo re awon iranse re si we fun o pe wo obirin kan ni endori ti o ni emi aboku soro so ranti pe mo ni Saul yi tele tele o ni iyipada okan e je ohun ti a ma n pe ni igbala ninu majemu titun e je ohun ti a ma n pe ni ki eniyan ki o di atunbi ninu majemu titun a fun ni okan miran okan titun sugbon o ti di apeyida ko le bo Olorun soro mo ko mo wi pe bi onigbagbo bi eni ti o ti ni iyipada okan o ba ni wahala bo ba ni iponju bo ba ni idamu bo ba ni inu nibi ni bi o ba ni ogun ni igbesi aye re ogun abele ohun ti o ye ki a se ni wipe o ye ki a rolu Olorun o ye ki a do balẹ gbalaja niwaju Olorun ki a so fun Olorun wipe ba ti to re o ba se rire o bi agbesi aye wa ti rire a n fe ki Olorun ki o wa ran wa lowo Saul o le se be ko le ron pada awon nkan ti o ti wa si igbesi aye re eyi ni a fi ri wipe ise se Saul yi nihin ye ki a wo nigba ti o koko dori mo so tele wo pe ohun ti o se ni pe o le iru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti Saul se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi lati mu ki won ki o pa mi obirin yi ti o je aboku soro ti o ni emi aboku lo eruba nigba ti o gbo oruko Saul ko mo we pe Saul ti a di apeyinda ko mo we pe ohun ti Saul ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo ni waju opopolopo awon eniyan we pe ati gba okan re la ti o ti so wi pe o ti kuro laarin awon ti o ni emi kemi emi ti o n gbe won sanle o ti kuro ninu ijo ti won ti n wo so funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wi pe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be mi won ba ni wahala o sese boya won ti n gbadura won o si won o si ti bimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbianju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi ton a ma ri ru awon eniyan be won tun ma yo kele kele lo si odo awon adahun se won tun ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo lorun tele tele iwo to ti gba Jesu Christi gbo tele tele iwo to ti jeri igbala ni idapoju ile ati loju opopolopo awon eniyan e se ta tun ri o to je iwo na lo tun mu adie sabe agbada to tun lo nba baba asale kan loru ah o je iwa apeyida eyi ni ari ti Saul se awon elomiran won aso funfun to ti jo tele tele ah ah e se to tun je wi pe iwo lo tun lo iwo lo tun lo sodo abani ranso lo ni ki won ran aso fun ah ki se dipa lo nlo ni sa ranso fun mi sa ranso mo mo nkan toju mi ri mo mo iya ti mo nje mo mo ikanju ti mo ba pade eh omo o le lo awon omo o le lo sile iwe iyawo ro njeje awon ana papa oju se to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se nu aso fun fun mi bi nkan to ba ma da ko da o mo nkan to nse o mo wipe o fe ki olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran e bi a ni ri won ni ile isin won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe bimo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile olorun a o ri yin dede se ko si nkan a ani ko si nkan ani sugbon sin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo dipa ni mi o pe ta ti John lo sugbon omi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lataro daleri sugbon mo ti debi kan sin ibe to ba debe agbara wa nbe iru agbara wo agbara okunkun agbara to ran eniyan lo sorun apadi agbara to n gba omo latodo igi agbara to n gba omo latodo awon emi esu omo to ma se ku pa e lo fe lo gba lodo igi awon omo raun raun omo ti ki gbo taye omo ti ki mo nkankan omo ti o je pe bo ran si lo sile iwe ko ni le lo iru omo wo lo nfe o mo wi pe iru awon omo be awon omo to tun da wahala kun wahala lori obi ni nitori be won so pe awon ti ri bi kan ti agbara wa ko si bo miran ta agbara wa ninu Jesu lagbara wa ninu eje Jesu lagbara wa ninu eko yin rere lagbara wa ninu adura ninu oruko Jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si ipade a lo ri won se ipade eta nibi kan ipade eta gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati efe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si ipade eta gbangba nibi kan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se ku pa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu aso miran wo o si lo awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o fi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko foriti ni Matthew ori kerin le logun Matthew ori kerin le logun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese

Jericho wó lulẹ̀, ó jẹ́ àkókò ìyà, ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣe rántí pé Joshua ó gbàdúrà, ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀, kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀. Àkókò wo ni? Àkókò ogun ni. Ṣe rántí ìṣẹ́gun tí Dáfídì ní lórí Gòláàtì. Àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò ogun ni. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí a ń kà, ó jẹ́ àkókò ìpọ́njú fún àwọn ọmọ ẹ̀yìn, àwọn tí ó tẹ̀lé Ọlọ́run. Bí a bá sì wo inú Májẹ̀mú titun, bí a bá sọ wípé Jésù Kristì ti dìde, ó sì sọ fún ìkún omi àti àwọn nǹkan tí ó ń bì lu omi wípé kí ó dákẹ́, jẹ́ àkókò wo ni? Àkókò wàhálà ni. Àkókò tí àwọn ọmọ ẹ̀yìn tí ọkàn wọn dàrú, tí ọkàn wọn dààmú, tí wọ́n ké pe Olúwa. Ṣe rántí wípé ìgbà tí a sọ wípé ilé túbú ṣì ṣí sílẹ̀, a sì tú gbogbo èdè, àwọn tí ó wà nínú túbú, àkókò wo ni? Àkókò tí Saulu, Paulu nísinsìnyí, àti Sila tí wọ́n ń jìyà, àkókò igan ni. A rí pé Ọlọ́run mú wàhálà wọn kúrò. Nítorí bẹ́ẹ̀, rántí àwọn ìlérí Ọlọ́run. Ó rántí Shedraki, Meshaki àti Abednego, bí a ṣe tú wọn sílẹ̀, bí a ṣe dá wọn sílẹ̀ kúrò nínú iná ìléru. Àkókò wo ni? Àkókò inú ni bíni láti ọ̀dọ̀ Nebukadnezari. Nítorí bẹ́ẹ̀, bí ìdààmú bá dé, ó yẹ kí ìdààmú yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní inú ni bíni, kí a sọ àkókò inú ni bíni yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní ìpọ́njú, àìríjẹ, àìrímu, àìrówó ilé san, kí a sọ àkókò wàhálà yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Nítorí bẹ́ẹ̀, ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹgbà Ọlọ́run gbọ́, ẹgbà mí gbọ́ pẹ̀lú, ẹgbà Jésù Kristì gbọ́ pẹ̀lú. Èyí ni Jésù Kristì ń sọ fún wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Wo Tẹsalóníkà kejì, orí kìíní, ẹsẹ̀ ìkeje. Tẹsalóníkà kejì, orí kìíní, ẹsẹ̀ ìkeje. Àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú, ìsinmi wà, ìsinmi pẹ̀lú wa nígbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá, láti nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì alágbára rẹ̀. Ó ní àwa tí a ń pọ́n lójú, àwa tí a ní wàhálà, àwa tí a ń dáyàpọ̀, kí a sinmi nínú ìlérí Ọlọ́run, kí a sinmi pẹ̀lú àwọn àyànfẹ́, kí a sinmi pẹ̀lú àwọn ènìyàn mímọ́, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, kí a máa sá sókè sá sódò ní wíwá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn, kí a kó gbogbo àníyàn wa lé Olúwa nítorí òun ṣe ìtọ́jú wa. Wo Pétérù kìíní, orí karùn-ún, ẹsẹ̀ ìkeje. Pétérù kìíní, orí karùn-ún, ẹsẹ̀ ìkeje. Ẹ máa kó gbogbo àníyàn yín lé nítorí tí òun ṣe ìtọ́jú wa. Jẹ́ kí a wo orí Dáfídì, orí 160 lẹ́kan. Orí Dáfídì, orí 160 lẹ́kan. Èyí ni 1:1. Láti ẹsẹ̀ ìkíní, èmi ó gbé ojú mi sí orí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi ti ń wá? Níhìn-ín ni olórin Dáfídì ló ń sọ fún wa wípé nígbà tí kò sí ìrànwọ́ nínú ayé, nígbà tí kò sí ìrànwọ́ ní ìsàlẹ̀ ilẹ̀, nígbà tí kò sí ìrànwọ́ ní ọ̀gbun, nígbà tí kò sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ènìyàn, wípé òun ó gbé ojú sí orí òkè wọn ni, níbi tí ìrànlọ́wọ́ yóò ti wá. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run òun ayé. Èyí ni ó yẹ kí ó jẹ́ ìdákọ̀rọ̀ wa. Èyí ni ó yẹ kí ó jẹ́ ìgbẹ́kẹ̀lé wa. Èyí ni ó yẹ kí ó jẹ́ ìtìlẹ́yìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, Olúwa tí kì í bá tì, Olúwa tí ọ̀rọ̀ rẹ̀ kì í yẹ, Olúwa tí ìlérí rẹ̀ kì í tà sé. Ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Olúwa wá, Olúwa tí ó dá ọ̀run òun ayé. Bí o bá ronú lórí ọ̀rọ̀ tí a ń kà yìí, Olúwa tí ó ní agbára tó tóbi tó bẹ́ẹ̀ gẹ́, tó ga tó bẹ́ẹ̀ gẹ́, láti dá ọ̀run òun ayé. Àwọn nǹkan kéékèèké tí ó wà ní ìgbésí ayé wa, àwọn nǹkan wọ̀nyí yóò ha ṣòro fún Ọlọ́run tí kì yóò lè ṣe? Rárá, kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ní ẹsẹ̀ kẹta, òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Mi ò gbọ́ àmì rẹ tó. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ẹni tí ó ń pa ọ́ mọ́,
ki yo to gbe kiyesi eni tin pa israeli mo ki to gbe be ni ki sun oluwa le olupamo re oluwa le ojiji re le owo otun re orun ki yo pa o nigba osan tabi osopa nigba oru oluwa yo pa omo kuro ninu ibi gbogbo oluwa yo pa omo kuro ninu ibi gbogbo iba se ibi ajakale arun iba se ibi aisan iba se ibi airije ibi airimu ibi iyan ibi ogun abele oluwa yo pa omo kuro ninu ibi gbogbo yo pa okan re mo oluwa yo se pa alo ati abo re mo lati igba yi lo ati titi lai lai eje ki adide ki a so fun olorun wi pe ireti wa wa ninu olorun eje ki adide ki a gbadura si olorun ki a kepe olorun bi o ba ti je apeyinda bi o ba ti je awon ti o tun pada lo si odo awon emi abokulo ti o tun pada lo si odo awon oso ati awon aje ti o so wi pe ohun wa omo kaakiri ohun wa ise kaakiri ohun wa duke aye yi lodo awon esu ati awon emi esu so fun olorun wi pe orunuko ada lati isinsin lo wi pe iwo ma goju re si ori oke won ni nibi ti iranlowo re tin wa wi pe lati isin lo iranlowo re yo ma ti odo oluwa wa ati wi pe o yo ma pa omo alo re ati abo re yo je olupamo re ni igba gbogbo ni akoko wahala yi ni akoko inu nibiri ni akoko ikunju ni akoko oda ni akoko airije ni akoko airimu eje ki agbekele olorun eje ki asimile oluwa eje ki ko gbogbo aniyan wa ki a ko le oluwa eje ki agbadura pelu igbagbo ki a mo wipe olorun fun ara re ti o da orun ati aye o tobi to lati gba wa o tobi to lati pese fun wa o to o si ni nkan to lati pese fun wa eje ki a so fun olorun wipe a o gbekele a o dimu a o duro ti titi de opin ki a mo wipe bi ekun tile pe ya lekun ayo nbo li owuro re ati pe jesu eni ti a reti ni pe de bi o ba si ti de yo ko awon ayan fe lo si ile ogo rolo olorun de agbelebo jesu kristu ni yo so fun wi pe ninu wahala inu aye yi ninu ikoju inu aye yi wi pe o duro pelu olorun o si pori ti titi de opin ati wi pe ore ofe olorun yo wa pelu re olorun yo si ma pa omo yo ma toju re yo ma pese fun o ni kikun lati inu oro re ninu ojo so fun olorun wi pe igbekele re wa ninu olorun wi pe igbekele re ko si ninu ohun aye yi ko si ninu awon agbara okunkun inu aye yi wi pe igbekele re o wa ninu olorun nikan soso.

sórí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀ èdè ayé. Má ṣe bojú wẹ̀yìn kúrò ní Sodomu àti Gomorra, kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn. Sá àsálà fún ẹ̀mí rẹ. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba, a sì máa lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́, a máa tẹ̀lé wọn. Ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ? Àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ? Sá àsálà fún ẹ̀mí rẹ. Nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn, lórí gbogbo ẹlẹ́ṣẹ̀, lórí gbogbo àwọn agbọ́mágbà. Sá àsálà fún ẹ̀mí rẹ. Òní ni ọjọ́ ìgbàlà. Bí o bá gbàgbọ́, yóò gba ọkàn rẹ là, yóò tún ìgbésí ayé rẹ ṣe. Nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ, ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àìṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ, wọn kò ní jẹ́ tìrẹ mọ́. Sá àsálà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́. Kí ìyẹ̀ ẹni pẹ̀kun kí o lè jẹ́ tìrẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa. Nítorí pé o fi wá sínú òkùnkùn bí àwọn tí ó wà nínú ayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ rẹ èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé ìdájọ́ ń bọ̀. Àwọn tí ó wà nínú ayé, wọ́n ń jáfara nítorí pé òye òye wọn kò sì là sí wọn lójú wípé wọn ò ní lo ayérayé nínú ayé yìí. Kò yé wọn wípé ìgbà yóò dópin. Àkókò kan ń bọ̀ nígbà tí a ó gbé wọn kúrò nínú ilé tí wọ́n ń gbé nísinsìnyí, tí a ó walẹ̀, tí a ó kan igi, tí a ó gbé wọn jù sínú rẹ̀, tí yóò kó àwọn nìkan ṣoṣo pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn, pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn, pẹ̀lú ìdájọ́ Ọlọ́run. Àkókò kan ń bọ̀ nígbà tí owó tí o lè ti jí, nígbà tí owó yìí kí o lè gbà sílẹ̀. Àkókò kan ń bọ̀ nígbà tí aṣọ tí àwọn olè tí wọ́n ti jí tí kí o lè wúlò fún wọn. Àkókò ń bọ̀ nígbà tí ohunkóhun tí ẹnikẹ́ni tí o ní nínú ayé tí kí o wúlò, tí òkìkí gbajúmọ̀ ohun ìní tí kí o lè jẹ nkankan. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni ó ṣe ní elétí ọmọ tí ó ń kìlọ̀ fún wa.

0: tí ó ń jẹ́ kí ó yé wa wípé iná yóò máa jó ní ọjọ́ náà, tí ó sì ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ kékeré ni tàbí ẹ̀ṣẹ̀ ńlá, ẹ̀ṣẹ̀ ti ilé ìsìn ni tàbí ẹ̀ṣẹ̀ ti ìgboro, ẹ̀ṣẹ̀ ti ìdílé tàbí ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè, ẹ̀ṣẹ̀ ti àbínibí tàbí ẹ̀ṣẹ̀ ti akówó lọ́wọ́ ẹlòmíràn, pé ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ Ọlọ́run tí yóò balẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kú sínú ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n ó ń kì wá ní ìlọ̀ wípé kí a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kí a fi wọ́n ránṣẹ́ sí ìdájọ́. Ǹjẹ́ a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n dúró níwájú rẹ, tí wọ́n ń wo Jésù, tí wọ́n gbàgbọ́ wípé a ti fi Jésù rúbọ fún wọn, a ti dá Jésù lẹ́jọ́ nítorí tí wọ́n, a sì ti bẹ ẹ̀ṣẹ̀ wọn wò lára Jésù Kristì, àwọn tí wọ́n fi ìgbàgbọ́ yìí rọ̀ mọ́, àwọn tí wọ́n wo ọ̀dọ́ àgùntàn ẹni tí a pa láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Ǹjẹ́ abẹ́ ọ̀ ìwọ aláàánú, ìwọ tí ó fẹ́ wa, ìwọ tí ó fi Jésù ránṣẹ́ kí a bá lè gbà wá là, mo bẹ̀ ọ́ wípé nítorí àánú rẹ, nítorí ètùtù Jésù Kristì, nítorí ẹ̀jẹ̀ Jésù Kristì, nítorí ìlérí rẹ tí kìí yẹ, dáríji gbogbo àwọn tí ó jẹ́ wẹ̀ṣọ́ ní orúkọ Jésù. A sì bẹ̀ ọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti di ìwà, tí ó ti di ìṣe, àwọn tí ó ti jẹ ara, àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wa, àwọn tí kò ṣe fi sílẹ̀, àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa, bàbá, ọmọ àti ẹ̀mí, agbára rẹ tí wọ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ tí jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ tí mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn, báwo mú o kúrò ní orúkọ Jésù. Gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa, gbogbo ayọ̀ tí ó yọ̀ nínú ẹ̀ṣẹ̀, tí ó yọ̀ nínú ìbàjẹ́, lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù. Àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́, tí wọ́n ń wojú rẹ fún ìdáláre, fún ìgbàlà àti fún ìdáríjì, ṣàánú fún wọn. A dúpẹ́ lọ́wọ́ rẹ, fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n ń wojú rẹ, kí o sì sọ wá di olódodo, kí ìgbàlà rẹ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá, kí o sì kọ orúkọ àwọn tí a dáríjì sínú ìwé ìyè rẹ. A dúpẹ́ pé o ti gbọ́ o. À ń bẹ̀ ọ́ wípé bí a ti ń jáde lọ, ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó tún lọ sínú ẹ̀ṣẹ̀, bá wa lé wọn jáde. Nínú ilé, níbi ọjà, lóde, níbi iṣẹ́, níbi kíbi tí a ń lọ, tàbí nínú ọkọ̀, jẹ́ kí a lè jẹ olódodo. Ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa, tí wọ́n ń ṣẹ̀fẹ̀, tàbí tí wọ́n ń jáfara, tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá, ó ti di àṣerégè. À ń bẹ̀ ọ́ wípé kí a gara, kí ó má ṣe dá wa, kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní àwọ̀sánmọ̀, ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bojú wẹ̀yìn. Jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀sánmọ̀, láti gba àwọn àyànfẹ́ sókè, kà wá kún àwọn àyànfẹ́, kí a lè bá ọ jọba, kí a lè máa bá ọ gbé. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ǹjẹ́ bí a sì ti ń jáde lọ, tí a ń sọ fún àwọn ẹlòmíràn, tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, bàbá à ń bẹ̀ ọ́, ó mọ àwa ládùúgbò wa, àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́, ó mọ wọn. àwọn ará ilé wa, àwọn ọmọ wa, àwọn aya wa, tàbí àwọn ọkọ wa, àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn, bàbá, nítorí àánú rẹ, rọ̀ wọ́n lọ́kàn. Bí a ti ń sọ fún ọ, jẹ́ kí wọn kí ó tẹ̀lé wà. Yẹ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tí ó ṣe wọ́lé àǹfààní yìí, yẹ kí ó jẹ́ tí wọ́n pẹ̀lú. Adúpẹ́ kò ti gbọ́ ti wá. Máa bá wa lọ, máa ṣàánú fún wa, máa dáàbò bò wá. Yẹ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí, jẹ́ kí a já wọn sílẹ̀. Wọ aláìsànsàn, jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa. Bí a sì ń lọ, dáàbò bò wá títí dé ilé wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Iṣẹ́ àwọn apóstélì orí 19. Ó sì ṣe nígbà tí Apollo ti wà ní Kọ́rìntì, tí Paul kọjá lọ ní ẹkùn òkè, ó wá sí Éfésù, ó sì rí àwọn ọmọ ẹ̀yìn kan. Ó wí fún wọn pé, ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ náà nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wí fún un pé, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ó sì wí pé, ǹjẹ́ baptísímù wo ni a baptísí yín sí? Wọ́n sì wí pé, sí baptísímù ti Jòhánù. Paul sì wí pé, nítòótọ́ ni Jòhánù fi baptísímù ti ìrònúpìwàdà baptísí. Ó ń wí fún àwọn ènìyàn pé kí wọn kí ó gbọ́ ẹni tí ń bọ̀ lẹ́yìn òun gbọ́, èyí ni Kristi Jésù. Nígbà tí wọ́n sì gbọ́, a baptísí wọn ní orúkọ Jésù Olúwa. Nígbà tí Paul sì gbé ọwọ́ lé wọn, ẹ̀mí mímọ́ sì balé wọn, wọ́n sì ń fọ èdè mìíràn, wọ́n sì ń sọ àsọtẹ́lẹ̀. Iye àwọn ọkùnrin náà gbogbo tó 12. Nígbà tí ó sì wọ inú sinagogu lọ, ó fi ìgboyà sọ̀rọ̀ ní 3. Ó ń fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀, ó sì ń yí wọn lọ́kàn padà sí nǹkan tí í ṣe ti ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí ọkàn àwọn mìíràn nínú wọn di líle, tí wọn kò sì gbàgbọ́, tí wọ́n sọ̀rọ̀ ibi sí ọ̀nà náà níwájú ìjọ ènìyàn, ó lọ kúrò lọ́dọ̀ wọn, ó sì ya àwọn ọmọ ẹ̀yìn sọ́tọ̀, ó sì ń sọ àsọyé ní ojoojúmọ́ ní ilé ìwé Tiranu. Èyí ń lọ bẹ́ẹ̀ fún ìwọ̀n ọdún 2, tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn tí ń gbé sí àgbọ̀ ọ̀rọ̀ Jésù Olúwa, àti àwọn Júù àti àwọn Eléni. Ọlọ́run sì ti ọwọ́ Pọ́ọ̀lù ṣe iṣẹ́ àṣẹ àkànṣe, tó bẹ́ẹ̀ tí a fi mú gèlè àti ìbàǹtí ara rẹ̀ tó àwọn olókùnrùn lọ, àrùn sì fi wọ́n sílẹ̀, àti àwọn ẹ̀mí búburú sì jáde kúrò lára wọn. Ṣùgbọ́n àwọn Júù kan alárìn kiri alẹ́mí èṣù jáde dáwọ́lé ní àdábọwọ́ ara wọn láti pe orúkọ Jésù Olúwa sí àwọn tí ó ní ẹ̀mí búburú, wípé àwa fi orúkọ Jésù tí Pọ́ọ̀lù ń wàásù fi yín bú. Àwọn méje kan sì wà, ọmọ ẹnìkan tí a ń pè ní Skefa, Júù àti olórí kan nínú àwọn àlùfáà tí wọ́n ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí búburú náà sì dáhùn, ó ní, Jésù èmi mọ̀, Pọ́ọ̀lù èmi sì mọ̀, ṣùgbọ́n ta ni ẹ̀yin? Nígbà tí ọkùnrin tí ẹ̀mí búburú wà lára rẹ̀ sì fò mọ́ wọn, ó pakọ wọn, ó borí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sá jáde kúrò ní ilé náà ní ìhòhò àti ní ìfarapa. Ìhìn yìí sì di mímọ̀ fún gbogbo àwọn Júù àti àwọn ará Eléni pẹ̀lú tí ó ṣe àtìpó ní Éfésù. Ẹ̀rú sì ba gbogbo wọn, a sì gbé orúkọ Jésù Olúwa ga. Ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá, wọ́n jẹ́wọ́, wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Kìí sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe àlùpàyídà ni ó kó ìwé wọn jọ. Wọ́n dáná sun wọ́n lójú gbogbo ènìyàn, wọ́n sì ṣírò iye wọn, wọ́n sì rí ó jẹ́ 25,000 ìwọ̀n fàdákà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa sì gbilẹ̀ sí gidigidi, ó sì gbilẹ̀. Ǹjẹ́ bí nǹkan wọ̀nyí ti parí tán, Paul pinnu rẹ̀ ní ọkàn pé nígbà tí òun bá kọjá ní Makedonia àti Akaya, òun ó lọ sí Jerusalemu. Ó wí pé, lẹ́yìn ìgbà tí mo bá dé ibẹ̀, èmi kò lè ṣàì má rí Róòmù pẹ̀lú. Nígbà tí ó sì ti rán 2 nínú àwọn tí ń ṣe ìránṣẹ́ fún un lọ sí Makedonia, Timotiu àti Erastu, òun ti kára rẹ̀ dúró ní Asia ní ìgbà díẹ̀ náà. Ní àkókò náà, èmìmì díẹ̀ kí ó wà nítorí ọ̀nà náà, nítorí ọkùnrin kan tí a ń pè ní Demetriu, alágbẹ̀dẹ fàdákà, tí máa fi fàdákà ṣe ilé òrìṣà fún Diana, ó mú èrè tí kò mọ ní ìwọ̀n fún àwọn oníṣọ̀nà wá. Nígbà tí ó pè wọ́n jọ àti irú àwọn ọlọ́nà bẹ́ẹ̀, ó ní, alàgbà, ẹ̀yin mọ̀ pé nípa iṣẹ́ ọ̀nà yìí ni àwa fi lé ọ̀rọ̀ wa, ẹ̀yin sì rí, ẹ sì gbọ́ pé kìí ṣe ní Éfésù nìkan ṣoṣo ni, ṣùgbọ́n ó fẹ́rẹ̀ ṣe gbogbo Asia ni Paul yìí ń yí ọ̀pọ̀ ènìyàn ní ọkàn padà, tí ó sì ń darí wọn wípé ohun tí a fi ọwọ́ ṣe kìí ṣe Ọlọ́run. Kìí sì ṣe pé kìkì iṣẹ́ ọ̀nà wa yìí ni ó wà ní ewu àti di asán, ṣùgbọ́n ilé Diana òrìṣà ńlá yóò sì di gígàn pẹ̀lú, àti gbogbo ọláńlá rẹ̀ yóò sì run, ẹni tí gbogbo Asia àti gbogbo ayé ń bọ. Nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, wọ́n kún fún ìbínú, wọ́n kígbe wípé òrìṣà ńlá ni Diana ti ara Éfésù. Gbogbo ìlú náà sì kún fún ìrúkèrúdò. Wọ́n fi ọkàn kan rọ́ sínú ilé ìbíṣiré, wọ́n sì mú Gaiu àti Aristarchu ará Makedonia, àwọn ẹgbẹ́ àjọrìn Paulu. Nígbà tí Paulu sì ń fẹ́ wọ àárín àwọn ènìyàn lọ, àwọn ọmọ ẹ̀yìn kò jẹ́ fún un. Àwọn olórí kan ara Asia tí í ṣe ọ̀rẹ́ rẹ̀ ránṣẹ́ sí, wọ́n bẹ̀ẹ́ pé kí ó má ṣe fi ara rẹ̀ wéwu nínú ilé ìbíṣiré. Ǹjẹ́ àwọn kan ń wí ohun kan, àwọn mìíràn ń wí òmíràn, nítorí àjọdirúdurùdu, àti ọ̀pọ̀ ènìyàn ni kò mọ ìtorí ohun tí wọ́n tilẹ̀ fi wọ́jọpọ̀ sí. Wọ́n sì fa Alexanderu kúrò ní àwùjọ, àwọn Júù tì í ṣáájú. Alexanderu sì juwọ́ sí wọn, ohun ìbá sì wí ti ẹnu rẹ̀ fún àwọn ènìyàn. Ṣùgbọ́n nígbà tí wọ́n mọ̀ pé Júù ni, gbogbo wọn ní ohun kan, won wakati meji ojo kigbe pe orisa nla ni Diana ti ara Efesu nigbati akowe ilu si mu ki ijo eniyan dake oni eyin ara Efesu ta ni eni ti o wa ti ko mo pe ilu ara Efesu ni se olusin Diana orisa nla ati ti ere ti o ti odo Jupiter bo sile nje bi akoti le soro di si nkan won ni o ye ki e dake ki eyin ki o ma se fi iwara se onkohun nitori ti eyin mu awon okunrin won yi wa won ko ko ile orisa be ni won ko soro di si orisa wa nje nitori na bi Demetriu ati awon onisona ti o wa pelu re ba ni oro kan si enikeni ile ejo si sile awon onidajo si nbe je ki won ki o lo fi ara won sun sugbon bi e ba nwadi o nkan nipa oran miran a o pari re ni ajo ti o to nitori awa sa wa ni ewu ati pebile re nitori ariwo oni ye ko sa nidi ati nitori eyi awa ki yo le dahun fun iwojo yi nigbati o si ti so be tan o tu ijo na ka
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ise awon aposteli ori ogun nigbati ariwo na si role Paul ranse pe awon meyin o si gba won ni iyanju o dagbere fun won o dide lati lo si Macedonia nigbati o si ti la pa iha won ni koja ti o si ti fi oro pupo gba won ni iyanju o wa si ile Eleni nigbati o si duro nibe ni osu meta ti awon Jew si dena de bi o ti n pete ati ba ti oko lo si Syria o pinnu re lati ba ti Macedonia pada lo Sopateru ara Beria omo Paro si ba lo de Asia ati ninu awon ara Thessalonica Aristarchu ohun Secundu ati Gaiu ara Dabe ati Timotheu ati ara Asia Tikiku ohun Trophimu sugbon awon won yi ti lo siwaju won duro de wa ni Troas awa si siko lati Philippi wa leyin ojo aiwu kara a si de odo won ni Troas ni ijo karun ibi ti awa gbe duro ni ijo meje ati ni ojo ikini ose nigbati awon omo eyin pejo lati bu akara Paul si waasu fun won o mura ati lo ni ijo keji o si fa oro re gun titi de arin oganjo fitila pipo si wa ni yara oke na nibi ti agbe pejo si odomokunrin kan ti a n pe ni Eutiku si joko ni oju ferese orun si wo lara bi Paul si ti pe ni waasu o ta gbongbon loju orun o subu lati oke keta wa sile a si gbe edide ni oku nigbati Paul si sokale o wo lebo o gba mora o ni e ma yo ara yin lenu nitori emi re nbe ninu re nigbati o si tun goke lo ti o si bu akara ti o si je ti o si soro pe ti o fi de afemojumo be ni o lo won si mu omokunrin na bo laye inu won si dun gidigidi nigbati awa si saju awa si siko lo si aso nibe ni a n fe gba Paul si oko nitori be ni o ti pinnu re oun ti kara re n fe ba ti ese lo nigbati o pade wa ni aso ti a si ti gba si oko a lo si Mitilene nigbati a si siko nibe ni ijo keji ade okankan ki o ni ijo keji re ade Samo a si duro ni Trogilioni ni ijo keji re a si de Miletu Paul sa ti pinnu re lati mu oko lo ni Haifesu nitori ki o ma ba fi igba na joko ni Asia nitori o n yara bi o seese fun lati wa ni Jerusalemu ni ojo Pentecosti ati lati Miletu o ranse si Efesu lati pe awon alagba ijo wa sodo re nigbati won si de odo re o wi fun won pe eyin ti kara yin mo lati ojo ikini ti mo ti de Asia bi emi ti ba yin gbe ni gbogbo akoko naa bi mo ti n fi irele okan gbogbo si Oluwa ati omije pipo pelu idanwo ti o ba mi nipa idena awon Jew bi emi ko ti fa seyin lati so ohunkohun ti o sanfani fun yin ati lati ma ko yin ni gbangba ati lati ile de ile ti mo n so fun awon Jew ati awon eleni pelu ti ironu pe wada sipo Olorun ati ti igbagbo sipo Jesu Kristi Oluwa wa nje ni isisiyi wo okan mi n fa si ati lo si Jerusalemu láì mọ ohun tí yóò bá mi níbẹ̀ bí kò ṣe bí ẹ̀mí mímọ́ ti ń sọ ní ìlú gbogbo pé èdè ohun ìyá ń bẹ fún mi ṣùgbọ́n èmi kò ka ẹ̀mí mi sí nǹkan rárá bí ohun tí ó ṣẹ̀wọ́n fún mi kí èmi kí ó ba lè fi ayọ̀ parí eré èje mi àti iṣẹ́ ìránṣẹ́ tí mo ti gbà lọ́dọ̀ Jésù Olúwa láti máa ròyìn ìrere orí ọ̀fẹ́ Ọlọ́run ǹjẹ́ ní ìsinsìnyí wo èmi mọ̀ pé gbogbo yín láàrin ẹni tí èmi ti ń kiri wàásù ìjọba Ọlọ́run kì yóò rí ojú mi mọ́ nítorí náà mo pè yín ṣe ẹlẹ́rìí lónìí yìí pé ọrùn mi mọ́ kúrò nínú ẹ̀jẹ̀ ènìyàn gbogbo nítorí tí èmi kò fà sẹ́yìn láti sọ gbogbo ìpinnu Ọlọ́run fún yín ẹ kíyèsára yín àti sí gbogbo abo tí ẹ̀mí mímọ́ fi yín ṣe alábòjútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tí ó ti fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi ìkòkò búburú yóò wọ àárín yín lé àìdá agbo sí àti láàrin ẹ̀yìn tìkara yín ni àwọn ènìyàn yóò dìde tí wọ́n máa sọ ọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn nítorí náà ẹ máa ṣọ́ra kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omi jékìlọ̀ fún olúkúlùkù ní ọ̀sán àti ní òru ǹjẹ́ ní ìsinsìnyí ara mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró ti o si le fun yin ni ni laarin gbogbo awon ti a so di mimo emi ko se oju kokoro fadaka tabi wura tabi aso enikeni eyin ti kara yin samo pe owo won yi ni o sise fun aini mi ati ti awon ti o wa pelu mi ninu gbogbo mo fi apere fun yin pe nipa sise ise be o ye ki e ma ran awon alailera lowo ki e si ma ran ti oro jesu oluwa bi ohun ti kara re ti wi pe ati fun ni o ni ibukun ju ati gba lo nigba ti o si ti wi nkan won yi o kunle o si ba gbogbo won gbadura gbogbo won si sokun gidigidi won si romo paul ni orun won si fi enu ko ori enu inu won si baje julo fun oro ti o so pe won ki yori oju won mo won si sin lo sinu oko
0: eje ki a gbadura adupe iwo olorun wi pe iwo le o ma nfi esimi fun okan esimi o si ma nfun ni ni ifokan bale nigba ti a ba wa si odo re adupe fun oro re ati fun emi re ti ma to ni sona ambe o wi pe nje bi o ba tin dare wa ti o si to wa sona emi ti o ma gba si o lenu wa fi fun wa agbara ti o ma nse ife re fi fun wa
3: amen
0: asebe o wi pe gbogbo okan asako ati ti o ma rin kiri e ti o ma ko lodo iwo olorun alaaye je ki o jina si wa
3: amen
0: je ka le duro ti ode opin ni oruko jesu kristi oluwa wa fun akoko kokoro ti a ni ni a o ye oro olorun wo nipa itoni olorun inu aye ti a wa o je aye ti a o ti wari awon oporo ati eletan ni won ma bimo ti won ma so pe baba tunde tabi iyabo iya ki pada wa bi baba ba si ti lo o lo na niyen ko si baba tunde ko si si iyabo bi a ba npe obe kale men to se la se loruko won npe obe ni aye je ibi ti a o ti wari awon ti won ni ogbon die won ma so wi pe ta lo mola nitori wi pe oju wa ko ri na ju igi mu wa lo a si je ope to be to je wi pe eyi to n bo leyin ola ko la si wa loju ko si ye wa o ni itoni olorun sese pataki ni gbogbo igbese ti a ba n fe gbe ni igbese aye wa awo itoni olorun ni exodu mo n ka ese ti o gbeyin ninu ori ikejila exodu ori ikokanle ni aadota exodu ori ikejila mutografara ese ikokanle ni aadota o si se ile ojo na gan oluwa mu awon omo israeli jade kuro ni ile egypt gege bi ogun won mo fe ki o fiyesi wipe ki se mose le o mu awon omo israeli jade ki si se aroni ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade olorun fun rara re oluwa orun ohun aye eleda wa eni ti o mo opin lati ibere eni ti o mo igbese aye wa eni ti o si nfe sanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon omo israeli o ri wi pe bi won tile ti je iran abrahamu ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń ka bíbélì ó ti mọ̀ wípé jósẹ́fù ni ẹni tí a tà sí íjíptì bí ọjọ́ ti ń gorí ọjọ́ ti ọdún sì ń gorí ọdún ni eyan bere si ni mu ni Egypt eyan yin si mu de Canaan ni bi ti Jacob ati awon omo re ti won wa bi asin gbo iroyin we pe opo unje wa ni Egypt be ni Jacob ran awon omo won yi ni won lo itana gun pupo sugbon ni ipari gbogbo re ni awon mewa ti aran lo ni won ri we pe won ni isoro pupo nitori Joseph o bi won lere oro o ro we o so fun wi pe se ki se pe e wa se ami ni ile Egypt e n fe ri ihoho ile na won ni da o rara ki se be sugbon o fi ye won wi pe bi won ba fe ounje won lati mu Benjamin ti o je aburo won ikeyin ti o si je omo iya Joseph won lati mu wa nigbati oro yi doju e gbati o ya ni Joseph fi ara re han fun awon eniyan won yi eyi ni o gbe Jacob ati awon omo re ati awon ti awon eniyan won yi ti bi pelu ni o mu owo si Egypt gbati o ya Jacob ku awon baba nla meji lawon yi pelu Joseph awon na ku pelu awon omo Jacob nigbati ati yi oruko Jacob pada si Israeli awon wonyi tedo ni ipinle Gosheni ni ti ile orile ede Egypt sugbon nigbati o ya iya nje won oju npon won won di eru ni inu isiru yin ni won wa ni won fi kepe Oluwa ni Olorun ran Moses si won o si so wi pe oun fe yo won jade opolopo ise ami ati ise iyanu ni Olorun ni lati se ki o to yo won jade nigba ti won jade tan ni a wa nso fun anisinsin we pe o si se le ojo na gan Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt ni afise ape ni afise apere fun wa we pe o je ile eru isinru o si je apere ile to wa ti awon eniyan won ti won o le se bi won tin fe o je apere aye gbogbo ani ati wa ninu aye tele tele ti a je eru ese eru esu ti asinsin Oluwa onroro ni ti a pe ni satani sugbon nigba ti o wo Oluwa eni ti o fe wa eni ti o mo wa eni ti o si mo we pe ohun o fe ki a segbe nitori okan wa se yebiye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wo pe a ti fi Jesu Kristi rubo fun wa eyi ni a ti fi hàn wi pe eyi yi ni odo agutan Olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala bi a ba mo ese wa ti a ke pe Oluwa ti a si jewo ese wonyi fun Olorun ti o dariji wa a di eni igbala lese kese ti a ti di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto isise wa nisise ntele ni a ko gbogbo re patapata ni a ko le Olorun lowo awon ti ko ni oye igbala ati oye ona igbagbo won a ma ro wi pe mo ti di onigbagbo e je wi pe mo n lo si ijoba Orun sugbon nipa ipinu isise ati eto igbesi aye mi iyen wa lowo temi ikan tin ba fe ma se ohun to ba wun mi ma dawo le sugbon gege bi eni ti o n fe mo kini inu Olorun kini ife Olorun bi a ba ti ni igbala ni a je ki Olorun ki o di adari oko ti a wo ohun lo ma n fi eto si igbesi aye wa ohun lo ma n to wa ki se ti wa mo lati ma dari igbesi aye wa awon oluko wa n ko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye a ki pe enikeni joko we pe bayi ni a se ngbe yawo ko si eto ni oni isina pupo se wa ni igbe yawo awon opolopo to sin je wi pe se awa na ti mo ni ile yoruba won so wi pe iyawo ti a fi jo fe iran ni owo lo awon iyawo won yi ti a nfe ti a o si mona bi a ti nfe yawo ile jo la ti ba won pade tabi idi tete ni a ti ba won pade o si sese ninu oja ke a ba won pade awon ta ba pade be won ki le duro nile nitori wi pe awon papa a o fi pa ni tan fun won baba ati won o fe pupo ni iya ati won na o sese ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si tin dagba ni won wo arowo to won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele sugbon awa ni olorun se ni olori re bi o ba wa ni bi ni asa leyi ti o ngbo awon eko won yi a o pa ni itan fun wa wi pe awon baba wa ki won ki o to gbe yawo wi pe enikan pe won joko o bere si ni so fun won gege bi a se ngbese kori be tabi ki a so fun wa wi pe gba ti an ka iwe iroyin ti awon orile ede ti won ma n te jade wi pe ah mo ma se alarin ba pade eto igbeyawo won sin so fun ninu iwe iroyin wi pe ba se ngbeyawo niyi se e ma ri kan ninu iwe iroyin tabi ni itan alo ti a ma n pa ni asale e ti abajoko si idi emu ati idi oti tabi ti anta ayo bo si je ludo ni atanomori ti anta a o pa ni itan fun a wi pe eni bi ti a ti n ta ayo tabi ludo tabi ni bi ti a ti mu oti ni won wa n si wa leti ti won so fun a wi pe bi a se n gbe isise niyi rara o ki ri be sugbon awa ni olorun diidi joko ni oko bibeli fun awa n se fun wa lati oju ewe kan de oju ewe miran wi pe ki a ma ba se ese gbe ki aye wa ki o ma ba daru ki o ma ba dabi eni wi pe a o le kese jari ni ona ti igbagbo olorun wa n so fun wa wi pe ito ni wa mo si ku oku orire ko wa lasale yi abi inu odunba to n gbo eko oro olorun awon ti olorun dari ni a fe ka nipa won yi mo si n be olorun wi pe bi o se n je ki a gbo ki o fun wa ni eti igbo ati aya igbase ki a le se ife olorun titi ofiri jesu loju koju nigba ti a ba de orun awon wonyi leyin ti olorun gba okan won la ti o yo won kuro ninu oko eru ati ti o yo won kuro ninu ipo ese ti won wa ni a so fun ani ori iketala exodu ese iketa mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni Egypti kuro li oko eru nitori owo agbara le Oluwa fi mu yin jade kuro nihi a ki yo je akara wiwu o nso fun wa o ni iwo ti a ti gba okan re la iwo ti o ti jewo ese re ti o ti ko sile iwo ti a ti fi eje Jesu we ti o ti di eniyan otun eda titun o ni eran ti ojo oni ojo ti a gba ola ojo ti a fi imole han fun o ojo ti oro olorun ti o la oloye ti o je ki o mo wi pe ona abayo kuro ninu ese wi pe o wa o ni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese kuro ninu aye kuro ninu ife ti ara eni kuro ninu iwa orikunkun ti atijo o ni ani lati ranti eyi lo ye ki o ranti nigba ti o ba fe gbe igbese boya o fe gbe yawo ni o sese ki ki esu ki o ki o lugo si eyin ipako re ki o ma so fun o wi pe ki o ma ti ogbon ogbon wi pe ki o se yi tabi ki o se yi ni mo fe ki o ran ti ojo ti agba okan re la oni ojo nla ni ojo na ti Jesu ti o gba mi ojo ti a fi eje Jesu we okan re mo ojo nla ni ojo na ko si ye ki o gbagbe o sese nibi ti o tin wa owo nibi ti o tin fe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ran ti ojo ti agba okan re la we pe o tun ni sare bi aye se sare o ni je bi aye se nje o ni woso gege bi aye se nwoso o si ni gbeyawo tire gege bi aye se ngbeyawo bi o ba fe je asegun oni lati ma ran ti ojo ti agba okan re la ojo ti a so wi pe a mu ese re kuro sugbon ti mo nfe ki o ye oni wi pe gere ti agba okan won eniyan won yi la ni ki se wi pe okan won nikan ni olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere sini dari wo be sini se akoso won ni exodus ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won kan lati sukoti lo won si do si etamu leti iju oluwa si nlo ni waju won oluwa si nlo ni waju won iwo to to saju olorun ni bo lo nsare lo bo ba sare saju olorun wa popo gba to ba sare ibi tolorun o ba ede wa kan idi ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa kan apata ba lo se fe mu omi jade ninu apata iwo to fe gbe yawo to ti gbe kan ri to si bere lowo olorun eni to lagbara to be to si ni oye ati imo to be to gbe yawo fun adamu eni to si se amona iru eniyan bi inoki eni to se amona eniyan bi noa awon eniyan to ti saju wa ninu igbagbo eni ti o ye ki agbekele ni bo lo nsare lo awon wonyi gba ti won jade kuro ni Egypt o ye ki won koju o ye ki won ki o be si ni sare sugbon won duro de oluwa won si so fun wa wi pe oluwa si nlo ni waju won ninu owon awo somo li osan lati ma se amona won amona ni eni ti o mo ona ti o si nlo siwaju ti o nso fun wa wipe ibi ni ki o gbe ese re si ki o lo si iha ihin tabi ki o lo si ohun lati ati ile oru li owon ina lati ma fi imole fun won lati ma rin li osan ati ile oru owon awosomo naa ko kuro le osan tabi owon ina le oru ni waju awon eniyan naa eduro sebi mose ti wa le aginju saju akoko yi fun ogoji odun to si ma nko awon eran jetro to ma nko won rin lati jeun lati momi iru oludari be alakoso be to ti wa ni agiju yi kan na fun ogoji odun olorun o se fi won sile ko so wepe ah se bi mose ti mona awa ti a wa woli kaakiri woli o ti ifeto si igbesi aye ti e iyawo ti e sa lo ko mo bo se ma pe pada awon omo ti e won ya igi won ya ko gbo kan alagidi sinu ile ti e ohun ti ifeto si ile ti e iwo na tun lo ko ti e ba o fe sina niyan mose to ti lo ogoji odun ninu agiju olorun o fi eto ati mo na mo Israel le lowo Olorun fun ara re o tun saju won je ki nbi o ninu igbeyawo ti re se Olorun saju e shon so ona shon so fun o ninu isowo re ninu oja re nibi ti o ma nlo se Olorun saju re lo awon to nlo sile oti ti won gbe bibeli sile ti won si nka bibeli won le ka samu ju kini lo o ye ki abi won se Olorun lo se amona won lo sile oti awon ti won lo si ile cinema ti won lo nwo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati roni ife ku fe se Olorun lo lo saju won lo tele de won sibe pe e ma bo we yin omo mi e wa wo nkan aramanda lati india se Olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tete nko se Olorun lo se waju won lo to si nro ko sile to lana sile fun wi pe o ya ni le tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti ballu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se Olorun lo se amona ti e lo sibe to so pe o ya o ko ri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísírẹ́lì ni wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn. Ẹ wo Númẹ́rì orí ìkẹwàá. Númẹ́rì orí ìkẹwàá. Ẹ jẹ́ kí a wo àṣìṣe tí àmọ́ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n ṣe nípa ìtọ́ni Ọlọ́run. Númẹ́rì orí kẹwàá kí a wò láti ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Mose sì wí fún Hobabu ọmọ Raguẹ́lì ará Midiani àna Mose pé àwa ń ṣílọ sí ibi tí Olúwa ti wí pé èmi ò fi fún yín wá bá wa lọ. Àwa ó ṣe ọ́ lé oore nítorí pé Olúwa sọ̀rọ̀ rere nípa Ísírẹ́lì. Rántí wípé Olúwa ni ó ti ń darí àwọn ọmọ Ísírẹ́lì. Olóhùn ṣàmọ̀nà wọn. Ọ̀wọ́n iná ní òru àti ìkúùkù ti àwọ̀sánmọ̀ gẹ́gẹ́ bí ọ̀wọ́n pílà ni à ń pè ní ọ̀wọ̀n ní ọ̀sán gangan. Ó sì ń lọ níwájú wọn. Áńgẹ́lì Olúwa pàápàá ń lọ níwájú wọn. Ṣùgbọ́n ó tó àkókò kan ìtọ́ni Ọlọ́run dàbí ẹni wípé ó fẹ́ sú àwọn ènìyàn wọ̀nyí ká máa dúró de Ọlọ́run ó fẹ́ sú wọn ká sọ wípé a ò mọ̀nà kí ká ṣe máa sọ pé kọ́lọ́run ṣàmọ̀nà wà ó fẹ́ sú wọn ni Mose bá sọ fún Hobabu ọmọ Raguẹ́lì àna rẹ̀ wípé wá bá wa lọ à sanwó fún ẹ èyí tó ń gbà lọ́fẹ̀ẹ́ bí owó ńlá ni wọ́n ń san níta fún ìwòsàn lọ́fẹ̀ẹ́ tọ́lọ́run wò wá sàn bàbá bèrè inú àwọn tó wà nínú ayé owó púpọ̀ ni wọ́n ń sàn ìwọ tó jẹ́ wípé láti ìgbà tí o ti di onígbàgbọ́ àtúnbí tí Ọlọ́run ti gba ọkàn rẹ̀ là bí orí bá ń fọ Jésù orí ń fọ́ mi o a sì mú kúrò bínú ń rán ni Jésù èwo ni mo tún rí ìbá mú kúrò a mú kúrò bó dàbí ẹni wípé o wà nípò ìlóyún ni bó bá sẹ àti bó ti jẹun tó bẹ̀rẹ̀ sí ní jẹ èèwọ̀ tán kà fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé o mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ bí ẹ̀fọ́ wà lóko wọn èṣù wá sọ pé wọn ò gbọdọ̀ fẹnu kan ẹ̀fọ́ bó jẹ́ àgbálùmọ̀ ni bó jẹ́ ọ̀sán ni èṣù wá sọ wípé o gbọdọ̀ jẹ́ bó bá jẹ́ ara ẹ̀ funfun bí lájáde kò gbọdọ̀ jẹ́ bó jẹ́ ẹ̀wà ló jáde lóko ẹ̀ kò gbọdọ̀ jẹ́ bójọ́ sàn ni a kan máa wọ̀ dànù bó jẹ́ ẹ̀bẹ́pẹ kò gbọdọ̀ jẹ́ ó sì lè wà nípò ìlóyún gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ara nílò nírú ipò bẹ́ẹ̀ bóyá bí ẹyin ni wọ́n á ti máa ka èèwọ̀ fún wípé òrìṣà ẹni ò gbọdọ̀ jẹ́yìn o òrìṣà ọ̀fẹ́ rere fún ẹ̀ ó fẹ́ kó kú sínú oyún yẹn ni ó tiẹ̀ ṣeéṣe kan wọ́n lè sọ débi wípé kán tún máa ka èèwọ̀ omi mímu fún ẹ ó parí folúwa ẹ̀ ṣùgbọ́n gbàtà ti di onígbàgbọ́ gbogbo èèwọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndo sugbon ko sipo tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona koni pe o sanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni imoran owo popo ni won san fun won eyi ni isina ti mose ati omo israel ti won tun fe wonu re lo won san fun o babo pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun won fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani won fe gbekele ta lo fe ko yan yawo fun o e to tin duro di olorun to olorun tin to nko o ranti igba to fe se ni se bi olorun lo dari re o ranti ko to wa se ko se bo olorun lo dari re o ranti ile to ngbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni tori se se bi olorun lo dari re si bi ti o ti ri se gba to da be ni pe eyin kan won ni ta se bi olorun lo ti ndari re o wa fi olorun isile o wa da be ni pe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe ah e jowo eyi ni asise ti mose ati awon agba israel ti won se ni akoko yi sugbon o ba bu so pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o ba bu sugbon a dupe lowo olorun wi pe o ri ija ti e lodo eniyan bo ba ri ija ti le lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo o ni o se je ki iru eje kule be ki o wa aye ni ese keji le logbon ni ese iketa le logbon won si si kuro ni oke oluwa ni irin ojo meta apoti majemo oluwa si si waju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo wa ibi isimi ṣe wọn mọ pé ìgbà tó bá fẹ gbéyàwó ó ń sọ pé mo ti ẹ fẹ sinmi bí n bá gbéyàwó ń sìn ilé ẹni tí n bá wà máa lè mọ wípé mo débi tí mo ń lọ ọlọrun ló máa ń wá ibi ìsinmi orí tí wọn sọ wípé àpótí májẹmúlúwa sì ṣíwájú wọn ní ìrìn ọjọ mẹta láti wá láti ṣe àwárí ibi ìsinmi fún wọn ọlọrun ló máa ń ṣe àwárí ibi ìsinmi fún wa ilé tí a ó gbé ọkọ tí a ó fẹ ìyàwó tí a ó fẹ ọlọrun ló máa ń wá tó sì máa ń rí tó sì máa ń jẹ kí ó dìímọ fún wa wípé òun ti rí i ní ẹsẹ ìkẹrìnlélọgbọn àwọ sánmọ olúwa ń bẹ lórí wọn lé ọsán nígbà tí wọn bá sì ṣí kúrò ní ibùdó ó ń sọ fún wa ní exodo orí ìkẹrìnlá ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀ àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro máa sọ wípé tó bá jẹ ṣe wípé ọlọ́run ló ń darí mi èwo ni mo tún wá bá pàdé yìí jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ kí a sì kọ́ ọgbọ́n lára àwọn ọmọ ísírẹ́lì mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ ohun tó yẹ kó wádìí ni wípé wádìí ara rẹ béèrè lọ́wọ́ ọlọ́run wípé èyí tó dé bá mi yìí kí ni èrèdí rẹ ohunkóhun ló lè ṣẹlẹ̀ bóyá ní ìgbéyàwó rẹ béèrè lọ́wọ́ ọlọ́run olúwa kí ni dé tẹ́lẹ̀ dé bá mi àlàyé ọ bó bá jẹ́ wípé ìṣòro yìí dé kí a lè fi agbára ọlọ́run hàn nígbèsè ayé rẹ bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀ kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ àfihàn ọ bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ àfihàn ọ bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà àfihàn ọ bákan náà rántí wípé ọlọ́run darí àwọn ọmọ ísírẹ́lì ó sì ń tọ́ wọn o si nto won won lo ni Jesus tele won tele olorun won wo awon awon ikuku ni ati awon ina ni won o je ki oju won ki o kuro oro olorun ni olorun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro olorun yo ma dari re sugbon wa wo ibi ti olorun dari won lo ni exodus ori ikerin la lati ese ikewa ni gbati farao si sunmo to si awon omo israel gbe oju soke won si kiyesi awon ara egypt nbo leyin won eru si ba won gidigidi omo israel si ki gbe pe oluwa o sese nigbati o tin wa ti a tin to sona gege bi oro olorun ti a tin ko gege bi oro olorun ti a laaye o ni kini kini gege bi oro olorun o si bere si tele oro olorun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se nka bele bo se ngbadura sugbon o sese gege bi a tin dari re ti a to sona wa gboju soke wa ri eto ti bo ninu e tele tele ta npe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao ari sese o le je farao ai ti ni yawo o le jo lo tele o okun pa wa ni waju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si so wipe ah se bi won so fun a wipe baba gbo tolorun won so fun a wipe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni jelo ni mo ri to tele mi abi ki se aisan to fi mi si e lojo ti mo ri gbala on ko lo tun de yi kini ki se won ba ki gbe gbati farao de ranti o baba so nkan kan fun o gege bi oro olorun nipa igbeyawo re boya pe ko se atunse nta so fun e pe ore ofe olorun yo tun fun o pe bo ba ti ni iyawo meji dandan ni ohun lati se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan ohun lati duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si lati duro de itoni olorun o si je wi pe o tin gboran yi tolorun si nto tinu re ndun to nkorin ayo to so pe ah gbangba ijoba olorun ajo de be ni bi no njo bojo nro a ma jo de ijoba olorun ni iso wa ni ko foko ni so pe so nkorin ni o so pe o bo lowo mi ah mi o ti ku mo lo sabule ni mo lo sise labule ni mo tun ti de nsin ah aya waja bi ru e ba sele lojo monday wa ma so pe nje ma le lo ni ojo isegun lojo tuesday ba je ma le lo seko beli yen pe awon so pe ah o se bere ni awon ara ile won so pe ah mi o so fun e igbagbo en to ko se en to ka bibeli bi ti eyi ti ki daran bibeli ah e tan won yin bo kakaka ti o gbe won iwo na wa gbe iwo eyan dudu ifa na fi ko wa ninu le ti wa oju orisa ti wa le o gbe bibeli ah o di nkan mi ma e lowo abere bo lowo adete o dete aye wa ja oni kini kin se eyi ni o de ba mo israeli ni won gboju soke na ri farao lo wa nbo na wa ki gbe wo ese kokanla won si wi fun mose pe nitori isa ko si ni jiti ki iwo se mu wa wa lati kule agiju lati ku ni iju e se ti iwo fi se wa be lati mu wa jade ti jiti wa bo ba je ni to ni igbagbo wa bohun ba to ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro olorun to si se ipinu wipe ah ko si nkan na gbangba ijoba olorun a ma jo de be ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won dahun o si n gbo radiogram o n korin ninu ile o n gbo boya oko eni o n korin ti e o si pe awon mo ni eje ma ju iya eju iya were iya je ejule olowo nkan to wakaki loru yi o tun kan lekun ko se n to dahun o pe omo e pe ade o to ba dahun to ba silekun ade na joko le abo omo mi ko yi ni iṣu a ma so pe se bo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe e nsin igbagbo na o gbe e daada o ti mo nkan oju a ri nkan aya be si ni ja Àmọ́ Israẹli náà bá bẹ̀rẹ̀ sí ní kígbe náà sọ pé Mose. Ṣé kò sí isa òkú ní Íjíbítì? Òba ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú sínú ẹ̀ṣẹ̀ kakun lọ sọ́run àpáàdì ju èyí tó mú wa jáde wo èyí tó wa dé bá wa ń sìn náà wá ń kígbe. Wo ẹsẹ̀ ìkẹtàlá Mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ nísòro. Mose fún ara ẹ̀ kò tí ì gbàdúrà. Ó ní ẹ̀dúró jẹ́ máa ṣe àlàyé fún ọ yékéyéké. Èyí tí ó fi jẹ́ wípé ẹ̀dúró jẹ́ tó wí ni kò yẹ kó wí bẹ́ẹ̀. Ó ní ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà Olúwa tí yóò fi hàn yín lé òní nítorí àwọn ara Íjíbítì tí ẹ̀yin rí lé òní yìí ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé. Nítorí tí Olúwa yóò jà fún yín kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́. Olúwa sì wí fún Mose pé èé ṣe tí ìwọ ń ké pè mí. Sọ fún àwọn ọmọ Ísíráẹlì kí o sì sọ ọmọ Ísíráẹlì kí wọn kí ó dúró jẹ́ àbí. Kí wọn kí ó ṣe kíni? Ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro. Ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro. Nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ká gbàdúrà ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí. Èyí tí Ọlọ́run sì yàn fún mi mo dẹ̀ ti gbéyàwó sí ọdún kan kọjá ọdún méjì ń kọjá a ò bímọ. Ọlọ́run ni kò tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà ni kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni kò tẹ̀síwájú àti máa kọrin yan Ọlọ́run lógo ni kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé Jésù ń gbàlà Jésù ń sọ di mímọ́ Jésù ń fi agbára ẹ̀ mọ́kún ni Jésù ń wò sàn Jésù sì máa ń pèsè Jésù máa ń fi ọmọ fún àgàn. Ìwọ ni tó sì yàgàn o sì tí ì bímọ. Èṣù á máa sọ pé dúró jẹ́ òye tó ti ń wàásù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn pànùmọ́ dúró jẹ́ Ọlọ́run ni ó tì. Ọlọ́run ní bó tiẹ̀ tí ì bímọ tẹ̀síwájú láti máa sọ pé Ọlọ́run máa ń fún àgàn ní ọmọ. Ìwọ tó tí ìgbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹ náà àwa padà kò sí ni o láti padà àbí òun náà nìyí sìn ó ti tó ọmọ ọgbọ̀n ní òsì tí ìlọ́kọ òsì tí ìgbéyàwó. Àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ jẹjẹ tiẹ yìí náà ti pọ̀ ju ìwọ ló pa Jésù ni. Èwo ni tiẹ báwo ni tiẹ ṣe wálé o ti ń gba wèrè mẹ́sìn o tiẹ yìí ti pọ̀ jù. Wọ́n á máa sọ fún ẹ pé ẹdúró jẹ́ Ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn ó ní kó tún tẹ̀síwájú kó máa lọ. Ó sì òòrí ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè kí ìwọ kí ó sì na ọwọ́ rẹ sí ojú òkun kí o sì yá méjì. Àwọn ọmọ Ísíráẹlì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀. Àárín ìṣòro tó wà níwájú ẹ̀yin òun náà la fẹ́ rìn kọjá. Òkun pupa tó wà níwájú yẹn àárín ẹ̀ náà la máa gbà kọjá. Àwọn tí ò mọ ọ̀nà Ọlọ́run ṣe mọ̀ pé àwa báyìí di iṣẹ́ Ọlọ́run. Àwọn tí wọn ò ní ìgbàgbọ́ àfọ́jú ni wọ́n. Gbà tí òkun wà níwájú tá a sọ pé ó yá ẹ múra o a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wa o tán sọ pé afárá tá a ṣe síbẹ̀ dà kò nílò afárá. Àwọn ọkọ̀ bàálù tó máa ń fò lófurufú tó máa gbé wa kọjá òkun dà wọ́n ní kò nílò. Wọ́n sá sọ pé ẹ múra o ẹ jẹ́ ká tẹ̀síwájú o ẹ jẹ́ ká lọ o. Ìwọ tó ń rí ìṣòro nígbèsè ayé ẹ tá a sọ pé ó yá o ẹ jẹ́ tẹ̀síwájú afẹ́ iṣẹ́ fọ́lọ́run. Èyí tó wà lẹ́gbẹ́ akọrin tó jẹ́ pé ìṣòro ló bá débí ní àṣálẹ̀ yìí tí a sì sọ pé ó yá o ẹ jẹ́ ká tẹ̀síwájú o tún láti wá akọrin ní ọ̀la. Èyí tó jẹ́ pé ó ti gbàdúrà àti lè rí ìyàwó àti lè rí ọkọ fẹ́ tó ta sì ń kọ ní ọ̀nà Ọlọ́run ìṣòro sì dé. Màmá kígbe màmá sunkún màmá sọ pé bó o bá lọ́kọ mi ò ní súre fún ẹ bí mo kú nínú sàárè bọ́ ń ṣépè lọ́run màmá ṣépè fún ẹ ni. Ó sì wá ó ń sọ pé ẹjọ́ ẹ bá mi gbàdúrà ọkọ ni mo ń wà ìyàwó ni mo ń wà. Kí ni ká sọ fún àṣọ pé sáà tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà tẹ̀síwájú àti máa ka ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀síwájú àti máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tẹ̀síwájú àti gbogbo ìgbésí ayé rẹ àti ọkàn rẹ àti gbogbo ọ̀nà rẹ fi lé Ọlọ́run lọ́wọ́ pátápátá bójú mójú kò ní ìṣòro tó ní tẹ̀jú mọ́ Jésù kò sì máa tẹ̀síwájú ìṣẹ́gun dájú. Mo sọ pé kí ni dájú? Ìṣẹ́gun dájú. àwọn apadà sẹ́yìn àwọn ni wọ́n pàdánù àwa ta fẹ́ tẹ̀síwájú ìṣẹ́gun ni fún wa lónìí ni ọlọ́run béè lọ́wọ́ wa pé èwo ló fẹ́ ṣe òkun pa ló wà níwájú ẹ̀yìn fara ọ wà lẹ́yìn bó o bá padà ọlọ́run ò ní bẹ́ẹ̀ padà o ọlọ́run ti bẹ́ẹ̀ kò ní bá nìkẹ́ni padà sí íjíbítì bó o bá padà ọwọ́ fara ò ní wà kó

ìmọ̀ yín lọ́wọ́. Bó bá jẹ́ wípé ẹ lè yí ọkàn padà nígbà tẹ bá ti ń gbọ́ fèrè àti dùrù àti gbogbo ohun èlò orin tẹ bá tẹríba díẹ̀ òtítọ́ àdá. Ṣùgbọ́n bẹ́ ẹ bá kọ̀, ta ni Ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi? Wọ́n ní bá jẹ́ bẹ́ẹ̀ ọba, èyítọ́ sọ yẹn ó ti sọ kọjá èyí téèyàn ń sọ. Bó bá jẹ́ bẹ́ẹ̀, nìṣó iná náà lọ̀dálẹ̀. Ọlọ́run yẹn àfẹ́sìn, a sì ń fẹ́ kó yẹ ọba wípé Ọlọ́run tí àwa ń sìn ó lè gbà wá. Inú bá bí Nebukadnessari, àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣègbàgbọ́, wọ́n á sọ pé má jẹ́ kí inú bí àwọn àgbà o. Bàtẹ́lẹ́ṣẹ̀ ọba bínú, ta ló máa bínú? Kán bínú dáadáa, àwọn ìyá àgbà tó wà nílé, àwọn bàbá àgbà tó wà nílé, àwọn kò lọ́lọ́run fìkan ṣe tán wà nílé, ó yẹ kí inú bí wọn? Àbí ò yẹ bẹ́ẹ̀? Inú bá bí Nebukadnessari, ó bá dáná, kò mẹni tó ń dáná fún, àwọn ọmọ ọ̀dọ́ tiẹ̀ ló dáná fún láti pa ọkùnrin sí mọ̀. Ó bá de àwọn ọmọ Ọlọ́run, a kì í de ọmọ Ọlọ́run. Ọwọ́ tó bá fi de ọmọ Ọlọ́run máa ń rọ ni. Ó bá dè wọ́n, wọ́n bá ní ó yá o, wọ́n ní ta ló máa lè gbé àwọn èèyàn wọn jù sínú iná? Àwọn tí wọn mọ̀ wípé ọjọ́ tán máa lò kẹ́yìn lọ́jọ́ ayé wọn, àwọn tán fẹ́ ṣiṣẹ́ fún èṣù fún Nebukadnessari, wọ́n bá bọ́ síwájú, wọ́n gbé àwọn èèyàn, wọ́n bá jù wọ́n sínú iná. Iná tó ọwọ́ iná tó mì, ó kọ pa àwọn rẹ pátápátá ná, bọ́ ṣe lajú wọn bá iná ọ̀run àpáàdìná tún jáde sí lọ́hùn. Àwọn Sedraki, Mesaki àti Abednego tán sọ pé bí iná ń jó, màá débi tán ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bójo ń rọ̀ bí ò sọ ọ̀mbrẹ́là, màá débẹ̀. Bó jẹ́ pé fárá ń bọ̀ lẹ́yìn, òkun pọ̀ wà wájú mo láti sin Ọlọ́run tí wọ́n ṣe ìpinnu. Mẹ́ta ni wọ́n wọn pọ̀ o, wọn pọ̀ rárá. Bàtán dénú ná, okùn tá a fi dè wọ́n, ó jó ráúráú. Irun wọn, aṣọ wọn, bàtà wọn, kò sí nǹkan tó jó. Ni Jésù látòkè ọ̀run lọ́hùn wá ló bá sọ pé àwọn ọmọ mi ni mo rí yẹn, ó yẹ kí n lọ bá wọn. Ni wọ́n bá ń rìn káàkiri ní iná, ni wọ́n bá ń sọ̀rọ̀, o ò lè mọ nǹkan tán sọ, o ò lè mọ. Ìgbà tí wọ́n bá ṣetán láti la iná tiẹ̀ kọjá ni wàá mọ nǹkan tí wọ́n ń sọ. Torí pé bàbá wà nínú iná, bàbá wà nínú wàhálà, ìgbà ni Jésù máa ń wá irú ọ̀rọ̀ tó bá wọn sọ nínú iná yẹn, a bá wọn sọ rú ẹ̀. Ìwọ táyà ń já tó débẹ̀, o ò lè gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀. A kì í kàn gbọ́ ní ara òfòṣá, kákàn máa lọ, kò sí ìṣòro, kò sí wàhálà. A ò fẹ́ gba ìgbàgbọ́ tiwa pẹ̀lú inú níbí ni, òkè ò ní gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n bá wọ inú náà tiẹ̀ kọjá lọ, ti Nebukadnessari, ti èṣù, ti àwọn ìyá àgbà, àwọn bàbá àṣàlẹ̀ tí wọ́n dá sílẹ̀ fún wa, tá a sì sọ pé kò sí nǹkan náà, kò sí nǹkan tó mì mí láyà, mò ń lọ nínú iná yẹn. Jésù wa pàdé ẹ̀ ń bẹ̀, ń wá sọ̀rọ̀. Nebukadnessari bá tajú kán pé èèmọ̀ kí ni mo rí? Nínú iná wọ́n rìn, wọn ní ìpalára kankan. Ó wá sọ pé ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin ọmọ ọ̀gá ògo, ó ní ẹ jáde, náà bá jáde. Wọ́n ní kò sí irú Ọlọ́run tó lè gbà yàn bí irú èyí. Àwọn tó ń fẹ́ tẹ̀lé ọ̀nà Ọlọ́run nìyẹn. Kí la ti rí sí? Kò pẹ́ náà, gbà tí Nebukadnessari tó ti kú, tí ọmọ ẹ̀ náà tó ti kú ni Darius yẹn tún gorí òye. Làwọn kan bá fi òfin kalẹ̀, náà bá sọ pé òfin má gbàdúrà. A ti gbọ́ òfin pé oúnjẹ wọn, òfin wí pé ẹni tó bá fẹ́ ra omi ní agbègbè garawa kan kọ́bọ̀ mẹ́wàá, a ti gbọ́ yẹn. Òfin má gbàdúrà, òfin ìpànìyàn nìyẹn. Gbàtà àbá gbàdúrà kú lọ pátápátá ni, àbí kì í ṣe bẹ́ẹ̀? Òfin tó ń wọ ọkọ lọ́kọ́ lè gbélẹ̀ nínú ilé, òfin pé kí n tó jáde nílé wá oúnjẹ fún mi, òfin dáadáa ni. Òfin wípé taṣọ mi bá dọ̀tí ní Sátidé bá mi kókó fọ́, òfin dáadáa ni. Ṣùgbọ́n òfin má lọ sẹ́kọ̀ọ́ bíbélì, ìyẹn ti kọjá. Òfin pé nílé bí o ní gbàdúrà sí Ọlọ́run, tara tún fẹ́ gbàdúrà sí? Ṣéṣù la fẹ́ sìn? Ni Dáníẹ̀lì bá sọ pé mo gbọ́ ti gbogbo òfin eléyìí tẹ́ tún wá gbé kalẹ̀ yìí, ó ti kọjá. Ó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń sọ lọ́wọ́ lẹ́sẹ̀ náà bá rí wọn sọ pé a ti mú o, ó ti gbàdúrà. Ẹ̀ṣẹ̀ tó dá nìyẹn o. Lójú àwọn ọkùnrin míì nínú ilé tó ń bá ìyàwó jà, ẹ pè wọ́n jọ, kí lẹ̀ṣẹ̀ ìyàwó ẹ? Ẹ ò ń ka bíbélì ni? Ẹ̀ṣẹ̀ náà nìyẹn. Kí lẹ̀ṣẹ̀ ọkọ ẹ? Ẹ̀ṣẹ̀ ọkọ mi ni pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
bo de jo ba wa ajo man lo.

ìmọ̀ràn Ọlọ́run fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Fi ọkàn rẹ lé Olúwa lọ́wọ́. Pé bí o ti wá sí yìí lálẹ́ yìí, ó jẹ́ ẹni tí ó wà ní ààyè níwájú Ọlọ́run. Ọkàn rẹ kò ní máa sáko káàkiri. Ọ̀rọ̀ Ọlọ́run, ọkàn rẹ yóò wà lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ìwà láàyè ọ̀rọ̀ Ọlọ́run kò ní ru ẹ kọjá. Ohun gbogbo tó sì nílò nínú ayé rẹ àti nínú ayé mi, a ó gbàdúrà pé ẹ̀mí Ọlọ́run yóò fi ohun gbogbo hàn fún wa. Yóò fi ohun gbogbo hàn nínú ọkàn wa lálẹ́ yìí, pé a sì dúró pẹ̀lú Ọlọ́run. A ó mọ ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. A ó sì mọ ohun gbogbo tó yẹ ká ṣe fún Ọlọ́run. Ojúṣe wa nínú ilé ìgbàgbọ́, ojúṣe wa sí ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ ká gbàdúrà pé ẹ̀mí Ọlọ́run yóò fi ohun gbogbo hàn fún wa nínú ọkàn wa. Oore ọ̀fẹ́ láti jẹ́ olùsí ọ̀rọ̀ náà. Nínú ìrìn àjò wa pẹ̀lú rẹ̀, Ọlọ́run yóò fi ohun gbogbo hàn fún wa lálẹ́ yìí. Ohun gbogbo oore ọ̀fẹ́ tí a sì nílò láti gbé ìgbé ayé tí ó ṣe ìtẹ́wọ́gbà pátápátá fún Ọlọ́run, ayé tó ń tẹ́tí sí Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run yóò fi ohun gbogbo hàn fún wa, yóò sì fi oore ọ̀fẹ́ kúnnú ayé wa lálẹ́ yìí. Ẹ jẹ́ ká gbàdúrà ká bá Olúwa sọ̀rọ̀. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ jẹ́ kí a fi gbogbo àwọn ará wa tí wọ́n sì ní àsopọ̀ lé Ọlọ́run lọ́wọ́ lálẹ́ yìí, pé àwọn tó wà nílé wọn tí wọ́n wà lóde ìjọ, àwọn tó wà ní ìjọ àdúgbò wa, ìjọ ẹ̀kọ́ wa, níbi gbogbo ayé, níbi gbogbo àti gbogbo àwọn ọ̀nà wọn, Ọlọ́run yóò mú ẹsẹ̀ wọn yá. Àwọn tí yóò sì ní àsopọ̀ lẹ́yìn ibi tí a ti ń pàdé lálẹ́ yìí, pé ohun tí Ọlọ́run fẹ́ kí wọ́n mọ̀, Ọlọ́run yóò fi hàn fún wọn. Ẹ jẹ́ kí a gbàdúrà ká sọ fún Ọlọ́run pé lálẹ́ yìí, ìpàdé kárí ayé ẹ̀kọ́ bíbélì yìí,

gbogbo ireti ọlọ́run tí ó ń béèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nínú ìjọ rẹ̀ àti ọmọ nínú ìjọba ọlọ́run, ọlọ́run yóò fi oore ọ̀fẹ́ yìí kúnnú wa. A ò ní kùnà nínú ìrètí ọlọ́run nínú ayé wa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A ó fi olùṣọ́àgùtàn wa lé ọlọ́run lọ́wọ́. Àwọn ni ọlọ́run yóò lò lálẹ́ yìí láti fi ọkàn rẹ̀ hàn fún wa. A fẹ́ fi wọ́n lé ọlọ́run lọ́wọ́ pé ẹ̀mí ọlọ́run aláyè yóò gbàkóso gbogbo ìgbé ayé wọn. Wọn ọkàn wọn ìfàmúròyàn látọ̀run wa, agbára látòkè wa, ohun gbogbo tí ọlọ́run fẹ́ kí a mọ̀, ọlọ́run yóò lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ ńlá lọ́wọ́ wọn lálẹ́yẹ. Pé ọ̀rọ̀ náà nípasẹ̀ ẹnu wọn bí wọ́n ti ń la ẹnu wọn, ẹ̀mí ọlọ́run yóò fi ohun gbogbo hàn fún wa tí ó ń jẹ́ kí a mọ̀ gẹ́gẹ́ bí ìjọ àti ojúṣe wa sí ayé nínú yìí. Ọlọ́run yóò lò wọ́n láti kọ́ wa láti sọ wá jí sí ojúṣe wa láti nínú ìjọ àti lóde ìjọ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a fẹ́ mọ rírì yé fún torí pé ń darí wa lálẹ́ yìí papọ̀. A fẹ́ fi ohun gbogbo tá ó ṣe lónìí pa bíbélì lẹ́yìn lọ́wọ́ pé ẹ̀mí mímọ́ fún àǹfààní gbogbo àwọn ènìyàn bí a ti kójọ níyì àti lóde ìjọ. A dúpẹ́ torí pé ẹ ti dáhùn. Ní orúkọ Jésù tí ó tóbi ni a gbàdúrà. Àmì. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lọ́run, a mọ rírì yín fún pé múra wá sí yín lálẹ́ yìí papọ̀. Ẹ gba gbogbo ògo ní orúkọ Jésù bí a ti ń kọrin.

Ìrírí náà ẹ̀rí ni yóò jẹ́ fún ayé ẹsẹ̀ títí ìyàwó rẹ̀ yóò ṣe tán tí ọkọ ìyàwó yóò dé lọ sọ fún wọn lọ sọ fún wọn Jésù kún fún ẹlẹ́sẹ̀ lọ sọ fún wọn lọ sọ fún wọn ó ń padà bọ̀ Jésù tó ń padà bọ̀ wá.

lónìí a ó tẹ̀síwájú pẹ̀lú bíbélì kíkà wa ṣùgbọ́n kí a tó ka ẹ jẹ́ kí a ní àkókò láti gbàdúrà bàbá à ń bèrè wípé ẹ ó sì wa lójú tí ìmòye bí a ti ń kà nínú ọ̀rọ̀ yín lónìí à ń bèrè wípé àwọn ọ̀rọ̀ tó ṣe kókó fún wa tí ó bá ọkàn oníwa nísìnyí àti àìníwá sọ̀rọ̀ nípa tẹ̀mí àti nípa ti ara àti nípa àwọn ìní ẹ ó tẹ mọ ọkàn wa ẹ wà pẹ̀lú wa ẹ sì wa lójú ẹ tọ́ wa ẹ kọ́ wa bí a ti ń kà papọ̀ báyìí ní orúkọ jésù ni mo gbàdúrà a ó tẹ̀síwájú pẹ̀lú bíbélì kíkà báyìí ìwé àwọn ọba kejì orí kẹta Jeroamu ọmọ Abusi bẹ̀rẹ̀ sí ìjọba lórí Israẹli ní Samaria ní ọdún 18 Jehoṣafati ọba Juda ó sì jọba lé ọdún 12 ó sì ṣe búburú lé ojú Olúwa ṣùgbọ́n kì í ṣe bí bàbá rẹ̀ àti bí ìyá rẹ̀ nítorí tí ó mú èrè Baali tí bàbá rẹ̀ ṣùgbọ́n ó fi ara mọ́ ẹsẹ̀ Jeroamu ọmọ Nebati tí ó mú Israẹli rẹ́sẹ̀ kò sì lọ kúrò nínú rẹ̀ Meesa ọmọ Amoabu sì ń sin àgùntàn

bí ẹ ti bí a ti fi nǹkan wọ̀nyí sílẹ̀ ẹ ó tẹ ọ gbà á àti gbogbo àwọn tó fẹ́ láti fi fún yín tí ò sì ní ohunkóhun láti fi fún yín báyìí a béèrè pé ẹ bẹ kún wọn ẹ sì fún wọn ní oore ọ̀fẹ́ pé nígbà mìíràn tó bá tún péjọpọ̀ wọn ó lè fi sílẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ lórúkọ. A dúpẹ́ torí pé ẹ ti dáhùn àdúrà wa ní orúkọ Jésù tí ó tóbi ní agbàdúrà. Ẹ jẹ́ ká la ojú wa ká sì fi ìdámẹ́wàá àti ọ̀rẹ́ wa sínú àpò bí wọ́n ti ń gbé kọjá lẹ́gbẹ̀ẹ́ wa.

перед уроком.

0: kí a sì dárí wọn sínú ìrònúkú wa dáa ká rọ wọn gbàdúrà ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ láti jáde lọ kí o sì wá sùn rere níbi gbogbo tí a bá bára wa a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní Jerusalem tiwa ká sì tẹ̀síwájú láti máa jáde lọ sí gbogbo ayé àti kọ́ wa pé àwọn ìjọ àkọ́kọ́ wọ́n bẹ̀rẹ̀ ní Jerusalem tiwọn Samaria ní Judea wọ́n sì dé gbogbo òpin ayé nígbà náà bíbélì wípé wọ́n yí ayé po nígbà náà ìyẹn ni pé wọ́n yí àwọn ènìyàn kúrò nínú ìjọsìn èké wọ́n mú àwọn ènìyàn kúrò nínú ìgbé ayé ẹ̀sẹ̀ sínú ìgbé ayé òdodo irú àpẹẹrẹ ńlá wo lèyí láti tẹ̀lé a gbọ́dọ̀ wàásù níbi gbogbo tá a bá bára wa níbikíbi tí a bá ti bá ara wa a gbọ́dọ̀ wàásù ìrere níbẹ̀ a ní àwọn àkókò tó dára ní ìsinsìnyí ju ìgbà náà lọ ó ti ẹ̀rọ rùn ní ìsinsìnyí torí pé a ní àwọn ẹ̀rọ ayélujára láti wàásù rere nípa whatsapp nípa facebook a lè wàásù rere a lè wàásù rere nípa ìwé ìléwọ́ ọlọ́run retí ilé wa láti máa wàásù rere a ní àwọn tí a ń lọ síbi gbogbo tí a sì ń lọ síbi gbogbo ní gbogbo ayé tí a ń wàásù rere báwo la ó sì wá gbàdúrà wípé kí ọlọ́run kó ṣe wá bí ọmọ níwájú bàbá kọlọrun kó sì dáríjì wá pé gbogbo àkíyèsára wa tẹ̀lé wá nísìnyí ó jáde lọ láti sílọ ó jáde lọ wá láti wàásù rere kí ọlọ́run kó dá iná rẹ̀ sínú ayé wa láti wàásù rere gbàdúrà ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ níbi gbogbo a ó sì wàásù rere ní orúkọ Jésù tí ó tóbi ní agbàdúrà bàbá wa ti ń bẹ lọ́rùn a dúpẹ́ fún àǹfààní tí ẹ fi fún wa yìí àti gbọ́ ọ̀rọ̀ yín nípasẹ̀ bàbá wa nílò olúwa a dúpẹ́ fún àpẹẹrẹ pípé tí ẹ fi fún wa nípasẹ̀ Jésù Kristì a sì gbàdúrà pé àwọn àpẹẹrẹ tí a ní bàbá wa nínú olúwa tí wọ́n ń lọ káàkiri níbi gbogbo ní gbogbo ayé tí wọ́n wá sùn rere olúwa àdúrà wa ni pé bí ẹ ti fi àṣẹ fún wa lónìí yìí olúwa ẹ dá iná yín sínú ayé wa ìpòǹgbẹ àti iná láti jáde lọ láti wá sùn rere ní orúkọ Jésù bí a sì ti ń lọ ẹ ràn wá lọ́wọ́ láti jẹ́ olùtíṣèso pé kó lópin rẹ̀ àbájáde rẹ̀ bí bàbá wa nínú olúwa tí wọ́n ní àbájáde tó dára àwa náà yóò ní àbájáde tó dára a dúpẹ́ lọ́wọ́ nítorí tí ẹ ti dán ní orúkọ Jésù ní àgbàdúrà.
1: Ìgbé ayé kan ṣoṣo tí a fi fún ọlọ́run pátá láti yí a nípa lórí ayé nínú ayé tó jẹ́ pé ìlépa ariwo ìmọ̀tara nìkan ló ń ṣàkóso àwọn ayé kan wà tí a ń pariwo ní gbangba ìgbé ayé tí a ò kọ́ lórí ọlá ṣùgbọ́n nínú ìgbàgbọ́ ìgbé ayé tí kò fẹ́ ká mọ ohun ṣùgbọ́n tó fẹ́ kí a darí rẹ̀ nípa darí ẹ̀mí eléyìí ni ìtàn ìgbé ayé náà ìgbé ayé tó bẹ̀rẹ̀ kì í ṣe ní kárí ayé nìkan ṣùgbọ́n níbẹ̀rẹ̀ kì í ṣe pẹ̀lú èrò púpọ̀ pẹ̀lú àwọn tí a pè ohun tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìrìn àjò ti ìgbàgbọ́ ó wá di tó kárí ayé báyìí láti àwọn ọjọ́ àárọ̀ ebi fún òtítọ́ ń pa àti ìlépa fún ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe láti mọ̀ nìkan ṣùgbọ́n láti gbé e kì í ṣe láti kọ́ni nìkan ṣùgbọ́n láti gbé e náà ló wá jáde sí ìrere olùtú àgùntàn dọ́bí ẹkúmú yìí ó ń gbé ìwàásù kan káàkiri gbogbo àgbáyé kì í ṣe ìwàásù tí ó ń yí padà nítorí àkókò tàbí ìyọlẹ́nu ṣùgbọ́n ìwàásù tó dúró lórí òtítọ́ ìwàásù ti ìgbàlà tó ń pe ẹlẹ́sẹ̀ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìwàásù ìwà mímọ́ tó ń pe onígbàgbọ́ sínú ìgbé ayé tá a yà to si wo Olorun oro lai si iwa memo asan ni agbara lai si iwa funfun ti o ni asepo pelu Oluwa ti o ni ipo kankan ninu ijoba Olorun to ba je pe gbogbo nto ni oni wura fadaka owo ibile tabi owo ti ohun gbogbo yen ki tojo odun melo lo gbadun gbogbo eleyi lati won asodo ara re oni pe ki igbe aye wa ko yato patapata fun ta je tele tele iwa su ireti to ran awon ti okan won ba je ti won ti gbagbe pe Olorun o ko won kiko awon omo eyin ati isoji kari aye iwasu ti lo si ka kiri gbogbo agbaye lati ilu to kun fun eyin atabule lati itagbangba lo si inu ijo nibi kibi ti iwasu na ba lo iye aye yin pada oke aimo ye ti gbo irere ki si oro lasan sugbon agbara oke aimo ye awon eyan lo ti ni isodotun ki se nti kan ni lowo lowo sugbon to yi won pada patapata ati jajaga awon to di baraku sinu iwa ibaje ti gba ominira awon ti aye won o nitumo ti nitumo nipa re ohun kan lo wa wa gbangba igbe aye re o ti duro sinsin o igbade ni gbajumo ko yi won pada ko si pe boya aseyori lo mu won yi pada iwasu won bakan na ni o han gbangba lati wasu otito nigba ti o ba ti erorun lati ko aye nigba to dabe ni pe ko gbajumo eleyi ni tan igbe aye ta jowo patapata fun Olorun o si je ipe o je ipe lati fi aye ti e na sile lati jowo ife re tele Olorun patapata o je igbe aye kan susu igbe aye kan susu ti a yonda patapata fun Olorun o si le nipa lori iran jowo dide ki e je a ki iran si Olorun di so akta to bi e ku mu yi kaabo baba ambere Oluwa pe oro yin yo bo si ora ni oruko Jesu agbadura pe a o teti sin ki se si eniyan o ohun ti wo baba wa Olorun ohun ti wo oba wa Oluwa wa Jesu Oluwa wa to ba fe so ta o gbo ti o si je pe inu okan wa o si bere fun ori ofe lati se nti o nreti lowo wa ni oruko Jesu e se Oluwa e ran wa lowo ki a mo kan fi owo yepere mu oro re bi eni wi pe o je oro eniyan lasan lasan e ran wa lowo lati loye pe eni ayeraye ni pe Olorun Aiku Olorun to ga o si je eni ti o ni aye wa gan papa e ran wa lowo lati ni adura Oluwa yo ko fe joko to ba kesi ati so tele lati odo awon woli nu samu pe nigbati Kristi ba de yo so awon nkan to sokun farasin to je ikoko to farasin fun awon eyan aye lati igbati ati da aye tori na Jesu Kristi de oro gan to di eniyan ni atete kose ni oro wa oro si wa pelu Olorun Olorun si ni oro na o si di ara o n ba wa gbe o n ba wa gbe a wa si ri ogo re ogo ti bibi omo bibi kan soso ti Olorun nitori na nigba ti a ba ni anfani lati teti fun ohun ti Kristi to wa lati fi fun wa o yato si ka teti si itan itisan ninu bibeli awon itan yen a mi si latodo Olorun wa sugbon nigba ti oro gan funra ara re to torun wa to wa ba wa soro ko si ba wa soro lati sonta je mo lai lai tabi nu ma je mo tutu sugbon o nfi awon nkan ti o ti wa to ti farasin lati ipele si aye wa awon to loye bi o se jinle bo se ga bo se tobi to wa teti pelu gbogbo okan won atemi won pelu opolo won pelu gbogbo ti won ni ko ba le je pe won ni faye gba oro Kristi oro olugbala lati bo sile lasan bi oro Samueli bi o se bo sile lasan loni anwo okan ninu owe ti o wa nu ese kan soso nu bibeli Matthew si dabi sura ti a fi pamọ sinu oko ti okunrin kan ri ti o ri ti o pamọ nitori ayo re o lo o si ta gbogbo ohun ti o ni o si ra oko na ni lo so nipa okunrin kan okunrin yi la le fi wi enikeni ni to nwa isura enikeni ti o nwa ohun lati ijobo na enikeni ti o nwa ohun to seye biye ju ohun kon to ni lo to wa ko gbogbo to ni jo to ta gbogbo e patapata ki o ba le ra ani ki o le ni ki o le di ajogun

dọ̀tun iyebíye Róòmù orí kejìlá láti ẹsẹ̀ ìkíní Róòmù orí kejìlá 12 láti ẹsẹ̀ ìkíní. Nítorí náà mo fi ìyọnu Ọlọ́run bẹ̀yìn ará gbogbo onígbàgbọ́ arákùnrin àti arábìnrin kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè. Ohun tó ń retí lọ́wọ́ wa láti ṣe nìyí, o ò ní fi ara rẹ fún ọkùnrin kí ó lè bá gbádùn àwọn nǹkan ẹ̀sẹ̀ tí ó burú ti ìtura. O ò ní fi ara rẹ fún ẹnikẹ́ni kí ó bá lè jẹ ìgbẹ́, àkí ó lè gbàgbádùn iná tí ò ní iná nínú. O mọ̀ pé ara rẹ tẹ́ḿpìlì Ọlọ́run, tẹ́ḿpìlì ẹ̀mí mọ́ ni. A ti rà ọ́ ní iye kan. Wà á tẹ̀síwájú láti máa pa ara yìí mọ́ fún Olúwa ní gbogbo ìgbà títí wàá fi kú láti lọ rí Lọ́run rere. Ṣùgbọ́n ìgbà míì àwọn tí wọ́n ń pera wọn ní onígbàgbọ́, mo jọ́mọ Ọlọ́run, mo jẹ́ tèmi, mo jẹ́ tọ̀hún, a ní gbangba gan-an. Wọ́n á ṣe àwọn nǹkan débi wípé torí pé wọ́n lọ sínú ẹ̀sẹ̀ yẹn gan-an, ṣùgbọ́n wọ́n ní mooru rẹ̀ lára. Ìwà ìbálòpọ̀ tó ń mú ooru wá sínú ayé wọn tí wọ́n ń gbádùn, níwọ̀n ìgbà tí wọn ò bá ti wọnú ẹ̀ lọ gan-an, ó ní mo fi ìyọnu Ọlọ́run bẹ̀yìn ará kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́. Ìtẹ́wọ́gbà èyí tí í ṣe iṣẹ́ ẹ̀sìn yín tí ó tọ̀nà wọ ẹsẹ̀ ìkejì, ní ẹsẹ̀ ìkejì ó ní kẹ́ ẹ má sì da ara yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ pa ara yín dà láti di tuntun ní ìrònú yín, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Tẹ̀síwájú láti mọ gbé àìṣedíyelé sí ìṣúra tí ọ̀run tó farasin òtítọ́ àti ìsọdí ọ̀tún. Wo kókó kẹta ó ní ṣíṣe àjọpín bí a ti ń pa ìṣúra tí ó pé tí ó sì mọ́ náà mọ́ ìṣúra tó mọ́ tó sì pé òun pín pẹ̀lú àwọn ẹlòmíràn. Àwọn gan wọ́n ń wá, wọ́n fẹ́ mọ̀ bí mo lè ṣe sin Ọlọ́run ní òtítọ́ àti ní ìwà mímọ́, ní òtítọ́ àti ní ti ẹ̀mí. Wọ́n ń wá, ó ti ṣàwárí fi hàn wọ́n, pín pẹ̀lú wọn kí ó bá lè pa mọ́ nínú ayé tiẹ̀, wà tó wá pín pẹ̀lú àwọn ẹlòmíràn. Àwọn nǹkan mẹ́ta ní àkọ́kọ́, gbígba ayọ̀ ti ìjọba náà nínú ìṣúra tí ó farasin. Ó sọ fún wa, èkejì, ṣíṣe ìdènà ìjọba ti ọba náà, ìdájọ́ ti ọba náà àti ìdálóró ti ọ̀run àpáàdì. Lílépa àjọyọ̀ ti ìjọba náà títí a ó fi rí ìsípòpadà ti ọ̀run. Àkọ́kọ́ ni gbígba ayọ̀ ti ìjọba náà nínú ìṣúra rẹ̀ tí ó farasin. Ó sọ nínú Lúùkù orí ìkẹwàá, mo ń kà á láti ẹsẹ̀ ogún, Lúùkù orí ìkẹwàá ẹsẹ̀ ogún, ṣùgbọ́n kí ẹ má ṣe yọ̀ sí èyí. Àwọn ẹ̀mí ń forí balẹ̀ fún yín, àníyàn gan, ṣùgbọ́n ẹ kúkú yọ̀ pé

ẹ má se máa yọ pé owó yín ń pọ̀ nílé ìfowópamọ́ nínú èyí ẹ má se yọ wípé o ṣẹ́gun ọ̀tá lójú gbangba mo ti ṣẹ́gun ẹ̀ mo mú lulẹ̀ kò lẹ́nu láti sọ̀rọ̀ mọ́ mo tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ó ní ẹ má se yọ sí èyí tí a bá ní láti máa yọ nínú pé àwọn ẹ̀mí òkùnkùn wọn ń bẹ lábẹ́ àṣẹ wa kí ló dé tó ń yọ nítorí pé o borí ọkùnrin kan tàbí borí obìnrin kan o ṣẹ́gun onígbàgbọ́ o ṣẹ́gun ọkọ rẹ o ní má se yọ sí èyí o ṣẹ́gun alátakò ó ní kí ẹ má se yọ sí èyí pé àwọn ẹ̀mí ń tẹríba ń foríbalẹ̀ fún yín ṣùgbọ́n ẹ kúkú yọ pé akọ̀wé orúkọ yín ní ọ̀run ohun tó mú ojúlówó ayọ̀ wá rèé o ìwọ pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkẹjọ pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkẹjọ ẹni tí ẹ̀yin fẹ́ láìrí ẹni tí ẹ̀yin gbàgbọ́ bí ó tilẹ̀ ṣe pé ẹ kò rí nísinsìnyí ẹ̀yin sì ń yọ ayọ̀ tí a kò lè fi ẹnu sọ tí ó sì kún fún ògo nígbà tó bá lórí ọ̀fẹ́ ìwà bí ọlọ́run tó lógo ògo ọlọ́run nínú ọkàn rẹ ohun tó máyọ̀ wá rèé òun ni ayọ̀ ọ̀run nítorí wípé o ní ìṣura ti ọ̀run yìí wo kejì mbẹ́ kékejì o ní ṣíṣe ìdènà ìdájọ́ ti ọba náà àti ìdálóró ti ọ̀run àpáàdì fún àwọn ẹlòmíràn tí wọn ò tí mo olúwa ìdájọ́ ń dúró dè wọ́n ìdílé ta sọ fún anú ébèrú orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n 27 níwọ̀n ó ní níwọ̀n bí a ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ ṣe ìdènà eléyìí nípa ìwàásù kò sọ nípa ìdájọ́ tí ń bọ̀ tó bá ṣe àwárí bóyá ò ní ọ̀nà tó fi lè ṣàwárí ẹ̀ mo máa sọ fún ọ ìwàásù tí àwọn èèyàn ń wàásù àwọn wòlíì ńlá àwọn wòlíì tó lẹ́bùn àwọn wòlíì ìjọ ẹ̀mí àwọn wòlíì ti sísìn yìí wọn ò sọ nípa ìdájọ́ mọ́ o ìgbéra ẹni ga ọ̀rọ̀ àásìkí agbára ayọ̀ ìgbà ìgbéyàwó tó láyọ̀ ṣùgbọ́n ìdájọ́ ń bọ̀ ta ló ń sọ fáwọn ẹlòmíì báyìí ta ló ń wàásù eléyìí síbẹ̀ àti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn eléyìí ìdájọ́ lọ sọ fún wọn fi hàn wọ́n ohunkóhun tí èèyàn bá fúrúgbìn òun náà ni yóò kà á Matthew orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlélógójì Matthew orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlélógójì ọmọ ènìyàn yóò ran àwọn áńgẹ́lì rẹ̀ wọ́n sì kó gbogbo ohun tí ó mú ní kọsẹ̀ wọ́n kó gbogbo àwọn ohun tí mú ní kọsẹ̀ ní ìjọba rẹ̀ kúrò lónìí ilẹ̀kùn ọjọ́ sísílẹ̀ gba yàwó fún ẹnikẹ́ni àní àwọn tí wọ́n ti ń hùwà ẹsẹ̀ ìwà ibi ní gbangba lọ́nà agidi àtìlẹ̀kùn ṣọ́ọ̀ṣì gbogbo èèyàn ló ń wọlé wá ní ìrètí pé wọ́n ó gbọ́rọ̀ náà wọ́n á ronú àní àwọn bó ti ẹ̀jẹ̀ wípé wọ́n wà nínú ìjọba tayé ní ìjọ ta fojú rí ó sì lè ṣe nǹkan kan ní tí wọ́n máa ń sọ fún wọn nìyẹn o ní ọjọ́ ìkẹyìn ọmọ ènìyàn fúnra rẹ̀ yóò ran àwọn áńgẹ́lì rẹ̀ wọ́n sì kó gbogbo ohun tí mú ní kọsẹ̀ ní ìjọba rẹ̀
kúrò àti àwọn tí ó ń dẹ́sẹ̀ ẹsẹ̀ ìkejì lé lógójì 42 wọ́n sì sọ wọ́n sínú ìléru níbẹ̀ ni ẹkún àti ìpayín kéké yóò gbé wà ìdájọ́ ìkẹyìn yóò dé àti oró ìkẹyìn tí ó bá ti jẹ́ pé ojúlówó ọmọ ọlọ́run ni wá tí ajé òṣìṣẹ́ nítòótọ́ nínú àgbà àjàrà rẹ̀ tá ajé adarí nítòótọ́ nínú ìjọ rẹ̀ ò ní pé ò ní mú orí àwọn oníṣẹ́ ibi yá ò ní mọ̀ sí àtìlẹ́yìn fún àwọn olubi ènìyàn wá sí gbogbo tó ń bẹ ní ọwọ́ rẹ̀ bóyá ní kọ̀kọ̀ bóyá nígbà míì ní gbangba pẹ̀lú ọgbọ́n wá pẹ̀lú ọ.

ẹlẹ́ṣẹ̀ inú fi hàn orí kẹrìnlá mú ká ní ẹsẹ̀ ìkẹwàá ìfihàn orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹwàá òun pẹ̀lú yóò mú nínú ọtí wáìnì ìbínú ọlọ́run tí a tú jáde ní àìní àbùlà sínú aago ìrunú rẹ̀ a ó sì fi iná àti súfù dá lóró eléyìí ni ìdájọ́ ọlọ́run níwájú àwọn áńgẹ́lì mímọ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn ẹsẹ̀ ìkọkànlá èéfín oró wọn sì ń lọ sókè títí láéláé báwọn sọ̀rọ̀ kìlọ̀ fún wọn darí wọn sínú ìrònú padà torí pé nígbà tí a bá ti tilẹ̀kùn náà gẹ́rẹ́ báyìí tí wọ́n bá wọ òdì kejì ayérayé láéláé pọ́ngbá ni wọn kò sì ní ìsinmi ní ọ̀sán àti ní òru àwọn tí ń forí balẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀ àti ẹnikẹ́ni tí ó bá sì gba àmì orúkọ rẹ̀ a wá sí ìkẹta báyìí ìkẹta lílépa àjọyọ̀ ti ìjọba náà títí a ó fi ní ìsípòpadà ti ọ̀run olúwa ń bọ̀ yóò sì wà nígbàkúgbà ohun tó fẹ́ máa lépa òun ni ayọ̀ ti ọ̀run ayọ̀ ní ọ̀run rere kó máa darí àwọn sí ìrònú padà kó máa darí àwọn sí òdodo kó máa yí wọn padà kúrò láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ní ọ̀nà náà òun lépa àjọyọ̀ ti ìjọba náà títí tí ó fi di àkókò ìsopọ̀padà ìgbàsókè lúùkù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje lúùkù orí kẹẹ̀ẹ́dógún.

wàdà kò sí ìyípadà ọkàn kò sí ìsọdọ̀tún tí ìgbàsókè bá sì ṣẹlẹ̀ nígbàkigbà àwọn tí ó súnmọ́ jùlọ kò sí ìdánilójú pé wọ́n súnmọ́ ọlọ́run gan a ti sọ wọ́n dọ̀tún látọ̀dọ̀ ọlọ́run ẹ pé àwọn pẹ̀lú wọn yóò lọ nínú ìgbàsókè kí wàá láǹfààní tó ọ̀rẹ́ tó ń bá wọn dá kí láǹfààní ìbáṣepọ̀ rẹ pẹ̀lú wọn jẹ́ kí ọ̀run kó láyọ̀ kó ní àjọyọ̀ ọdún ìdásílẹ̀ nítorí òun yí àwọn èèyàn padà kúrò nínú ibi òun á mú wọn wá. Àwọn tó dẹni ìgbàlà yẹn ayọ̀ rẹ nìyẹn nínú Tẹ̀sálóníkà kínní orí kejì mo fẹ́ ka ẹsẹ̀ ìkọkàndínlógún Tẹ̀sálóníkà kínní orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún nítorí kíni ìrètí wa tàbí ayọ̀ wa tàbí adé èsògo wa kí a ṣe ẹ̀yin ni. Ní àbọ̀ rẹ̀ kò ìgbàsókè àní ní àkókò nígbà tí a ó sì wà nípò kúrò níhìn-ín ẹsẹ̀ ogún nítorí ẹ̀yin ni ògo àti ayọ̀ wa ẹ̀yin ni ògo àti ayọ̀ wa. Olúwa ti bá wa sọ̀rọ̀ lónìí lórí ìṣúra tó ṣe bíye ti ìjọba ọ̀run yìí ó fẹ́ ká ṣe nǹkan kan nípa rẹ̀ ó fẹ́ kí a ra gbogbo ènìyàn nígbà náà iṣẹ́ ìránṣẹ́ wa jíjáde lọ wa yóò ṣe àwọn èèyàn láǹfààní yá mú ayọ̀ wá ní nípasẹ̀ ìrò ní ọjọ́ ìgbàsókè èèyàn mélòó ló mọ̀ ní ọjọ́ ìgbàsókè tó bá jẹ́ wọ̀lẹ̀ nìkan náà tó lọ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ ojúlùmọ̀ rẹ àwọn èèyàn yẹn tó o bá ti wàásù fún kó o fi ìṣúra náà lọ̀ wọ́n ti ìjọba ọlọ́run o ṣe é ìbànújẹ́ ńlá wo ni wà ní nígbà tó mọ̀ wípé gbogbo àwọn èèyàn tó mọ̀ wọ́n pàdánù rẹ̀ nítorí pé ìwọ lẹ́nìkan ṣoṣo tó yẹ kó o sọ fún ọ nípa ìṣúra náà ṣùgbọ́n o ṣe ẹ jẹ́ àdìde dúró báyìí kábọ̀ olúwa.

0: pẹ̀lú gbogbo ìṣura tó o ní.
1: Tí ìwọ bá ti rí i nítòótọ́, wà á lépa rẹ̀.

ó farasin báyìí a ti wá fi hàn so ti nímọ̀ lára rẹ̀ so ti rí.

ṣé o ti kún pẹ̀lú èrò tayé? Ọgbọ́n ti ayé o ti kó. Ta ohun gbogbo, fi wọ́n sílẹ̀. Àwọn ìwà tí ò bófin mu, ìgbádùn ẹ̀sẹ̀. O mọ̀. Àwọn aládùúgbò rẹ lè mọ̀ọ́mọ̀, ṣùgbọ́n o mọ̀ ọ́, fi sílẹ̀. Ìtẹ́lọ́rùn pẹ̀lú àwọn nǹkan tayé yìí. Ṣùgbọ́n o ti di aláìlágbára. O fi ojú tẹ́ḿbẹ́lú nǹkan ṣúra tọ̀run. Tagbo gbogbo. Tẹ́tí sí Olúwa Kristi. Òun ló sọ ọ́. Ìjọba ọ̀run. Ó dàbí ọkùnrin kan. Tí ó rí ìṣúra iyebíye, tí ó farasin nítorí ayọ̀, ó ta ohun gbogbo. Àwọn nǹkan tayé wọn ni, tí ò ṣe fi wé ìṣúra ti ọ̀run. Ó sì ra àwọn ìṣúra ti ọ̀run. N tí ó na nìyẹn o. San tí ó na. Pamọ́ ìṣúra ti ọ̀run, ìṣọ́run, òtítọ́ ti ọ̀run, pamọ́ má ṣe jẹ́ kí ohunkóhun nínú ayé yìí. Kó gbà á kúrò lọ́wọ́ rẹ.

gbé lárugẹ, kéde rẹ̀ wà á sú òtítọ́ gẹ́gẹ́ bí ìsúra, kìí ṣe bí ọmọ láńgidi. Ìsúra ohun tó ṣe yebíye, kìí ṣe bí tọ́mọdé fi ń ṣeré tí ò já mọ́ nǹkan kan. Wàásù rẹ̀ fáwọn ọ̀rẹ́ rẹ, pín pẹ̀lú wọn. Wàásù rẹ̀ fún àwọn ọmọ ìjọ, pín. Wàásù rẹ̀ fún àwọn ojúlùmọ̀ rẹ, pín. Má ṣe mú ohunkóhun kúrò nínú rẹ̀, kó wá mọ̀ rò pé tí n bá kéde rẹ̀ bí ó ti rí gan. Wọ́n lè mọ̀ tẹ̀wọ́ gbà á. Tó bá ti mú ohunkóhun kúrò ní ìsúra náà, kì í ṣe ìsúra mọ́. Ní gẹ́rẹ́ tí o bá ti mú ìfimọ̀ ti ọ̀run kúrò nínú òtítọ́, kìí ṣe òtítọ́ tí ó farasin mọ́ láti ìpilẹ̀ṣẹ̀ ayé wá. Wàásù rẹ̀, kó o gbàdúrà àgbáyọrí ẹ̀, pé kí Ọlọ́run yóò lo ìfihàn ti ìsúra tí ó jẹ́ mú kí àwọn èèyàn kó pọ̀ kàkà. Wọ́n fẹ́ pé wọ́n ń fẹ́ ìsúra ti ọ̀run yìí. Fún mi ní omi ìyè yìí, kí má ba padà wá sí yín. Kí wá máa fa omi ayé. Ṣùgbọ́n omi tó ń fi fún ni yóò máa sun nínú rẹ. Ìsun ayérayé.

báyìí aṣojú Kristi ni ọ láti kéde láti ṣe àfihàn wà kéde ìṣura ti ọ̀run fún rẹ̀ nípasẹ̀ rẹ̀ bí rẹ̀ lọ kí o sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́.

Ní orúkọ Jésù la gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún ìfihàn yín. Ẹ ti bá wa sọ̀rọ̀. Kì í ṣe bí àwọn ọmọ ìkókó tó ń wá ìṣeré ọmọdé, ṣùgbọ́n gẹ́gẹ́ bí olókoòwò tí ń wá ìṣura. À ń bèrè Olúwa, kẹ fún wa ní ọkàn tí ọ̀run ń retí, pé a ó mọ rírì ìfihàn eléyìí tí ẹ fi hàn wá ní orúkọ Jésù. A sì gbàdúrà wípé bí àwa kọ́ǹfìrí rẹ̀, a ó múra tán láti fi ohun tí ó bá ná wa fún, láti ṣe ohun gbogbo tí ó bá ná wa láti bọlá fún yín, fún ìfihàn ìṣura òtítọ́ tí ọ̀run tẹ́ fi hàn wá, ká san iye tí ó ná wa, ká wẹ ara wa mọ́ nínú gbogbo àìṣedédé àti gbogbo ẹ̀ṣẹ̀, ká wẹ ara wa mọ́ kúrò nínú olúkúlùkù ìwà ìkorò ìwà ìkà, kí ká wá rí ohun tó pèsè. A ó sì gbà á, a ó pa á mọ́, a ó kéde rẹ̀, a ó wà á sù, a sì mú àwọn ẹlòmíràn wá sínú ìṣura tí a ṣe àwà Jésù. A sì gbàdúrà pé ìwà rere ńlá yìí àti ìṣura ńlá yìí tó ṣe iyebíye eléyìí tí ẹ fi fún wa báyìí, tí àwa sì ti rí gbà, a ò ní fìwà fara pàdánù rẹ̀ ní orúkọ Jésù. Ẹ ṣe Olúwa, kí ẹ sì jẹ́ kí ìgbé ayé wa kó jẹ́ ìṣura ní tòótọ́ nínú ìjọba yín. Ní orúkọ Jésù tí ó tóbi lágbàdúrà.

0: ilé àwọn kèfèrí.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀yìn wípé ohunkóhun tí yóò jẹ́ ìdènà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá mú ọ kúrò, kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fìdí mímú ṣe. Ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ ọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe bòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 115. Ó ní, nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀, dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew orí 11 ẹsẹ̀ 37. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bí ni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfo wọn, ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn ki o de ba awon eniyan be fun awon elomiran airi je airi nise lowo aini olotoju tabi alafeyinti ni o ma nse won ni ose ti won fi ma nse igbagbo sugbon igbagbo ati igboya ninu Kristi ni o le je ki a farada ki a si fayaran titi de opin ninu bibeli ni a ri wi pe iru akoko ti a wa yi awon miran wa ni akoko be nigba kan bawo ni won se segun bawo ni won se ri ileri olorun gba ni ekunrere bi won se segun ati bi ileri olorun ti je ti won ni wi pe won ni igbagbo si olorun won si ni igboya ninu olorun bi o ba wo chronica keji ori kedogun chronica keji ori kedogun lati ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo le o wa lori gbogbo awon olugbe ile won ni bi o ba fi oro ti a ka won yi di won igbesi aye wa loni bi o ba wo adugbo wa bi o ba wo ilu wa o sese ki o ri wi pe iru akoko ati igba kan na ni o de ba wa ni igbesi aye wa ti alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole ibanuje popo le o si wa ni orile ede ati ni ilu kookan ni ese kefa o wi pe orile ede si nkolu orile ede ati ilu si ilu nitori ti olorun fi oniruru iponju ba won ninu je sugbon ninu awon iponju ati wahala won yi li ari awon ti o ni igboya ati igbagbo ninu olorun ti won da ara won yo soto yato si awon elomiran ti won tori ibanuje ko olorun sile o nso li ese ikeje si ikejo sugbon eyin mu ara le ki esi ki e ma si de owo yin nitori ise yin yo ni ere nigbati asa gbo oro won yi ati asotele o de di woli o mu ara le o si mu awon ohun irira kuro lati inu gbogbo ile Juda ati Benjamini ati lati inu ilu ti o ti gba lati oke Ephraim o si tun pepe Oluwa se ti o wa niwaju iloro Oluwa o je asiko ti iponju ati wahala wa sibe sibe ohun ti a ni ni akosile fun Asa ati awon omo Juda ati Benjamin ni akoko na ni we pe won fi igbagbo ran mo Olorun ni akoko ti wa yi bi o ti le je we pe airi je airi mo iponju wahala wa layika wa o ye ki awa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo Olorun ninu iwe Jobu lati ori kini ni mo ti n ka fun lati ese ikerinla iwe Jobu ori kini lati ese ikerinla o n se kan si to Jobu wa we pe awon oda maalu n tule awon ketekete si n je li eba won awon ara saba si kolu won won si ko won lo pelu pelu won ti fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o wi pe ina nla olorun ti orun bo sile o si jo awon agutan ati awon iranse ni ajorun emi nikan soso le o sala lati royin fun o bi o si ti n so li enu enikan si de pelu ti o wi pe awon ara Chaldea pingun si ona meta won si kolu awon ibaka si e won si ko won lo pelu pelu won si fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o ti n so li enu enikan de pelu ti o si wi pe awon omo re okunrin ati omo re obirin n je won mu oti waini ninu ile egbon won okunrin se kiyesi efufu nlanla ti haijo fewa ikolu igun mererin ile o si wolu awon omokunrin na won si ku emi nikan sosho le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a ka won yi won je ajalu popo bi ajalu tin de ba eran osin be ni o nde ba awon dukia be ni o nde ba awon omo ninu ile won si wa royin fun Job ni ojo kan sosho to je wipe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala ba de ba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin olorun kini iwa ti Job hu ni akoko yi ti a nlo gege bi apere fun wa ni ese ogun nigba na ni Job dede o si fa aso igunwa re ya o si fari re o wole o si gbadura we pe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o si tun pada lo sibe olowa fi fun ni olowa si gba lo ibukun li oruko olowa ninu gbogbo eyi Job ko se be ni ko si fi were pe olorun lejo ohun ti a so ni wipe ninu iponju ninu ofi ola to wa ninu aye o ye ki asomo olorun o ye ki a ni igboya wipe bi emi ba nbe ireti nbe pelu wipe olorun ti o fi fun wa ni akoko bi o ti le dabi eni wipe ani ikolo bi o ti le dabi eni wipe ani wahala o daju wipe olorun yo tun saanu fun wa e je ki a wo Habakuku ori keta lati ese keta dilogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja nigba ti o dabi eni wipe won de ikorita ona nigba ti o dabi eni wipe ojushu gbogbo awo somo si rodede yi won ka ti o dabi eni pe wahala won ko se dojuko ko si se koja ninu re ki awo kini iduro won kini jerisi won kini awon ohun ti won so lati le tele olorun ati faramo olorun ni timotimo ni abakoko ori keta lati ese keta dilogun oni bi igi opoto ki yo ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo je asedanu awon oko ki yo si mu ounje wa aoke agbo eran kuro ninu agbo owo eran ki yo si si ni ibosomo sugbon emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi ohun ti abakoko nso fun anihi wepe bi ko ti le si ounje bi ko ti le si ohun ini bi o dabi eni wipe oda wa ni oko ati lori ile ti o si dabi eni wipe awon nkan ti ma munu eni dun ko si o ni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o nso wipe ohun le korin iyin si olorun bi iponju ti le wa ohun le korin iyin si olorun bi wahala ti le wa ohun le korin iyin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wipe ninu awon nkan ti o nsele ni aye o si seese fun onigbagbo tooto lati rin ni oju ona ihinrere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma si se ohun ti o lodi niwaju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won bi won ba le tele olorun ninu iponju won o ye ki a wa paapaa ti a wa ni akoko yi ki a ni igboya ati igbagbo ki a ma tele Jesu pelu igboya igboran ati igbagbo ninu gbogbo ayida yida aye bi aba se be o daju pe o le de wa mo titi de opin yo si de wa mo ni oroko Jesu awo ikori meta ninu oro ti a pe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin Kristi ikini ipinija ti akoko wa ninu Filipi ori keji ni ati n wo ohun ti Olorun so fun wa wipe awa ti a n gbe ni igbese aye isinsiyi ti o dabi eni wipe igbeyin aye ti de ba wa ti bi a ti mo wipe awon ami ti o ye ki o ma farahan nigba ti bibo luwa wa yo sumo to si bi a ti mo wipe awon ami wonyi farahan kini awon nkan ti Olorun so fun wa kini awon ipinija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi a ti n la wahala tabi iponju tabi inu ni bi ni koja Filipi ori keji lati ese iketala nitori pe Olorun ni n sise ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le esi ikunsinu ati ijiyan bi atile ni wahala bi atile ni isoro bi o tile dabi eni wipe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo Olorun ki a ma sin Olorun li aisi ijiyan tabi ikunsinu li eseke dogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo Olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orileede laarin awon eni ti anri yin bi imole le aye e si ma na owo oro iye jade ki emi ki o le sogo le ojo Kristi pe emi ko sare lasan be ni emi ko se laala lasan eyi ni Paul Apostoli ti o je oloko ti o si je oluso agutan fun awon eniyan wonyi le o nso fun won wipe o ye bi wahala ti le wa o ye bi atile ni iporuuru okan o ye bi o tile dabi eni wipe gbogbo nkan ti o yi wa ka le o dojuru o ni sibe sibe o ye ki a ma se ohun gbogbo lai si ikunsinu ki a ma sin Olorun lai si ikunsinu ki a ma gbadura lai si ikunsinu ki a ma karo Olorun lai si ikunsinu ki a ma tele Jesu lai si ikunsinu ki a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ki a se yala ninu ebi yala ninu ijo.

wọ́n ní ìwà wíwọ́, wọ́n sì jẹ́ alárekéreke ènìyàn. Ó ń sọ wípé kí àwa kí a máa tan ìmọ́lẹ̀. Bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a ti rí ìmọ́lẹ̀ yìí rere, kí a mọ̀ wípé bí ayé bá ṣokùn, ìmọ́lẹ̀ ní láti máa tàn nínú ìgbésí ayé àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní ìgbàlà. Bí ayé bá kún fún ìrí, bí ayé bá kún fún ìwà ìdọ̀tí, ó yẹ kí àwa kí a jẹ́ mímọ́ sí Olúwa. Nínú Timothy kejì, Epistle Paul ìkejì sí Timothy, láti ẹsẹ̀ kẹta, orí kẹta ẹsẹ̀ ìkejìlá ní tòótọ́, gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kìí ṣe ẹni tí ń tàn wá jẹ. A dúpẹ́ wípé kìí ṣe ẹni tí ó máa rí funfun tá à pè ní dúdú fún wa. Ó ti sọ fún wa, ó sì ti kìlọ̀ fún wa wípé nínú ayé inúnibíni, ìpọ́njú tàbí wàhálà yóò wà. Èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò rí inúnibíni, ó sì ṣe dandan fún wa láti farada àwọn inúnibíni wọ̀nyí. Ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun. Kí Jésù kí ó tó dé, èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí Jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú, wọ́n ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ Ọlọ́run, kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa. Kí ló yẹ kí a ṣe? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Ẹsẹ̀ ìkẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀, ìwà búburú yóò máa gbilẹ̀, ìtànjẹ yóò máa gbilẹ̀, ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀. Ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o ti jẹ́rìí wípé o mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀, ìwọ tí o ti faramọ́ Jésù, ìwọ tí ó ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun, ó ní kí ìwọ kí o dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Bí ayé tilẹ̀ ń bàjẹ́, bí ayé tilẹ̀ ń burú ju bẹ́ẹ̀ lọ, ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí, kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn. Bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa, bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀, bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà, bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn, ó ń sọ fún wa wípé kí a wà, kí a dá dúró, kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀, ẹni tí a sọ di mímọ́, ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí Ọlọ́run, ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn, ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé Ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn àjò sí ọ̀run rere. Bí ẹni tí ń sáré ìje, a kò gbọdọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú. Ní àyíká wa, gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa, àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́ tàbí nínú ẹbí tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa. Àwa tí a mọ̀ wípé a ń sáré ìje, tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere, wípé Jésù Kristì ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa, ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn àjò yìí kí a tẹ̀júmọ́ Jésù, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀. Ní ayé òde òní ni

ìmọ̀ ayé ọ̀làjúwà. A sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbélẹ̀ kan. Àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayárabíàṣá wọ́n yí wa ká. Àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùdùn láyìíká wa. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wípé èéṣe tí a fi ń wá sínú ìjọ, tí a ń ka bíbélì, tí a ń jẹ́rìí lójoojúmọ́, tí a ń sọ nípa ti ẹ̀mí, a ń sọ nípa ti ọ̀run. Nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká, ó ń pa wọ́n lọ́kàn dà, ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀? Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀kọ́ èké tó gbòde kan ní àkókò wa? Èyí ni a fi ń gbà wá níyànjú wípé kí a má jẹ́ kí ohunkóhun kí ó ṣí wa nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Bí a bá dúró lórí ìlérí Ọlọ́run, tí a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa, ó dájú wípé oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa yóò sì dì wá mú títí dé òpin ní orúkọ Jésù. Bí àwọn nǹkan wọ̀nyí tilẹ̀ wà ní àyíká wa, pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú ìgboyà, a máa tẹ̀lé Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni ìkíní nípa ìpeninìjà ní àkókò wa. Kí a lọ sí ìkejì, ìdájọ́ lórí àìgbọràn àti àìgbàgbọ́. Ǹjẹ́ bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí fà wá sẹ́yìn, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kọ wá lẹ́sẹ̀, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ kí a sọ ìgbàgbọ́ nù, tí a di aláìgbàgbọ́ àti aláìgbọràn, tí a sì ní ìrẹ̀wẹ̀sì àti ìfòyà, kí ni èrè àwọn tí wọ́n sọ ìgbàgbọ́ nù bẹ́ẹ̀? Kí ni ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí wọn, lórí àwọn aláìgbọràn àti aláìgbàgbọ́? Wo Hebreu orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Àwọn ta ni ó bínú sí fún 40 ọdún? Kì í ha ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀, òkú àwọn tí ó sùn lé aginjù? Àwọn ta ni ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun, bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn? Àwa sì rí i pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́. Ohun tí ó ṣe àwọn wọ̀nyí lọ́ṣẹ́, ohun tí kò jẹ́ kí wọn kí ó lè wọ ilẹ̀ ìlérí, òun ni wípé wọ́n ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn. A dá ìyàpọ̀ àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí lé aginjù, nítorí bẹ́ẹ̀ ó ṣòro fún wọn láti lè wọ ilẹ̀ ìlérí. Wọn kò rìn gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, wọn kò rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi fún wọn. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé ìdájọ́ tí ó dé bá wọn, tí a kò gbà wọ́n láàyè láti wọ ilẹ̀ ìlérí, tí a kò gbà wọ́n láàyè láti rí àǹfààní tí a ti pèsè sílẹ̀ fún wọn. Bí àwa pàápàá, bí a bá bójú wẹ̀yìn, bí àwa pàápàá tí a ti fi ọwọ́ wa lé ohun èlò ìtúlẹ̀, bí a bá bójú wẹ̀yìn tí a sì padà, ìkìlọ̀ tí a ń fún wa ni wípé a kò ní lè yẹ fún ìjọba ọ̀run. Ṣùgbọ́n àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó dì wá mú, wípé bí afẹ́fẹ́ ìjì bí ó tilẹ̀ ń fẹ́ ní àyíká wa, bí wàhálà tilẹ̀ wà yí wa ká, wípé oore ọ̀fẹ́ Jésù yóò tó fún wa. Àìgbàgbọ́ àti àìgbọràn máa ń fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Bí ó tilẹ̀ jẹ́ pé aláàánú ni Ọlọ́run, síbẹ̀síbẹ̀ ó yẹ kí a mọ̀ dájú wípé bí ó ti jẹ́ aláàánú ni, bẹ́ẹ̀ ni ó jẹ́ onídàájọ́ pẹ̀lú. Bí a bá ń sọ nípa àìgbọràn tàbí a ń sọ nípa àìgbàgbọ́, ó yẹ kí ó yé wa wípé ẹbí kan náà ni àìgbàgbọ́ àti àìgbọràn ń ṣe. Ẹni tí ó bá ní àìgbàgbọ́ sí Ọlọ́run, ó dájú wípé kì yóò pẹ́ tí ó máa fi ṣe àìgbọràn sí Ọlọ́run. Kí ni àwọn àmì tí a fi ń mọ àìgbàgbọ́ ní ìgbésí ayé ẹnìkan? Kí ni àwọn àmì tí a fi lè ṣe àpèjúwe wípé bí èyí bá wà, bí èyí bá wà, ó jẹ́ ìwà àìgbàgbọ́ ní ìgbésí ayé wa? Kí a tó tẹ̀síwájú, kí n fún ọ ní nǹkan méje
ti arika ninu bibeli we pe bi awon ami wonyi bi o ba wa ni igbese aye wa o fi han we pe ani aigbagbo bi a si ti ni aigbagbo wonyi yo fa aigboran ati dayapo ni igbese aye wa bi awon kan wonyi ba si wa nibe o ma nfa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbese aye onigbagbo tabi apeyida ikini ifasehin wo Heberu orikewa Heberu orikewa ese ikeji dini ogoji shugbon olododo ni yoye nipa igbagbo shugbon bi o ba fasehin okan mi koni inu didun si o nso fun a wi pe a o wa gege bi olododo a o si ni iye olorun bi a ba tesiwaju nipa igbagbo sugbon bi aigbagbo ba wole o ma nfa ifaseyin ton si so fun a wi pe bi o ba faseyin bi aigbagbo ba farahan ni igbese aye wa nipa ifaseyin oni okan mi ki yo ni inu didun si awa ti a tin sare tete lati wa si ile olorun tele tele awa ti a tin je olooto ninu isin olorun tele tele awa ti a tin se ojuse wa ninu ile olorun o le o sese ki o je nipa sisan idamewa wa o sese ki o je nipa jijere okan fun Christi o sese ki o je nipa bibe awon eniyan wo o sese ki o je nipa mimo awon eniyan wa se ile olorun sugbon ti a tin fa seyin ti a nso wi pe wahala ati iponju ti o de ba wa ko je ki a tesiwaju ninu isin olorun o so fun a wi pe bi a ba nri ifaseyin ni igbese aye wa eyi je ami aigbagbo o je ami wi pe a ti n ko olorun sile o si je ami wi pe idaje olorun o ro dede lori wa ikeji ami aigbagbo ni igbekele ninu eran ara igbekele ninu eran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihinrere sile bi a ba ko ifokantan ninu olorun sile bi ti a si n tele ona ti ara ti a ni igbekele ninu ara eyi fi han we pe aigbagbo wa ninu okan wa ninu Jeremiah ori ketadilogun Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu olorun sugbon olorun so fun a wi pe bi o ba ri be bi a ba tin gbekele eran ara bi a ba ti mu oju wa kuro lodo olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbo ni igbese aye wa o si so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si olorun a o te si ona ti olorun bi a ba ni igbagbo si olorun a o ma rin ninu ona ti olorun sugbon bi aigbagbo ba ti n wole ni o ma n di wi pe ki a ma te si ona ara wa ni o ma n di wi pe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbesi aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israeli si ko ara won jo won si to Samueli lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won olorun ti te itoju won olorun le o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fi Samueli fun won gege bi onidajo gege bi woli
gege bi atoni sono gege bi eni ti o ngbo ti olorun ti o ngbo ti enu olorun ti o nso fun won gege bi eni ti o ndari won sugbon won so fun samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alai gbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba sin se akoso won awon pelu fe ko olorun sile o ti sun won lati ma tele bayi ile olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon o na buru loju samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa samuel si gbadura si olowa ese ikeje olowa si we fun samuel pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye owe pe bi eniyan ba nte si ona ara re ti o so wi pe ti bibeli ti su ohun ati ma se igboran si oro olorun wi pe o ti su ohun wi pe ki a ma duro de bayi le oluwa wi ki a to gbese ki a to se ohunkohun wi pe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wi pe o ti su ohun wi pe ohun ri bi awon eniyan aye bi won se nto ara won lai duro de oro olorun lai duro de bayi le oluwa wi ori wepe bi enikeni ba ni iru iwa be o je wipe o ti ko olorun sile o je wipe iru eni be o nfi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro olorun gbo ki a ma sa ki a ma yan ninu oro olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma nfi han wipe a ko gba oro olorun ni kikun o je wipe a ni aigbagbo ati aigboran ninu igbesi aye wa ohun ti a n so ni wipe idajo olorun ki jina si iru awon eniyan be ninu hebero ori kerin ese ikeji o ni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon naa sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o nso ni we pe awon miran nigba ti won ba gbo oro olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma we pe won ko gba eyi ni gbo bi a ba nso ti atunse a ma so we pe ileri olorun ni ohun gbagbo ohun ko gba ti atunse gbo bi a ba nso ti oro olorun nipa iloko laya gege bi ilana ti a la sile fun wa gege bi omo olorun a ma ri awon elomiran ti won ma nso wi pe ihin rere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba nso nipa wi pe ki a mu ona wa to ni waju aya ki a mu ona wa to ni waju oko ki a mu ona wa to ni waju awon aladugbo wa awon elomiran ma nso wi pe awon ko gba eyi ni gbo o ni a ti waasu irere fun awon elomiran pelu bi a ti waasu fun o sugbon ko dapo mo igbagbo ninu okan won nitori be ni ihin rere ti won gbo ti ko bi se won ni anfani ikarun ifoya ati kiko lati tesiwaju idayafo ni igbese aye wa ati kiko lati tesiwaju eyi ni ki a je ki gbogbo nkan ki o su wa patapata ki a so wipe a ko fe tesiwaju mo a ko fe se ife olorun mo a o mo ibi ti a fe gbe ona ti igbagbo wa gba mo nitori awon nkan ti o n sele si wa eyi le a ri ninu numeri ori kerinla lati ese ikini gbogbo ijo si gbe ohun won soke won si ke awon eniyan naa si sokun le oru naa gbogbo awon omo israeli si nkun si mose ati si aroni gbogbo ijo si we fun won pe awa ibakoko ti ku ni ile egypt tabi awa ibakule aginju yi nitori k
kini olorun se mu wa wa si ile yi lati ti ipa ida subu awa awon aya wa ati awon omo wa yo di je ko ha san fun wa ki a pada lo si Egypt won si wi fun ara won pe e je ki a yan olori ki a se pada lo si Egypt idaya fo ti deba awon eniyan won yi awon ti o lo se ami ni ile ileri ni ile kenani ti won pada wa won so fun a wi pe awon ri awon eniyan omiran ninu ile na wi pe awon mo israeli won yi ti won lo se ami ni ile na won dabi elenga loju ara won won si ro wi pe bayi papa bi elenga ni won ri loju awon eniyan ile na nigbati awon mo israeli gbo nkan won yi igbagbo fo lo ninu okan won idayafo aini reti aini igbagbo se wa joba ni igbese aye won eyi ni won fi so wi pe awon oni le tesiwaju mo ni won so wi pe awon fe yan olori fun ara won lati le pada si ile Egypt bi ero ba nwa si okan re ti o so wi pe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi so wi pe aigbagbo ti wo igbese aye re bi o ba ngbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wi pe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re li ona ti o wo ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wi pe aigbagbo ti n wo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan wonyi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerinle ni adofa orin dafidi ori kerinle ni adofa efa le ni ogorun ori dafidi ese iketala won ko pe gbagbe ise re won ko si duro de imo re won ko duro de imo re eyi ni afihan ipeyinda ati aigbagbo ni igbesi aye wa aile duro de imo olorun aile duro de ase olorun boya a nfe gbe yawo ni a nfe loko ni a nfe sise a nfe bimo a nfe ni awon nkan ti aye yi a si ti n gbadura o wa so wa a wa n so wi pe a fe boju weyin wi pe ati duro pe to ati duro fun osu meloo tabi odun meloo o si ti so wa ko se se fun wa lati tesiwaju mo awon wonyi ni a n fi esun kan wi pe won ko le duro de imo ati ife ati ase olorun eyi ni o je ami wi pe aigbagbo ti wo igbesi aye iru eni be ikeje wiwa iranlowo lodo awon ota olorun awon ti a ri wi pe won ko si ninu imole awon ti a ri wi pe won ko si ninu isin olorun tooto awon ti a ri wi pe won ti pa ilana igbani won ti paada asin tan won lo lati wa iranlowo lodo won bi a ba se be o je wi pe awa paapa ati di alaigbagbo ninu awon oba keji awon oba keji ori kini lati ese ikeji ahasaya se shobo laarin ferese olona kan ni iyara oke re ti o wa ni samaria o si saisan o si ran awon nse o si we fun won pe e lo e bere lowo Baal-Zebubu orisa ekroni bi emi o la ninu aisan yi wo oba yi ti o ye ki o mo oro olorun wo oba yi ti o ye ki o mo ileri olorun wo oba yi ti o ye ki o sato olorun lo wo oba yi ti o ye ki o keto elija wo li olorun sugbon ti ko se be ti o wa iran lowo lodo awon ajeji orisa ti o wa iran lowo lodo awon ajeji olorun
tabi awon ota olorun ati ota israeli wose keta sugbon angeli oluwa wi fun elijah ara tishbi pe dide goke lo ipade awon se oba samaria ke o si wi fun won pe ko se pe nitori ti ko si olorun ni israeli ni eyin fin lo ibere lowo belzebubu orisha ekroni ibere yi kan na ni o ye ke abere lowo apeyinda ti o tun fi eti okun se ile ibere yi kan na ni o ye ke abere lowo apeyinda ti o tun lo si awon ile to kaakiri ibere yi kan na ni o ye ke abere lowo awon ti o lo nba awon atonije iya agba ni ekun kokan ti won ma gbe ara won joko wi pe bi awon ba fun ni nkan mu bi awon ba fun ni nkan je wi pe iloyun yo de iru awon atonije be won so wi pe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon oti oyinbo papa itanje ni gbogbo re bi abari apeyinda ti o nse ese kan ile ese kan ode ohun ti a n beere lowo oba samaria yi ni a n beere lowo re wepe iha se wepe ko si olorun ni israeli ni eyin fi lo ibeere lowo awon ota olorun lowo awon ti ko ni imole ihirere wo ese ikerin nje nitori na bayi ile oluwa wi iwo ki yo sokale lori akete ni lori eyi ti iwo gun ṣùgbọ́n kíkú ni ìwọ yóò kó elija sì lọkúrò ó yẹ kí ó yẹ wá wípé ìbínú ọlọ́run wà lórí àwọn tí wọ́n sátọ ọlọ́run mìíràn lẹ́yìn lórí àwọn tí wọ́n ń fi àìgbàgbọ́ àìlèmáradúró àìlèdúró de ìrànwọ́ látòkè wá irú àwọn tí wọ́n ń fi ìwà bẹ́ẹ̀ hàn ìdájọ́ ọlọ́run wà lórí wọn ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà ohunkóhun tí ìbá dé ó yẹ kí a rọ̀ mọ́ ọlọ́run bí a bá rọ̀ mọ́ ọlọ́run ó dájọ́ pé yóò gbọ́ tiwa àyípadà rere yóò dé bá wa ṣùgbọ́n bí a bá kọ ọlọ́run sílẹ̀ bí a bá fi ìwà àìgbàgbọ́ ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn ìpọ́njú ńlá ìyà tí kò ṣeé fẹnu sọ àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́ ìdá ọlọ́run kò ṣeé fọ́ pa lójú ìdájọ́ ọlọ́run kò ṣeé dojúkọ nítorí bẹ́ẹ̀ ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ̀ kí wá ní ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn kristi ìyànjú tí ọlọ́run ní fún wa tí ọ̀rọ̀ ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn kristi wo kọ́rìntì kínní orí kẹwàá kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa a sì kọ wọn fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó kíyè sára kí ó má bàa ṣubú àwa tí a ti ń tẹ̀lé ọlọ́run àwa tí a ti ní ìgbàlà àwa tí a ti di àtúnbí ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé bí a tilẹ̀ ní inú níbini nínú ayé kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sí etí ìgbọ́ wa kí àwa pàápàá kí a mára dúró kí a dúró lọ́dọ̀ ọlọ́run kí a tẹ̀lé ọlọ́run kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa kí a má bójú wẹ̀yìn kí a má sì sọ ìrètí nù bí a bá tẹ̀lé ọlọ́run tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere ní Júdà ẹsẹ̀ ìkẹta olùfẹ́ nígbà tí mo fi àìsí mi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn n kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́
ti a fi le awon eniyan mimo lowo le kan soso oni ki a ma ja gidigidi fun igbagbo ti a ti fi le awon eniyan mimo lowo le kan soso o se se ki esufe gba igbagbo yi lowo wa nipa wahala nipa inu ni bini nipa awon ajalu to nde ba wa nipa awon nkan ti a nba pade loju ona na sugbon so wi pe ki a di ileri olorun mu ki a di igbagbo mu ki a ma je ki aya ki o fo wa ki a se ipinu wi pe bi o ti won ki o ri a ba jesu joba bi o ti won ki o ri a ko ni je ki ohun ko ki o mu wa pada seyin ninu timothy kini ori kefa timothy kini ori kefa lati ese kefa sugbon iwa bi olorun pelu itelorun ere nla ni iwa bi olorun pelu itelorun ere nla ni aini itelorun aini suru on lo ma nfa ki a ma ni oju kokoro on lo ma nfa ki iyawo kan ki o ma to okunrin on lo ma nfa ki oko kan ki o ma to obinrin aini itelorun on ni o ma nfa ki a lo darapo mo awon eniyan oniruuru iwa aini itelorun oni o ma fi ka fi igbagbo sile ki a tun ma tele awon nkan miran kaakiri sugbon ran wa leti we pe iwa bi olorun pelu itelorun ere nla ni ese ikeje nitori a ko mo nkan wa si aye abi a mo nkan wa si aye oni be ni a ko le mu ohunkohun jade lo bi abasi ni onje ati aso iwon yi yo te wa lorun sugbon awon tin fe di oloro a ma bo sinu idanwo ati idekun ati sinu were ife kufe popo ti pani lara iru eyi ti ma ri eniyan sinu iparun ati egbe nitori ife owo ni gbogbo ohun boboro gbogbo eyi ti awon miran lepa ti a si mu won sako kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko awon miran won fi lesu sile won fi bibele sile won fi jesu sile won fi eko irere sile won fi ise isin wa ti olorun gbele wa lowo won fi sile won ma wa owo kaakiri nitori ife owo ni gbongbo ohun buburu gbogbo eyi ti awon miran lepa loju mejeji ni awon miran won fi ebi sile won fi omo sile bi won tin lo si ise ti osan be ni won lo si ise ti oru be ni won lo si ise ti idaji omo ko ni itoju oko ko ni itoju aya ko ni alabagbe pelu o dabi eni wi pe won wa owo kiri loju mejeji o nso wi pe iru awon eni be won se igbagbo won kuro won sako kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko o wa so fun wa ni ese ikokan la sugbon iwo eniyan olorun sa fun kan won yi ki o ma lepa ododo iwa bi olorun igbagbo ife suru iwa tutu ma ja ija rere ti igbagbo di iye ni pekun mu ninu eyi ti a gbe pe o si ti iwo si se ijewo rere niwaju eleri popo eyi ni paul apostle fi nje ki o da wa loju we pe ipinu ti o nti ni ipinu ti o si nfe ki awon ara rome ni ipinu ti o si nfe ki awa na ni oni we pe ko si ohunkohun ti o ya wa kuro lodo jesu ni rome ori kejo lati ese ikarun din ni ogoji tani yo ya wa kuro ninu ife kristi tani yo ya o kuro ninu ife kristi se ohunkohun le ya o kuro ninu ife kristi o wa nbe lo wa we pe iponju ni tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ranti we pe awon kan ti saju wa lo awon bi josepho won ni wahala won ni inu ni bini awon bi shedraki meshaki ati abednego won ni iponju ti o peleke ti o po ti o dabi eni wipe yo ju agbara won lo sugbon olorun mu won laaja awon eniyan bi danieli
awon miran ti a ti ko nipa won be Paul apostle awon ti a lo ni ogo awon ti o dabi eni wipe aye yi ko ye fun awon ti o dabi eni wipe ikun wa won kaakiri sugbon ninu gbogbo nkan won yi ni Paul apostle tin so wipe tani yo le ya wa pelu kuro ninu ife Kristi e a se iponju tabi wahala tabi inu dibini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ni ese ikerindinlogoji gege bi ati ko pe nitori re li a se npa wa kuli ojo ni gbogbo ojo anka wa si bi agotan fun pepa sugbon ninu gbogbo nkan wonyi ninu gbogbo awon iponju wonyi ninu gbogbo awon wahala wonyi ninu gbogbo awon inu ni bini wonyi ninu gbogbo iyan airije wonyi ninu gbogbo airasowo airilegbe airisese se amowe pe bi ekun pe bi alekan ayo nbo le oworo awon iponju ti an ri wonyi won ko duro pe o sese bi eniyan ba sa esan fun odun kan tabi fun igba die aro wi pe odun kan tabi osu mefa tabi osu kan wi pe o pe lo titi sugbon o dajo pe igbala olorun yo je ti wa imularada yo je ti wa bi a ba ni soro die bi a ba farada bi a ba fayaran die o daju wi pe iranwo yo toke wa fun wa eyi ni Paul fi so wi pe sugbon ninu gbogbo nkan won yi awa ju eni ti o segun lo nipa eni ti o fe wa nitori o da mi loju pe ki se iku tabi iye tabi awon angeli tabi awon ijoye tabi awon alagbara tabi ohun igba esinsiyi tabi ohun igba timbo tabi oke tabi ogun tabi eda miran ohun ti Paul n so o ko gbogbo awon nkan ta le fojuri ohunkohun ti enikeni le se agbako re ninu aye o ko gbogbo re papo o so nipa ti iyan o so nipa ti wahala o so nipa ti iponju o so nipa ti inu ni bini o so nipa ti ihoho o so nipa ti ida o so nipa ti jamba tabi ewo o so nipa ti idojuti ni tabi ipani o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsiyi ati awon nkan ti nbo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti oni ni wipe awon nkan wonyi ki o le ya wa kuro ninu ife olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife olorun ati kuro ninu Kristi Jesu oluwa wa orin dafidi orin dafidi ori ketadini ogota ese ikeje okan mi ti mura olorun okan mi ti mura emi o ma korin emi o ma korin okan mi ti mura wahala ibade iponji ibawa awon afefe iji ba ma fe yi mi ka okan mi ti se tan mo ti ni ipinu wipe emi ki yo fi olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun olorun wipe bi o ti le je wipe nkan le bi o ti le je wipe wahala wa bi o ti le je wipe o dabi eni wipe airije airimo airilegbe airasowo bi o ti le je wipe a ko ni alabaro onitoju abi anafeyinti bi o ti le je wipe o dabi eni pe nkan pin fun opolopo awon eniyan wipe sibe sibe a o ma sin olorun okan mi ti mura tan okan mi ti mura olorun wipe emi o ma sin o emi o ma bu ola fun o emi o ma wa oju re ni igba gbogbo wipe a ko ni je ki ohunkohun ki o ya wa ya olorun wipe a ma fi igbagbo ati igboya tele olorun a o si ma gboran si oro olorun ni igba gbogbo wipe bi ekun ti le npe di ale kan o daju wipe ayo nbo le oworo se ipinu ti a ki o le yi pada ni waju oluwa wipe o sin olorun titi de opin aye re se ipinu ti enikeni ki o le fowo kan wipe o sin olorun titi de opin aye re se ipinu ti esu ki o le doju re bole wipe o sin olorun ninu wahala ninu ikanju
ninu inu ni bini ninu airije ninu airimu ninu wahala ti awon eniyan le da si olorun wi pe o tesiwaju lati ma sin olorun se ipinu wi pe pelu ore ofe re o ni di apeyida se ipinu wi pe o ma tele olorun nkan le le wahala le wa ikanju le wa o le da bi eni wi pe awon ti o ro ko ye ko feran re won ko sile won ko se boju ti won won ko se suja won sugbon so fun olorun wi pe awon nkan won yi ki o le fa o seyin ko rodo olorun o wa pelu olorun o wa pelu olorun o wa pelu olorun ranti joseph ni majemu lai lai ranti job ni majemu lai lai ranti ipinu abakuku ni waju olorun ranti awon woli ti o ti koja ranti awon ti o ti sare je yi saju wa ranti awon ti o ti di asegun ranti shedraki meshaki ati abednego ranti danieli ranti paulo aposteli ranti awon omo ehin jesu christi ti a se nu ni bini si ranti wi pe iponju bi o ti le wa fun ose kan osu kan tabi odun kan tabi ju be lo ranti wi pe lojo kan won o dekun airasowo aironjeje airisese aini onitoju aini abanikedun aini ore ki awon ojulomo ki o ko eyin si wa ki awon aladugbo ki o ma soro wa leyin so fun olorun wi pe iponju ibade wahala ibawa onkon ti iba ma sele wi pe o fara re sumo olorun o fara sumo olorun o sinsin olorun titi opin aye re wi pe o ko ni je ki onkon ki o fa seyin lodo olorun ninu nkan wonyi awaju asegun lo ninu nkan wonyi awaju asegun lo se ipinu so fun olorun wi pe onkon ki o fa kuro ki o se onipo ko ninu ijoba olorun onkon ki o fa seyin ko lodo olorun ranti wo pe awon ti o ba fori ti titi de opin awon le a o gbala

Thank you.

I'm going to go to the hospital.

afara. Nítorí bẹ́ẹ̀, má ṣe gbẹ̀yìn nínú iṣẹ́ yìí kí o rí wípé o ṣe iṣẹ́ tí a pè ọ́ sí láti ṣe. Nínú Jòhánù orí kẹrin, ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n, Jésù wí fún wọn pé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀. Jésù Kristì Olúwa wa, Jésù Kristì àpẹẹrẹ pípé wa, Jésù Kristì ẹni tí à ń tẹ̀lé, Jésù Kristì Olùgbàlà wa, Jésù Kristì ẹni tí ó yẹ kí a máa wò gẹ́gẹ́ bí olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ó ní oúnjẹ mi ni láti ṣe iṣẹ́, láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi. Kí ni ìtumọ̀ èdè yìí? Ó mú tí a ń pè ní oúnjẹ. Bí ẹnìkan kò bá jẹun ní òórọ̀ ọjọ́ kan, a ó rí wípé ojú rẹ̀ yóò yàtọ̀. Bí ẹnìkan kò bá jẹun ṣúlẹ̀ ọjọ́ kan, a ó rí wípé agbára rẹ̀ yóò máa dínkù. Bí kò bá jẹun fún ọ̀sẹ̀ kan, ó ń sanmọ́ etí bèbè ikú. Ohun tí Jésù Kristì ń sọ fún wa ni wípé oúnjẹ òun, ohun tí ó ń gbé ara dúró, ohun tó ń gbé ẹ̀mí òun dúró, ohun tó jẹ́ kó wà láàyè àti láyé ní ìgbà náà, òun ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán òun. Bí òun ti ń jí láàárọ̀, bí àwọn ẹlòmíràn ti ń jẹun, oúnjẹ tí òun fẹ́ jẹ ni ìfẹ́ Ọlọ́run. Lọ́sàn-án, oúnjẹ tí òun lépa rẹ̀ ni ìfẹ́ Ọlọ́run. Ní àṣálẹ́, oúnjẹ tí òun lépa rẹ̀ ni ìfẹ́ Ọlọ́run, àti wípé láti parí iṣẹ́ rẹ̀. Ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà wípé ohun tí a kò bẹ̀rẹ̀ a kì í parí rẹ̀. Ǹjẹ́ jẹ́ kí n bí ọ léèrè ìbéèrè kan, nígbà wo ló parí iṣẹ́ tí Ọlọ́run gbé lé ọ lọ́wọ́? Bí o bá tí bẹ̀rẹ̀, jó ṣeé ṣe fún ọ láti parí? Bí o bá tí bẹ̀rẹ̀ iṣẹ́ ìjìnrere ọkàn, iṣẹ́ kí a máa káàkiri, kí a máa ti ojú ilé kan dé ojú ilé kejì láti sọ fún wọn nípa ìgbàlà ọ̀fẹ́ tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì, nípa ikú Jésù Kristì lórí igi àgbélébùú. Bí o bá tí bẹ̀rẹ̀, nígbà wo ló parí rẹ̀? Ṣùgbọ́n Jésù Kristì ń sọ fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ wa, gẹ́gẹ́ bí aṣáájú wa tí ó yẹ kí a máa tẹ̀lé, oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀. Kò fi mọ níbẹ̀ nìkan ṣoṣo. Wo ẹsẹ̀ tí ó tẹ̀lé e. Ẹ̀yin kò ha wípé ó ku oṣù mẹ́rin, ìkórè yóò sì dé? Wò ó, mo wí fún yín, ẹ gbé ojú yín sókè kí ẹ sì wo oko, nítorí tí wọ́n ti funfun fún ìkórè náà. Ohun tí a ń pè ní ìkórè níhìn-ín ni wípé kí a kórè àwọn ọkàn ènìyàn sí ìjọba Ọlọ́run. Kí a sọ fún ọ wípé Jésù ń gbàlà, Jésù ń túni sílẹ̀, Jésù ń dáríjì, Jésù ń wẹnimọ́. Kí àwọn pàápàá kí ó sì wá láti inú ayé, kí wọn kí ó wá sínú Kristì, kí wọn kí ó di ọmọ ìjọba Ọlọ́run. Bí wọn bá ṣe bẹ́ẹ̀, ó jẹ́ wípé a kórè wọn sínú ìjọba Ọlọ́run. Èyí ni ó yẹ kí a ṣiṣẹ́ lé lórí, èyí ni ó yẹ kí a ṣe làálàá fún. Yẹ kí a wo Jòhánù orí ìkẹfà, ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí ṣègbé. Nínú Bíbélì láéláé, ó sọ wípé ẹ má ṣe ṣe làálàá fún oúnjẹ tí ṣègbé, ṣùgbọ́n fún oúnjẹ tí wà títí di iyì àìnípẹkún, èyí tí ọmọ ènìyàn yóò fi fún yín, nítorí pé òun ni àní Baba Ọlọ́run Baba ti fi ìdí dídí. Iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lónìí, ìbá jẹ́ iṣẹ́ kí a di okùnmọ́rùn, tàbí iṣẹ́ kí a jẹ́ olùkọ́ni fún àwọn ọmọdé ní iléèwé, tàbí iṣẹ́ wípé ibi tí a ti dá ilé iṣẹ́ sílẹ̀, àwọn tí wọ́n ń rọ nǹkan kan, tàbí àwọn tí wọ́n ń ṣe nǹkan. Gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí tí a lè dárúkọ, wọ́n jẹ́ iṣẹ́ oúnjẹ tí ń ṣègbé. Nítorí wípé a ń ṣe iṣẹ́ wọ̀nyí kí a ba lè jẹun, kí a ba lè dáṣọ bo ara wa, tàbí kí a ba lè kọ́lé. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé àwọn iṣẹ́ wọ̀nyí, ohun tí wọ́n lè fún wa ní àwọn òmúlẹ̀mófò ayé yìí, ohun àfọwọ́bà fílẹ̀ ti ayé. Èyí ni Jésù Kristì ń sọ wípé kí a má ṣe lo gbogbo àkókò wa lórí iṣẹ́ fún oúnjẹ tí ṣègbé, ṣùgbọ́n kí a kúnkún máa